0: nígbà tá wa ní káwọn èèyàn ó dúpẹ́ wọn ò gbóhùn sókè ń bò wá di ológun ọ̀rọ̀ sísọ yìí sìn mẹ́rin ló lajú kalẹ̀ tó ń sàn tanátaná bí eléyìí náà kálukú dẹ̀ ń sọ tiẹ̀ bí kọ́ságbe náà ni bọ́dá dúpẹ́ tí mo sọ pé ó ti tó káwọn àgbà dáhùn ọba akọ́ dáhùn ọba ètò ẹ̀tì sọ yìí kọ́ gbàtà ní ká dúpẹ́ lẹ́ẹ̀kan tá a sọ̀rọ̀ bí ìgbà nẹ́tíwọ́ọ̀kì ò dá gbé pè bí mélòó kan sí kalẹ̀ sún síwájú. Hello. Hello. Ẹ káàárọ̀.
1: Ẹ sá. Ẹjọ́ bàbá tó fún wa ní àìsàn mẹ́ta. Àti ẹyẹ.
0: Kílẹ̀ fẹ́ fààyàn lórí ẹ̀. Ẹ gbọ́ dáadáa. Ẹ mọ yẹ kúrò.
2: Hello.
0: Ẹ káàárọ̀.
2: Ẹ kú ìjọ mi tẹ̀sán.
0: Bẹ́ẹ̀ kan pẹ̀lú ẹ̀. Ewu lẹ gbé.
2: Iṣẹ́.
0: O yẹ àwọn ọmọ sì yọ̀nù tiẹ̀ ló máa ṣe tiẹ̀ lọ tiẹ̀. O ti lọ rí. Gbẹ̀yẹ̀ ń gbà lọ kò fi dúpọ̀ ẹ̀. Ẹ lọ sanú wa bẹ́ẹ̀. Hello. Ẹ káàárọ̀.
1: Ẹ dá sọ oògùn sọyé. Ẹ ti nílẹ̀ bẹ́ẹ̀ ni.
0: Oògùn sọyé.
1: Ẹ wá dá bọ̀ ẹ ní
0: ẹ̀. Ẹ kí ló dárúkọ.
1: Orí ẹyẹ kúmọ̀.
0: Orí ẹyẹ.
3: Kò lè pò.
1: Akínọ̀ ṣá ilé ìkọ̀ ní ìlú ní àjẹ́.
0: Ọ̀dà ti dà ká ti ṣe báyìí.
1: Orí ẹyẹ kúmọ̀.
0: Agbe ọkọ̀ kẹsìn fò mẹ́rin rand o ti tán. Ta ló wà mẹ́ẹ̀ka rọ̀ ní pápá àpá ìṣẹ́jú kan.
4: Hello,
0: yes sir.
4: Hello.
0: Yes sir.
4: Ẹ dákun ọkọ ní kòkòrò tó wà sẹ́ni máa ń mú èèyàn sẹ́ni kò gbọdọ̀ pàdé ara wọn.
0: Wọ́n
4: mú èèyàn nìkan ni wọ́n wà gbàgbọ́ àfúlà kọ̀ọ̀kan máa fi pé dáadáa ni n ká lè lò sílẹ̀ dákun.
0: Ọjọ́ wo ló mú ẹni yẹn?
4: Kòkòrò ni.
0: Àlọ́jọ́ wo ló mu mo ti gbọ́ mọ̀ pé kòkòrò ni ọjọ́ wo ló mu.
4: Ó ti mú ní ìṣòro tó bi mi ò ti ní òkè ti fi gbọ́ báyìí ẹ̀sùn ní nǹkan bí ọ̀sẹ̀ kan ní ìṣòro tó méjì bí ọ̀sẹ̀ kan ní ìṣòro ẹ̀sẹ̀ pè ní bí kìíní yẹn mu.
0: Ibo ló ti wá dé.
4: Níbi wọ́n ní níbi bóyá níbi ẹ̀rín ikùn
0: níbi ìṣàlẹ̀ ikùn mọ́ra
4: kẹ́ni pé ó ti wọ́n wá fẹ́ lọ pàdé.
0: Lẹ́yìn ok. Kò ní pàdé lágbára lọ. Ìyẹn ti kú okun mẹ́ta. Ẹ ló ta ló wà mẹ́ẹ̀ẹ́ káàárọ̀.
5: Ẹ̀yẹ káàárọ̀ sẹ́yìn.
0: Yes sir. Yes ma.
5: Ìyẹn jẹ́ torí ọlọ́ọ̀lọ́pàá ọ̀rọ̀ owó orígì fún ojú ẹ̀yẹ bá mi ṣàlàyé dáadáa.
0: Owó orígì fojú ó ti dà pé yẹn náà. Hello.
3: Aró.
0: Yes. Ẹ dákun ẹ gbóhùn sókè. Kúrò jẹ́. Kò sákòókò tá a wé léyìí kò fi dípò rẹ̀ nígbà tá a kó bọ́ntẹ́ sọ àbí.
3: Àyíkó wà ń bí.
0: Ẹ má wù ẹ káàárọ̀ má dá ẹnìkan ló mú
6: ẹ. Ẹ dákun abẹ́ kí àwọn bàbá wọn náà wà lọ. Obìnrin dé bá jọ wà
3: nílé. Dókítà bàbá dókítà.
0: Hello.
3: Hello baba.
0: Tóbi ṣe kí ni.
6: Ara rẹ̀ máa ń gbóné.
0: Ok. Ó ti dà. Hello sir, mo ń gbọ́ yín o.
3: Bàbá tó pọ̀ ó ti rìn lọ.
6: Àtọ̀ bá máa pa ọ̀pọ̀lọpọ̀ lórí ní ìṣẹ̀ǹdálẹ̀.
0: Ẹ má dá iye egun lóhùn geere.
6: Ẹ ṣe ọ̀pọ̀ ẹ kù sùúrù.
0: Ó lágbára bàbá mi kí ni wà á ṣe.
7: Wọ́n sì kú sùúrù
6: nítorí. Ọmọ ìjà alálẹ̀
0: yóò. Ọ̀gá pọ̀ jù.
6: Network ti tiẹ̀. Bíbélì àti àdùbà mi máa sọ fún wa wípé kí ọpẹ́ wa ọmọ ìbí
0: ìbéèrè lọ. Ó máa pọ̀ jù béèrè lọ ẹ máa ṣeun.
6: Ara wa wá yá dáadáa sí béèrè.
0: Mi mọ̀ pé iná ṣàkíyèsí ibi tí ẹ wà yẹn.
3: Abẹ́rẹ́ kò.
6: Àwọn àgbọ̀n máa ti tu wọn lọ.
0: Lọ́tọ̀
6: náà àtàwọn ọkọ rẹ̀ lẹ́ máa ti ti
0: rìn lọ. Kí ẹ ṣe wọn
3: àṣeun bàbá rẹ̀.
0: Ẹ ṣeun.
3: Abẹ́rẹ́ ò pọ̀ jù.
6: Ìwé ìrìn àjò ẹ̀dá. Mo ń gbẹ́rú sọ fáwọn àgbà. Ó ṣe ti táàbà ọmọ ìjìnlẹ̀ táàbà àrà ọmọ ìjáde mọ́. Ó yá lẹ́ẹ̀kan láàrin ọdún márùn-ún kọ́ lóun máa fi ṣe wá sí.
0: Bá mi ẹ̀ nídìí
6: mo máa ń sọ̀rọ̀ kan lójoojúmọ́ lórí ìwé ìrìn àjò ẹ̀dá.
7: ẹ má jà jẹ́ kí báàlù òpó ká tó mọ̀ juwọ́. Ẹ wo àbá kọ̀tọ̀ jẹ́ èyí tó sọ pé ẹwu tẹ́tẹ́ ń ṣe mẹ́. Ẹwu tó ọ̀bà ná.
0: Bẹ́ẹ̀ni.
7: Láti ní gbowó rẹ̀ kiri ni. Ẹ gbà wí ìrìn àjò ẹ̀dá. Ẹ rà á, òun ayérayé ni.
0: Ẹ ṣeun.
7: Dúkìá ni.
0: Olè àkàyè.
7: Ọ̀dà.
0: Olúpẹ́.
7: Nípa tí wọ́n ṣe èrè díẹ̀ ọ̀pọ̀ ń tẹ́ ń béèrè lọ́wọ́ àánú ìwé ìrìn àjò ẹ̀dá ẹ̀lọ́wọ́n
0: àbí o.
7: Àwọn kan sọ pé etí.
0: Bẹ́ẹ̀ni.
7: Àbáṣọ ní ọ̀sẹ̀ tó lọ.
0: Wọ́n ní tí wọ́n bá kọjú sẹ́ni ẹ̀kọ́ súnmọ́ kó máa wẹnu kò lè gbọ́n téèyàn ń sọ.
7: Àwọn àgbà sọ wípé olóyè ayọ̀ sílẹ̀ adéṣokùn láti bẹ̀rẹ̀
0: ni. Ẹ ṣeun bàmí ojàre.
7: Ẹ̀yin àgbà wa tó ju àwọn àgbà rìn àjò ẹ̀dá rẹ kú pàdé o. Ẹ̀mí ni àjábọ̀ o.
0: Ìṣirí ni wàá.
7: Ọ̀sẹ̀ ayé tẹ̀mí pọn Dr. Gbọ̀n ọmọ Tìjàrí.
0: Ẹ̀mẹ́jọ̀
7: ọ̀kan mọ́ lè sùn pupa ọ̀kan mọ́ lè sùn fún ètò lè sùn fún yẹn ní ẹrù rẹ̀ ní ètò lè sùn pa yẹn
0: ká
7: kàn lọ wà lásán ká já ká sànù ká dẹ̀ ráró dúródú ká máa kan sí ti yẹn wọ́n á dúpẹ́.
0: Etí yẹn ó là yóò gbọ́ràn kí lẹ gborúkọ ewé yẹn lẹ́ẹ̀kan sí.
8: Ìpìyà.
0: Ìpìyà ẹ kò láàkẹ́ tó wọ́n tún padà béèrè pé ewé tí wọ́n sọ lọ́sẹ̀ tó kọjá àwọn ògbórúkọ ẹ̀ dáadáa. Ìpìyà.
8: Ẹ̀jẹ̀ kẹ́mi ó ṣàlàyé fún
0: wa. Ẹ̀jẹ̀ ìyẹn wá ṣàlàyé àlàyé tí yàn lágbára ẹ̀jẹ̀ kọ́ ẹ̀ bó délẹ̀ náà.
8: Ìpìyà ni.
7: Irúgbọ́sẹ̀
0: ìjọ́kẹ́ ní àná. Ní àkógbè
7: tó
0: kógbè
7: ọ̀ràn.
0: Bẹ́ẹ̀ni.
7: Wọn
0: ò
7: ní àwọn àgbà sọ pé kí a lọ wá ìgbín apinnu kan.
0: Ìgbín apinnu.
7: Omi ní tọ́ndà ká náwó sí náà nù. Ewé rẹ̀ rẹ̀ kò yẹ kí wọ́n tó ní ewé ní iṣu àti ewé apáàpá. Náà láàsì gbò ewé rẹ̀ kò mí náà láàsì gbò. Káwá ti gbó àwọn àgbà ní káwá mú ìpè yẹ ká pa níbi. A ti kó gbé ewé rẹ̀ wọ́n a ti kó kúrò mbẹ̀ a ti ṣẹ. A wà wá ìgbé a wà dá a kan níbi. A wà romi rẹ̀ sí. A mà tẹ̀ ní.
0: A mà
7: tẹ̀ lẹ́nu.
0: Obìnrin máa jáde nídìí ẹ̀.
7: Dókítà.
0: Yes sir.
7: Ó ti wọ́n lọ fi wọ́n ẹ̀jẹ̀ wọ́n kù sí apá agbo ní ẹ̀.
0: Omi tó jáde lára ìgbín yẹn àti omi tá a gbo nínú ewé kí wọ́n lọ dá sórí igá yẹn.
7: Ká lọ dá sí ọ̀pọ̀ ìpínlẹ̀ oko bó ti sọ́ọ̀bù láforasí sẹ́yìn ló pè é báyá wọ́n lè dá àgbò sí. Báwo ni mo kéré ká lọ dán o. Bákan náà.
0: Bàbá dọ́kítọ̀.
7: Àwọn àgbà ọmọ tún òkú.
0: Ẹ ṣe mo dúpẹ́. Okun bàbí kú ọ̀rọ̀ àgbà.
7: Ìyá ìrìn àjò ẹ̀dá yìí. Ìyá ìrìn àjò ẹ̀dá yìí. Ẹ má jọ kọ́ lọ tán kí bàbí òkú tán abẹ́ tó mọ yí rẹ̀.
0: Mo dúpẹ́ o. Okun bàbí o. Ẹ ṣeun.
8: Àmì ó ṣàlàyé fún
0: mi. Jẹ́ kí n má ti gbé kọ́ jẹ́ kí n sáré. Jẹ́ kí n yára sọ lórí e. Ọkà ọlọ́ra gan.
8: Àwẹ̀yìn.
0: Àwẹ̀ pọ̀ ìwé ni. Mò ń bọ̀ mò ń bọ̀.
8: Kòkòrò ni àgbà Yorùbá jù mí rọ̀ ni. Àyè bá jẹ̀
0: ní àgbà. Nígbà tí ì ṣe mọ́dání. Mọ́dání lè rọ Yorùbá wà àti ẹjọ́ Jébá kan náà.
8: Àyèmẹ́kọ̀ ṣe ààrẹ ti. Àwẹ̀ tí mi
0: ò tí. Ó ti ẹ̀dùn ńlá ìgbà tẹ́lẹ̀ nínú àmọ́dá ńkálẹ̀. Ikú ọmọ Nàìjíríà jàre. Ọ̀rọ̀ lẹ̀ ń gbé lẹ́nu àwọn àgbà yìí nípa ọ̀rọ̀ ìwé yìí. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ èdè yìí ìpèníjà ta ni pé adọ́run mòótọ́ lọ̀pọ̀lọpọ̀. Owó tẹ́lòmíì fi ń ṣe fàájì nínú ayé kò tó owó tí wọ́n fi ń owó òwe yìí ò tó owó tẹ́lòmíì fi ń ṣe fàájì. Kò sí wá ra ojú ọ̀la ti àti tàwọn ọmọ rẹ̀. Pátákóró tiẹ̀ bá tiẹ̀ lè wọnú àdó òrántí àwọn ọmọ tó kó kalẹ̀ wọ̀nyí. Ó ṣe ìdílé rẹ lóore kẹ́kọ́ má lè gbàgbé láyé.
9: Ọlá
0: kejì jẹ́. Ìfẹ́ kò orílẹ̀ ayé wá náà ni kò rọ́nà lọ. Kò sì má dẹrù àrùká kò má dẹni wọn ó dè mọ́lẹ̀. Àbẹ̀jẹ́ ká dà á lẹ̀ ká tún ṣàtàníwọ́ rò pé wọ́n máa ṣe gá sójú ọ̀nà iléeṣẹ́ ọ̀bù rẹ̀. Tàbójú ọ̀nà ẹnu ọ̀nà yàrá rẹ̀ tàbí ilé tó ń gbé kó kàn jí láàárọ̀. Kó bá ga níwájú ìta rẹ̀. Ṣòro kó ló fẹ́ níbẹ̀ ò ní fẹ́ kó ṣá. Ìpínlẹ̀ nìkan kó tán ló dọ̀ràn sí lọ́rùn. ṣe kò bọ́ wá rẹ̀ nìkan tó ṣe ẹ lọ́yẹ pé tó nǹkan báyìí ni kò ṣe kó tó kò nǹkan kan ò ní ṣe tún wá ka wọlé rán òun wòye ó sì lè rí ìwé ìrìn àjò ẹ̀dá rèé kò bọ́ wá tààrà sí kàn ní iléeṣẹ́ wa kàn ní splash fm tàbí lágelu fm ibì kan náà ní méjèèjì wà nífẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ ìbàdàn ibikíbi tó bá ti ń bọ̀ tó bá ti wọlé ìbàdàn ìyẹ̀jú kò dé challenge tó bá dé challenge ìbèrè kébo náà pè nídìí odò wà á tiẹ̀ tí lẹ́gbẹ̀ẹ́ títì ń bẹ̀ wà á ra àwọn ọlọ́kadà sọ fún àwọn ọlọ́kadà ìpínlẹ̀ iṣẹ́ lágelu fm ló ń lọ bóyá pò kan ni wọ́n á gbé ẹdẹ́nu géètì wa tó bá ti bọ́ọ̀lẹ̀ sọ fáwọn security wa pé ìwé ìrìn àjò ẹ̀dá ló wá wá sí ìdúró yẹn ni wọ́n ti dá ẹ lóhùn kódà ọ̀kadà tó gbé ẹ wá náà ni ó gbé ẹ padà ṣe yẹn lé ní ọ̀nà tiẹ̀ wá jù bóyá ò sí nílẹ̀ ìbàdàn ìpínlẹ̀ ọ̀ṣun lẹwọ àbí ìpínlẹ̀ òyìnbó ìpínlẹ̀ èkó ni àbí ìlú àbújá àbí ìpínlẹ̀ ogun ẹ̀fẹ́ ra ìwé ìrìn àjò ẹ̀dá pé àwọn nọ́mbà yìí tàbí kò chaati wọn ní whatsapp nọ́mbà ọ̀hún rèé 080-5418-7981 tàbí 0-5547-1669 tàbí kò pè ẹ lẹ́ẹ̀kẹta
3: 0-9-1-3-3-2-1-3-0-5-7 wọ́n sọ̀kọ́ nù ni
0: wọ́n sọ̀kọ́ nù
9: ẹni ìdí àwọn wá sí
3: iṣẹ́ kan wà nínú ẹ̀
0: iṣẹ́ kan wà nínú ẹ̀
3: kàṣí bí àkórira yẹn ṣẹlẹ̀ pòtó
0: kò sí bí ìkórira ẹran kórira
3: iṣẹ́ ìrè òkó ni àbí iṣẹ́ ìrè ìyàwó iṣẹ́ ilé bàbá ni tàbí ilé ìyá
0: ṣé ilé bàbá ni àbí ilé ìyá
3: ìrè òkó ni tàbí ilé ìyàwó
0: òkè ṣé ilé ọkọ àbí ilé ìyàwó
3: àìríyàmá òkúrẹ́ máa ma gbé ngégé ni
0: òkè wọn máa gbé ẹni yẹn gẹ̀gẹ̀ ni nínú àwọn iṣẹ́ tó wà nínú ìwé ìrìn àjò ẹ̀dá nìyẹn
3: àbí ó kò ń fáàmù fún yín ni
0: ó ìdòpọ̀ fáàmù ni iṣẹ́ ìkórira
3: àkí àwọn ayé pẹ̀tẹ̀kì ó yá ní ṣì àgbẹ̀ àgà tí mo gbé kalẹ̀ àpòrò tó báyìí àṣẹ́kùn ọmọ pẹ̀lú ẹ̀ránṣì àmúkiri ìyẹ̀rí àárọ̀ kùtùkùtù àwúrò kan àti àfìrìndí
0: àfìrìndí
3: àdùn làpò báyìí àfìaríkò ni ẹ ó máa fi pa ìdodo wọn ni àwọn yẹn bèrè lọ́gbẹ́ àròpé tá a bá ń pa àdúrà fún yín ní àárọ̀ ìkà tó kúrò yẹ àjà ní ìṣẹ́jú mẹ́rọ kan àfi 50,000 apátán
0: àjà
3: pọ̀ mọ́ àjápọ̀wọ́ tí mo ṣe pẹ̀lú ẹran tó wà nínú àpótí ńlá tí mo gbé
0: ọ̀ sí
3: àwọn yòókù ó ṣú ẹ̀mí gan pé
0: ó ṣiṣẹ́ ìyọnu
3: àwọn yòókù pé àjárí kẹ́ kí ló ṣe ẹ̀ kí ló
0: ṣe wọ́n pè pé àjárí kẹ́ àjárí kẹ́
3: kí ló ṣe ẹ̀ jí àjápọ̀wọ́ fún ara àtọ́ ni àjẹkẹ́ mọ́ ni àjọ̀nà ọjà
0: ọjà ọta
3: àwọn yẹn ó mọ
0: ọ sọ wẹrẹ àjò ẹdálẹ sí ríyùn náà
3: àmì ají láàárọ kùtù àwọn eré mo gbé èmi àmọ ká ní bí ìgbà tí èèyàn ka bá bá lì
0: ọrùn ní gbogbo ta bá ń fi yorùbá sọ látàárọ ọba yé ìyá ìgbò ló tún fi
3: àmì ọsọ tẹ
0: ó fi dàdánkú àdà sọ yìí
3: dàdánkú àdà kó bàbá náà
0: kí ni
3: ìdè ìlú kó kó tì mí
0: ni ìdí
3: tí mo gbé yẹn
0: lẹ́yìn ìyẹn ni ìgbéra yẹn
3: ẹgbẹ tó já ìlú tẹ mí gangan
0: òun ni ìgbéra
3: mo ṣàlàyé fún ọ pé wà hó náà ni ìwádà yìí ẹ kọrọ òyàn òyàn.
0: Bàbá dọ́kítọ̀ ẹ kó ogun sòrò. Bàbá ní ọlọ́run kó jẹ́ òru èyí lè bá fi ata pa èèyàn lórí.
3: Àlùfáà àwé ni mo ń ṣàlàyé.
0: Kọ́ńtà lọ́ra àwé ni kókó
3: nínú
0: ìwé ni.
9: Àwé ni àwé.
3: ikankan ro ni
0: awe ni omo kekere ti won wo
3: awe ni
0: ki tun se we mo
3: awe
0: awe
3: awe ti anka
0: okay awe to anka elo ta lo wa loju opo yin awe mo ti ran yan elo je de ka ro
9: e ka ro
0: mo ri pe ti n pe ti pe lo je ki n gbe call ye ka ro sir
9: e ka ro
0: yes sir
9: a question
0: e seun
9: e da ko kene gbe gbe do ti emi e so mi fun mo wa si kene olugogoro baba mo sai ti o so se me ka fi ka ro so mi ati yesi mo sa wa la ro la la lo e ko yo jara o jara die amo ke ti lo
0: ah
9: o le bi le ka
0: ki le lo kini yen fun
9: ta mo ri pe kankan mo je mo mi ni mo gbe ko
0: o wa jade e kuro nbe
9: o jade e kuro nbe amo o jara je
0: o jara eh ko si wahala ibi gba kokko le se loni yen awon won e je kin ba ibe boya te ba tun le tesiwaju lori abi bo le tun se le gba
9: toro le o le die
0: yo le ah oju boro ko da
9: ko wa so kini ni pepe kan e da ko se a fi ti la ti po ibe pe o ati nbe
0: o ti da awa gbo da yin lohun sin kan made la ro yo da gbo yin ti en pe da kan je ka wa gba bere si dahun akoko ti lo je kon da yin lohun e ma pe number mi mo e fi number ugo number yen le pata leyin wa mererin e fi le je ka wa gbo were si mo kon wa da lohun ni papapa ka le da gbo nkan te ti to si bi o e ya gba o ya odowo yin o gbe pe yen pe te ba ti pe ti se pe agba e ko ti pa le se kese hello
3: agbo ko ni
0: hello ta lo wa me ka ro e fa won lai le fa won agba wa e dakun tori olodun hello e ka ro awọn obi le baba oya hello ah nkan se
3: bamiriki
10: ilu ta wa ba ti
9: yu ilu ka ni fa
10: eni yo go bo yari un bo
3: ka lo se a network o ba je
0: o ke network ba je
3: a ba jogo
10: ka ma gba bi se jogo ma se ja o to o to me le bo si o
0: hello talo wa nbe oluwa loye o
11: lo ma tesiwaju ni o
0: ami eledumare e se baba mi
11: baba ti won soro yi pe omo awon mu nkan fun won lo wa kara ori atan
0: ki e pe
11: fun won lo wa kara ori atan
0: agbalagba lo le ri
11: oda e ji so gali gbe to ba wa lori atan
0: okay
11: fún ọgbọ díẹ
0: nǹkan ṣe
11: ooru máa díẹ ààyè wọn sọ sínú agbada láàyè mi pẹlú dídí àtàrí kan.
0: àbí ká ṣe báyìí ni ẹja fiṣẹ yẹn lẹ kí wọn kàn sí wa lẹyìn ètò kò eléyìí lè fẹẹ ṣòro ṣe díẹ fẹ ni tí ò bá mọ nípa rẹ tẹlẹ á ní kẹyìn àgbà kẹ bá wọn ṣe fún wọn ẹ má bínú bàbá mi má ní kọ́ kàn sí mi má kàn yín lára ẹyìn àgbà lẹ́bàá wọn ṣe hello.
12: ọmọ gbalẹ.
3: baba gbiriki ọmọ gbalẹ.
0: ọmọ mariwo ni pẹlu ẹ ma da lohun ẹ ti a lo
3: orí iná gan. olórí odò ti wa.
0: olórí odò kọ.
12: ológun ni olórí odò.
0: líkì ẹwò ọlọrun ló mú ẹyin náà nígbà tí ẹyin náà máa di sọọbù mẹrin ẹwé lè tóbi ó yẹ ẹjẹ àlọ fi sílẹ.
12: ẹyin lè dé sí mi
0: àgbẹ. yàrá ìwọ ń tẹ pẹlú olórí odò.
3: àbúrò tí ń jò nǹkan lóru. olórí odò ti wa.
12: ìyá ọlọ ti wa. ẹ kó ohun látàárọ.
0: ẹ ṣe fún bàbá mi.
12: aláwọ̀ fà ló gbà wá.
0: àmì elédùnmarè ẹ kárẹ.
12: ogún jogun lọ.
0: ó lágbára.
12: ọmọ ìyá àjẹ tó ń sá fún boko haram.
3: àjọ ṣàfùgbọ́mọ̀gbọ́mọ̀ ni. ó ṣàfùgbọ́mọ̀gbọ́mọ̀ ni.
0: ogún jogun lọ nìyẹn.
12: àwọn jùlọ lágbára ọlọrun ogun ayé ò ní borí wa o.
0: àmì elédùnmarè.
12: àkọ́kọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lẹ́kọ̀ọ́ ngbà tí mo fi pè wọlé yẹn ẹṣẹ́ rí mo kàn fẹ́ gba àwọn èèyàn wa nímọ̀ràn ni tó bá ti fi àyè ọ̀pẹ sílẹ̀ ẹ jẹ́ ká máa fi àyè ẹ sílẹ̀ gan wọn ní tí ba ṣe ò bá ṣe kò sí nǹkan tí ba làá fẹ́ lá
13: nígbà
12: tó bá gbọ́ pàwọn èèyàn ń dúpẹ́ ló mú orí wọn yá pọ́n náà tó fẹ́ béèrè nǹkan tó àyè ọpẹ́ yẹn gbọ́dọ̀ máa fi sílẹ̀ lásìkò dáadáa kó torí pé ẹ máa pé wọlé ẹbẹ lábẹ́ ọ àṣàkọ o ọlọ́run bá láàánú ló jẹ́ kí gbogbo àká lẹ́nu ọpẹ́.
13: Àmì Elédùmarè ẹ ṣeun.
12: Àwọn iṣẹ́ tí wọ́n sọ ẹni tí wọ́n béèrè pé ọmọ àwọn ò gbọ́ràn dáadáa kí wọ́n lọ wá ìṣàwùrù. Ìṣàwùrù ẹ̀kọ́ rí pé lè tó ní ọmọ nínú dáadáa tó sì wà nínú ilẹ̀ tí kì í ṣe pé yóò ti kú o. Wọ́n wá mú ọbẹ̀ kan fi gé ìdí ẹ̀ kan wá rọ sí ikán kan oje omi ẹ kan wá kàn sí etí ọ̀tún kan mú owó tutù kan fi di kan tún mú ìṣàwùrù kejì náà kan tún gé ìdí ẹ̀ náà bákan náà omi díẹ̀ kan tún rọ sétí kejì kan mú owó tutù kan fi di kò kan sílẹ̀ fún bí ọjọ́ mẹ́ta kan tún yọ kọ́ta síbẹ̀ bóyá lẹ́ẹ̀mẹ́ta ló ránṣẹ́ so kí wọ́n gbìyànjú ẹ̀ kí wọ́n ṣe fún ẹ̀ níbẹ̀ so kọ́ lọ́nà báláàánú kó lò ní sábàbí.
13: Àmì ẹ̀ṣẹ̀ ni wọ́n rẹ̀. Ẹ̀ṣẹ̀
12: kejì ẹ rán mi létí o torí nẹ́tíwọ̀kì yẹn ṣe bá kan bá kan.
3: Ẹni tí Aworoko ń gbé.
12: Ṣé yé dìrẹ̀ ṣe oúnjẹ ṣá?
3: Àmúṣe fún yín pé èbúrò pamọ́ máa já okú.
13: Wọ́n ní ó lè máa jẹun lọ́wọ́ gan Aworoko ò tún gbé.
12: Aworoko.
13: Líkì àwọn gan tún pé ògbé Aworoko Aworoko tó lágbára nìyẹn lẹ́yìn tẹ́ ẹ̀ ń jẹun lọ́wọ́.
14: Ẹ jẹ́ kó tó bá jí yóò bá tán lẹ́nu.
13: Ẹ̀hẹ́ ẹni títọ́ máa ń pọ̀ lẹ́nu rẹ̀ tí bí igbó alọ́run ní tọ́ka wọn ti kún ẹnu ẹ̀.
12: Ìfọdún tí ń lọ bí 12 age of 20 something.
13: Ẹ ogúnjogún lọ.
12: Ọlọ́run ṣàánú wa. Ẹ jẹ́ kí wọ́n lọ gbìyànjú ewé rírin.
13: Ṣé
12: kọ́ gbé ewé rírin ẹ?
13: Báwo ni wọ́n ti lò? Wọ́n
12: ti tiẹ̀ pẹ̀lú epo pupa.
13: Kọ́ mìísí àti epo pupa.
12: Bẹ́ẹ̀ni, so kí wọ́n máa mú. So kọ́ lẹ̀ tó máa fi po ẹ kọ́ máa fi pa ẹnu ẹ. Ẹlẹ́ẹ̀kejì kí wọ́n lọ wá ìdan onígun mẹ́rin.
13: Onígun mẹ́rin.
12: Bó jẹ́ orí odó ló bá ràn án lọ́rùn. Bó lè jẹ́ kó orí ọ̀lọ́ náà ni kí wọ́n wẹ̀. So wọ́n bá máa gbà wọ́n níṣẹ́ o àwọn kiná ṣe tán fi ń fi tùràrí yẹn tí wọ́n lọ wá kán wá da èdú sínú ẹ̀ kán finá sí i so kán wá máa mú kí ní àìdán tí wọ́n gún yẹn kán máa dà sí i ẹni tí tẹnu ẹ̀ ṣe kíní yẹn so tó bá ti da kíní àìdán ẹ̀ sí i èéfí tó bá jáde bẹ̀ kó wá dàṣọ bù ú dáná lẹ́nu kó máa ṣe
3: o.
12: Wọ́n máa ṣe bẹ̀ lálẹ́ nígbà tí kíní ẹ máa fi tán bó jẹ́ àìdán yọkan náà bá lè lò bó jẹ́ méjì kò ní òdiwọ̀n kí wọ́n ṣaagun so bí àníyàn ṣe jẹ́ nìyẹn ọlọ́run ọlá nínú gbogbo mòṣíbá ayé àgbẹ̀dọ́ ní gbàgbẹ́ o ohun tán lọ o.

0: Hello, sir.
1: Hello.
0: Hello, Bami. Hello, ye. Agba oye ajiboye latapata e kaabo sori eto.
1: Yes, sir.
0: E seun.
1: Baba ton so ko ma won mu nkan yen.
0: Mm.
1: Ti won ba pada ba won ti se yen. E faro le ti mon bi ta mi lori en pe yen o je o.
0: Mm.
1: Ti won ba lo ise yen na, ti won ba pada ba won ti tomo yen ba ti wa le faro me ti ti awon mo yen ba ti to ba tin ba awon mo yen ni pada. Kò sí bí iṣẹ́ yẹn ti lè gbé tó yóò tó padà síbẹ̀ o.
0: Yóò wá dàbí ìgbà tó jẹ́ pé iṣẹ́ yẹn ò jẹ́.
1: Ìjẹ́ hàn torí àwọn complaint yẹn pọ̀ lára àwọn tí mo tọ́jú ṣùgbọ́n gbà tí ọ̀pọ̀lọpọ̀ wọn padà wá gbọ́ ìmọ̀ràn pé àwọn ọmọ yìí ò sí láàrin yẹn mọ́ làwọn ọmọ yìí tó mú mọ́ bí iṣẹ́ yẹn ti lè gbé tó tó wá kó padà sáàrin bí wọ́n ti mú yẹn àwọn ọmọ yìí tó padà síbẹ̀ o.
0: Ẹ kú làákà yẹn.
1: Ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì ẹni tó ní tọ́mú gà lẹ́nu òun yẹn òun mọ di tọ́mẹ́nu sùn yẹn kí wọ́n lọ yìí dúró àrùn ó kú mẹ́ dáadáa kí wọ́n mọ̀ fi kọ́mọ gúnsá tẹ̀lé ọkọ́ mọ̀ dá o kí wọ́n mọ̀ fún mi ṣe ń fẹ́nu kọ́mọ tó ti ń bẹ̀rẹ̀ bí ọ̀sẹ̀ méjì léraléra ìtọ́ yẹn ó dà. Ẹ̀kejì bá a ṣe ń sá fún gbogbo ẹ̀ tó náà bá a ṣe ń pé pé ọ̀nà àbáyọ wà ọ̀nà àbáyọ wà mo máa ń sọ fáwọn èèyàn yìí pé kéèyàn máa sá fún tí ọfà máa wọlé torí tí ọfà bá wọlé ó máa ń le láti gbọ́ so kéèyàn kúkú dìfẹ́ǹdì rẹ̀ kéèyàn máa jẹ́ òun wọlé ni kì í tẹ́ bọ̀rọ̀ tó bá wọlé tán.
0: Kábíyèsí lẹ́nu mọ́ rẹ̀.
1: Inú àwọn ọṣẹ tó ti wà ní ìwé ìrìn àjẹ̀dá ẹgbẹ́ sáré jẹ ọ̀kan lẹ̀ ẹ̀jẹ̀ á lọ wọ ìwé ìyálòdì kí wọ́n fẹ́nu kò mọ dáadáa kí wọ́n fi ọ̀sẹ̀ wẹ́wẹ́ kí wọ́n fi gbó tí wọ́n bá fọ̀sẹ̀ wẹ́wẹ́ gbó kó wá gbé sórí tí wọ́n kí wọ́n sẹ́ pàǹtí rẹ̀ kó bẹ̀ kó wá ṣèkò jìnà kó mọ̀ jẹ́ kó lù pa náà o. Kéèyàn bá wá fẹ́ mú kéèyàn mọ̀ jẹ́ ọmọ kan yín èèyàn níbi kí iṣẹ́ yẹn lágbára dé téèyàn bá mú tó bá ń kẹ yín yóò mọ̀ kàn yín ṣùgbọ́n téèyàn bá mú wọ tó bá wọra dáadáa kò sí bọ́fà náà sì lè mọ̀ bọ̀ yóò mọ̀ padà ni. Ẹ̀gbá mi ọdún tó lọ.
0: Okun màmí ó ti dá ẹ ṣeun ẹ ṣe ohun tó jẹ́ kí. Ṣé ìpè ó rẹ̀ pé àwọn àgbà wa kàrí ó rẹ̀ pé wa kí ló ń wò látàárọ̀ hello yes sir.
1: Ẹ kú adé tó ń wẹ kú sùúrù.
0: Mo dúpẹ́ bàmí ẹ̀ màá ṣéun ẹ̀ ní wàá ṣe ń tèmi.
2: Wọ́n ti kú sùúrù.
0: Àmì elédùmarè. Àdúpẹ́. Bàbá mi mo ti pé àbá dọ́kítọ̀ ni. Ẹ ṣeun.
1: Ọjà ẹ ti kún ni àjọ máa ń náná ni.
0: Pẹ̀lú ògo ọlọ́run ànádà lẹ́sìn ni.
1: Àfi àwòrán ṣe
0: ṣe máa ń jáṣà lẹ́yìn
1: ìgbà
0: ó ti jọ
1: nǹkan báyìí. Ẹ ṣeun.
0: Lágbára Elédùà ẹ kú làákàyè.
1: Àwọn kan sọ pé àwọn àgbà rán wa pé wọ́n láwọn mọ àwọn mọ̀ fún
0: un. Bẹ́ẹ̀ni.
1: Àwọn mo gbé fún àbá àjùmọ̀yìn
0: ọdún ní
1: sọ̀rọ̀ káàkiri.
0: Ẹ ṣeun.
1: Àtijọ́ kan Nàìjíríà ni àwọn àgbà sí Nàìjíríà ni. Àyíká lọ wá ọkùnrin asálẹ̀. Ọkùnrin tí wọ́n dígùn asálẹ̀. Kán mú kán sọnù omi. Ìjẹ̀bára ti. Wọ́n bá sọnù omi lẹ́yìn bí ọjọ́ kejì. Wọ́n bá fẹ́ ro àmàlà tàbí bá òkè kán máa fi kán máa fi ro kán máa fi kó omi àmàlà tí wọ́n fẹ́ máa rò fún kán máa pọ̀ níbẹ̀.
0: Kódà.
1: Ọkùnrin máa ń tí ń máa ń já gan tí ń já tí ń já gan gan. Kán sì máa dò.
0: Òní
1: mú nǹkan yẹn máa wà gbàtọ̀ bẹ́ẹ̀ tí wọ́n sì kù sẹ́ni.
0: Ẹ kú làákàyè.
1: Kán á lùkán já gbọ́.
0: Ẹ ṣeun.
1: Ẹlẹ́ẹ̀kejì. Bàbá kan sọ pé dọ́tọ̀ wọ́n lè gbìyànjú. Wọ́n wá fu wúwú. Bébè yẹn wá wúwú ló kù.
0: Bẹ́ẹ̀ ló wú ni. Bẹ́ẹ̀ ni.
1: Àwọn àgbà ni kí wọ́n lọ wá ọ̀ọ́dẹ́sẹ̀ máa ń bọ̀ áfà. Áfà tẹ máa ń mú yẹn tá áfà.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìgbà lọ bí wọ́n ti ń ta àtẹni wọn kan sọ pé áfà. Kán wá áfà yẹn àti owó egbòmógbòmó. Àwọn àgbà ni kán wá gbó méjèèjì papọ̀. Kán bá ti kó papọ̀ kán wá kò mọ òòrì. Wọ́n ní kò ìdajì mọ́ òòrì kán kò ìdajì mọ́ ọṣẹ.
0: Ọṣẹ.
1: Wọ́n mọ̀ fi kan wọ́ wọ́n mọ̀ fi tọ́tẹ́ yẹn wọ́n mọ̀ fi òfófó rẹ̀ wọ́n mọ̀ fi wọ́ ọ lọ́ọ̀ta lẹ́wọ̀n ní dá padà sókè. Wọ́n ò ní sẹ́nu gbe mo tan awon agba kan wa wo ri kan to wo
0: lo se sale
1: awon agba ni wo nilo nja ti lo daada ni wo nilo lojo meji sunle yo ko fa
0: kabisi ledu mare
1: do ba tun yo ko ra jo mo lo tun ni bi kan ko ni tojo meta kan lo lo wo dupe lowo yin doctor
0: mo dupe lowo ledu ateyin agba mo dupe o Oruke baby, wo wo yi ba mi se to. All right. Wo yi to ba pe je ka lo wo ninu iwe. E si le pelu pona mo ti ja leyin eto ni yan ti le ba mo. Je ki wa yara dahun si ibere kan ta won yan bere fun. Lati bi ose bi meta merin seyin. Awon to man dara ko wa ni Facebook. Nigba ti o ba wo be ago meji la koja o se se ko ti court kan ma la nfani mo. Nda wa lupe lagbara Olorun gba to ma fi dijo mejo. Ona abaye o de siyan permanently. Lagbara Iledumare. Dupe lowo yin o. Gba awon ikota jo wa sode toni. Bi ipe baba ile taaro corona wole. Hello.
1: Ere
0: ka sa. Ese we na iseju kan na la fun yin baba mi. Tori mo ri pe e pe mo tin dagbere.
1: Ena fo koko pade pade we ni o pe leyin eto.
0: Ere?
1: Koko pade pade we ni o pe leyin eto.
0: Ojo Segun to nbo mi ni lanfani ati gba alejo ni ile ise. O tun fa ati gberaga ko. Ayajo ojo yen ge lojo bi lupona mo ti January 15 September. Ojo ke dogun osu kesan. Ni ma lanfani gbogbo en te ma wa mi wa te ma wa pade mi ile ise wa. Na wa laaye ti won se lojo. Ati ma se ojo bi lojo na. Lati ma se adura yato fun eleyi ajiri ke iye ya iguwa ba dojo isimi to nbo yi
2: on the 13
0: ni ojo bi ti e ojo ketala oni lojo ojima jande otun la ajiri ke o se ojo bi to ba dojo Tuesday re on the 15 emi fura mi o se ojo bi Splash FM 105.5. This is your movie integrity. Splash. 105.5.
3: Sorry, we're not sorry for dropping all the info you can use. We can't just help it. And that's the most listened to.
4: Did you ever get the feeling you were being watched?
5: I've been tailing this lady in a Mazda MPV. It's silver.
4: Go ahead. Look in your rearview mirror.
5: Did she have?
6: You're in the right place.
3: Even others listening to us. Yeah, yeah. We know you do.
7: For a decade in the business, we're giving our listeners our salute and others
6: the boot.
8: But Beyonce had one of the...
6: Don't interrupt the lady.

Jimoto ni ojo kokanla ninu osu kesan odun 2026 eleyi to se dede ojo kokan di logbon iyen ninu osu keta Rabiul Awwal Hijra 1448 ele tumo se pe jimo ele lo gbeyin ninu osu Rabiul Awwal iye osu ta bi annabi wa Muhammad sallallahu alaihi wasallama jimo to ni lo kain ninu osu na ile ta mo si Rabiul Awwal aki ugo muslimi ka kiri agba nla aye wi pe jimo to ni yo ba wa laye yo ba wa laye ba ti wa ba wa laye ataye tan awa ni fi jimo to ni ani fi dagbere faye aki la hawla wala quwwata illa billah Eto alaye Islam ti bere ni kan ni omolu abi splash fm 105.5 ele ta wa nle fun balawo felele ni lebadan abala meta ni eto alaye Islam pin si abala koko lori eto yi ni abala wa si oro olohun bi da ti mo da leko ta ba nso nipa oro olohun se mo pe oro olohun si ni o ma teni kokan wa ji ni gbogbo nkan ta ba ti gbagbe ohun na la mo ra wa leti gege bi ise ti mo ma nso ni gbogbo gba ni wa si oro olohun ko si nkan teni kan fe so ta ti igbo ri lóòótọ́ a lè máa gbọ́ fún ìgbà àkọ́kọ́ ní tiwa o ìgbélé tó dá mi lójú ni pé yóò jẹ́ ìtanijí fún àwọn nǹkan tá a ti gbọ́ níta àti gbàgbé láàárọ̀ tòní inshallah rahman a bára wa sọ̀rọ̀ ọlọ́run abala àkọ́kọ́ nìyẹn abala ẹlẹ́ẹ̀kejì lórí ètò yìí òun náà ni abala tá a pè ní abala hadith ọ̀rọ̀ annabi wa muhammad sallallahu alaihi wasallama lápá bi ti ustaz wa kewi wọn ti máa ń láǹfààní àti gbà sí wa lára ta bá ń sọ̀rọ̀ nípa abala ọ̀rọ̀ annabi bi dinala láàárọ̀ tó

kódà mo sọ pé níjẹjọ ewì máa wà ṣùgbọ́n wọ́n fi dá lójú pé lọ́jọ́ mẹ́jọ ni ó jẹ́ mo sì mọ̀ pé ó máa wà ńlẹ̀ wọ́n á tún mu wá fún wa tásìkò bá tó ẹ̀yẹ wà ń bẹ̀ fún wa ẹ máa láǹfààní àti máa bá wa bọ̀ ìyẹn lórí ètò ta pè ní àlàyé ẹ̀sìn islam abala ẹlẹ́kẹta abala àdúrà èyí mọ̀ pé lápá bíbẹ̀ àdúrà ló ń gbé agbára kọ́ àdúrà làwa máa ń ṣe gbogbo tó bá gbójú ládùúà kò ní jogún òfo ìwọ náà gbójú ládùúà ṣe ewé tó máa ń sunko tó bá gbára lọ́lọ́run ìwọ gómọ̀ pọ́lọ́ lọ́lọ́run ṣùgbọ́n ògùn ló ní ògùn lọ́la ìmọ̀ kódà mú báyàn ni ọlọ́ọ̀nì kẹnìjà gbọ́kàn lé ọlọ́ọ̀nì kẹnìkà gbára lé bìrìdínlá abalẹ̀ ẹlẹ́kẹta abalẹ̀ àdúrà ni masha allah bó ṣe máa jẹ́ lápá abẹ́yẹ nìyẹn ọ̀gá wa tún dé ọláwó olóyò tún ètò yìí kò rẹ̀ ní bàjẹ́ fún yín láéláé iwájú iwájú lẹ́mọ̀ lọ ẹ̀ ní padà sẹ́yìn àtẹ̀yìn àti gbogbo àwọn ọ̀gá lọ́gà nílé iṣẹ́ alálùbáríkà yìí ẹ̀ ní ṣubú láéláé gbogbo tó máa ń múyàn ṣubú láyé ẹ̀ ní bá wọn débẹ̀ àpadà sí búrú àbúpadà sí ìgbà kò ní débà yín láéláé bihaki la hawla wa la quwwata illa billah bákan náà ẹni tí ó jẹ mọ láǹfààní àti máa gbọ́ wa bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ketekete báyìí ajáná sí àgbà nìyẹn dọ̀lápọ̀ akíndàpọ̀ ó jẹ́ kẹ́ mọ láǹfààní àti máa gbọ́ wa òun ló dẹ̀ mọ mú páàsì yẹn lẹ̀ ìyẹn náà sì yẹn lẹ̀ ká mọ láǹfààní àfi máa fún yín lẹ́yìn bá ń gbọ́ wa òun ló bá wa jáná sí lábẹ́nú kò dẹ̀ ní bàjẹ́ yóò máa dá síbi ìdìnnàlá orúkọ tèmi ò yípadà ọmọ yín olólùfẹ́ yín náà ni fọ̀rílẹ̀ tó sheikh al-ajal imam sharif din giwa akilapa lorúkọ mi ó já sọ pé alájì alárà fajímọ̀ òní bàjẹ́ inshallah.

0: Masha Allah. Splash FM 105.5 Ibadan. Ohun le ma fi lanfani ati ma wo lori Facebook. Ayo mi de lo si. O ti gbe wa saye. Oni kawo yen ma wo wa kaakiri agba nla aye. Ona de tin wo ti mole rokoso. Gbogbo to fe mo bo se nlo lori kan ni ba ndo ta ma si Facebook. Wa fe o ba se nse nle agbara. Splash FM 105.5 Ibadan. Ibe ni ke mo lo lori Facebook. Ta ba ti wa nwo wa e like e comment. Wa share program yi ko lo fa dada. Te ba nwo wa te ba comment. Ani le ri ka ni ruruko yin. Ṣugbọn te ba ti comment bayi. A yo gboruko yin wa. Wa nu wa lanfani ati daruko yin. Lori Facebook. Splash FM 105.5 lori Facebook. Di daruko mi abi omo yin ololufe yin fodilato sheikh al ajal imam sharif din giwa akila pa loruko mi o ja so pe alaji alara fajima oni baje insha Allah. Masha Allah. Eto ti bere ba se salaye siwaju pe abala koko lori eto yi abala wa se oro Olorun ni lai nigba lakoko a tesiwaju bi wa se oro Olorun iye to je abala koko lori eto yi gbogbo yin te lanfani ati wo abi te ngbe wa kaakiri agba nla aye anfani wa lati ba wa daseto yi o ye yin fe sponsor program ni abe yin fe ma fawun yan ni kan ni koda ko je richaka leyin lagbara ti ma fun yan lori eto yi abi nkan te ba nta to wulo fawun eyan gbogbo te ba fun wa lori eto yi a ma fawun eyan o si ma je anfani fawun ti won ba n gbo wa. Masha Allah. To ba ri be gbo nkan te ba wu ke fun wa lori eto yi wallahi yo ma wulo fawun eyan to ba n gbo wa kaakiri agba nla aye ko ba je gbo nkan teyin ba n ta ni to ba ti wulo fawun eyan e ri pe anfani ni o je. Wọ́n a máa ń sọ kí nìkan wípé tí wà tún wá máa fi wá wọn sọ pé wọ́n fẹ́ lọ kówó kan fi sògùn wọ́n bẹ̀rẹ̀ àtàwọn owó kan pọ̀ àtàwọn orí kíní kan pọ̀ wọ́n fi májè lọ síwájú Ọlọ́run sàárà àṣìṣe àtàdúrà ìmọ̀ ṣeré kò sí nǹkan tó dáa tó nu ayé nǹkan tó bá ń fáwọn èèyàn lórí ètò ẹ̀sìn àbí mọ́ṣáláṣí àbí tó fi sàárà fẹ́ni tí ò ní àwọn nǹkan wọ̀nyí òun ló lè ṣe kí ni ló lè fi májí lọ síwájú Ọlọ́run gbogbo nǹkan ó sì máa dá sí i kò sí nǹkan téèyàn fàdúrà àti sàárà béèrè níwájú Ọlọ́run sí nǹkan yẹn ò ní bíyá kódà kí nǹkan ti dáa tán wọ́n tún béèrè nǹkan míì níwájú Ọlọ́run pẹ̀lú àdúrà àti sàárà ló dẹ̀ máa rí bẹ́ẹ̀. Masha Allah. Ẹ máa lánfàní láti máa wà lórí Facebook. Splash FM 105.5 Ibadan. Splash FM 105.5 Ibadan. Ká tó wọnú wá sí nísànsán. Nípé èmi àti òsítàṣà akíwì ìtàjọ máa ń ṣe náà ni. Àdẹ̀jọ wà ń lé agbára. Àdẹ̀jọ ṣe láàárọ̀ tò ní. Ó dẹ̀ tún máa dùn máa kan sí. Ẹ fọkàn balẹ̀. Ẹ gbé ìwì láàárọ̀ yìí. Ó ti wà ńlẹ̀ ní o. Ṣẹ̀mọ̀ pé ń jẹjọ mọ nípé ẹ máa gbé wì ṣùgbọ́n. Òsàdà kéwì wọn ò ṣe wọn fi kankan fi kun ni kéwì wà ń lẹ̀bi kàá sí nǹkan ìdínlá ẹ gbọ́ láàárọ̀ tò ní. Inshallah Rahman. Kódà kẹlẹ̀ ọkọ̀ wọn kò ti wà ń lé agbára tó bọ́ sí abala àtọ̀dọ̀ wọn wọ́n lè tọ̀fà dalí mọ̀ṣá rọ̀fà.
1: A'udhu billahi samiul alim min ash-shaytanir rajim. Bismillahi walhamdulillah. والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وصحابه ومن والاه اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اتدوبي فون لو با الله تي او تو فون الله انفاني lati tun wa de eto fun toni eto na la so nipa re bi o se alaye islam ti kan ni omo lua bi splash 1055 e to kale baga sile fofun balawo ni felele ni lu ibadan ni ha yi aduku olohun eleyi na ni ti o je eyin ase gbeyinu osu rabiul awwal enyo osu bi annabi wa muhammad sallallahu alaihi wasallam aduke olohun oba ti o tun je ki toni ka tun le wa o na lati bere were were un inbe ba to seju melo kan ni se wa se oro olohun yo se kini yo ma bolu ala ni kobiti kobiti ati ni kobiti kobiti enyo ngba ba ku nbe ababala keji abala keta laba tun se kin latun ma dagbere lori eto fun toni abi olohun gbogbo awon abala abala na mo sa bani se rorun ba se ma nse baba se wa se rorun ta ngbo olohun mo se ni ta ma gbo ni agbo gbon tinu se ni ta ma gbo ti o mo se atemi atokan tara wa lanfani olohun ku so atani kula la ya allah abbas mali ustaza kewi ojuru omo ilu ibadan inu ko temi kiyin pe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
0: wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh
1: masha allah bo si ma je la pa be yen niyan ja fokan bale gbe ma lo leto leto bi idin allah masha allah to ba ri be e ja ma lo si abala koko lori eto yi ile ta mo si abala wa si oro olohun
2: emi mo ma lo gan mi
1: kini o ma je ibare ni soro fun taaro toni
2: ko to ba lu janabi
1: lai ni gba koko rara se mo pe ta ba ti de le nbi abala wa si oro olohun la ma si oju opo sile fe yin te ngbo wa ala nkan te gbo abi nkan mi to ba nru yin loju ni esin e lafa lati pe wa wole iyen ni oni ja pe rara
2: mi o so pe to bi ni
1: lati se kini lati si oju opo sile ta ba wo oju ago wa bayi
2: apari eleda wa o
1: bi idin la ago meji ku iseju meji
2: a
1: de ni ju wakati kan lo lori eto imo bo wa ri be ja tede ka ite lo ni bi wa si olohun ka le ba tede kini o ma je iba ni soro fun taaro toni nkan mẹrin kan ati nkan mẹrin kan o jẹ mẹjọ ṣugbọn mẹrin yẹn akọkọ mẹrin lẹẹkeji ani fa méjèèjì gun rara káwọn yẹn bá wa dá sí mẹrin akọkọ o ní arbaù tún fa ríku bẹyìn nàlẹ ẹkwàt arbaù tún fa ríku bẹyìn nàlẹ
2: ẹkwàt
1: àwọn nkan mẹrin kan tó máa ń so òkun ìyà láàrin ọmọ ọmọ ìyá ṣé kí n sọ fún yín ọmọ ìyá tí wọ́n jọ bíyàn nìkan kọ́ ni wọ́n ń sọ ṣùgbọ́n náà wà ń bẹ̀ ọ̀rí àtọ̀rẹ́ ń sẹ̀pẹ́ ọmọ ìyá náà làwọn náà ẹbí sẹ́bí ọmọ ìyá ni wọ́n alájọsípọ̀ nílé iṣẹ́ ọmọ ìyá ni wọ́n gbogbo tó bá ti jọ lájọsípọ̀ kan kí ló máa ń so ìpìyà wọn kí ló máa ń dàrin wọn rú nìyẹn àwọn nǹkan mẹ́rin tó bá máa ń dàrin wọn rú àásàdé gbà sí wa lára báyìí nǹkan mẹ́rin tó máa ń dàrin ọmọ ìyá rú tó máa ń dàrin ẹbí rú tó máa ń dàrin alájọṣe rú òun ni alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wàhálìbà ó tafukido kí yìí mọ ta kàbẹ́ yìí nana kí ni àwọn nǹkan mẹ́rin
2: ṣíkà
1: sí pé ó máa di iyì ọmọ èèyàn kù láàrin àwùjọ àwọn nǹkan tó máa faṣọ yìí mọ èèyàn lára láàrin àwùjọ ó ní mẹ́rin mẹ́rin ẹlẹ́ẹ̀kejì ẹja sáré máa mọ báyẹn kọ̀ọ̀kan tó bá rí bẹ́ẹ̀ àwọn nǹkan mẹ́rin tó máa ń dọmọ tó máa ń dà.

0: ẹgbọ́ se owó mọ́ dàrin àwọn èèyàn rú ni ọmọ ìyá ni sọmọ yóò wá jówó lọ ni káfà ìfin ní pé owó mọ́ dàrin ọmọ ìyá rú mọ́ dàrin ọ̀rẹ́ rú mọ́ dàrin ẹbí rú ó dà ọ́nú mọ́ dàrin iléeṣẹ́ rú ẹgbọ́ se lóòótọ́ ni ṣùgbọ́n tí ìbá wo lóòótọ́ owó àwọn àgbàlagbà nínú ọ̀rọ̀ wọn wọn ní owó ló ń bo ojú ọ̀rẹ́ jẹ́ èso ọ̀rẹ́ nìkan o ó dá ọmọ àyà ìsinmi ìjà ó bẹ́lẹ̀ yìí ẹ̀gbọ́n mo sọ pé ò kí ń ṣàbúrò mi láéláé àbúrò mo ní pé ẹ̀yin ní òun ṣẹ̀gbọ́n mi ẹ̀ kì í ṣẹ̀gbọ́n gidi nígbà tá a talé oko tá a talé tá a ta mọ́tò tẹ̀yìn wa ní iye kan lẹ́ẹ̀mú tẹ̀yìn fa wa ní iye kan kò tẹ̀sọ́ páwọn ò tiẹ̀ ní fẹ́ nìkankan lówó ìjà ó bá dé orin ó bá dòwe owó mọ̀ ni wọ́n náwó a máa bojú ọ̀rẹ́ jẹ́ wọ́n náwó a máa sùn péyà yẹn láàrin ọmọ ìyá sọmọ ìyá láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ ṣé lóòótọ́ ni ìfẹ́ kẹ́yìn náà bá wà dá sí lóòótọ́ tá a bá sí ojú òpó sílẹ̀ torí pé owó lóòótọ́ nítorí owó dàálẹ̀ ipa owó gan ò ní ká ọlọ́run ló mọ iye àwọn tí wọ́n ti dọ̀tá látara pé owó bí owó kan wà tí ó yẹ kí jọ pín tí wọn ò jọ pín ọlọ́run ló mọ iye tí ò kí àfa rẹ̀ mọ́ látara owó àfa náà ni ó lálùbáríkà ó ní kíni ṣé ó lálùbáríkà lòun ó jẹ àtìyàwó àtọmọ pàtẹ darí òdìdí tí wọn náà ní ó lálùbáríkà ṣé bó ṣe yẹ kó rí nìyẹn ọlọ́run ló mọ iye owó tó yẹ kí èèyàn mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún kó pín láàrin ara wọn téèyàn méjì àbẹ́yàn kan sì pàwó yẹn mọ́ tó nìkan sì dapín ẹ dáko sáwọn yòókù fojú re wò ó mo gba ń tá àfa ìwé lóòótọ́ pé owó ó wà nù nǹkan mẹ́rin tó máa ń sùn pín ya tó máa ń dàrin èèyàn rú lórí láàrin lọ́kọláya tó wó bá lọ yọ kó ń bẹ̀ owó lè ba àárín ọkọ àtìyàwó jẹ́ o lọ́nà tó pọ̀ gidi mọ̀ ni bí ọkọ̀ ń lówó kò fún ìyàwó rẹ̀ lówó nínú sẹ̀rí aslan wọ́n lọ́kọ ni kó máa fún ìyàwó ní owó kó máa fún lóúnjẹ ọkọ̀ bá ṣe dédé tó sì lówó lọ́wọ́ ó lè sùn pín ya láàrin lọ́kọ̀ láyà ọkọ̀ bá sì lówó náà tíyàwó bá lọ sówó ọkọ̀ bàṣàbàṣà ó súnmọ́ kí ọkọ̀ fárígá bá ti fárígá báyìí òǹpin ìyá lè dé ìyẹn túmọ̀ sí pé nínú àwọn nǹkan tó máa ń dàrin lọ́kọ̀yálàyà rú àbí láàrin ẹbí àbí láàrin ọ̀rẹ́ wọn lówó jẹyọ kan mashallah ẹlẹ́ẹ̀kejì tó yá àsìkò wa ní sáàrù ẹgbẹ́ obìnrin tó tún máa ń dàrin ìyẹn rú ni obìnrin mà ni mi rò pé obìnrin ẹ kó máa tún àárín àwọn èèyàn ṣe ni ṣùgbọ́n téèyàn bá wò ó lóòótọ́ tí wọ́n ń pè lóbìnrin àfẹ́ ẹlẹ́kọ̀ọ́ sọ wípé iná ní sáà ṣàyà tí iná kò nílà náà ó níṣẹ́ ráhùn obìnrin tẹ́ ń wò yẹn kí ló pè fún wa ní sẹ́mi màá wá tú kí ní báyìí bóyá kí máa fi kéwì tó wá débi ewì olúwa o ó láwọn obìnrin tẹ́ ń wò yẹn òkè ẹjí mi wá sọ báyìí ẹ̀tọ́ sáwọn obìnrin tó ń gbọ́n mi lọ́wọ́lọ́wọ́ báyìí ó níṣẹ́ ráhùn obìnrin tẹ́ ń wò yẹn ó ní ìṣúró lọ́ọ́ ń pè wọ́n fún wa èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n mọ̀ gbogbo àwọn tó ń gbọ́n mi lọ́wọ́lọ́wọ́ ẹ padà sọ sókè mọṣẹ ọlá obìnrin ẹni tí ayé ò tí ì mú ọlọ́run tí ì dé obìnrin sí tọ́lọ́ mọ́jà yóò mú wa o torí pé obìnrin ó máa ń dàrin ọ̀rẹ́ rú ó máa ń dàrin ẹbí rú tọ́lọ́run bá fẹ́ dàbí kan rú àbí tí ọlọ́run bá fẹ́ sọ pé kíbi kan mọ́ tò ó lè dé obìnrin sí kódà ọ̀pọ̀lọpọ̀ ibi tọ́lọ́run bá fi obìnrin ṣe adarí ń bẹ̀ ẹ lọ wo ibi tọ́lọ́run bá fi obìnrin ṣadarí yẹn ó máa ń rí bákan ṣùgbọ́n wa lo wo laarin ore sore laarin omo iya gan laarin tegbon taburu obin lo daarin awon eyan rungba mi o le je yawo egbon o le je yawo aburu nti o je ki dodo egbon yen mo iyawo re yen baje gan ni o iyawo re yen bo se mo se si mi o like e iyawo na de ni o le ma rojo aburu abegbon ma rojo aburu foko e aburu yin to wa yen ara da won ti poju gbaye won ko so ma paro mo won o si le so to ngba mi so obirin won wo na nkan to ma daarin omo ayaru abi laarin ore abi laarin ebi abi ninu ile ise mi gan obirin ni to ma ti wa fe lagbara ju eyan meji abi eyan meta kan won fe fe nikan okunrin bi meta kan obirin kan ma wu won lati fe ba lo ja meni kan lowo
1: lo je tete
0: sere to ja mo lowo yen be obirin na ni o para so npin ya lodo awon meji to ku ti won da laamu ori o ma rojo re fa won en to fe ni pe so ra awon meji yen won don laamu gan ni o kora tun ba ti ja mi loro re gan ko tun so pe won tun don laamu na ni ile tumo si pe ninu nkan to ma dija le laarin omo aya abi laarin ebi laarin ore ni le se abi ni bi kibi won ni obirin je kan be báwọn tó ń gbọ́ mi lọ́wọ́ obìnrin dáadáa ni wọ́n kò dẹ̀ ní ìbàjẹ́ yóò máa dá síbi ìdí nílá nínú àwọn nǹkan tó túmọ̀ sí òpin ìyá láàrin àwọn nǹkan tá a kàkálẹ̀ yẹn bí ọ̀rẹ́ ni bí ẹbí ni bí ara ni bí fámìlì ni òun náà ni wọ́lá asadu ẹlẹ́kẹta ni ẹnu mẹ́rin kéta ṣíṣe wọ́n ní wọ́n pé tàbí ṣùgbọ́n nígbà tí nǹkan márùn-ún nìyẹn wọ́n ní wọ́n pé tàbí ṣùgbọ́n nígbà tí tó bá ti wọnú ọ̀rọ̀ báyìí wọn kò sì mọ dàrú ni wọ́n ní ẹnìkan wọ́n ní ó lọ jí kinní kan ọ̀rọ̀ ti ń bọ̀rọ̀ bọ̀ nìyẹn wọ́n sọ pé kinní kan ni wọ́n gbé sí kinní kan ṣẹ̀yìn gbọ́rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ nìyẹn wọ́n ní wọ́n pé tàbí ẹja ṣe báyìí ẹja ṣe kinní kan báyìí kéta ń bọ̀ nìyẹn ṣùgbọ́n èmi kàn fojú wò pé ṣùgbọ́n ẹja ṣe báyìí ẹja ṣe báyìí ẹja ṣe báyìí gbogbo nǹkan yẹn máa da nǹkan rú ni nígbà tí gbogbo àwọn nǹkan márùn-ún tí mo ra kàkálẹ̀ yẹn wọ́n ní wọ́n pé tàbí ṣùgbọ́n nígbà tí wọ́n bá ti wọnú ọ̀rọ̀ yóò mọ̀ da nǹkan rú ni bá àrùn yẹn abẹ́ kéta ló wà wọ́n ní kéta wọ́n ń sùn pìyà láàrin ẹbí láàrin ara nígbà yẹn bá ti mọ̀ ní ló ní kéta àwọn yóò máa sá fún ni o wọ́n ti ń sá fún báyìí òǹpìyà dé náà nìyẹn àbí tó bá ti ń bọ̀ báyìí wọ́n ní ẹ̀wọ̀ ẹja ara para mọ́ o ẹ mọ́ sọ̀rọ̀ kankan mọ́ o bó ṣe ń bọ̀ yẹn yóò da nǹkan rú o ẹ mọ́ sọ̀rọ̀ kankan mọ́ kéta máa ń dàárín ọmọ ìyárú ni àbáàrin ẹbí àbáàrin ọ̀rẹ́ kéta ó jẹ́ lẹ́ẹ̀kẹta nínú àwọn nǹkan tó máa ń dàárín yẹn rú àkọ́kọ́ ni àlèmọ́lò owó ẹlẹ́ẹ̀kejì ni wọn ní sáàwọ̀ obìnrin ẹlẹ́ẹ̀kẹta wà láti azadu kéta ẹlẹ́ẹ̀kẹrin tó máa ń sòpinya láàrin àwọn èèyàn mọ́jà gbé òsín bẹ́ẹ̀ ọ̀ràn yẹn àti ẹni yẹn kí náà ni wàlẹ̀mọ́ òtù òun náà ni ikú kò sẹ́ni tí ò ní kú ikú bá dẹ̀ ti dé ó ti sòpinya láàrin ọmọ ìyá nìyẹn kò bá àjẹgbẹ́ ló wá kọ́kọ́ lọ tó fàbúrò lẹ̀ ikú ti sòpinya láàrin wọn ó jẹ́ ọkọ àtìyàwó ẹnìkan náà ni ó kọ́kọ́ lọ ikú ti sòpinya nìyẹn ó jẹ́ ọ̀rẹ́ àtọ̀rẹ́ ẹnìkan náà ni ó kọ́kọ́ lọ tó bá dẹ̀ ti lọ báyìí mọ́jà gbọ́ òsín bẹ́ẹ̀ ikú ti sòpinya wọn nìyẹn tó jẹ́ iléeṣẹ́ ọ̀gá àbọ̀mọṣẹ́ àbíbikíbi ikú náà ni ó padà sòpinya ẹnìkan náà méjèèjì báyẹ̀ ti dé báyìí ikú ti sòpinya nìyẹn kò dẹ̀ sẹ́ni tí ò ní kú ẹ̀mọ́ ìsọ síwájú ikú lè ṣe ilá umuda gbogbo nǹkan ló lópin tó tún bá ti dé bá nǹkan báyìí ó dé bá náà nìyẹn bá àjọmọdé ìbá àjàgbàlagbà tó lọ ń dá kúkú mọ́ dá èèyàn mọ́ ń tiẹ̀ ni kó mọ́ dọmọdé mọ́ kó mọ́ dàgbàlagbà mọ́ ikú a máa sòpinya láàrin àwọn èèyàn. o je nkan merin mo so npin ya laarin awon eyan
1: agbara lati number 1
0: eh ojo

0: fun ta lo soro yen fun yin la boya lo so ah e ma to lo ro re iro fo ni ma pa won ti mo lo niro iro ni gboro to ba so iro ni koda ko taja iro ni ko fe raja iro ni gbogbo nkan to ma se n gbese aye re iro ni se ba ti wa po lo ni ta yen ba ti mo yan lo niro ije ki yun ni yi o ma fa so iya mo yan lara ni olodun da ko ma fa so iya mo wa lara o ma paro mo o ma ti me lo niro bayi ije ki yun ni yi o je meta na won kan to ti ije ti ma di ara yan ku elekerin wanna mima fofofo sise beyan ba ti po olofofo sise to ma so fofo kakiri so ile kini si ile keji ile keta ilu delu gba aye ti gaaye won ti wa mo pe olofofo ni e agbojo ekuro fe ye yo gbejo ya le yo lo ro fun yawo yo mu ti ya le yawo yo ro fun ya le ko amu ti ya le ati yawo yo lo ro foko o ti darin oko ati yawo ru o ti darin ile ise ru o bi kilo ti daru latara bi to ti nso fufuka ofufuka akiri ije ke oni yi e mo soro nwaju re o e mo soro leti re o ori pe kini te ba fi soro leti re bayi mo ba yin gbedebi te fe mo ti wa mo ni olofofo tori de eleyi ije keyin oni yi je nkan merin mi ti o ki je keyin oni yi akoko nkan merin ti mo kokoko ka fun wa eleyi to ma darin o ebi ru to ma darin ara ru arin ore ru kini nkan merin yen alimalu owo wa nisau obirin eleketa wala asadu kita wale motu ati iku merin yen lo ma do ma se kini mo ma so npin ya laarin awon eyan
1: ani mo yo ba la
0: lekerin mi ti mo merin mi ti mo ka ile lo ma di yi ku la ro mo eniyan iye ko mo yan oni yi akoko ka sura to le kele mi ejo to ba ti poju oto loro oto lejo ru n ta wa so ni sa wa n so oro oro to ni tuma oro olohun atawon mi na be to ma n so oro ṣùgbọ́n lomi ẹjọ́ ni o máa rò tí ò ní nítumọ̀ kankan ẹlẹ́ẹ̀kejì tí ò kí ń jẹ́ kí èèyàn níyì ọ̀kẹ́sìrá tó dọ̀ èé kéèyàn máa rẹ́rìn ibi tí ó yẹ kó ti rẹ́rìn kéèyàn máa rẹ́rìn ibi tó yẹ kó ti rẹ́rìn ẹ̀rín ni wìsìnwìsìn gbogbo ògbà àwọn tí wàá sọ lẹ́jọ́ ẹlẹ́rìn ìyà ìsinmi rẹ́rìn kinanu ìjẹ́ kí èèyàn níyì tí wọ́n ti pọ̀ jù lẹ́rìn wàlẹ̀ kẹ́sìbù irọ́ pupa kéèyàn máa parọ́ lẹ́lẹ́kẹta mẹlòmíì sì kan mi jùrọ lọ ìrọ iná ni ẹlẹ́ẹ̀kẹrin wàná míì máa òfófó ṣíṣe ẹlòmíì pọ̀ lófófó ó ti túlé ó ti dalérú gbogbo ibi kíbi ló ti dàrú látara òfófó ọlọ́run kó ṣàánú wa tí wọ́n bá rí bẹ́ẹ̀ kò jù báyìí lọ o. ìyẹn wá sí fún ti àárọ̀ tòní mashallah 18 minutes mashallah tó bá rí bẹ́ẹ̀ já sí ojú òpó sílẹ̀ káwọn ìbá wa dá sí ọ̀rọ̀ rẹ gbọ́ yìí
1: ya tètè wí tẹ́lẹ̀ mi pé yá òbí mo mi fò yá òbí mo mi
0: fò. bóyá ẹyin ní bèrè tẹfẹ bèrè lórí ẹ àbí nǹkan míì ilé tó bá ń ròyìn lójú nínú ọ̀rọ̀ ẹ̀sìn islam àbí nǹkan táka fúnra wa yìí òun lẹ̀yìn náà fẹ́ bá wa dá sí nọ́mbà méjì ló wọlé agbára wa ẹ láǹfààní àti pè wá sí nọ́mbà àkọ́kọ́ nínú àwọn nọ́mbà méjì tẹ́ pè wá sí nílé agbára.
1: ẹni ló kù lóṣogbe fún mi lálàáfíà mi má jẹ́ fún mi rárá.
0: 08091515 Number le keji 070-6949-3000 Number la koko 070-144-75-770 Egbole kan si 070-144-75-770 Number la koko ni yen tele lanfani ati pe wa si nile agbara to wole agbara wa Number le keji 070-6949-3000 3 ati odo meta niyen 070-6949-3000 3 odo meta Number meji lo wole agbara lati ba fi dasi tu iyen laaro toni a fi bi seju bi meta merin marun sile boye yan meji abi yan meta won ba wa dasi tu laaro inshallah rahman ka to bo se ba le keji assalamu alaikum
2: wa alaikum assalam
0: oruko yan bi te tin pe wa
2: lati olomi
0: lati olomi oruko yin
2: ala ruka ya ala ke la to lo
0: e ka bo sori eto yin esa yes ma na
2: ko do
0: wa le ro mo se le
2: salalahu salalahu
0: amen
2: amen bobo ama kegba wa jo da lo si o ku o ni ro da
0: hmm
2: ma de ti ma re rin ju mo ta ku e yan ni to ma si le so ro ji
0: hmm
2: e je ke yan ni yi
0: hmm
2: ba wo jo ni bi ki lo ni ara le ni to bo
0: hmm
2: o gbe jo de ni
0: hmm
2: ka lu ko wa ma yo se ko kan meji to ba ni fura fun re na ma ko so nkan yen je du
0: hmm
2: ona wa ma mu ni ta wa
0: amen
2: e
0: sha do gojo ni tin e seun mashallah

0: won gbo waye daada ma sha Allah e sha dupe enikan wa lapa bibi na salam aleikum salam aleikum
1: hello
0: hello oruko yin bi te tin pe wa
1: ato lato ni njo
0: oruko yin
1: sikira
0: oye dasi pada biya ke bati lamba na ti pe wa pada enikan ti wa lapa bibi salam aleikum wa alaikum assalam wa rahmatullah uruko yi bi te tin pe wa eh ile na ja orebete ipe en telera won ki sa wa na o assalam alaikum wa alaikum assalam wa rahmatullah uruko yi bi te tin pe wa
1: ya biji lati alaja meta olomi abafa
0: iya biji lati alaja meta olomi abafa
1: agbaro na opolo yin o ni daru
0: amen
1: oro te mu wa ni aji a oro nla ni fa afa eri olomo da wa laamu ti ejo ba ti poju wa la ndende
0: hmm
1: eni mo gba ti o roju ara re mejo
0: allah akbar
1: wallahi oro te so ni aro yi o ni agbara enikan ti mo ba gbe ejo re po si ti pe o to ko ba ara re
0: ejo
1: agba gbogbo eda ti okunrin ni o ke to si obirin
0: allah akbar
1: asiko koro ye bayi o to roju mo ara re gbo ni ko wa sayewu boya ko ru dara awon yan sa fo la dugo do ni
0: mashallah
1: opolo yun ni joba ko
0: allah amin ya
1: rabbi
0: amin e simu adupe oju ni ti ma mashallah won ni rojo tun rojo mara re sejoba ti poju looto eyin rojo mara re olohun ko saanu wa an tesi waju lati ma gba ipe wole number meji na lo wole agbara wa eje tun number yen mule meji meji si number la kokko 070 1447 5770 070 1447 5770 namba la kokko niyan namba le keji 070 6949 3000 070 6949 3000 awon namba yen lo wole agbara wa wa fe ba wa dasi tu laaro toni enikan ti wa lapa bi assalamu alaikum oruko yin de tin pe wa
2: abene ne ni lati jeje
0: e ka bo sori eto yin
2: e bi je meta o
0: ojo kan pelu sa
2: mo ni gbe na ni o be lati to gba mi o
0: e se adupo ojo ni ti yan mo lori sa e seun assalamu alaikum assalamu alaikum
3: Aleikum salaam wa rahmatullahi wa barakatuh.
0: Oruko yin ati bi te tin pe wa sa.
3: Abdul Razzaq kan da mo la ka pe te.
0: Olomo ja kan da mu.
3: Ita mo ni ka to mo to mo te bi dara pe ga se lo.
0: Amin ya Allah.
3: Ati ko alo bi yo ko.
0: Amin.
3: Ba ka yi alo ni je ko da ro ko lo yo si ni yo ro.
0: Amin ya Allah.
3: Alo ni ka no si ngo.
0: Amin.
3: Naro ikuni jaso ma fa yo.
0: Amin.
3: Jago ona.
0: Ala na mi ya la.
3: Inshallah.
0: Inna billahi wa azim.
3: Ish. Kate so.
0: Inshallah.
3: Mhm. Ya bora bora ya bora bora. Kate kate ne wa si. Tribata na kolon.
0: Mhm.
3: Ya wa tani. So kolon tunda ya tudoro. Yo ko alo yo sana. Alo ne jasi si na yo.
0: Amin.
3: Ọ̀rọ̀ nípa kí o tó dé ọ̀rọ̀ tó lágbára gan ni.
0: Nípa owó.
3: Ìmọ̀ ní ìmọ̀ ní bẹ́ẹ̀ ni tí ìmọ̀ ní ìmọ̀ ní tàyányá wà láì máa da àìmọye nǹkan rú.
0: Ìṣe
3: kékeré tí ìṣe kékeré gan. Ọ̀pọ̀lọpọ̀ gan ní ìfẹ́ lè máa para wọn sí lóríṣiríṣi. Ọlọ́pàá wọn yóò jọ yóò lánàá wa lójú.
0: Àmì ìrànlọ́.
3: Àdẹ
0: sísè náà yé pẹ̀lú ọgọ́
3: náà. Ẹ ṣe àdúpẹ́ sá.
0: Láti ní
3: sí ọ̀rọ̀ sọ náà.
0: Àmì. Ọlọ́run ṣàlàyé bàtà ní. Ìyá Abdullahi ẹ ṣe àdúpẹ́ sá. Mashallah. Ẹ ṣe wà mọ́ lórí o. Mashallah. Àwọn tó ń fi àdúrà tí wí àwa náà ní sọ̀rọ̀ sọ o. Àdúgbò ẹnìkan kí wọ́n náà tó ń sọ̀rọ̀ àní sọ̀rọ̀ sọ ẹnìkan ti wà lápá bíbá ẹ̀ náà. Sàmàríkùn.
3: Assalamualaikum.
0: Waalaikum assalam wa rahmatullah. Oruko yin bi te tin pe wa?
3: Oruko ni Sheikh Sadi Odosu.
0: E ba gbe orun soke die.
3: Oruko mi Sheikh Sadi Odosu.
0: Lati Olosoko, Sheriff Din lati Olokosoko.
3: Eh.
0: Oye da si to.
3: Awon ti e so ra o yo ba bi ti. Awon e ba o pe me da la ba.
0: O be yin gan la wi lona wo.
3: Be. Jori ti e ba di ma pa ro. Je de ba yin. Ni di ke yo ni ma. Ne ya yin ta wa ka ba ke mo mo pa ro ba yin. Si ba wa ti mo stoke. Ne ga la ri ya to ne na ba fu.
0: Masha Allah. Amen Allah. Ṣùgbọ́n ní ìsìnbá ẹ̀ pàrọ̀ kan bá yá bí.
3: Olóògùn ló tọ́ ọlọ́run wa.
0: Ọlọ́run ti ṣe, Ọlọ́run ti gbà kó so, kí ló da.
3: Ìyàwó tí mo mú sílé yẹn kò máa kéde mi ò so mi ò parọ́ fún òun mọ́.
0: Gbàgẹ́ máa ń parọ́ fún ìyàwó yín.
3: Bẹ́ẹ̀ ni.
0: Ṣùgbọ́n ní ìsìn báyìí ẹ̀ parọ́ fún mọ́.
3: Alihamudulilayi.
0: Ọlọ́run ṣeun. Ami Ọlọ́run. Ami ẹ̀ṣẹ̀ àdúpẹ́. Ẹ̀ṣẹ̀un. Masha Allah. Àwọn sọ tí wọ́n ní. Ọ̀pọ̀lọpọ̀ lé sọ tí ẹ jáde. Kálukú mọ̀ di tiẹ̀ mú ni. Àtẹni tó sọ àtẹni tó gbọ́. Wọ́n ló bá wọn wí. Àwọn nígbà kan pé irọ́ làwọn máa ń pa. Ṣùgbọ́n ní ìṣọ́lọ́run ti gbàkóso. Ẹ sọ ti yín ni o. Kálukú náà ń bẹ lára rẹ̀. Nígbà wọn katakakalẹ̀ yẹn náà. Ọlọ́run kò ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa. Ó ku ìṣẹ́jú mẹ́ta. Tá a fi mọ lọ sí abalẹ̀ lẹ́ẹ̀kejì mẹ́ta bá ti di 2:30 báyìí. À ń lọ bí abala wà sí abala ọ̀rọ̀ nàbí nù. Sàmàlẹ́kùn. Ìyẹn rèbété, ó rèbété. Tá a ń fà ní bá wà tẹ́ bá lè pè wá padà. Masha Allah. Gbogbo wa sí ọ̀rọ̀ lọ́n tá ń bára wa sọ yìí. Ẹ dákun nítorí tọ́lọ́run ẹja máa ń mú lò ní o. Béèyàn bá gbọ́ tí ò bá mú lò. Ọlọ́run mọ́jú jẹ́ba lọ́jọ́ àbúrò fún ọlọ́jọ́ gbọ́dọ̀ lọ́kì. Àmọ́ kó ṣàánú fún wa. Sàmàlẹ́kùn. Wàhálẹ́kùn sàlẹ́ wa rahmatulah. Orúkọ àti bíta tí ń pè wá.
4: Kí ọ̀la kò ní jọ.
0: Oye dá sí.
4: Irú ọ̀dà kí àwọn parọ́.
0: Bẹ́ẹ̀ni. Ẹ̀ṣẹ̀ àdúpẹ́. Irú ọ̀dà kí ẹ máa parọ́. Gbogbo ẹni tẹ́yìn náà ti wá rí nínú ọ̀rẹ́ yín àti ẹ̀gbọ́n àtàbúrò ẹ̀ra fi ẹ̀lẹ́ sọ fún wọn pé ẹgbẹ́ wà sí ọlọ́run pé wọ́n ní kí ẹ̀hún máa parọ́ kò da ó máa ń dín yí ara yẹn kù ni. Ṣé ti gbọ́? Ẹ̀ṣẹ̀ àdúpẹ́ o. Ẹ̀ṣẹ̀un. Masha Allah. Àwọn náà dá sí. Àlàyé ẹ̀sìn Islam la pètò yí ètò ní àlàyé ẹ̀sìn Islam. Sàmàlẹ́kùn. Orúkọ yín jẹ́ tí ń pè wá.
5: Láti alákẹ́rù ni. Kí wọ́n rí tó jẹ́ pé tẹ̀gbọ́n wá ń sòótọ́. Ẹ bá wa ṣàlàyé ibi yẹn náà. Tó jẹ́ pé àwọn ọkùnrin á máa sọ pé òótọ́ téèyàn tún sọ tó pọ̀ jù.
0: Mi ọkùnrin báwo lọkùnrin sọ pé èèyàn sóòótọ́ tó pọ̀ jù. Sóòótọ́ máa ń pọ̀ jù ni. Òótọ́ rò kí n koro tó bá jẹ́ pé òótọ́ lèèyàn máa ń sọ o.
5: Bọ́rọ̀ bá ti di délẹ̀
0: ni
5: màá ti sọ. Ó dẹ̀ kó kíní bá mi tó jẹ́ pé ó dẹ̀ wà ní ìdádúró tí mo dẹ̀ bọ́ kó ìtọ́ gbé. Ọkàn yẹn dẹ̀ àfẹ́ sí.
0: Kí ni ẹ máa gbọ́ ẹbí akẹ́fì dára lẹ́kọ̀ọ́? Òótọ́ wo lẹ́sọ̀tẹ́ sọ pé ó kó bá yín tí ó jẹ́ kẹ́ àtórí pé òótọ́ ọ̀nà orúgbà kó bá yín?
5: Ó ti jẹ́ pé ìmáni mo lọ sí ibà. Ìmáni mo lọ gẹ́gẹ́ ẹ̀ lè bá mi ń bò mí dé. Iṣẹ́ tí mo lè ṣe ní sí ọkùnrin ni ìlú mo dà. Látàrí ó pé bóyá ṣe mo lè ríyàn kó lò fẹ́fẹ́ mi máa jẹ́ kó yẹ pé ní ọkọ mi. Àwọn nǹkan yẹn mo lè dé lẹ́sì kí ẹ̀kọ́ kan fi kàwé sí nǹkan báyìí báyìí báyìí. Lójú wọn ni pé bóyá mo ń ṣe sí. Ṣé ọ̀dẹ̀ wá sí?
0: Nǹkan yẹn dẹ́ àfẹ́. Tọ́ba ti ṣàlàyé fọkọ yín pé bẹ́ẹ̀ ṣe jáde lónìí ẹnì. Ẹ máa gbọ́ ẹnìkan pè yín o pé òun fẹ́ fẹ́ yín o. Ẹ wá sọ fọkọ yín pé àbẹ́ rí nǹkan tí mo rí ni. Ọmọ kan kọjá lọ ẹnìkan mọ̀ pé òun fẹ́ fẹ́ mi. Mo dẹ̀ sọ pé ilé ọkọ mo wà. Ọkọ yóò bá yarí pé kò rí bí àbí.
5: àwọn abilifu pé mania tí ọ̀rọ̀ obìnrin jẹ̀lú nìkẹ̀kẹ̀ iṣẹ́ tí mo ṣe ṣe ọkùnrin ọwọ́ ọkùnrin láti rìn àjò a lè ní kọ́sọ́mà ni ọlọ́jà wà lọ́wọ́ tá a bá pè wọ́n ní láǹfẹ́ wọn.
0: Ṣe rí ọ̀rọ̀ yẹn ó kẹnu ṣùgbọ́n gbogbo nǹkan láyé ní ọ̀rọ̀ Ọlọ́run ló mọ bí ó ṣe torí pé ní alẹ́ tí èèyàn bá ti wọlé bí aago mẹ́jọ ni èèyàn wọlé ni mẹ́sàn-án ni mẹ́wàá ni èmi ò rí tó yẹ kéèyàn tún mọ̀ pé kọ́sọ́mà ọkùnrin lálẹ́ náà o pé àmọ́ wa wọlé báyìí o pé kéèyàn sọ pé hello kó tó wá máa pọ̀ pé bàbá alágbájá nam. Tọ́ èyí náà rẹ́rìn-ín sọ àfi sùúrù kò sàṣà kéwì ọ̀rọ̀ rí o àfi sùúrù kọ́ lọ́hún sànù.
6: Ṣẹ́rí ìyá wa Adánàbì sọ ni pé àṣídíkù yóò ń jáhù kọ́ ni.
0: Àṣídíkù
6: nájà
0: mashallah
6: òdodo máa ń láyàn ni ṣùgbọ́n lóòótọ́ wọn a tún máa sọ́nà pé òdodo a máa kòrò létí ẹnìyẹn bá ń sọ sí ní máa ń kòrò létí àwọn èèyàn lóòótọ́ ṣùgbọ́n ẹni ọba gbọ̀ òun náà mọ̀ pé a kà sá líkà
0: òdodo lẹ́ni sọ
6: ẹyọ òdodo ọ̀rọ̀ ni
0: ìpàdé pọ̀ jù
6: rárá ṣùgbọ́n nígbà tẹ sọ ìdí pàjà kí lápá níkẹ fún wa lápẹẹrẹ bí ṣe ń ṣẹlẹ̀ láfi lè gbọ́ yé ṣẹwárí tẹ sọ yẹn lábala pé bóyá wọn rí lọ́rùn wọn pẹnu kọ́kọ́ yín ẹ̀yìn náà bá délé lẹ́tún lọ́sọ fọ́kọ yín èyí ò ti kúrò lódodo nìkan ẹ tún ti ń gba ẹ tí ń wọlé sí abala ọ̀kan nú àwọn nǹkan tí wọ́n ní á mọ̀ ṣeun èyí ò ní sísọ̀rọ̀ àsọjù ẹ ti ń sọ̀rọ̀ àsọjù
0: nínú tàbí sí wàásí ní òní nínú pé tó bá ti pọ̀ jù
6: gbogbo ntójú bá rí kọ́ ni
0: ẹnu máa sọ
6: ìrẹsì òdodo bẹ́ẹ̀ bá délé tẹ́ ẹ̀ sọ yún ẹ gbẹ̀sẹ̀ ṣe bá ti dẹnu kọ́kọ́ yín
0: ẹ̀yin ò sì dáhùn lóhùn
6: ẹ̀yin sì ti sọ fún wọn pé mo wà ní ọkọ ẹ sì dáhùn ẹ fún wọn nọ́mbà ẹ lọ pàdé wọn bì kan ẹ ọkọ yín ẹ bùkátà ẹ tún lọ sọ yún fọkọ
0: wọn
6: bẹ́ẹ̀ bá sọ ẹ dáràn nígbà tẹ́ ti ṣe tó yẹ kẹ́ ẹ ṣeun nígbà bá tún lọ ń sọyún èèyàn tún ti ń sọ̀rọ̀ tọbótònù ẹ ti fún ẹ ọkùnrin tí ò nígbàgbọ́ nínú òdodo ẹ ti fún láǹfààní báwọn ẹyin o.
0: Ẹ ọ̀rọ̀ tẹ́ẹ̀dẹ̀ sọ yẹn ẹ ṣàbòsí ṣàbòsí torí pé ẹni ẹ ti bíi léèrè ẹ dá lóhùn ó dàbí wà tí máa fẹ́ sọ̀rọ̀ jù gẹ́gẹ́ bí abẹbẹ̀ lálọ́ gbé sí o kì í ní ìṣẹ́ni tó nájà lọ́dọ̀ yín bí ọkùnrin àbúrin tẹ́ wàá ta fún tó sáà ń bẹ̀rẹ̀ pé kàdé pé ẹnì kan mọ̀ nájà lọ́dọ̀ mi
6: àwọn obìnrin méjì èèyàn náà tó ti ń
0: kọjá ìyá rẹ
6: èèyàn ti ń fẹsù láǹfààní àti
0: mọlé mashallah ọlọrun kò ṣàánú. Ṣé ẹ ti gbọ́ báyìí àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ pé téèyàn ò bá sọ ò ní gba ẹsẹ̀ kankan ń bẹ̀ nígbà tí kìí ṣe pé bá wá ṣẹ̀ sí òfin ìlànà ẹ̀sìn islam wá dìgbà mi rú ọ̀rọ̀ yẹn ẹnìkan rí onú fẹ́ fẹ́ yín ẹ̀yin ò sì dá lóhùn nígbà tí ẹ ti dá lóhùn yẹn lẹ́sẹ̀ ẹ̀yẹ mọ̀ sí ti yín lọ ẹ̀yin ò ní kẹ́ délé kẹ́ rúbọ̀ fún ọkọ yín pé ẹnìkan mọ̀ nù fẹ́ fẹ́ yín àfi tó bá já sí pé ẹni tọkọ yín bá mọ̀ tó ń dà yín láàmú ẹ lè sọ pé tọ́ bàbá alágbájá tí ẹ̀ ń wò lọ kan àbí tó ń gbélé bí àbí tó wà ní sọ́hùn báyìí ń dà mí láàmú o mo sì mọ̀ pé ẹ máa rí ẹ bá ń kìlọ̀ fún o ẹ̀kẹ̀kàn kì í ń lọ ni o ìyẹn nìkan lèèyàn lè sọ torí ó ń déwájú ó dẹjọ́ onírú yẹn ẹ bá mọ̀ pé ọkọ yín mẹ́ni yìí àbí ẹni tọkọ yín máa ń rí gbogbo ìgbà ni tó sì ń dà yín láàmú ẹ lè sọ yẹn ó lè ba àyànjú yẹn náà kó ń bẹ lọ́hùn ṣàna wa a ti kó lọ́pọ̀ abẹ yẹn o à ń lo abala ẹlẹ́ẹ̀kejì lórí ètò yìí lórí ọjọ́ òkè ń pẹ́ lọ àti fẹ́ gbádùn ọ̀sítàkà kéwì wọ́n mú àdéhùn wá fún wa wọ́n tún kéwì wá fún wa èyí dín nílẹ̀ láàárọ̀ yìí ẹ gbọ́ ẹ wá mọ wọn lórí facebook ẹni sáwọn náà ní ojúlówó ọmọ ìlú ìbàdàn mashallah nígbà yẹn yóò mọ dá síbi ìdìnnà láì orúkọ tèmi ẹ ń láǹfààní àti gbọ́lá tààrọ̀ bọ̀dílà tó sheikh alẹ́ ajal imam sharif din giwa akilapa lorúkọ mi ó já sọ pé alájì alárafa jimá oníbàjẹ́ inshallah fún ìkéde àbí ìpolówó ọjà àbọ̀rọ̀ kan tó ń rú wa lójú náà rẹ̀ sí islam bóyá ìkéde àbí ìpolówó ọjà bẹ́yìn wò kó yá ẹ máa gba nǹkan báyìí máa fáwọn ẹ̀ lórí ètò yìí àti ẹ̀ ń wéyàn kan àbí èèyàn méjì á máa dárúkọ lórí ètò yìí wọ́n ní a fún wọn ní nǹkan kan kò sí nǹkan tó kéré kò dẹ̀ sí nǹkan tó tó pọ̀ o. Pé ká mọ fún wọn lórúkọ sílé iṣẹ́ yín àbí lórúkọ ara yín. Abẹ́ fi dàníyàn kan lọ síwájú Ọlọ́run. Alẹ́tẹ̀ bá fi dàníyàn lọ síwájú Ọlọ́run. Ọlọ́run dẹ̀ má yóò má nìyẹn yín ṣe. Onípàdúà lẹ fi ń ṣe fi sàárà ni. Ẹni tó bá gba nǹkan yẹn kódà kó jẹ́ pé ìṣàkalẹ̀ ń fáwọn èèyàn. Tó bá béèrè question lápá bíbà yìí táwọn èèyàn bá dáhùn question yẹn. Masha Allah, kaba fun wọn. Mo ṣàdúrà ni o. Àbí nǹkan tẹnu bá ń jẹ, àbí nǹkan tára bá ń wọ̀, àbí gbogbo nǹkan tó bá wù kò wúlò fún wa, àbò owó kò sí nǹkan tá a lè gbà. Nọ́mbà tó já sọ́dọ̀ mi.

wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ọwọ́ ọlọ́run ló wà. Kéèyàn ṣàdéhùn kó sì múṣẹ. Bẹ́ẹ̀ ni tọmọlúàbí. Ẹni pé ustaz wa kéwì. Wọ́n ti sọ fún wa pé níjẹ̀jọ́ pé inshallah rahman lónìí. Ewì làwọn ó fi bá wa sọ̀rọ̀. Ìyẹn ọ̀rọ̀ ànábì. Àfi bí kọ́mọ́dà kí máa wò pé aṣẹ́ ìwé tẹ́ mú lọ́wọ́ ó sì ti tán nánu. Àfi kó tún máa tẹ̀síwájú. Ìgbélé ta gbọ́ yọlọ́njọ́ ṣe wá láǹfààní. Kó jábá níbi tó bá ti léèrè ìwájú Ọlọ́run. Jímù ni ló gbẹ̀yìn. Nínú oṣù Rọ̀bíù la Awọ́l. Káwọn tó rírú Jímù ni ó tún di ẹ̀mí. Àwa tá à ń sọ lónìí náà ni ká tún sọ lẹ́ẹ̀mí. Ó fi sọ rẹ̀ sọ wa. Mọ̀jà bọ́ sínú wàhálà. Mọ̀jà bára nínú sàárè. Ó síjú àánú rẹ̀ wò wá. Yàá kìlá hawla wàlà kú wata ìlà bàlá. Tó bá rí bẹ́ẹ̀ àti fẹ́ bọ́ síbi àdúrà báyìí. Abala ẹlẹ́ẹ̀kẹta. Lórí ètò yìí tá a pè ní abala àdúrà. Ibẹ̀ là ń lọ báyìí. Masha Allah. Bá ṣe máa ń ṣe ni wípé a máa ń dà níyàn. Àníyàn la máa ń dà síwájú. Gbogbo ẹni tó ń gbọ́ mi káàkiri àgbà ńlá ayé báyìí. Mo mọ̀ pé kò sí nǹkan tí ó ń dá tí ò fàdúà. Kódà nǹkan tó kù díẹ̀ káàtó náà ń fi àdúà. Bọ́ wá rí bẹ́ẹ̀. Àdúà náà lájọ máa ṣe o. Àdúà kò sí nǹkan tí agbára àdúà ò ká o. Kálukú ọmọ dàníyàn jẹ́jẹ́. Ibi tá a ti ń láǹfààní àti máa gbọ́ wa káàkiri àgbà ńlá ayé báyìí. Ìlà fẹ́. Ìlà fẹ́. Ó yẹ já máa tọrọ ìwájú Ọlọ́run. Ìwọ náà tẹ́wọ́. Tó bá ti tẹ́wọ́ àdúrà báyìí, ìṣe Ọlọ́run Rahman ni máa sọ nǹkan tó fẹ́ fọ́lọ́run wà láì Ọlọ́run ó ṣe. Torí pé Ọlọ́run ni ọba tí máa ń ṣàánú ẹ̀dá tí máa ń fẹ́ dání nǹkan tó bá béèrè. Tó bá rí bẹ́ẹ̀, ó sì wá bẹ̀rẹ̀ ní Ọlọ́run gangan tó lè gbàdúrà yẹn. Àmọ́ pé yẹ́sì Ọlọ́run ló máa ń gbà tẹ̀dá ni kó ṣàdúrà tọ́lọ́run ni kó gbà á. Tó bá wá rí bẹ́ẹ̀, tó ti gbà pọ́lọ́run ni ọba tó máa ń gbàdúrà ẹ̀dá. Ǹjẹ́ wá sàṣàlátù fáànù náà bí wa Mahama sọ́lọ́lọ́wọ́ alẹ́ wa sálàmà. Lẹ́yìn àṣàlátù yẹn, ẹ̀jẹ̀ á ṣàdúrà fáwọn òbí wa méjèèjì tí wọ́n bí wa sáyé. Ẹ làwọn wà láyé àbí wọn ò sí láyé mọ́. Wọ́n bá wà láyé ẹ ṣàdúrà fún wọn kọ́lọ́hún kẹ́ wọn kẹta yé. Bá ti bá sálò kìyà ó mà ẹ ṣàdúrà fún kọ́lọ́hún kẹ́ wọn kẹta lò kìyà ó mà. Lẹ́yìn eléyìí, ìwọ tó bá láàfáà, ọ̀gá nìwọ ní tó kọ iṣẹ́ ni. Wà á ṣàdúrà fún. Ìgbẹ́ tó bá láàfáà, yálà ń wà láyé àbí wọn ò sí láyé. Ẹ̀jẹ̀ á ṣàdúrà fún wọn. Wọ́n ti wá ṣe léyìí tán. A wà bọ́ sórí ọ̀rọ̀ àtara wa gangan fúnra wa. A wà bọ́ sí orí ọ̀rọ̀ tara wa fúnra wa gangan. Kálukú wa máa bẹ Ọlọ́run kí ló fẹ́. Kí lèmi fẹ́ kí ni ìwọ náà fẹ́. Ìwọ náà la mọ tó dáa. Ilé ta tọ̀rọ̀ níwájú Ọlọ́run. Ọlọ́run o, ìwọ lọba láàánú tó ń ṣàánú ẹ̀dá. Ọlọ́run ṣàánú mi. Ní kí n ráàánú rẹ gba. Rọ̀bí àwà ló tún fẹ́ ní Jímọ̀ tó tún parí lónìí. Nínú ọ̀sùn Rọ̀bí àwà. Ọlọ́run ọba láàánú. Wọ́n lábi tí wọ́n ti kírun Jímọ̀ káàkiri àgbà ńlá ayé. Wọ́n ti forí kanlẹ̀ fún wọ Ọlọ́run. Wọ́n la pé wọ Ọlọ́run náà forí kanlẹ̀ fún. Wọ́n forí kanlẹ̀ fún nkankan mi. Bùkátà mi Ọlọ́run bá mi bíyà rẹ̀. Wàhálà ló kéré ó tóbi Ọlọ́run dẹ́ sí mi. Nǹkan tí mò ń fẹ́ níwájú rẹ̀ ni kò ṣe fún mi. Nínú àwọn nǹkan tí mò ń fẹ́, iṣẹ́ alálòbáríkà Ọlọ́run kò fi lé mi lọ́wọ́. Mo ti lọ iléèwé, mo ti lọ ilé kéwú, mo ti kọ́ṣẹ́ tán. Mo kí n rọ́nà àbáyọ. Ọlọ́run bá ti máa ń lànà ànú fẹ́ dà á. Wọ́n máa ń lànà dùnú fẹ́ dà á. Ọlọ́run lànà dùnú fún mi. Jémi náà bára mi nínú àánú. Nínú àwọn nǹkan tó tún mú tó ń fẹ́ wájú Ọlọ́run.
o ni ki mo sese gbe en ti o ti fe yawo en ti o ti loko peluku ba fe yin ba mo je won segun ilegun gbe mo to wa nwa o ti to loko to ti to loko so ti mo bi to fe ya si ye rumba ni o bi abukata ni o ba ti mo yanju oro eda sinu dunu gboru awon eru be pata ba ni yanju oro won sinu dunu lomi omo lo nwa lomi ti bi mo fe bi si lomi o ti ti bi rara olo nikan lo le so mo iwe ategbo kan o le se eyin ba lo iwe ategbo papo o kan tan ara re ni ije kuje lo nko sinu mo wo bi olohun o de si sara omo mo fe se omo dunu olohun se fun mi wallahi o si se fun o ba ti nso mo fe da gbe to nso ko omo pata olohun ba ni fun olohun alalubarika

0: ọ̀rọ̀ ọwọ́ tá a tẹ́ láàárọ̀ àníkàkò ló fìfo ọ̀rọ̀ tá a bá tọrọ láàárọ̀ ìpátá ọlọ́run mọ̀lọ́lé àṣẹ mọ́ṣáláà ẹlòmí gbèsè ló wà lọ́rùn ẹ̀ látòkè dé sálẹ̀ báyìí gbèsè ni gbèsè ló lẹ́lòmí kú lọ́jà gbèsè ló lẹ́lòmí kú lé iṣẹ́ wọ́n á béèrè pé ló ni gbèsè yẹn ó lè jówó kékeré ó lè jẹ́ ẹni tó pọ̀ àwọn gbèsè aládojútì gbogbo ẹni tó jẹ gbèsè pátá ọlọ́run bá ní san gbèsè wa ọlọ́run yọ wá kó nínú gbèsè owó kékeré gbèsè ni owó ńlá gbèsè ni gbèsè òun gbèsè àlùkáwà ni gbèsè àdéhùn tá a ṣe gbèsè ni gbogbo ọ̀nà tá a jẹ gbèsè sí pátá ọlọ́run bá wa san ó yọ wá kó nínú gbèsè àwa náà wa dọ̀lọ́pẹ́ gbogbo ẹni tí ò lálàáfíà pátá ilé wọn ti ń tọ́jú wọn ni ilé ìwòsàn ni gbogbo àyíká ìta ti ń tọ́jú ẹni tí ò lálàáfíà pátá ẹsẹ̀ ara yín báyìí ni kẹ́ ẹ fi rìn wọlé padà wọn tó máa ń ṣàlékún àlàáfíà fún gbogbo ẹni tí ò lálàáfíà lọ́rùn bá ní fún àlàáfíà nínú san ara wọn wọn kò fi àlàáfíà síbẹ̀ nínú ẹ̀jẹ̀ ara wọn wọn kò fi àlàáfíà síbẹ̀ nínú omi ara wọn olúwa kò fi àlàáfíà síbẹ̀ gbogbo ọ̀nà àlàáfíà máa ń bá wọnú àgọ́ ara gbogbo ẹni tí ò lálàáfíà pátá ibikíbi tẹ wò kẹ wà láàárọ̀ yìí ọlọ́run dákun àlékún àlàáfíà ẹnìkọ̀ọ̀kan wa ẹni tó wá lálàáfíà wọn gbẹ̀ àlàáfíà lára tiwa náà o gbogbo àwọn aboyún ayé wọn lóyún sínú ọlọ́run bá ní sọ wọn láyàtọ̀ àlàáfíà ogun omi ò tó ẹ̀jẹ̀ ò tó ọlọ́run dákun mọ́ fi ṣàdánwò fún wọn ọjọ́ ọ̀kúnlẹ̀ bá ní ṣe ní rọrùn má jẹ́ kó nira má jẹ́ kí wọ́n fi ọ̀bẹ gbẹ̀bí nínú yín ó ṣe ní rọrùn fún yín ìgbẹ́ tó tún wá ń sunkún ọmọ bákan náà lẹ́ẹ̀kan sí i ó ń wá ọmọ sẹ́ ọlọ́run wọlá pé lámúyà lédìwà lámúyú lẹ́nu ló pera rẹ mi ò bí ẹnìkan ò sì tún bí náà òun fáwọn ẹni tó bá fẹ́ bí ó dẹ̀ ń fún ọlọ́mọ gbogbo ẹni tó ń sunkún ọmọ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni tó ń wá ọmọ ni o tó fẹ́ bímọ ọlọ́run bá ní rẹ̀ wọ́n lẹ́kún ni fún ọlọ́mọ alálùbáríkà ilé tí ò ní ṣekú pa wọ́n ilé tí ó bá wọn kalẹ́ tí ó jọ mọ alálùbáríkà àwọn tó ti bímọ náà pátá ọlọ́run dákun wọ́n lu ọmọ ẹnìkọ̀ọ̀kan wá pa o kò síjọ àánú rẹ̀ ò wá bàtà bá fi rí bí ọjọ́ méjì mẹ́ta báyìí ṣé ká mọ́ tanra wa àwọn ọmọléèwé ó ti wọlé ọlọ́run dákun mọ́mọ́ dojú tì wá kó ṣàánú wa torí pé ẹlòmíì lọ́wọ́lọ́wọ́ báyìí bí mo ṣe ń sọ yìí èyí tó wà lọ́mí rẹ̀ báyìí ni pé bóòlù ń ṣe fẹ́ ṣe báyìí ọlọ́run kó ṣàánú torí pé à ń ràwé à ń sanwó iléèwé owó oúnjẹ owó bàtà owó aṣọ school òun ló wà lẹ́mí ẹlòmíì báyìí ọlọ́run aláàánú ọba tí ò kí ń tẹ́rú láṣìírí lórí àwọn ọmọ wa ọlọ́mọ tù wọ́n láṣìírí ogun tá a bá wá ná lórí wọn mọ̀jà náà dànù ọlọ́run ohun lálùbáríkà kan soríire lílọ bíbọ wa ọlọ́run àfisọ́ rẹ sọ nìkọ̀ọ̀kan wa tá a bá ń gun ọ̀kadà ọlọ́run àfisọ́ rẹ sọ wa wà nínú mọ́tò ọlọ́run àfisọ́ rẹ sọ wa tá a bá ń fẹsẹ̀ rìn mọ́ àfisọ́ rẹ sọ wa jàrí jàǹbá mọ́tò jàrí jàǹbá ọ̀kadà jàrí jàǹbá iná jàrí jàǹbá omi jàrí jàǹbá atẹ́gùn gbogbo jàǹbá ayé ọlọ́mọ fi jàǹbá ṣe wá kò síjọ àánú rẹ ò wá nàìjíríà ọlọ́run kò fi wá lọ́kàn balẹ̀ oúnjẹ nàìjíríà ó dàrú gbogbo àwọn adarí wa pátá látòkè dókè ọlọ́run bá ní kọ́ wọn máa ń ṣe a máa ń sọ kankan pé àwọn adarí wa ẹ má jà fún wọn lépè mọ́ àwa tó ti ń fún wọn lépè yẹn náà a tún ń ran nǹkan tí ò da lọ́wọ́ nìyẹn gbẹ́ máa ń ṣàdúrà fún wọn lẹ́rìí pé lómi ti ní tán kò sí nǹkan tó fẹ́ kó jẹ mọ́ kò sí nǹkan tó fẹ́ fi ṣe ṣùgbọ́n bí ó ṣe ṣe ni ò mọ́ ọlọ́run ni ò kọ́ mọ́ ṣe yẹn wájà máa ṣàdúrà fún gbogbo àwọn adarí wa pátákó ọlọ́run kọ́ wọn mọ́ ṣe bí ó ṣe tukọ̀ nàìjíríà yìí tí ó fi da ọlọ́run bá ní kọ́ wọn mọ́ ṣe àwọn adarí wa látòkè dókè ẹ̀ ní ṣìṣe ọlọ́run akọ yín mọ́ ṣe bẹ́ẹ̀ ṣe ṣe tí ó fi da ọlọ́run nìkan ló lè kọ́ yín mọ́ ṣe bí ó sì kọ́ yín mọ́ ṣe ìyá kìlá ọlọ́wà làkúwọ́ta ìlà àbílà da ran ti toro adura de pata baba ni mo lo le ase da ran ti toro de ni mo lo le ase a nlo iyen fun ti aro tuni gbogbo ojo mejo mejo la mo seto yi lati ago kan abo daji Friday bayi a pari si ago meta da pe ni Allah yes Islam ago kan abo daji Friday ago meta la pari eto yi a fe fi to do ni gun bayi ata fi gun ni ka tun pade pelu aya ta la fe lojo mejo ide gbo wa buru ni se yin na a jo fidunu atayo pari lojo mejo insha Allah ora ma gbo adura ta se ipata seyin na ba se ja mi so ka se sara re eyi na mentally sara fun en ti o ni ra ale se fun en to ni ti o ni to ale se fun awon sara to da niyan seyin ba o pe ri en te se sara fun awon to ma npe wa lori eto awon to ma npe wa leyin eto te ba fun wa fun won a si daruko yin pe ni ka fun wa si fa won ta fun na se ba se ni ka ma daru ko yin na a so pe ru olohun oni baje yo ma da si insha Allah rahman ba ri be ja fun aladura ko ta mo se laarin oni se ojo mejo ta to fi pade suratul fatiha suratul fatiha e ta mo se alamudu yen e ja ma ke meje meje ta ba ti kirun oran yan tan ba ti kirun subhi tan a joku ta fe sadura suratul fatiha meje e ja kele alera tene la se zuri asri magri shai boja fi nkan ta ba nfe siwaju ka to ke so nkan ta nfe fọlọhun ọlọhun kan bayi mo fe ko se fun mi ka de mo si sara e bọlọhun ba se fun wa lagbara ma to le fatia de wala dolina ami a se meje meje ori awon leyin ta ba ti kirun oran yan tan mo ojo meje ta to fi pare lori eto yi masha Allah o da ko ni ba adura yin o gbadura temi o gba number ta le pe wa si leyin eto fun ikede abi ipolowo oja abebe isara adura abeyin ni nkan te fe be eto joro esin number ta le pe wa si leleyi number todo mi 070 65 79 73 70 e tun gbo le meji si 070 65 79 73 70 le kan si 070 65 79 73 70 usta ga kiwe pe number yin ka ma lo le
1: insha Allah 0803 504 79 21 0803 504 79 21
0: etun mo le kan si
1: 0805 04 79 21
0: Masha Allah awon number tele pe wa si niyan leyin eto be a fun ikede abi ipolowo oja beyin ni kan tete fe mo fa lori eto ka mo fa won yen mo daruko yin uruko ile ise yin number tele pe wa si niyan 070 65 79 73 70 0706 57 973 70 uruko mi o yi pada omo yin ololufo yin fodila to sheikh al ajal imam Sharif Din Giwa Akila paloruko mi o ja so pe alaji alara fajima ni baje insha Allah an da gbe subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al mursalin wal hamdulillahi rabbil alamin

ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn bó ṣe wù kó le tó láyé ìrọ̀rùn ló máa bá dé ọ̀dọ̀ rẹ. Mo fi gbogbo ògo àti ọláfẹ́ni tó ṣẹ̀dá ayé àtọ̀run ọlọ́run tó ni àná àtòní ọlọ́run tó ni ọjọ́ gbogbo gbogbo ẹni tó láǹfààní láti rí mi lónìí gẹ́gẹ́ bí ìran gbogbo ẹni tó lẹ́yìn lé orí ọ̀fẹ́ àti gbọ́ mi gẹ́gẹ́ bí ohun mo wá síjúájú yín ní òní gẹ́gẹ́ bí ẹni tọ́lọ́run rán torí pé a fi ọ̀rọ̀ rán mi a fi àṣẹ àti májẹ̀mú rán mi mo wá dúró níwájú yín lónìí mo sọ ọ̀rọ̀ náà jáde gbogbo ohun tó kùnkùn ti parí lórí yín kí sẹ́yìn kó bàjẹ́. Mo wí lónìí lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ mo wo iná orí pẹpẹ yín lórúkọ Jésù kò ní kú lójijì mo bá ẹlẹ́dàá yín sọ̀rọ̀ gbogbo ọmọ tẹ́ ẹ kójọ láyé ọ̀kankan nínú wọn kò ní sọnù mọ́ yín lọ́wọ́ ẹgbọ́ sà ẹgbà ń bẹ lọ́wọ́ ayé ayé ò ní fẹgbà wọn nà yín ìyà ń bẹ lọ́wọ́ ayé ayé ò ní fìyà wọn jẹ yín. Ẹ̀yin ni mò ń bá wí gbogbo ẹ̀yin tẹ́ ń sàmì ẹ̀yin ni mò ń bá wí gbogbo ẹ̀yin tẹ́ ń fetí kó ọ̀rọ̀ mi ibikíbi tó bá wù kó wà lónìí mo béèrè fún orí ọ̀fẹ́ ọlọ́run ìrànlọ́wọ́ rẹ̀ tó kọjá ọgbọ́n èèyàn ó yá kó dìde fún ayé yín. Mo gbàdúrà fún president wa mo gbàdúrà fáwọn governor àtàwọn senator ohun rere tí ń bẹ níwájú yín yìí yóò bọ́ sí yín lọ́wọ́. Ẹ gbọ́ eléyìí lẹ́nu mi àánú Júdà yóò mọ bá yín ṣiṣẹ́ orí ọ̀fẹ́ ọlọ́run nínú ayé yín yóò máa pọ̀ sí bẹ́ẹ̀ ló máa rí. Gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá ọjọ́ Monday ó ní ìpàdé soldier of Christ ní orí òkè inú mọ́ wọ̀ ní ìlú Apatẹrẹ. Àwọn wo là ń pè ní soldier of Christ? Number one, gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ Kristi tó fún yín láti yanjú ogun náà. Number one, àwọn ìránṣẹ́ ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè. Number two, gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday. Orí òkè inú mọ́ wọ̀ nílùú Apatẹrẹ gbé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀ láti Iwo Road. Tẹ́ ẹ bá ti dé Iwo Road ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyedeji ẹ wá sọ̀kalẹ̀ ní Apatẹrẹ orí òkè inú mọ́ wọ̀ ní Lagelu ẹ bá ti sọ̀rọ̀ kalẹ̀ ní Apatẹrẹ ẹ ti dórí òkè ẹ kàn bèrè bàbá Eke 47 gbogbo ayé ló ti mọ bẹ. Àárọ̀ ọjọ́ Monday máa bọ̀ aago mẹ́sàn-án sí aago 12 ó máa ní agbára lórúkọ Jésù yóò dára fún ọ. Ohun tó ń là kọjá yẹn ó borí ẹ̀ ó láǹfààní àti rí mi èmi àti ẹ ó jọ sọ̀rọ̀ a ó dẹ̀ jọ gbàdúrà papọ̀ ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony Jésù Olúwa wa. Àmọ̀ràn mi sí àwọn èèyàn méjì kan lónìí tá a rán mi sí ẹni àkọ́kọ́ tá a rán mi sí láàárọ̀ yìí ó ní asóore jẹ̀bi àti àfibi sólóore. Èèyàn méjì tá a rán mi sí lónìí rèé o asóore jẹ̀bi àti àfibi sólóore. Màmá mo gbàdúrà lórúkọ Jésù lórí oore gbogbo tẹ́ ẹ ṣe ẹ ò ní jẹ̀bi níbẹ̀. Mo wà nínú ìwé Galatia chapter 6 verse 7-9 ó ní ká má tètè yín jẹ a kò lè gan ọlọ́run ohunkóhun téèyàn bá fúrúgbìn òun ni yóò sì ká. Ẹni tó fúrúgbìn sípa ti ara nípa tara ni ó ka ìdìbàjẹ́ ẹni tó fúrúgbìn nípa ti ẹ̀mí ni yóò ka ìyà ìnípẹ̀kun. Màmá asóore jẹ̀bi àti bàbá àfibisólóore ẹ ṣàmúgbàdúrà gbogbo ẹ̀mí àfibisólóore tó ń bẹ lára èmi àti ẹ̀yin ẹ̀jẹ̀ Jésù ó yá kó tì í dànù láàárọ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan wà sá tí wọ́n bá sóore wọ́n máa ń jẹ̀bi kan ni ẹgbọ́n mi yé dáadáa kìí ṣe pé tí wọ́n ṣe ni ò da kìí ṣe pé oore wọn lọ́wọ́ kàn-kàn-nú orí Yorùbá máa ń pa òwe pé mo sóore kan kò gbè mí ó lọ́wọ́ kàn-kàn-nú ni rárá. Ṣé bẹ́ẹ̀ rántí Joseph nílé àjèjì ẹ wá sọ fún mi ìkàwọ́ ni Joseph ṣe ìyàwó ọ̀gá ẹ ní kó bó ń sùn ọlọ́gá rẹ ò fi mú fi ọ́ lé mi lọ́wọ́ bí n bá ní kí n bọ́ ọ sùn ìṣẹ̀lẹ̀ tí ò dáa ló máa ṣẹlẹ̀ ó lé mi ò lè bá ọ sùn. Ìyàwó ọ̀gbà gbé gbójú lé Joseph wípé èmi ò lè bá ọ lò pọ̀ o àfi kí n sá fún ọ. Ó mú aṣọ Joseph ìgbà tó ga dé kí ló ṣe fún Joseph kí ló fi sá fún Joseph àtìmọ́lé ẹ̀wọ̀n ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ọ gbogbo oore tó o bá ṣe tí wọ́n fi bí sọ fún ọ jẹ́ kí n sọ tọ̀rọ̀ fún ọ bó o bá sọ oore tí wọ́n bá fi bí san fún ọ oore yẹn ń padà bọ̀ o lẹ́gbẹ̀rún ọ̀nà ọgbàrí yẹn padà. Joseph ò ti torí rẹ̀ kó stop oore ṣe o nígbà tó dé ní ọgbẹ̀rún àwọn ènìyàn méjì tó pàdé níbẹ̀ Joseph mà sọ̀tún máa lá wọn àsáwọn tí Joseph sọ̀tún máa lá wọn àwọn náà làwọn náà máa létà tí wọ́n máa gbé Joseph jáde nínú ọgbẹ̀rún túbú. Ọ̀gá rẹ̀ ẹjọ́ kíní àná tó ti Joseph mọ́gbẹ́ wọn ọ̀gá yìí náà mà tó wá padà ṣe yẹ ẹ̀sà fún Joseph ojú ló pẹ́ sí. Bọ̀dá ọmọ ọ̀dọ̀ náà ní bàbá mo gbàdúrà gbogbo ìwọ tó o ti sóore ṣùgbọ́n táyé dá ọ lẹ́bi lónìí ẹ̀mí mímọ́ yóò san padà lónìí.
se be yin ri Davidi. Oh, Davidi joba la man so. Ero re ti Davidi se fun ile Israeli ni inu we 1 Samuel chapter 17. O lo soju ogun, ki se soja. O ka fe lo gbo nje fa won soja ni. Lo ba n gbo ti Boko Haram kan hale. Niyan wi pe jade wa, te ba jade wa ma pa yin. Niyan gagagana bi 20 feet. N so pe enikeni to ba jade, to ba lemi e, oba ni ta ni o wa gba wa. Okunrin ti n jade lati 40 days. A le segun re. 40 days niyan gagan re. Ojo yen gagan ni ja ma pari ti Israeli o ba ti le jade si Goliath. Ojo yen ni won so pa won Goliath. Won ti win ni Israeli. Sugbon la koko ti ireti won pin Davidi de. O ni n ba yin pa. Kin le fun mi. Won ni to ba le pa Davidi. To ba le pa Goliath yi. A fun oni omo oba. Oba odale atona re meji. Eyin ara mi ibere re. Gbogbo yin na le mo ta Davidi ati Goliath. Kin la wa fun Davidi. Lojo ti Goliath subu kaka be. O ti a se fun Davidi ni pe won fe pa lojiji. Won le kaakiri o lo odun metala ninu igbo bibi ta tin le kaakiri why tori oko to gbe waye mama mo gbe yin mo gbadua gbogbo emi a fi bi solore ninu re loni loruko jesu o ya ko jade gbogbo iwo to wa ti fi bi su olore ma gbo ese bibeli meji kan o mo lagbara esa mo ma ka fun yin awon kan wa to ba fun won lowo and o ti sele seminary o ba fun lowo inu mi de ma yo si eniyan ni o to ba de ti bere nkan ma de fun ba bere kekere ma ran si iba bere nla ma ran si ngbo bi yakara ni igbogo lowo yin ma e ma fun lowo ma owo ologun ologun ni ah oju mi pon mo mi ri bayi ngbo wa de yan odun meji so odun meta lo to apada bi eje mo binu e mo si so Amoluwe gama ko si so e wo sa now aso ore je bi wa sa ore lo se sugbon e bi ona gbele olowo sugbon mo bi olorun oba ti ma to pin to mo nbi to ti so looto sugbon ti an se ka fun nbi to ti gbolo to pelu okunrin yen sugbon to je oto ni to fi san olooto lo je pelu obinrin yen oto ni to fi san ile ese yen o gba bode ti won sugbon to ni ti won fi san mo wa gbadua loni olorun ti ma san pada lona iyanu o ye yo ba mi san pada fun enikan gbo mi baba mi o san pada fun e wa wo nkan sa eyan ma wo nkan meji ti ma mu keyin o regret teyan ba sore number 1 to ba je pe o reti wi pe keni to sore fun ko wa san pada broda wa regret you o reti keni to se lore ko ni wa se iwo la ran si a le mo ran o si wo number 2 to ba jore ta to jokoti seti e do your own and leave the rest ma jokoti ma jokoto re so se seti e ko ma bona ti e lo number 3 to ba fe so eni to se lori deru re nitori ore to se o fe ma mu bi aja esa o ti tan ore a ma dibi lakoko ti mi o ti lanfani ati travel kakiri agbaye mo dodo eyan olokiki kan mo ni erin mi na lowo kin lo south africa kin travel out of the country egbo ti an so oni ma connect emene kan ni south africa sugbon o pass so go o ba ti lo south africa to de anything ti a ba fun olorun a jo pin ni o elekeji to ba ti lo south africa to de gbogbo igba ti n ba ti ko fun administration o gbogbo ma wa o lati wa se yesa mo ni mo ti gbo ngba mo ku nbe tan mo ni mi ile iseru e wa wu eni to fe mu mi lo south africa ko ti koja south africa titi do mi emi ti lo country 37 nigba ta anu olorun de se bi 2012 ni mo fa gidi wa kakiri igbode 2018 anu re de gbe keke enikan to n gbo mi iranlowo olorun ma de sodo ti àánú rẹ̀ ó máa dé sọ́dọ̀ tí ẹ náà ẹ wá wò mí sà ìwé òwe chapter 17 verse 13 ó ní ẹnikẹ́ni tó bá fi ibi san eré ibi kò ní kú lọ́dọ̀ rẹ̀ ìwé psalm 35 verse 12 ó náà sọ the same thing ẹni ó bá fi ibi sanre ó ní ibi kò ní kú ní ọ̀dọ̀ rẹ̀ ẹ wò mí sà má fi ibi sólóore ta ló ràn ọ́ lọ́wọ́ má fi ibi sólóore mo wá sí abúlé ẹ̀gbá bus stop mo wá rí igi ọ̀sán kékeré kan láàrin omi omi ti fẹ́ gbé lọ nínú gọ́tà ó ń lọ bí ọdún márùn-ún báyìí mo wá kó sínú gọ́tà àwọn èèyàn ní ẹ má kó síbẹ̀ mo ní mo fẹ́ ran igi ọ̀sán yìí lọ́wọ́ mo wá tú ti kóró ìdí ẹ̀ mo wá gbé jáde mo wá gbé wá sí orí òkè inú mo wọ̀ ìgbà tí mo gbé lórí òkè inú mo wọ̀ mo wá gbé ilẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan mo bù mọ́ bẹ̀ mo bu omi sí mo ń tọ́jú igi ọ̀sán kékeré 5 years ago ìwọ náà wá sórí òkè inú mo wọ̀ ẹ wá wo igi lásán bó ṣe ń san oore fún mi padà ọ̀sán tó ń bẹ lórí rẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ó lé ní 100 meters igi lásán ó sanjọ́ padà ẹ wò sà téèyàn bá wá mọ̀ pé bẹ́ẹ̀ ni igi ó sanjọ́ padà kákúkú máa sóore fún igi ó sàn ju ẹgbẹgbẹ̀rún ọmọ ènìyàn lọ ṣùgbọ́n sẹ́mi kì í fàbí sáfibi sólóore ìbéèrè yìí ó dẹ̀ kó máa béèrè ní ọwọ́ ara rẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ̀ yín ẹgbẹ́ ìgòròrò kan ẹ pàdé mi lórí facebook mo máa wà lórí facebook ní agogo mẹ́ta àbọ̀ lóru ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ òru agogo mẹ́ta àbọ̀ lórí no more war prayer mountain ní ọ̀gànjọ́ òru agogo mẹ́ta àbọ̀ sí agogo márùn-ún àbọ̀ ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì
bẹ́ẹ̀ náà ni lórí TikTok. Ẹ máa pàdé mi lórí TikTok, lórí YouTube àti lórí Instagram ní Bàbá Àdúrà AK47 Prayer Mountain. Ẹ jọ sà, àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́. Lẹ́yìn tí n bá súre fún yín tán, ẹ ó fi òróró yẹn àná ti ara yín àti àwọn ọmọ yín. Ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́, ẹni tí ọ̀nà dí mọ́, tàbí ẹni tí ń wá ire kan, o fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan, àbí o fẹ́ promotion, pàdé mi. Òróró yẹn ni kò fi àná ìta ara rẹ̀. O dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́, àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín. Ẹ wò mí sà, àfìbí sólóore pẹ̀lú gbogbo ọṣẹ tí Jésù ṣe lóore lórí rẹ, gbogbo ìyà tí Jésù jẹ lórí àgbélébù, kí ló fi ń san padà? Ìbẹ́sẹ̀ náà ni o tún nà lẹ́gbà kejì. Sẹ́mi ò kì í sàfibí sólóore, síwọ kì í sàfibí sólóore. A sóore jẹbi, Jésù mọ̀ sóore fáráyé, ó kú nítorí ẹsẹ̀. Wọ́n nà án, wọ́n pọn lójú, ẹ̀jẹ̀ méje jáde lára rẹ̀. Ṣùgbọ́n at the end of the day, ẹ wo ìyà tó jẹ, kàkà bẹ́ẹ̀ kárònúkúwàdà. Ìṣe la tún lọ sí nǹkan míì tí kì í sọ Ọlọ́run, a tún lọ forí balẹ̀ fún tí kì í sọ Ọlọ́run. Rọ̀dá nídìí olo tó fẹ́ yí padà, tó máa tó mọ̀ pé Jésù ni ọ̀nà, òtítọ́ àti iyì. Kò sẹ́ni tó lè dọ́dọ̀ bàbá bí ò bá ṣe nípasẹ̀ rẹ̀. Mo gbàdúrà o fún gbogbo ẹni tó ń ṣàmì látòní lọ, ìlérí àti májẹ̀mú Ọlọ́run yóò ṣe fún ayé rẹ̀. Má ya fibi sólóore o, má ya sóore fibi sólóore o. Asóore jẹbi, mo fẹ́ sọ fún ọ, o ka gbogbo wàhálà rẹ láìpẹ́. Mo gbàdúrà ìrànlọ́wọ́ Ọlọ́run yóò dìde fún wa. Gbogbo ẹni tó ń gbọ́ mi, ẹ ní dá padà sẹ́yìn. Ìlérí Ọlọ́run yóò ṣe fún ọ. Ẹ̀jẹ̀ Jésù mo fi bo àdúrà yìí, mo fi bò yín o. Gbogbo bí ẹ bá ti yà sí, ẹ lọ́ máa ṣe rere. Lórúkọ tọmọ àtẹ̀mí mímọ́, mo gbàdúrà ìlérí ọ̀sẹ̀ fún yín. Bẹ́ẹ̀ ló máa rí. Ẹ lè pàdé mi ní ọ̀gànjọ́ òru ní òru àwọn áńgẹ́lì 3:30 lóru ni sà, ní orí No More War Prayer Hour lórí Facebook, No More War lórí YouTube. Ẹ gbóròrò kan lọ́wọ́, èmi ò wá máa súre, ẹ máa rí mi live lórúkọ Jésù. Ojoojúmọ́ ni 365 days ní ìṣòro, aago mẹ́ta àbọ̀ lóru ni òru àwọn áńgẹ́lì. Ìrètẹ́ mú lọ́wọ́ kò ní bàjẹ́. God bless you and it shall be well with you in Jesus' name. No More War. Jesus is coming soon. Olúwa ẹ ṣeun.

0: 105.5. Tune in and listen everywhere you go.
1: Bẹ́ẹ̀ ni o, láti ṣe bí ọba kìí ṣọ̀rẹ́nu lásọ̀, ìgbésẹ̀ nínú ẹ̀mí ni. Èrè díẹ̀ rí tí olú ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ayé rẹ̀. Àpọ́sù Dr. SM Mustafa JP, Bàbá ṣe bí ọba, pẹ̀lú Pastor Mrs. Eunice Mustafa, Màmá ṣe bí ọba, nínú ìrìn àjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè Israel àti Jordan, pẹ̀lú ìpàdé àdúrà agbára mi fún mi. Special Mega Crusade, ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026. Ìrìn àjò ẹ̀mí yìí máa wáyé o, pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè Israel àti Jordan, lẹ́yìn tí ó mú kí olúkálùkù sílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa. Ẹ ti mọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka ilé-iṣẹ́ ìránṣẹ́ Sido Christ, Bàbá ṣe bí ọba, tàbí lẹ́yìn kí ọ́fíìsì You Fit Fly tó bá súnmọ́. Ẹ mọ̀ pé You Fit Fly lọ̀gá àgbà fún hotel reservations, hotel booking, tó fi mọ́ airport transfer. Fún àlàyé, ẹ máa pe 09078680206 tàbí 08025249280. Ìrìn àjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Israel àti Jordan, tá a pè ní gbàrà mi fún mi, pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba. Ìrètí ẹ náà yóò tó ọ lọ́wọ́, má gbẹ́yìn o.

0: igbe aye eniyan le wa ni ahamo ti o ba si itoni woli itoni emi olorun to to won sona o sese kan ma le bori ogun na emi olorun lo to won o ti won yo se oru oni oru woli ni o nilo lati wa nbe e te won ti mi sa loruko jesus ogun aye re wole
1: amen
0: oh my god ogun aye re wole
1: amen
0: ogun aye re wole
1: amen
0: in the name of jesus
1: amen
0: ti awon eyan ba wa sa do atan le testimony ti enikan ta pe o ni perfect cancer to lu aso bi infection lasan to de se kini o to de ri igbala ati isegun ni pa omi omi omi adura omi adura en ta ba so operation fu to lo de se kini o to de yo en to wojo la fomo fun ogun odun to lo de sanu e to loyun to bimo nkan wo ye ko confuse eyan pe bawo lo se nsele bawo lo se nsele e gbo latenu won
2: Omiya Adebola, lati Ijo Seed of Christ Golden Church, Land of Reality, Shebi Oba, Ogbomoso branch. Mo dupe lọwọ Ọlọrun Shebi Oba, lori family mi, especially lori daddy mi. Mo ma daddy mi ma n sick, so sickness yen pọ gan, igba ti won wa lọ si hospital lọ se test. Awọn doctor wa diagnosis awọn pe mo ni prostrate. So prostrate yen dani, mo n wa ni 4.5, ti o to yẹ ko wa ni 3 points, that is normal. But igba ti won wa gbọ iyen, mo wa ni ah, apẹrẹ irewuro yi o, mama mix e won inu omi fun won won gbe omi yen mo mix e won inu omi mo ti mo ba bu fun won so mo o mo won sa ma mu omi yen to ma n sick yen to won ki n strong tele so igba to won bere si mo wa mix omi yen won ko mo strong mo se daadaa won wa healthy so igba to won lo si hospital pada to lo se test won ni ah won ni prostrate bi pe infection lasan ni won ni won sa ko oogun fun won won sa mo wa dupe lọwọ ọlọrun ṣebi ọba tó dáwọ ìwòsàn ní wọn mo dúpẹ lọdọ ọlọrun ṣebi ọba o tí òdójú àdúrà tì mí o nínú èmi nìkan nínú fámìlì mi ká tí mo lọ síbẹ mo dẹ dúpẹ pé mo lẹnu pé èmi náà lẹrìn ẹrí ni mo ní yìí o lórí dádì mi.
3: orúkọ mi ni olúwàbùkọlá bisi láti ìnàjọ bàbá ṣebi ọba tó wà nílùú ògbómọṣọ mo dúpẹ lọwọ ọlọrun bàbá ṣebi ọba nítorí pé ìlàkọjá àkọbí mi ló gbé mi wọ nínú pé bàbá ṣebi ọba ọmọ yẹn ti lé ní 20 years ẹyìn rí ọmọ bí le pẹ̀lú ọpẹ́sẹ̀ tí mo ti tẹ̀síwájú ó ti ṣu wí pé mi lè bímọ mọ́ ṣùgbọ́n nígbà bàbá wá ní ẹlẹ́ẹ̀kẹta àṣẹ àwọn tó ń wọ́mọ lọ́kọ́kọ́ jáde nítorí àdúrà àwọn tí wọ́n mọ wọ́n kọ́kọ́ pè jáde pé kí wọ́n orúkọ ọdún kọ́kọ́ sàdúrà fún mo yẹ lẹ́yìn torí pé mo rí tèmi ṣe nínú pé bàbá ṣe bí ọba àṣẹ wọn ó bà lé mi bí mọ́júmọ́ ọjọ́ yẹn mo rí pé bàbá wá sínú ilé ọ̀dọ̀ mi wọ́n bá mi pa ejò arúgbó ejò àtìgbà yẹn lójú pé mo lé ọlọ́run sàánú fún mi ẹni tí mo fẹ́ fún ara rẹ̀ ni wọ́n bá mi ṣọ́ọ̀bù tó wà kọnu sí mi ó sì jẹ́ pé nígbà tábìlì mi gbà tán ó takoko kí n lọ sí ṣùgbọ́n títí tí di àkókò yìí mi ì sẹ́ ọlọ́run jẹ́ kọ́mọ náà wà láàyè mi náà wà láàyè ọlọ́sọ̀rọ̀ náà òdò àánú tí mo rí gbà nígbà bàbá sí bí ọba mi ọlọ́run jẹ́ kí wíwá àwọn tí wọ́n ń bọ̀ yìí kọ́ lẹ́jẹ̀ rẹ̀ láàánú tọ́ta yọ gbà.
4: mo tún ráyọ sá láti mẹrin kọmánì mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá ṣe bí ọba mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀mí mọ́ tó ṣẹlẹ̀ níbi tí mo ti ń tajà ní kẹjà èmi máa ń mú òru dání fi sínú báàgì mi. so mo wá débẹ̀ lọ́jọ́ yẹn yíbò kan tó máa ń ta ráìsì ó máa rajà lọ́wọ́ mi ń ta ráìsì tútù. so wọ́n ṣàfọ pé wèrè kan ó kọjá wípé ó fẹ́ jẹun ó ń jẹun lọ́wọ́ wèrè yẹn wá sọ pé òun fẹ́ jẹun ó ṣàgbàjò kó wọ́n jọ jẹun pẹ̀lú síbí. wọ́n ní bí àtìgbà yẹn bó ṣe rán màn tó kó bàtà sórí tó káàkiri yẹn. mo bá débẹ̀ lọ́jọ́ yẹn kí ló ṣe ìyàwó ẹ̀ nìkan tó ṣẹlẹ̀ ni. mo ní kó má wọrí mo wá wá síbí báyìí mo wá sí tọ́sí mo ra omi òróró tán fún wa. mo ṣe gbé débẹ̀ ta kúrò ní prógámù mo fi omi yẹn mo bùú lé lórí mo fi òróró sí lórí mo fún un. kò tó ìṣẹ́jú kan ìgbà tí ó máa fi di àárọ̀ ọjọ́ kejì
0: gbàdúrà ń gbà tàbí kí n gbà èyí ló fi a mọ̀ wípé gbàdúrà ń gbà kí lọ́lọ́wọ́ lè ṣe
1: kò sí
0: ó máa yẹn.

0: growing moments are filled with chances to be active and learn.
1: Did you see, Mom? I made such a big jump.
2: Great job, my boy. You get better with each game.
0: Choose Lactogrow 4 to support your child's active growth. Lactogrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
1: I feel so strong.
0: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.
3: Mommy! Mommy! Iṣẹ́ yẹn ti bọ́ sí o.
4: Ó káàárín ọmọ dáadáa.
3: Àwọn àǹfààní kòkó tún bá wà ọ́ ẹ̀. Bíi ètò ìdáàbòbò fún ìlera pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
4: Iye náà dáa, àmọ́ ṣó mẹ́tọ́ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá.
3: Èmi ò mọ̀ bóyá yẹn bá wà o. Mi mọ̀ o. Ṣó wá ṣe pàtàkì tó yẹn ni.
5: Kódà ó ṣe ju pàtàkì lọ. O ò lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wọ́n máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ ó ṣe rí. Nítorí náà o ní láti wá ètò ìnáwó tí ó máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. Bá wa dòwòpọ̀ lónìí ní Access Pensions kí a ba lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé ìyọ̀tọ̀ mi ní ọjọ́ ọ̀la. Lápapọ̀ a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ tò. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 02-09-461-3333.
5: Access Pensions, à ń tún ọjọ́ ọ̀la tò.

0: A ti se bagba. Nítorí náà awolé apagunmọwọ ta ló jẹ kásẹ kan nakan gangan níwájú baba oníbaba yèyé oníyèyé ajúbàyí a tún ti dé sẹyìn lọrùn. Wọ́n ní ìgbàgbé ṣegi ọrọ́ igi ọrọ́ kọ̀ kò mà léwé lórí ìgbàgbé ṣàfòmọ́ àfòmọ́ kò régbò múlẹ̀.
1: Orígbò ó ti gbàgbé pátápátá.
0: Ìgbàgbé náà ló ṣe òṣàlàyé ọjọ́ òun àná tí kò rántí la ẹsẹ̀ pẹ́pẹ́yẹ. Àbẹ́yẹ ò kí ń fura sí ẹsẹ̀ pẹ́pẹ́yẹ ni.
1: Kò rántí.
0: Ìgbàgbé kò wá ní ṣe mí kò ní ṣe ẹnìkejì mi.
1: Àmì àṣẹ.
0: Àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ǹtẹ́ ti bẹ̀lẹ̀ jẹ́ láti gbádùn ètò wa ti fún tẹ̀dọ̀ ìròyìn ní Splash 105.5 FM. Ilé funfun Báláú nífẹ̀lẹ́lẹ̀ Ìbàdàn lórílẹ̀‐èdè Nàìjíríà tí dórí gbogbo àwa tá a wà ní kulu ìgbóhùnsáfẹ́fẹ́ tá a tún dàpè ní stúdíò ní àyín àtàwọn òṣìṣẹ́ wa àtẹ̀yìntẹ́ wà níbẹ̀ yẹn jákèjádò orílẹ̀-èdè àgbáyé. Tọ́lá ní Aládélàjà o.
1: Níjẹ́.
0: Kí ló máa ń ṣe àwọn èèyàn wa kan ná? Tó máa ń sáré gbàgbé àwọn ènìyàn tí wọ́n nípa lórí ayé wọn. Ọ̀rọ̀ nu fún tòní lọ́kùnrin àti lóbìnrin kájọ máa gbé yẹ̀ wò.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣùgbọ́n kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ mà bá rí ká jímọ̀ nílé ni ló ko ni lẹ́sẹ̀ kòkó lẹ́yìn òde àti ìlú láńlá níbi yòówù tẹ bá wà káàkiri orílẹ̀-èdè àgbáyé tẹ̀ ti ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ lórí rédíò. Ọ̀wàrà òjò tí gbalẹ̀ dédédé apẹrẹ bí ẹni ò sùn ọmọ ti àjànà orò lérè ṣítù alágbẹ̀dẹ ìdè mídò ló ń kíyín. Wípé ẹ̀ka bọ̀ sórí ètò wa ti fún tẹ̀dọ̀rọ̀ ìní Splash 105.5 FM. Ilé funfun Báláú nífẹ̀lẹ́lẹ̀ Ìbàdàn. Tọ́lá ní Aládélàjà.
1: Ó ga jù o.
0: Ó yá gba igi rì lé. Kó o mèrè gba igi rì lé.
1: Ká gbéra yẹ́yán.
0: Kó o mèrè. Lógunlé kó o mèrè.
1: Mídò mí sẹ́ngẹ̀rẹ̀.
0: Ìyàwó mi ni mo kí ọ.
1: Mo kí wọn.
0: Ó ní ìsinmi aláyọ̀ yẹn kí.
1: Màá mi tó ń ṣe dáadáa. Mo rọ́wọ́ yín lójoojúmọ́ ṣẹ́gbọ́ ẹ fọkàn yín balẹ̀. Ó dà kí yín bẹ̀ẹ́ pé ẹ kú ojúmọ́ ẹ tún kú ojúmọ́ ẹ sì kú ojúmọ́ mọ́. Àwọn olólùfẹ́ yín náà lágbède mímí àti mídò. Ọ̀yá ẹ̀jẹ̀ ká gbéra sọ torí pé wákàtí kan òun ṣe ni yóò dàbí wákàtí lọ́nà ọgọ́rùn-ún gbáko. Áàfùn ìjẹ ló ń jẹ́ bẹ́ẹ̀, áàfùn ìtọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀, áàfùn ìgbọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀, áàfùn ìrò ló ń jẹ́ bẹ́ẹ̀ nítorí pé ti fún tẹ̀dọ̀ ròyìn ọba ìròyìn nìyẹn. Ọ̀yá ẹ̀jẹ̀ ká jọ máa lọ sí àti ayélujára ní àgbáyé ojúpọ̀ Facebook ẹ lọ ṣe àwárí ẹ̀ ní ìtọ̀nà Splash FM 105.5 Ìbàdàn. Ẹ like, ẹ love, ẹ share, comment yín. Ẹ jẹ́ kí o máa gbéra. Ẹ máa bá wa pin mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan ni. Oúnjẹ òwúrọ̀ yín rèé nítorí wípé ìlànà kà á. Gẹ́gẹ́ bí àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa ti ṣe àkọsílẹ̀ rẹ̀ là ń mú tẹ̀lé. Ọ̀nà sì ni àwa ń múlò ní ìkànnì ti ọmọlúàbí o. Kò sí àfikún tàbí àyọkúrò. Àdúrà wa náà ni pé òpin ọ̀sẹ̀ yìí yóò dára. Àlàáfíà láàfin lò ó, ara rẹ̀ láàfin lò ó, àní ṣòde lọ, àní ṣìrìn láṣẹ lọ́wọ́ Elédùà. Tọ́lá ní Aládélàjà lorúkọ tèmi. Yé ìròyìn ní àwòkọ́ṣe rẹ̀ ọmọ tán sọ tán gbúra yé. Àpẹẹrẹ ire ọmọlúàbí wà orí yín.
0: Ó wà níbẹ̀. Wọ́n wú máa
1: bàtà
0: yàn káṣe pápápá. Kò mú òkun ti fún tẹ̀dọ̀ ìròyìn pẹ̀lú oríṣiríṣi ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó wà lórí tábìlì ti fún tẹ̀dọ̀ ìròyìn Splash 105.5 FM ilé funfun Báláú fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn lórílẹ̀-èdè Nàìjíríà fún ti àárọ̀ tòní. Àkọlé gàdàgbà tí mo rí kà nínú ìwé ìròyìn Daily Post fún ti òní ọjọ́ Jímọ̀ àní rí ọjọ́ Ẹtì. Iwájú là á máa lọ.
1: Ìgbéga
0: rẹpẹtẹ àṣeyọrí jaburata. owo repete ninu akanti e ti e sami
1: ami ase
0: se to be kori radio lati soro e mo pe ami ororo nbe lori awa na
1: awa lori wa
0: la ilaha illallah muhammadur rasulillah sallallahu alaihi wasallam ohun ti mo ri na leleyi o
1: pepe
0: won ni ibi gereje la bagbalagba tola ni ma gbo ewo wa tun ni ki agbalagba ko tun ma gun akaba lo sori ajale ki lo wa kakiri to ba lo re subu ki lo ba sele owe la fi pa lodi fa fun ibo gbogbogbo odun 2027 to bo lona
1: ben
0: wa gbon ti o te wa lowo ni won ni kwakwanso o soro si gboro aye nipa ibo gbogbogbo odun 2027 won so fun Atiku Abubakar igbakeje are orilede Nigeria nigba kan ri wi pe eyin na se bi agba e satileyin fun wa bi agbalagba bo se ma nsatileyin fun awon odo atomode kwakwanso o so be fun Atiku pe atawa atobi fi wale ki ale pitu owo wa ki lala olu ki kutupu oho ki rere orun ki gioda kewe oso e ma ti wa gbon gbon mo yin na sa ti se nigba kan
1: abi na
0: o wa no wero I daily post fun ti ojo ni September 11, 2026 to the glory of God almighty
1: ada adupe lowo eledua eje agbera toyanya o won ni egbo enikan ti bota bombo to si nse lalaye bi pe emi ri ojo la orilede Nigeria to duro gbongbon mo ri orilede Nigeria pelu ojo la eleyi to duro to duro ore to da ojo waju e o ta soso nje kini yen ori egbo nipa eyan sipo are Bola Ahmed Tinubu si orilede Nigeria sugbon sa obi abati wo wa ti a ko ba tun ni fe okan bo kan ninu egbo won ni baye ijoba apapo orilede Nigeria won ti se awon ilana kan ilana ti o ma gbe gbogbo awon akeko pata lo si itakun ayelujara lai lo awon owo ope e ta fi wu ati ayelujara si amo si data ije n bo oro de duro won ni yo gbera tan lati ojo ikini osu kewa odun ti a wa nbe gbogbo ile eko giga university pata to je ti ijoba apapo le Nigeria won mo je igbe aye igbe demuke oju wi akoko lati ri yen gbamu ìwé ìròyìn the nation.
0: Bẹ́ẹ̀ ni mo ń tẹ̀síwájú àgbà owó Desmond to the G.
1: Òun náà
0: ni ọlọ́wọ́ ọ̀dán fún ti àárọ̀
1: yìí
0: nínú studio. Ohun tá a rí leléyìí pé kọmíṣánná fún ọ̀rọ̀ ọ̀dọ́ àti eré ìdárayá ó ti ké sí àwọn túlẹ̀ ta tún ń dàpè ní àwọn akẹ́kọ̀ọ́ wípé kán ní ìpinnu ọkàn gíríkì o gẹ́gẹ́ bí àkàndé bó ṣe fẹ́ ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ lọ́dọọdún ẹlẹ́ẹ̀kẹta arú ẹ̀ tó ń pè ní coaching tó tún wá jẹ́ àṣekágbá pẹ̀lú fífi àmì ẹ̀yẹ dá àwọn túlẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ tó bá yan mọ̀ngere lọ́lá o kódà wọn láwọn tún fẹ́ yan àwọn akẹ́kọ̀ọ́ tó ṣe pé wọn ó ṣe gẹ́gẹ́ bí alága fún odidi ọjọ́ kan bẹ́ẹ̀ náà ni wọn ó tún ṣe àǹfààní fún àwọn tí ó bá péye nímọ̀ àti ní ìrírí kí àwọn náà lè ní àǹfààní láti lọ rè é kàwé ní yunifásitì ṣùgbọ́n ọ̀fẹ́ ló bá dé scholarship ẹ̀mọ rún kan yẹn.
1: Ó dá ẹ̀jẹ̀ ká tí wàá lọ sórí ọ̀rọ̀ tó bọ̀ ta bọ̀m̀bọ̀ láti àkàtà ọ̀pá ọ̀pá ọ̀pá o. Wọ́n ní ẹgbẹ́ ọ̀pá náà ló ti kéde ẹ̀yàyà báyìí tó sì ń ṣàlàyé pé ẹ̀dàkùn ẹjọ́ jàre ojú làlákàn fi ń ṣọ́rí ẹ rí àwọn ìlànà ìgbékalẹ̀ àtayélujára àti tesla cybercap wọn níṣẹ́ rè ìfilọ́lẹ̀ rẹ̀ gbogbo ẹ̀yìn ọ̀dọ́ pátápátá ní orílẹ̀-èdè nàìjíríà o ẹ máa gbáradì fún ìlànà iṣẹ́ àwọn ìlànà ìsọdọ̀tun owó tí ọ̀rẹ́ gúúsù kòtò ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà láti ara àmúlò epo rọ̀bì láwùjọ wa àwọn ọ̀rọ̀ míì tún bọ́ta tó ṣe kókó ọkọ̀ ìjọba àpapọ̀ oko joba ipinle oko legbimo asofin agba ile wa oko awon eleka njeka ise joba oko awon ilana amulu oko to je pe ina electric ni o mo lo bo wa ni bi soro de duro baye awon iwa kusa wa nbo lo de duro epo ro bi wa ni bo lo wo de duro oro aje wa ni bo lo wo de duro oro bota bombo lati akaton rebu ola oluwa peter abidemi opa opa o ero yi gbe ni egbo laaro oni o
0: ko saye mo fun mago mago ninu ibodidi tori be ni aishat yesufu lo se so wi pe ise lawon o ma tokunpin ibo ti gbogbo awon eyan ba di ninu ibo gbogbo odun 2027 to ma npe le de gesi ni vote tracking itokunpin ibo pe ko se aye pe awon kan ma se radara dare dere dere dere de lasiko ibo 2027 Aisha Yesufu ohun lo so be ipe ibo to nbo yi 2027 awon topinpin re bi igba ti awon olopa ba topinpin phone ti won ji gbe won ni awon topinpin o te ya titi mo o e ba ji phone oni phone won topinpin re abuko ni okan o
1: won gba mo
0: se ko akuku san ke ye da phone ye pada fe ni te mo po ni dipo ki awon olopa ma wa gba yin lori gba yin lese gba yin te da ko da se be ni lu oyibo
1: abina
0: this one to the g ti phone re to ba sonu ta bo gbagbe esi bi kan
1: won pe eni
0: won ma pe eni won ni lo si bi bayi phone re ti wa be ma fi owo yin fa wahala si ori kokan awon omo yin eke lo ni won ta phone e da phone ni phone pada
1: abi
0: ki okan re o bale ko le sure fun yin
1: abi
0: eyin gan tun le ni lo ran lowo oru eni be to ba dola ninu mi si to lagbara ni mo tin soro mi do mi do lere si ture
1: beni beni
0: eyin mi fi mi ran le
1: o
0: wa lara mi gan laaro
1: o wa lara re laaro yi o ora ye dale fun won je ka lo sakata jele sedibo lorilede Nigeria ta mo si ajo INEC woni ame dane mo won tutu ni logo no woni ati gbe bota bombo awon agbagbe egbe awon na soro egbe ni bo lo selu deduro ni pele ati sokoto ijoba won be ki lo salaye egbe oselu ti APC PDP ADC ne bo ni oro deduro lawujo won ko wa si makaruru ninu eto dibo ko si be se fe se le ri iboji le ri ibogbe le ba nkan je mo orilede Nigeria lara ode egbe oselu ti APC tabanika wo wa o ajengbo egbe oselu ti APGA be ba ni etuwo yen na wa orisun kan legbe kan ti jade APC ati APGA nibo wa ni oro de duro kini to ko won po na kini e fi jora won ewe royin tun se ofi toto lori yen laaro oni o sugba re orilede America re Donald Trump won lo na ma ti se alaye le to si pe on tele bi owo kan ti ma ti egberun marun owo le okore dollars gbogbo omo orilede America nu egbo ipawo ni egbodo ko ko so di pe yen sele tabi ipawo ni won ti ko si waju ko so di pe yi yo ma ja ifa yoto mi ni kun ajefa foko wa won e ma ti abadi arin gbogbo royin ko o ni risa ti le fi awon na soro eh ne bo lo de duro lodo won lati ilu ile ife agbo ye be si e ti gbo yin laaro oni
0: tola ni alade laja Desmond to the G1 bi bai won ni otito doja okuta owo lowo la nreke eke nnamo eke re elekun oniro nseju meji o si fi ajomo egbe kita kefo otito bori eke kale layo lorile ede yi nipa ti oro ibo gomina ipinle osun ti won so pe awon o gbe lo si waju igbimo e ba wa tun da e ba wa tun ro e ba wa tun se ka le mo tare ni na to di gomina ni ipinle osun won ni bi igba wi pe eyan tun fowo sofo ni a kan ma kura wa laya soke lasan lasan adegoke lo so be oni inu ohun wa dun wi pe bawo yan se yowo yan se kuro nu pe ati lo siwaju tribunal igbimo ti o se agbeyewo ibo ti won di ni ipinle osun won ni ko si yan mo inu temi gan gege bi akaroyin this place inu mi dun pupo pe won tun ni fowo sofo lori eleyin abi kile ni mo so iya ko mi
1: abi ko mi ko na sanu wa olohun oba yi omo ba ni to oda na nko won ni orilede Nigeria e je mo pe ise o ti de oju ogbagade baye lati se awari awon kini awon irinse nla nla eleto abo lati orilede America aya re le na soro nipa awon ilana to nje o fide opo ku oro ko lawujo wa nebo loro yen ti jade egbo laaro ni waye japan chekene kalo se kai kede ati polo oja ikani omo luabi gaji splash gaji white house wa nbi agba wo loruko re ajengbo owo ni koko gbogbo aye lo demo yen pin owo yen fun wa ogbo gba ni o
2: After me, millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo

0: So, a dupe lọwọ Ọlọrun to fun wa lara yi da mo so le kan na pe beyin na ba ni nkan kan bi royin te fe ki o gbo kode gbogbo bi to ye kode kaakiri agbaye nipa oro ja yin tabi un te ba fe se yoju si wa e si mo pe radio ni beji be na ni a wa yin a reti owo yin a si gbe yin gege a se yin daada e kuku jeri awon te ni nbi bayi en to je alase alaga fun ijoba ibile iwo orun gusu ibadan ta mo si ibadan southwest local government ambassador kede adeyemi akade o ti fi ipinu arobajo ijoba re ni ibadan southwest local government ye ijoba ibile worun gusu ibadan o fi lele ati ifokansin re pelu mimura si igbelaruge eto eko ati idagbasoke awon odo ni gbogbo ona papa julo ni ibi eto olododun ti se ti idanileko ti awon alase ijoba ibile ibadan southwest ma n saba se lati se koriya fun awon akeko kan le yomongere kawon na le kunjo osuwon lati le tesiwaju ni ipele eko won ati lati le takangban daada pelu awon elegbe won tawon na fe lo si ipele to kan ninu igbese ile aye kaluku won a gbo pe nile eko alakobere ta mo si UMC primary school ni molete nibadan ibadan southwest local government lo n se bebebe o ibe na ni eto isini lori imori eniya ati akitiyan lati so awon akeko deni pataki lojo waju na ti waye UMC primary school ni molete ni ibadan eto isiri ati isinileti ti a so ohun nibe na lati ri commissioner fun oro odo ati are idaraya honorable wasilat adefemi adegoke lo ti wa ni kale to si je pe o ro awon tule eyi o ni awon akeko wipe kon ni ifokansin giriki kawon na le ba di eyan pataki laye ki won de tun ni ifokansin nipa pe mo fe je iru eyan bayi mo fe saseye talakan sepo oro yanju yi ina ni won fi ba won bi onje nibi eto ti aso yi won ni le ni tere ijitere toja fi kun pelu ipinle okan giriki pelu ise asekara pelu adura gbigba ati pelu tite pele mo ise ta bayan layo awon akeko won yi yo di eyan nla to ba di leyin wa ola be lo si se ma ri o nigba to n soro siwaju mama wa honorable wasilat adefemi adegoke wa ro gbogbo awon akeko wipe bi se ba ti ya ise ya o tori oro awon akeko lo ni pele jipele eyan ma mura ni tori ifigagbaga loro aye o wa ki gbogbo awon to wa nibi ikale lori eto ta so yi fun arobajo tuntun ti won ma n se lododun o si se lakiyesi bakan naa wipe eto danileko lati le je ki imo awon akeko ko tesiwaju ti won seto fawon akeko o je eleyi ti won gbe kale lati le fun awon tule awon akeko ni anfani iyebiye lati le satileyin fun awon to tun fe gbe igbese to ga soke lati salekun imo kaluku won ati lati le je ki won mura sile fun idanwo loloko ijokan ti o je kawon na lo si ipele giga to kan ninu eto eko won o tawon na o wo university ile eko gbogbo ise colleges of technology tawon na o si ma gun akabale ni tere ijitere toja afikun tawon na o si di eyan nla lawujo ninu iroyin kan itun pin fawon oniroyin to wa ni kale lati owo oye kun bi adediran ti se olori eka itoroyin nijoba ibile ibadan southwest a so yi ibe na ni alagba kande o ti fi awon obi ati alagba to lokan bale wi pe eto ka ma gbe idanileko kale yi yo ma tesiwaju koda gan bon o ba simbe ṣùgbọ́n kí ọlọ́run kó di bàbá mú kó di gbogbo àwọn tán jọ ń ṣiṣẹ́ níjọba ìbílẹ̀ ìbàdàn southwest mú o láláìkú ẹnìkan níparí ṣá tọ́láni aládélájà nínú àgbékalẹ̀ ọ̀rọ̀ àti iṣẹ́ ìkíni àti ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ràn lórí bí àwọn ọmọ wa lọ́kùnrin àti lóbìnrin tí wọ́n wà ní ìpele tilé ẹ̀kọ́ girama ń sìn wọ́n fi di èèyàn ńlá lẹ́yìn wá ọ̀la ẹni tó jẹ́ alága obìnrin àjọ tescom alága àjọ tescom arábìnrin olúwatósìn adèrèbìgbé àti ẹni tó jẹ́ ọ̀gá àgbà olùbẹ̀wò ètò ẹ̀kọ́ tó ń pè ní inspector general for education ní ìpínlẹ̀ ọ̀yọ́ àti arábìnrin adéníran morenike táwọn jẹ́ akọ̀wé ti ẹ̀ka ètò ẹ̀kọ́ bákan náà níjọba ìbílẹ̀ ìbàdàn southwest tí à ń sọ náà ó wá rọ ìkọ̀ọ̀kan àwọn túlẹ̀ lọ́kùnrin àti lóbìnrin àwọn akẹ́kọ̀ọ́ wípé kí wọ́n ní ìfọkànsìn ọkàn gíríkì láti yáre ṣerere lẹ́yìn wọ́ọ̀la kí wọ́n sì túbọ̀ máa gbìyànjú láti ran àwọn òbí àti alágbàtọ́ wọn lọ́wọ́ ní gbogbo ọ̀nà kí wọ́n jẹ́ ọmọ dáadáa tí ó ní làákàyè nínú iṣẹ́ ìwé pé gbogbo irú nǹkan báyìí ó máa sọ wọ́n di àràbà tó bá di lẹ́yìn ọ̀la ẹ̀yin akẹ́kọ̀ọ́ náà tẹ wà ńbẹ̀ àtẹ̀yìn tẹ́ ẹ̀ sí ńbẹ̀ ẹ fi sọ́wọ́ àlàáfíà ẹ má fi jẹun.
1: Bẹ́ẹ̀ni, ẹ jẹ́ kí a máa ní ìlànà àfiyèsí. Wọ́n yóò dá ẹ̀yin èèyàn wa ní àti ayélujára ní àgbáyé àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa náà lórí rédíò yín. A gbé òṣùbà káre fún ẹnì kọ̀ọ̀kan yín o. Emma Fojo Peter ó dúró síbẹ̀ ọdún.

Ìjọba ìpínlẹ̀ tẹ́ mọ́ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà ò wí pé kí wọ́n ta mọ́ra kánkànkán, wọ́n jáwé ọlọ́fẹ̀ẹ́ kí wọ́n fi gbéra, kí wọ́n wá ti gbaradì nítorí wípé àwọn ìlànà ìpèsè ọkọ̀ tó ń lo iná ẹlẹ́ńtíríkì ní orílẹ̀-èdè Nàìjíríà yóò túbọ̀ jẹ́ kí ẹ̀ka ká lọ kábọ̀ ìgbòkègbodò ọkọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà kórí ọwọ́ ìsọ̀dọ̀tun. Wọ́n ní kódà kò tọ́ síbẹ̀, yóò túbọ̀ jẹ́ kí ìlànà epo rọ̀bí wá gan nìṣọ́ ní ojúlówó, yóò jẹ́ kí ó túbọ̀ gba agbára ìdádúró, agbára tí ó fi lè di òmìnira nípa ìrúgọ́gọ́ ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní bá a bá ní ká tọpasẹ̀ rẹ̀ ò, torí pé tá a bá ta àátọ́ ni bá a bá ta tá a tó tọ́, a máa ṣe bẹ́ẹ̀ a máa dẹrùn onídìn. Nínú gbólóhùn ìlanilọ́yẹ̀ àti ìgbaninímọ̀ràn ọ̀nàrẹ́bù Ọláolúwa Peter Abídèmí Ọ̀pá ni wọ́n ní ọ̀pá tẹpẹlẹ máa wí ìyanu ẹ̀ wípé ẹ wò ó, tá a bá ní ká wò wá, orílẹ̀-èdè Nàìjíríà yóò túbọ̀ tẹ̀wájú, bẹ́ẹ̀ ni àwọn ọ̀dọ́ wọn mọ̀lẹ́ríṣẹ́ lọ́pọ̀ kú ọ̀rọ̀ kú o. Ìlànà ìsọdọ̀tun yìí tá a bá ṣe àmúlò, àwọn ọkọ̀ tó ṣe bẹ́ẹ̀ tó ń lo iná ẹlẹ́ńtíríkì, wọn ni yóò sọ ẹ̀ka ìgbòkègbodò ọkọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà dígí àlọ́yẹ̀ o, bẹ́ẹ̀ ni yóò tún mú kí ìlànà ìdàgbàsókè àwọn akọ́ṣẹ́mọṣẹ́ lẹ́ka ìgbòkègbodò ọkọ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà kórè ọwọ́ ìmúlòwúra. Nínú gbólóhùn àti àtẹ̀jáde torí àbúwọ́lò lákàtà ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fẹ́tọ̀ ìròyìn àti ìkéde ọ̀rọ̀ gbogbo tó bá ń bọ̀ tààràtàrà láti iléeṣẹ́ ti ọ̀nàrẹ́bù Ọláolúwa Peter Abídèmí Ọ̀pá ẹ̀gbọ́ ọ̀tọ́ba akí pẹ̀lú Saheed Ọláìdé. Àwọn náà ṣe àlàyé o lásìkò tí wọ́n ń ṣe àlàyé àwọn ọ̀rọ̀ kan nípa àwọn ìlànà ẹ̀bèrèbèrè ká dá yín lóhùn. Wọ́n ní bí a kò bá gbàgbé, wọ́n ṣe àgbékalẹ̀ iléeṣẹ́ ńláńlá tó gbòòrò, eléyìí tó ṣe ìgbélárugẹ tó sì rí sí ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ìlànà ká máa lo ọkọ̀ tó ń lo iná ọba ẹlẹ́ńtíríìkì. Wọ́n ní ẹjẹ́ mọ̀ pé Tesla's Autonomous òun náà lọ́bẹ̀rẹ̀ iṣẹ́ tiẹ̀ o, léyìí tó sì jẹ́ pé ní orílẹ̀-èdè America nílò ti Texas, wọ́n ní ibẹ̀ gan ló ti ṣe àgbéjáde rẹ̀. Ìyẹn ní ọjọ́ ìkẹta oṣù kẹsàn-án ọdún tí a wà níbẹ̀. Nígbà tí wọ́n tẹ̀wá jò, wọ́n ní bó ṣe ń di ọjọ́ ìkẹrin oṣù kẹsàn-án ọdún tí a wà níbẹ̀ ọ̀hún, bẹ́ẹ̀ ni ọmọ bọ́ sí gbogbogbò ìlànà ayélujára gbogbogbò pé ẹ wò ó, ojú gbogbo ti rí i, ẹ lè ṣe àmúlò rẹ̀, ẹ̀yin náà lè rà á gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, gẹ́gẹ́ bí ìpínlẹ̀, gẹ́gẹ́ bí àdáni. Bẹ́ẹ̀ bárọkọ̀ tó ń lo náà bẹ́ẹ̀ lẹ́ńtíríìkì, wọ́n wá ka àwọn ìlànà àǹfààní eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó sọ̀dọ̀ sínú ẹ̀ wọ́n kájọ. Nígbà tí wá ń kí ẹni tó jẹ́ olùdarí àti olùdásílẹ̀ iléeṣẹ́ tó gbòòrò gbòòrò eléyìí tó jẹ́ kárí gbọ́ wípé bá a bá tún ṣe àmúlò àwọn ọkọ̀ tó ń lo iná ọba ẹlẹ́ńtíríìkì yóò gbà wá kúrò lọ́wọ́ ìdákúrekú ìbẹ̀rùbojo epo rọ̀bì eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó gba ilé ayé kan. Wọ́n wá gbé òṣùbà kárò àti ìlànà ìkíni kú oríire o ní ọ̀dọ̀ ẹni tó jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ ti Tesla eyín Elon Musk wípé ó kú oríire àwọn ìlànà eléyìí tó fi gbé àwọn ìlànà ti ayélujára ìgbàlódé yìí tí a sì ṣe sí ọ̀hún ní àṣeyege àti àṣeyọrí. Ó ní fún ìsọdọ̀tun ìlànà ìmọ́tótó ìjígìrì ẹ̀ka ìgbòkègbodò ọkọ̀ ní àwùjọ wa, ó ní eléyìí dáa púpọ̀ jù. Ẹ já wa lọ sórí tábìlì ẹni tó ń jẹ́ ọkọ̀ gbòógì aṣáájú ẹgbẹ́ òṣèlú ti APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní bí a bá ní ká wò wá ìyọnurébù Ọláolúwa Peter Abídèmí Ọ̀pá, ó ní bẹ́ẹ̀ ni bí orílẹ̀-èdè Nàìjíríà bí a bá tẹ́wọ́ gbà tán a jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà kọ́ máa gbaradì fún ìlànà ọrọ̀ ajé èyí tí ó rú gọ́gọ́ àti àwọn ìlànà ti ìtàkùn ayélujára tọkàn gbogbo ayé pátá. Ó lẹ́yìn náà ó tún jẹ́ ọ̀kan gbòógì o, ara àwọn ìpèníjà kéékèèké tó ṣeéṣe kọ́ wáyé nù. Ó ní ṣùgbọ́n bí a bá ní ká wọ́n wá tòótọ́ àwọn oore ti ń bẹ̀ ńbẹ̀ nípa ṣíṣe àmúlò àwọn ọkọ̀ tó ń lo iná ọba ẹlẹ́ńtíríìkì ọ̀pọ̀ o ju àwọn tá a lè wò gẹ́gẹ́ bí akùdé tàbí ewu ibẹ̀ lọ. Nígbà tó wá ṣe àlàyé lórí ọ̀rọ̀ rẹ o, ó ní ṣẹ̀rí tí a bá ṣe àmúlò rẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà pàtàkì jùlọ o àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ wípé ọkọ̀ làwọn ń wà, ẹ̀ka iléeṣẹ́ ọkọ̀ ìgbòkègbodò ọkọ̀ làwọn ti ń ṣiṣẹ́, ó ní yóò túbọ̀ mú ayé wọn yípadà, bẹ́ẹ̀ ni ìlànà ìsọdọ̀tun yóò lè bá wọn. Lẹ́yìn náà ló wá ké sí ìlànà ìsọdọ̀tun àti ìlànà àwọn àlàkalẹ̀ eléyìí tí ó máa jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ fún ìsọdọ̀tun ká lọ kábọ̀
oko lawujo wa ni orilede Nigeria nigba ti o pari oro re o ni be ni o n tun ro won ni bi ase agbe kale dani leko fa won akose mose to je pe ka wa ko onise ti yan layo awon akose mose to je pe ise ti won o ka sise ni eka igbokegbodo oko ni orilede Nigeria.

0: nígbà tí ó wà mú ọ̀rọ̀ òun lọ sí orí ìdò rẹmi ọ̀nàrẹ́bù ọláolúwa peter abidemi ọ̀pá ó ní bẹ́ẹ̀ ni ọ̀pá kan báyìí ní fúlàní nífẹ̀dàgbà mọ́lù oníṣẹ́rin tá à ń pè ní ìmọ̀ràn ó ṣe pàtàkì o ẹ kó àwọn èèyàn ẹ ró wọn lágbára ẹ là wọn lójú ẹ ṣí wọn níyè ẹ kọ́ wọn lẹ́kọ̀ọ́ kí wọ́n lè mọ bí a ti ń ṣe àmúlò ọkọ̀ eléyìí tó ń lo iná ẹ̀lẹ́tíríkì nígbà tí wọ́n parí ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní ṣe rí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àwọn technicians wọ́n ní gbogbo wọn iṣẹ́ ti dé bẹ́ẹ̀ ni bàǹtúbàǹtú báyìí òun náà nípa àjẹfà nígbà wọ́n parí ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní ṣe wá rè ẹ jẹ́ ká gbáradì láti lè mú kí ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà kó wọ ìpele ìsọdọ̀tun ọ̀nàrẹ́bù ọláolúwa peter abidemi ọ̀pá wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ pé orílẹ̀-èdè nàìjíríà dídùn lọ́sàn yóò sọ nípa ṣíṣe àmúlò ọkọ̀ ètò ń lo iná ẹ̀lẹ́tíríkì ó jọ rárá gẹ̀gẹ́
1: tọ́lá ní aládélájà mo lérò pé nítorí ìròyìn ni adédà fi dá ọ sáyé
0: ibi wọn mo bá ń bẹ
1: ìwọ lọ dálẹ tọ́lá ní ọ̀rọ̀ tá à ń sọ lẹ́ẹ̀kan bóyá àwọn ará ilé wọn mọ̀ wípé ewu wà nù kárí fóònù ká mu ká sì máa lò ó
0: ó léwu gan
1: torí wọn lè sọ wípé èèyàn lọ fọ́lé níbìkan ni wọn dẹ̀ ti olúwa rẹ̀ mọ́lé lágọ̀ọ́ ọlọ́pàá
0: lórí tó mú wáyé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n báyìí
1: lọ́wọ́lọ́wọ́ báyìí tó sì jẹ́ pé wọn ò mọwọ́
0: wọn mẹsẹ̀ òun kàn rí ẹni kàkà kó wá pe ẹbí ẹni yẹn pé ẹ ló ṣe mẹni báyìí ẹ̀rọ wọn yóò sọnù èmi mo ríye
1: nílùú òyìnbó mo ṣe ń ṣe nìyẹn tí fóònù bá jábọ́ ó níbi tí wọ́n máa mú un lọ wọ́n á dẹ̀ pe ẹni yẹn wípé fóònù rẹ̀ wà ń bí tó bá jẹ́ pé orí fóònù ń fóònù tó bá tiẹ̀ wá jẹ́ pé o fẹ́ gba nǹkan lọ́wọ́ onítọ̀hún fi fóònù rẹ̀ sílẹ̀ ọmọ ibi tọ́mọ tiẹ̀ náà ń lọ tí wọ́n máa ṣe láǹfààní tí ó ṣoríire
0: arákùnrin kan lọ́jọ́ kan
1: ju fóònù yẹn sílẹ̀ kì í ṣe tiẹ̀
0: là ń jábọ́ sílẹ̀ ni láàrin challenge sí oríta arákùnrin wa rí ó wá pè mí pé ẹ ló àfọyín ó sọnù èmi ni mo ríye
1: ṣẹgbọ́
0: ó wá síbí lọ́dún náà lọ́hùn tá a ṣe interview fún tá a fi ọ̀rọ̀ jomi tó rọrùn pẹ̀lú ẹ̀ now ẹlẹ́ẹ̀kejì rírì mi lélẹ́yìí mo wọkọ̀ láti kú sinimá mo ń lọ sí challenge mo sọ ọkọ̀ wọn tí mo wọ̀ yẹn ibẹ̀ náà ni ẹ̀ dẹ̀ ti yọ fóònù mi ìyẹn tó ń kọ́ ó dìgbà tá a bá tó gba àyípadà láàyè
1: tọ́lá ní làákàyè rẹ ò ní bàjẹ́ èyí tó tiẹ̀ ṣẹlẹ̀ sí mi kò tí ì tó ṣùkan ní ìsìn mo fẹ́ lọ tún nǹkan kan ṣe lára mọ́tò mi kékeré báyìí ni ẹnìkan rọra gbá pé ẹ bá mi ṣe é kẹ kó wà òkè ó ní iye owó tí màá san kò dín kọ́bọ̀ ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà $50,000 mo nítorí kí ni kò yẹ ó bá tiẹ̀ wá pọ̀ jù kò yẹ kó kọjá $10,000
0: àbí
1: ó ní tó bá dín kọ́bọ̀ òun ò lè ṣe é
0: lọ parí
1: ṣẹrẹ́ nìyẹn ibi tá a ti jọ ń sọ̀rọ̀ tá à ń fi ọ̀rọ̀ wérọ̀ ó sì dáwọ́lé mọ́tò báyìí àṣẹ́ṣẹ̀rù báwọn fóònù lòun ń lò ó fẹ́ tó $1,000,000
0: tẹ gbọ́
1: ibi tó ti wá ń sọ̀rọ̀ yẹn tó ti ká a lára kò mọ̀gbà tí fóònù yẹn tó bọ́ sí iwájú òkínní
0: ọparí ẹ máa yé lọ
1: èmi sì ti lọ bí wákàtí kan ẹyin èèyàn wa ni wọn bá bẹrẹ sí pé mo ní ìfọkànbalẹ ọwọ tó dáa ló bọ sí ẹ fún mi ní 30 minutes I will drive down gbàtí mo gbé ilé lọ́wọ́ báyìí rú ìlú lè fẹ́ mo ní mo ṣe fún ọlọ́run torí ọmọ ọlọ́run lèmi fóònù yẹn ìṣètọwọ́ rẹ̀ mo lọ bẹ́ni tó ní ó lè ṣe é lóore kó ran ọmọ rẹ kó ràn lọ́wọ́ lọ́jọ́ iwájú Desmond polówó ìjà tó mọ̀ ọ́ polówó
0: kùsàrí
1: jákẹ́tẹ̀ santa soma
0: gbogbo ẹ̀yin tẹ̀ ń jí fóònù ọ̀hún fóònù ọlọ́ọ̀bá wa mú
1: un.

0: ìtẹ̀ méjì omi òwò bọ lẹ́mọ̀nì sórí ìdúkọ àti iyọ̀.
1: Kí ló ń kó pọ̀? Kí ló dé tí ètò ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí. Absolute Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Absolute Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó fọ eyín rẹ jinlẹ̀. Absolute Charcoal, eru àdáyébá.

0: òkè tí ló wà láwùjọ ìròyìn rí ìdárayá nílẹ̀ yìí adérúnkè adéṣọlá olórí sport máa ń gbé wá débẹ̀ anytime anyday jáwọ sí on sports fm 105.5 ìbàdàn àwòdì tó rí bàrà lọ rí yẹn ni lékèlékè tó rí kẹfún tún lọ mọ ni gínigí sí ni o olórí sport tún ti padà yìí lápọ̀ tó ẹrù ní ìwò tán.
1: Ó dá ẹni tèmi Adéronke Adéṣọlá olórí sport Ìbàdàn Kama Vinga Mututide láti máa já yín sí láti máa gbé yín débẹ̀ tí mi ìdẹ̀ ní já yín lẹ̀. Ó ti ṣọ́jọ́ ẹ̀ ní kọ́kújẹ, ẹ ní gògì àárẹ̀, ẹ ní máa yan fónà, ẹ wọ ẹ̀ ní ṣàwúrẹ̀ igi ẹ̀wà níbọ̀ sí òkùnkùn ayé. Òkè ẹsìn galu ẹ má fọ ẹja múra wa.
0: Dédédé mo tún gbé e dẹ́hùn. Ìbàdàn Kama Vinga tó ti ṣetán láti máa já wa sí àwọn àròyìn eré ìdárayá lọ́lọ́kọ̀ òjọ̀ kan láago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú lóòrọ̀ kùtù 10:20 a.m. ní gbogbo ọjọ́ Monday, Tuesday, Wednesday àtọ́jú ẹ ti Friday ní Splash FM 105.5. Ẹ wò ó kò ṣe mọ̀ ní jáwọ́

Ẹ kú ojúmọ́. Ní gbogbo ibi tẹ́tí ń gbọ́ ìkànnì Splash 105.5 FM, ilé fún Bálárógbò Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn, ilé bàbá Àkàndé gangan, ilé ọba Àkàndé tí ó pé méjì lórí ètò já wọn sí ìròyìn eré ìdárayá láti ẹsẹ̀ kùkú orílẹ̀-èdè Nàìjíríà, ilẹ̀ Adúláwọ̀ àti jákèjádò àgbáyé. Orúkọ lọ́wọ́ bọ́tí ni fún òwúrọ̀ tòní Desmond Tùdíjì àgbáwo tọ́tọ́tàn àgbáwo tó fàṣẹ mú mi. Sódì Ọláwọ̀ Alẹ́ Sọ́ẹ̀sì lólóòtú ètò já wọn sí o. Adéronkè Adéṣọlá lorúkọ tèmi, olórí sport, olórí ìròyìn eré ìdárayá, Ìbàdàn ká máa fíngà ti gangan. Ẹ̀yin tèmi, òní lọ́jọ́ ẹtì ẹtì òkú ní wọ̀rọ̀ ayé wa. Ó ti wá ṣọ́ọ̀dù ẹ̀ ní kankujẹ ní gugi àárẹ̀ ẹ ní máa yan fóònù ẹ jẹ́ mu látàgbọn káàṣì ẹ̀hún náà ní oní ní Cashport Friday. Ẹ mọ̀ wípé ó ta lẹ́nu pọ̀, ó ta tata ni, ó dẹ̀ san mọ́ná, torí wípé àkókò ta wà yìí àkókò búwó ta ni. Láti September tó fi máa di December, mo ti jẹ́ kó di mímọ̀ fún yín wípé 100 million naira òun ni káàṣì ẹ̀ fẹ́ bu ta. Lé tó túmọ̀ sí wípé kò sí bó ṣe fẹ́ jẹ́, wọ́n náà rìgbé ń bẹ̀, ó ganú ń bẹ̀, ó tọ̀ láńbẹ̀ nínú gbogbo tó wà ńlẹ̀ yìí. Ìyẹn la gbọ̀n káàṣì ẹ̀ 100 million naira látàkókò yìí títí da inú oṣù kejì lọ́dọ̀. Àti àkókò sọ wípé December tí ó bá da, December tí yóò bá dẹ́ ti, September ló ti mú wọ́n wulẹ̀ jẹ̀ ọ́ tọ̀ ọjọ́, ó ti mọ rí trajectory, ó ti mọ rí bí gbogbo ó ṣe mọ lọ tí ó ṣe mú u. Òun náà ló ti mọ̀ láti September 347-1004-1#. Ẹ jẹ́ tún wá ń sọ fún yín, òbónìṣe wá jẹ́ Cashport Friday. Ta fẹ́ ṣe káàṣì ẹ̀ ṣe mọ̀ pé láti ọjọ́ kìíní oṣù kẹsàn-án jẹ́ ti bẹ̀rẹ̀ sí ní tàì lẹ́tí wà eligible kẹ enter draw, ìyẹn fún Independence Day Cashport wa, ilé tí ó wáyé níparí oṣù yìí. Ta fi ṣàmì ayẹyẹ ọdún 1996 ilé tí orílẹ̀-èdè Nàìjíríà tó gba òmìnira, ìyẹn 66th anniversary ẹ̀yìn Independence anniversary àkọ́kọ́ nìyẹn, ẹ̀yìn anniversary yẹn ilé ta fi sọ rí. Èèyàn ní gbogbo ọ̀sẹ̀ kan, èèyàn 1,66 òun náà láàmọ̀ ṣe kọ́ àṣẹ, láàmọ̀ ṣe yí kò tó láàmọ̀ bu owó ta fún láàmọ̀ fún lówó, ìyẹn bí àwọn ògede ń gbé. Lónìí tó tún wájú ọjọ́ ẹtì Friday, tẹ́wọ̀n pọ̀ oríjọ kékeré kan ń bẹ ńlẹ̀, key point kan wà tá a mọ́ ń ju ta fún pé 3-1 tíkẹ́ẹ̀tì wa ní bẹ́ńtà gbogbo ọjọ́ ẹtì Friday. Orí 3-1 tíkẹ́ẹ̀tì yẹn òun ló jẹ́ wípé bó bá ta kan ó ta méjì, kò ta mẹ́ta, nọ́mbà yẹn kò fi ta lẹ́ẹ̀mẹta. Mẹ́ta tó ta yẹn kọ̀pútà wá times number tó fi ta lẹ́ẹ̀mẹta yẹn by 10, 3 times 10 yìí tèmi 30 ni. Bí ọ̀nà 30 number yóò ti mọ sáré kiri lójú kọ̀pútà. Nígbà tá a bá fẹ́ ṣe yìí kòtò, wọ́n ti nọ́mbà ẹ sáré kiri lọ́nà 30 láàárọ̀, àtẹ̀tún tiẹ̀ sáré kiri lọ́nà kan, àbọ̀ náà méjì ṣerú pé yàtọ̀ síra wọn. Bí ó ṣe wọn gbé yanu nígbà tí yìí kòtò bá wáyé, ẹ̀kan rí pé ń gbé nọ́mbà yìí yanu ẹ̀yìn lẹ́jẹ̀. Tí òrìjọ kékeré tó wà ìyẹn fún Cashport Friday nìyẹn, 3-1 tíkẹ́ẹ̀tì wa, ẹ bọ́ sójú òpó kẹta láti jẹ, star 347-1004-1# tàbí www.cashier.ng. ẹ sì mọ̀ pé 500 náà pé lẹ́yìn ìta ẹni tọ́jú orí ẹ̀ bá wá wà. Lábí ọdún 18 òní tún lé kàdà mọ́kànlú káàṣì ọdún 18 sókè òun ló lè ta láti jẹ. Ẹ jẹ́ ń kò lápá àbẹ̀yẹn kí lọ sínú ìròyìn tó ní ṣe pẹ̀lú eré ìdárayá orí ọ̀dọ̀. Ibẹ̀ ní ti kó ìròyìn mi láàárọ̀ ti tòní kí n jayín sí wípé ìdíje World Athletics Ultimate Championship yóò láǹfààní láti wáyé ní Budapest orílẹ̀-èdè Hungary. Ìyẹn ní òní òun náà ni yóò wáyé. Ó dẹ̀ jẹ́ wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́lọ́kọ̀ òjọ̀kan òun náà ni wọ́n kó pálẹ̀. Ṣé rí àwọn tí wọ́n mọ̀ wọ World Athletics Ultimate Championship yìí? Ṣé lẹ́yìn tẹ́ bá mọ̀ wọ AGT ní America Got Talent? Ṣé mọ̀ pé America Got Talent the champion òun náà wà? Àwọn tí wọ́n ṣe dáadáa àbáwọn tó ti jáwé olúborí rí, wọ́n wà kó gbogbo wọn, wọ́n kò wọ́n papọ̀ sójú kan, wọ́n wà já fún AGT the champs. Ìyẹn wà irú ẹ̀ gẹ́lẹ́ òun náà the World Athletics Ultimate Championship ó wà náà ti ṣe dáadáa sáta wà sanjáwé olúborí láwọn eré èje wọn gbogbo wọn pátá ni wọn wá kó síbẹ̀. Ultimate champion ò ní Ultimate champs náà ni wọ́n gbé kalẹ̀ fún wọn lórí ọ̀dọ̀. Ẹni tó bá wá jáwé olúborí nípò tó fi jẹ́ pé bóyá gold medal sí wọ́n gbé fún wọn lọ́rùn, wọ́n fún wọn ní trophy. Trophy ti wà eléyìí tí wọ́n máa fún ẹ̀mbà jáwé olúborí ìwọ World Athletics Ultimate Championship. Kódà wọ́n tún náà tún rọra bá wọn ṣe bracelet kékeré kan àwọn tó bá kópa mẹ́ wọ́n dẹ̀ ṣe dáadáa. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn náà máa wà ń bẹ̀ former world champion Olúwatobiloba Amusan eléré ìdárayá onífífò eré sísá onífífò ọlọ́gọ́rùn-ún mítà 100 meters hurdles òun náà ni Tobi Amusan ti mọ sọ wọn mọ́lẹ̀ lóde àgbáyé. Ìpele tó gbẹ̀gùn sí àṣekàgbá semi final yóò ti kópa o. Ó dẹ̀ jẹ́ wípé àṣekàgbá ó wáyé lẹ́yìn bóyá bíi wákàtí kan àbọ̀
bo ti pele to ko ko se asigaba but lanfani lati waye be si re awon orilede loloko ojo kan won mo ko pa nbe lati mixed 4x100 meter relay ere daraya gbagigbagi okunrin to birin ni oko pa nbi orilede nigeria o wa nbe won ko jo orilede hungary orilede spain great britain orilede netherlands orilede canada orilede north island okay northern island orilede germany ati orilede america awon ti won ko pa nbe niyan be si re lase kagbe ere sisa ori odo ologorun meter tawon obirin òun náà ọdúnz mùsùlẹ́yìn wákàtí kan àti ìṣẹ́jú mẹ́rìndínlógún òkè wákàtí kan àti ìṣẹ́jú mẹ́rìndínlógún sísẹ̀ mi fànà báwa ẹni fáìlì òun àǹfààní láti wáyé máa ṣíkà àwọn tí àwọn tóbi àmúṣà tí wọ́n mọ láìnà bù pẹ̀lú máa kà wọ́n sí yín létí bẹ́ẹ̀ 400 meter mist event ó forúkọ tóbi àmúṣà náà sílẹ̀ ṣùgbọ́n ọdúnz yẹn gẹ́gẹ́ láti fẹ́ kó ṣe kí ni kó focus tẹ́sílẹ̀ mixed relay 400 meter àwọn tó kù láti rí àlàbà kítọ́lá favour ashe miracle ezechukwu udodi ozuru ike àti rosemary nwaku àwọn tí wọ́n tún láǹfààní láti mọ̀ kópa ìyẹn níbẹ̀ ni ẹ̀bẹ́ ezechukwu ló sì jẹ́ wípé visa rẹ̀ gbà tó fi di àná ìwọ̀n tí ìbá stamp ẹ̀ ìgbọ̀n bá àwọn bàbá stamp ẹ̀ lámọ̀mọ́ bí kò ṣe lọ kọ́yìn sọ́lá ajayi òun náà láǹfààní láti mọ̀ kópa pẹ̀lú wípé ìgbẹ́lẹ̀ tó kọ́gùn sí àṣekàbá semi final ẹ̀yìn oṣù kọ́kọ́ sá ọ̀pọ̀lọpọ̀ ju wípé ó láǹfààní láti wọ àṣekàgbá àwọn tí tóbi amúṣàn tí wọ́n jọmọ ọ̀sáré ìyẹn nípele tó kọ́gùn sí àṣekàbá semi final fún ìdíje world athletics ultimate championship àti rí ọmọ orílẹ̀-èdè bahamas ìyẹn Kevin Charlton, ọmọ orílẹ̀-èdè Jamaica, Danny Williams, àti ọmọ orílẹ̀-èdè America, Eli Armstrong, òfin mọ Kenny Harrison, àwọn tí tóbi amúṣàn tí wọ́n jọ mọ tòun. Bákan náà kan Sọ́lá Ajayi, òun àti ọmọ orílẹ̀-èdè America, Kenny Bednarek, ọmọ orílẹ̀-èdè Cameroon, Emmanuel Esime, eléyìí tó gba gold ní ìdíje Commonwealth, náà jọ mọ́ fi gbàgbàga. Bẹ́ẹ̀ mọ orílẹ̀-èdè South Africa.

0: ọ̀nà ju wewo òun náà yóò wà lórí ọ̀dàn orílẹ̀-èdè Nàìjíríà 400 mítà ẹ̀yìn eré ìdárayá onígbà méjì mítà lórí ọ̀dàn òun náà ti mọ̀ pípa ìpẹ́rẹ́ tó kángun sí àṣekágbá orílẹ̀-èdè Nàìjíríà Olympic champion lọ́wọ́ yìí ìyẹn Marlene Paulino ọmọ orílẹ̀-èdè Dominican Republic wọ́n jọ mọ́ tòun Sawa Ednacio òun náà mọ́ tòun Budapest 400 mítà race ọmọ orílẹ̀-èdè Jamaica Nikisha Prize òun ọ̀pátá wọ́n jọ wà ní híìtì kan náà ọlọ́run jẹ́ kí ẹ̀lò mọ́ gbẹ́là kọ́lọ́mọ́ jẹ́ láwọn gbẹ́là oje kọ́lọ́run jẹ́ kí ẹ̀là òun yàn yọ apá abẹ kó labẹ̀ yẹn já torí semi final híìtì tán tò mọ́ yìí àwọn tí wọ́n tò mọ́ yìí ló lẹ́mí èrò ó dẹ̀ jẹ́ ń gbàmì lọ sí ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ó dẹ̀ jẹ́ wípé àtinú líìgì àgbọ̀jẹ́ orílẹ̀-èdè nàìjíríà òun náà ni màá ti mú láàárọ̀ tó ní líìgì àwùjọ orílẹ̀-èdè nàìjíríà tún ti padà dé bẹ́ẹ̀ díje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ adúláwọ̀ caf champions league caf confederations cup ikọ̀ shooting stars ń lo kẹta cx 15 bẹ́ẹ̀ àwọn tó kù lé rangers international tìlú enugu ni tó fi mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù rivers united àwọn tọ́ọ̀dù lẹ́nu ẹ̀kánẹ́mí warriors àwọn náà lo kẹta láti lọ gbá ìfigagbága àti tiwọn ni tó dẹ̀ jẹ́ pé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ìdíje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ adúláwọ̀ apá kan àmọ́ líìgì àgbọ̀jẹ́ orílẹ̀-èdè nàìjíríà wọn láǹfààní ìyẹn láti wáyé ìfigagbága àwọn shooting enugu rangers rivers ẹ̀kánẹ́mí match day 2 àti match day 3 àwọn láǹfààní láti gbà torí continental assignment eléyìí tán àwọn tó kù ìfigagbága wọn tẹ̀síwájú nínú líìgì àgbọ̀jẹ́ orílẹ̀-èdè nàìjíríà ipman tọmọ lára bá ń káwọn ara nílẹ̀ àárọ̀ tó ní.
1: akójúmọ̀ ara lé akójúmọ̀ tó kù akọ́lá jimeni
0: ọ̀pọ̀ ìláṣẹ àbíkọ́dọ̀ adẹ́rọ̀gbà bá ń káwọn ara nílẹ̀ àárọ̀ tó ní.
2: akójúmọ̀ tó kù akọ́lá jimeni akọ́lá jimeni.
0: ipman tọmọ lára já mu látọ̀dọ̀ tí líìgì orílẹ̀-èdè nàìjíríà àwọn fìgagbága tí ó wáyé lópin ọ̀sẹ̀ yìí.
1: àwọn fìgagbága tó máa láǹfààní láti wáyé lópin ọ̀sẹ̀ yìí líìgì orílẹ̀-èdè nàìjíríà tó bá dédé dé wáago mẹ́rin ní ọ̀la ìkọ̀dúnmọ́ united zagbalejo èyínbà wọ́n máa láǹfààní láti tẹ̀síwájú yẹn níjọ sunday àwọn fìgagbága wọ́n máa láǹfààní láti wáyé ní aago mẹ́rin gbogbo ẹ̀ máa láǹfààní láti wáyé nàìjíríà tó nàdọ́ zagbalejo plateau united rivers united zagbalejo warri wolf bákan náà ta lagos agbalejo sporting lagos enugu rangers agbalejo
0: nasarawa united lagos dem yẹn máa ta
1: wàrà ẹsẹ agbalejo richards bees kwara united agbalejo kwasina united bákan náà bedden insurance agbalejo queen califat abia warriors agbalejo kogoro city shooting star agbalejo kano pillars
0: shooting stars kò ní gbá ìfigagbága títí wọn tó ń lọ ìyẹn sí ìdíje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ adúláwọ̀ wọn lọ díje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ adúláwọ̀ lópin ọ̀sẹ̀ yìí ok kọ́ńtrì ìfigagbága shooting stars yẹn náà ni àfi láǹfààní láti wọlé wọn kojú cx percent orílẹ̀-èdè orílẹ̀-èdè tunisia ìyẹn ní tunis adẹ ti nígbèsè àkọ́kọ́ shooting stars láǹfààní láti nà wọn lámì ẹ̀rí kan sódò gbàpàṣẹ ẹ̀mú kí bàbá kọ́lá cx percent sèré lẹ́yìn ọdún ok shooting stars sèré lẹ́yìn bí ọdún mẹ́tàdínlọ́gbọ̀n 27 years náà padà lọ continent cx percent odú ni wọn ẹ̀ṣẹ́ àìmọ̀ olóko nínú àwọn ìdíje lápá abitán sì ti wá north africa ní àmọ́ ìkíní bú pèsè mọ́ mú láyé àwọn tó dẹ̀ jẹ́ wípé ara àwọn tí wọ́n mọ̀ ṣe dáadáa nínú ìdíje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ adúláwọ̀ òun náà ní sí ẹ̀sọ̀sẹ̀ òun náà lọ́wọ́ ṣé shooting stars ṣe lè rí ọ̀mì mú bọ̀ níbẹ̀ àbí.
2: ṣẹ́rí lápọ̀dọ̀ tèmi tá a bá wo ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù yìí ní orílẹ̀-èdè tunisia a rí wípé lóòótọ́ odun ni kì í sàmì ọ̀fọ̀lọ́kọ nínú ìdíje kódà ó ti láǹfààní láti gba ìdíje tó jẹ́ continental game rí tá a bá wo ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù 3s nígbèsè àkọ́kọ́ àbórí mi ò rí nǹkan tó burú bẹ́ẹ̀ náà tá a bá borí nígbèsè ẹlẹ́ẹ̀kejì torí pé tá a bá wo dáadáa náà lọ́wọ́ tá a wà yìí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù 3s náà kì í ṣe pé ikọ̀ kan náà tó kéré àwa náà ti ṣe dáadáa gan kódà nínú ìdíje ẹlẹ́kùnjẹkùn àwa náà ti ṣe dáadáa rí.
0: a ṣe dáadáa rí ìgbà yẹn nìyẹn kò ń ṣàsìkò àwọn sí ẹtù àṣẹ yìí kò ń ṣàsìkò àwọn sí tó ẹgbẹ́ tó ti ṣàṣẹ ẹ̀nà wọn bíi méjì mẹ́ta sódò ní abẹ́òkúta ni màmá wò pé òkè ó yá ẹgbẹ́ wa àmọ́ àmì ayò kan sódò bí omi ayò ẹlẹ́yìn odò ló ṣe rí lójú àwọn mẹ́ta
2: fúnka kì í ṣe small team tó jẹ́ pé ṣẹ̀ṣẹ̀ wá láti ilé ìjàmbá
0: lákìsí àwọn agbábọ́ọ̀lù tó wà nínú ikọ̀ yìí wọn nílìlì continental match rí
2: ẹ wọ́n lè wọ́n
0: lè
2: ṣùgbọ́n ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù 3s ẹ mọ̀ pé bẹ́ẹ̀ yóò bá ti débì kan rí fúngbà àkọ́kọ́ tẹ̀yẹ̀ bá débẹ̀ ó yẹ ṣe kéèyàn máa gbọ̀n kéèyàn máa ní
0: ìdéyìn
2: pé kéèyàn máa gbọ̀n ṣùgbọ́n ìdéyìn ti ṣe rí tó ti ṣe rí tó ti mọ̀ pé bí kíní ṣe rí rè èmi ò rò bóyá kó tún dẹ́rù ba ẹni ọ̀hún mọ́ so ele ó dàbí pé nísìnyí bẹ́ẹ̀ ṣe wà ní bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ lórí splash bí kẹ́ wá dé lágelu kẹ́ wá gbé bẹ́ẹ̀ kì í ṣe ẹni kẹ́ wá máa bẹ̀rù
3: eh ina ri pe o mo pe se nkan ti mo se oluwe eh ele to mo si wi pe tiri ese ti need riri ninu continental game ke se ni ke sana so lati wa lo boyi loke time ori nkan to buru nbe se temi kan mo pe o ye ki ko tiri ese se ni wi pe kama foju tembelu alatako
0: iyo le foju tembelu si expo se bo ti e foju tembelu si expo se ngan lo mo je yin o je yin eyan su ni
3: eh do
0: ri pe agba wo ohun ni won
1: o ya oyan gan lenu pe ko shoot it down
3: si expo se ta de so yi
0: eh amo pe ni le wa awon iko mi bi
1: agba wo to je
0: awon iko mi nile nile ni ton ba wa lati iru agbon ti expo se wa ton ba wa ba wa Nigeria amo ni anfani lati na won koda emi mo ro mi mu lo sugbon Shooting Stars se bi Rangers International omi ayo kokan ni won ta
3: seri so bi map seri ta ma so pe ko igba re CS Fasin lati orile Tunisia emi ori nkan to le je ko deru by ko 3 years ta ba si so ni pa oluko ni Salisu Yusuf oluko ni tutun fun igba gba olu Shooting Star oluko ni to ye ko ti ri gba o ti ra wori o ti roke ta o ti ri le so emi ori pe ko ye kele deru by ko 3 years lati wa lo soke ta koda ka ba mo mi gan ku nbe gan ipe gba bolu 3s o se se kan mo mi ko tori ko CS Fasin ta so yi na ta ba lo won won ni ru league won na tan gba ni sata wa yi tori ko si bi ta wo etu ta ba lo so ni Tunisia
1: ipe
3: gba bolu yi na ni sata wa yi awon no se daadaa so ele to duro si pe ko 3s ti won ba ti foju tembelu alatako o ye se ko si nkan to buru nbe koda tan ba fi ya jeun gan ko si nkan to buru nbe leyin ba tan ti ni anfani ni ile nile ipe ni ilu ni ipele ogun lati na pe la mayo kadundu ko si bo ta won ba lọbẹ tó wà lọ takú sí wọn lọrùn bó ṣe kán gbá omi àbí kán borí bò.
0: Ìṣúrí Stars lọ́kọ́ lọ ta tán délẹ̀ ìyẹn sí wọn lọ́rùn kán jáwé olúborí ìyẹn lórílẹ̀‐èdè Tunisia mọ́ sí X% náwó kán dẹ̀ yọ sí ìpele tó kàn nínú ìdíje ẹlẹ́kùnjẹkùn

ikọ̀ flamingos orílẹ̀-èdè Nàìjíríà àwọn náà ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìrìjú wọn nínú ìdíje wafubi tiwọ̀ ohun ilẹ̀ adúláwọ̀ pẹ̀lú bí ìyíkoto bó ṣe lè láǹfààní láti wáyé fún ikọ̀ ọ̀jẹ̀wẹ́ tọ́jú orí wọn wà lábẹ́ ọdún mẹ́tàdínlógún lórílẹ̀-èdè Nàìjíríà wọn kòjọ orílẹ̀-èdè Ghana ìyẹn nínú ìfigagbága wọn CKB stadium ní ọjọ́ 16 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí iṣẹ́ ìrìjú wọn bẹ̀rẹ̀ ìyẹn nínú ìdíje náà ẹ mọ̀ pé sọ̀rọ̀ eléyìí tí wọ́n fi flamingos orílẹ̀-èdè Nàìjíríà sí àti orílẹ̀-èdè Ghana orílẹ̀-èdè Togo àti orílẹ̀-èdè Niger Republic ìsọ̀rí ẹlẹ́ẹ̀kejì òun dẹ̀ ni gbogbo wọn òun ni wọ́n jọ wà papọ̀ eléyìí tó túmọ̀ sí wípé ọjọ́ 16 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí náà ni ìfigagbága wọn wà yìí kojú orílẹ̀-èdè Ghana wọ́n tún kojú Togo kojú Niger ìyẹn kan dẹ̀ yọ̀yọ̀ sí ìpele eléyìí tó kàn ẹwẹ̀ ikọ̀ Falcons orílẹ̀-èdè Nàìjíríà ń pàfigagbága wọn lánàá nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé àwọn ọ̀dọ́mìnrin tọ́jú orí wọn wà lábẹ́ ogun ọdún falconet ọmọ ayọ̀ ẹlẹ́yin odòodó òun náà ni wọ́n ta o ìfigagbága wọn ẹlẹ́ẹ̀kejì nísọ̀rí ẹlẹ́ẹ̀kẹfà group f eléyìí tí wọ́n ti bára wọn nígbà wípé labalẹ̀ àkọ́kọ́ nínú ìfigagbága àkọ́kọ́ eléyìí tí wọ́n gbá wọ́n rí àyè iwájú orílẹ̀-èdè spain àmì ayọ̀ méjì sódò làwọn yẹn spain ọpọlọ wọn kó tó wá di wípé ikọ̀ falconet orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ta omi ẹlẹ́yin odòodó kojú orílẹ̀-èdè china sẹ́rí níbi ọ̀rọ̀ ń lọ yìí ìfigagbága eléyìí tó gbẹ̀yìn ní sọ̀rí eléyìí ti ikọ̀ falconet wọ́n wà ìyẹn new caledonia ni wọ́n bá gbá wọ́n ní láti jáwé olúborí o àmì kan péré òun náà ni wọ́n ní ṣé orílẹ̀-èdè china àwọn ti lámì mẹ́ta ńlẹ̀ àmì mẹ́rin ńlẹ̀ orílẹ̀-èdè spain nígbà wọn bá kojú new caledonia òun náà láàmọ̀ ibi tí orí ń bẹ́sẹ̀ nàìjíríà rè china àti spain ìfigagbága wọn yóò wá mọ ṣe atọ́nà ibi tí nàìjíríà tí wọ́n bá ọ̀rọ̀ tiwọn tí wọ́n bá já torí nàìjíríà wọ́n gbọ́dọ̀ ọ̀nà new caledonia bí wọ́n bá gbé kekulí lọ́jà táwọn èèyàn kígbole ajígbolele wọn lórí ni torí wípé àmì mẹ́rin làwọn àti nàìjíríà àtijọ́ nígbà ní nàìjíríà ti ní àmì mẹ́rin òun ni spain òun ni china ti nílẹ̀ ẹnu mi àgbò àmì mẹ́rin china ti nílẹ̀ orílẹ̀-èdè spain wọn ti ní mẹ́fà tí orílẹ̀-èdè nàìjíríà tó bá wà ní new caledonia tí wọ́n nà wọ́n lánàá bá mi tán nà wọ́n gan wọ́n lè nà wọ́n ju bí orílẹ̀-èdè china ṣe nà wọ́n lọ ó ṣeé ṣe kí orílẹ̀-èdè orílẹ̀-èdè spain tó bá wà ní china kí nàìjíríà ò yọ̀yọ̀ kúrò ní sọ ní ilé tí wọn bí bẹ́ẹ̀ kọ́ sẹ́ ok agbọ́ ọwájú ok àwọn agbábọ́ọ̀lù ikọ̀ super falcons kan àbí méjì tí wọ́n fún kọ́ wọn léde náà ti jẹ́ òdìmọ̀ pé tí ẹ rí àláàtì credit alert àwọn d tigress ń gbà yín tí wọ́n tún ṣe fọ́nrán tí amy okoko ti ṣe balógun wọn àti olùkọ́ni wọn rena wakama wọ́n ṣe fọ́nrán wọ́n sọ̀rọ̀ wípé ààrẹ orílẹ̀-èdè nàìjíríà rẹ bọ́lá ahmed tinubu adúpẹ́ arọ́wọ́ yín o ìlérí tẹ́ ẹ ṣe fún wa bí ọdún kan sẹ́yìn ẹ ti padà mú ṣe àwọn agbábọ́ọ̀lù kan super falcons ní aláàtì tàwọn fóònù tàwọn ṣètàn green o àwọn tí yẹn bá gba $100,000 tó bá bọ́nu dọ́ọ̀mù àkáǹtì ẹ bí ó ṣe dún yóò yàtọ̀ gbọ́n ó ṣe máa kanlẹ̀ ó máa yàtọ̀ sí sms wọn làwọn ò tí ì rí gbà ṣùgbọ́n a lè fi díẹ̀ múlẹ̀ fún yín ipò ikọ̀ d tigress orílẹ̀-èdè nàìjíríà àwọn ti gba owó wọn gbogbo eléré léyìí tí wọ́n ṣe fún wọn gbogbo ẹ̀ pátá òun náà ti múṣẹ tí wọ́n dẹ̀ ti gbà wọ́n ti rí owó wọn wọ́n sójú òpó káàṣì ẹ̀kọ́ ta láti jẹ 347-1004-1R a ṣe yìí kó tó cashport láàárọ̀ tòní a buwó tàfẹ́yìn tiwa ìyẹn bó ti ṣe wà sí 31 ticket ẹ mọ́gbàgbé láti lò ó tó bá ta lẹ́ẹ̀mẹta láàárọ̀ yìí kọ̀ǹpútà máa times nọ́mbẹ̀ ti ta lẹ́ẹ̀mẹta yẹn mẹ́ta tó ta yẹn a times ẹ̀bàjẹ́ 3x10 tẹ̀yìn tẹ̀yìn 30 ló túmọ̀ sí pé ẹ̀ ní 30 bàtà bá máa ṣèyí kó tó bí ọ̀nà 30 nọ́mbà yóò ti mọ sáré kiri lójú kọ̀ǹpútà ìwọ wá jókòó owó ra rẹ ìwọ tí nọ́mbà ń sáré kiri lọ́nà 30 àtẹ̀tí tẹ̀ sáré kiri lọ́nà kan àbí méjì èwo ní òkọ̀kọ́ gbé ẹnu ṣe ẹni pé òrìjò ńlá òun náà ni àfòyín yẹn àǹfààní wà fún yín láti ta kẹ́ẹ̀ 347-1004-1#www.cashier.ng ok ààrẹ àjọ tó ń sọ̀rọ̀ aláfẹsẹ̀gbà lórílẹ̀-èdè cameroon samuel eto òun náà lóyún ti jẹ́ odi mímọ́ kí ẹni tó jẹ́ múròyìn wá bọ́lá ọmọ jẹ́ kí a padà wọ gàù pẹ̀lú fìgagbága ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ eléyìí tí nàìjíríà àti russia lọ́jọ́ ń ṣe lẹ́nu ìjọba ẹ̀ kúrò ní òun méré tí ajá ń bẹ́ kùn sí bẹ́ẹ̀ mọ̀ wípé russia ní ìsìn lóde àgbáyé látìgbà tó gun àwọn àti orílẹ̀-èdè ukraine tó ti bẹ̀rẹ̀ russia ti di ọ̀tá ọ̀pọ̀lọpọ̀ a lè mọ̀ sọ pé ọ̀tá ọ̀tá mi ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ ọ̀tá mi

0: orílẹ̀-èdè France tán ti ní àwọn ò sí lẹ́yìn Fantino mọ́ o àwọn ò sì fọwọ́ sí i pé bóyá kán dìbò kán padà yan wọlé bẹ́ẹ̀ orílẹ̀-èdè France ìyẹn àjọ tó ń bọ̀ láti pẹ̀lú orílẹ̀-èdè France àwọn náà ni wọ́n gbẹ̀pọ̀nù ọ̀hún jáde tí wọ́n sì darapọ̀ mọ́lẹ̀ Gẹ̀ẹ́sì ilẹ̀ Tàló Republic of Ireland àti orílẹ̀-èdè Scotland tí gbogbo wọn ti kéde wípé tí dìbò mi ò bá wáyé Fantino àwọn àti ẹ àwọn ò jọ ṣe mọ́ àṣekágbà ìdíje ife ẹ̀yẹ àgbáyé lọ́dún 2030 orílẹ̀-èdè Morocco àwọn náà ti na òun ta ọ pé àwọn fẹ́ gbàlejò rẹ̀ àpò orílẹ̀-èdè mẹ́ta ni ó gbàlejò ìdíje lápapọ̀ orílẹ̀-èdè Spain orílẹ̀-èdè Portugal àti orílẹ̀-èdè Morocco yóò gbàlejò ìdíje ife ẹ̀yẹ àgbáyé lọ́dún 2030 bẹ́ẹ̀ sì rèé orílẹ̀-èdè Morocco ti ní yóò wo àwọn káwọn gbàlejò àṣekágbá ìyẹn ni Casablanca ó tiẹ̀ jẹ́ pé orílẹ̀-èdè Spain àwọn yẹn kan kàwọ́ bẹ̀ wọ́n kan ẹ mọ mímọ ajá kan báyìí tí ó kàn mọ òòyàn kò sí ẹ̀sì èrè ẹ̀hún mímọ ajá yẹn bẹ́ẹ̀ ni ìròyìn ṣe jẹ́ kó di mímọ gbogbo orílẹ̀-èdè Spain ló ṣe ń wo orílẹ̀-èdè Morocco tí ó dàbí pé ẹ mọ nǹkan tẹ́ ń ṣe ẹ̀yìn rẹ̀ gbàlejò ìdíje ààrẹ àjọ wọn àjọ tó ń gbọdọ̀ láti gbàlejò orílẹ̀-èdè Spain ìyẹn Rafael Lozeye òun ló ti jẹ́ kó di mímọ wípé orílẹ̀-èdè Spain ló yẹ kó gbàlejò àṣekágbá kánà wòlẹ̀ káwọ ẹnu ọkọ̀nà káwọ gbogbo ẹ ṣe wà sí orílẹ̀-èdè Spain ló yẹ kó gbàlejò ẹ ṣùgbọ́n orílẹ̀-èdè Morocco àwọn sáà ti kéde pé Casablanca làwọn ti gbàlejò ìdíje àṣekágbá ìdíje òun bó ba ṣe fẹ́ kó jẹ ṣùgbọ́n àjọ fifa ni àjọ tó ń sọ bọ́ọ̀lù aláfisẹ̀gbà lórílẹ̀-èdè Spain lórílẹ̀-èdè Portugal kò sẹ́nì kankan tó ti sọ ìyẹn lórí ìròyìn náà ipa àkọ́kọ́ dagbowó náà ká tó wá ṣe àtúpalẹ̀ àwọn òròyìn ká tó gbé yẹ̀wò ká dagbowó kó lè pojú owó ká bá padà já wọn sí ń tẹ̀síwájú ní samuelton àti charles leclerc wà nínú ìròyìn láàárọ̀ tòun nítorí ferrari èmi mọ́ tán sẹ́nu kọ formula one nínú ìdíje formula one lákòókò wọ́n ti fẹ́ pa àwọn olólùfẹ́ rẹ̀ amẹ́jì dagbowó kó lè pojú owó ká bá padà já wọn sí ń tẹ̀síwájú lójú òpó cash *347*1007 màgbá lópin ọ̀sẹ̀ inú líìgì lẹ́gẹ̀ẹ́sì ẹ jẹ́ àdókè lọ́nà ẹ̀kú kalẹ̀.
1: Flash FM 105.5. Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
2: Look, Mom, I'm getting better every day.
3: You sure are. I am so proud.
1: Support their growth with Lactogrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
2: This is my favorite.
1: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.
4: Mo ti bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a s

0: mo ti bẹrẹ
1: mo le ṣe aláìmọ panilẹrin lákòókò àpéjọpọ ìtakùrọsọ orí ìlà mọlẹbí mi.
2: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice. Ìtọ́lù ẹ̀kan lásán, àrí kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀mọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
4: Flash FM 105.5.
5: Bọ̀ padà látọjú ọjà ẹ̀kan ní Splash 105.5 FM ilé fún Balárégbè Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn náà lẹ́ṣin wa lórí ètò ìjà wọn sí ẹlẹ́wọ̀n wa kàn ní Bandora Facebook Splash 105.5 Ìbàdàn tẹ́ bá tẹ̀síkọ́tẹ́ tẹ́lẹ̀mọ̀ bí kàṣẹ́ náà lé agbára láàárọ̀ ti tò ní nínú ìdíje Formula 1 Lewis Hamilton òun náà ló jẹ́ kó di mímọ̀ wípé ọ̀rọ̀ òun àti Charles Leclerc àwọn ò mọ̀ wò ó bí àwọn ó ṣe yanjú ẹ̀ pa àwọn mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ náà ló ti ń jẹ jáde pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ láàrin wọn ìyẹn ní Italian Grand Prix láwọn bó ṣe ti wípé okùn bíi láàpù méjì kí figagbága parí ní Monza nìkan lọ́rọ́ lu ògiri àṣìṣe nígbà tí ṣe ń tẹ̀lé la wọn tó fẹ́ lé ara wọn tó fẹ́ lè pa wọ́n látúnṣe wáyé o ìyẹn ní Spanish Grand Prix lè tó máa wáyé ìyẹn ní ọ̀sẹ̀ wà pé kíni Antonelli àti ipò kọkàndínlógún náà ló ti wá tó ti wá ṣe ipò àkọ́kọ́ ní ilé eléyìí tí ó ti wá ìgbà àkọ́kọ́ dẹ̀rẹ̀ tí ròyìn ṣẹlẹ̀ tẹ́ pé ọmọ nínú ìjáwé olúborí nílẹ̀ ta ló láti bí 100 ọdún sẹ́yìn first practice second practice yóò wáyé ìyẹn lé tó bá di lọ́la third practice yóò wáyé ní dédé aago 11 ààbọ̀ bá wá di bí ọwọ́ ọ̀sán ọ̀la qualifier wáyé ìyẹn quali bí wọ́n ti ṣètò kó tó di pé èrè yóò wáyé gangan ìyẹn ní ọjọ́ sunday àmọ́ kó tó di pé máa lọ sínú ìròyìn míì bí ìdíje US Open ikú máa tọ̀mọ̀lára àti ìkọjú mo fẹ́ ká sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Morocco wọ́n ti ná múta ipe àwọn náà máa pípé àwọn nìkan tó lè gbà wọn káwọn gba àlejò ìfigagbága àṣekágbá ìdíje ìfẹ̀yẹ àgbáyé lọ́dún 2030 orílẹ̀-èdè spain àwọn náà ti kọ́kọ́ ọwọ́ kọjá òjijì mọ́ fàjọ fapá àwọn làwọn gbàlejò ẹ̀ àmọ́ sí káàbù kan tó tiẹ̀ ti kọ́kọ́ ṣẹlẹ̀ láṣekágbá afcon náà ṣé ó lè fún orílẹ̀-èdè morocco láǹfààní láti gbàlejò àṣekágbá ìfigagbá kàkàkà.
6: Ẹni tó ṣẹlẹ̀ ní afcon kò túmọ̀ sí pé bóyá wọn ò lè gba ìdíje yìí torí pé kí ni kò tí sáré dájú bá pé morocco ló máa wọ àṣekágbá àmọ àwọn náà máa ti mọ wípé àtàjọ fífà nílé ilé ò kì í ṣe ti tàwọn afcon kò kì í ṣe tàwọn àjọ caf èmi dẹ̀ mọ̀ wípé kí wọ́n tó gba ìdíje yìí ọ̀rọ̀ ṣàwà lórí ẹ̀ wọ́n á dẹ̀ mọ nǹkan tó máa ṣe sí kì í ṣe bóyá pé wọ́n kàn gbé ìdíje fún wọn ní ìdíje pé wọ́n á ṣe tó bá wù wọ́n àbáwọn gangan wọn á ti lé lórí pé àwọn làwọn ò gbàdé bíi pé nǹkan wá dánwò ní àṣekágbá afcon wọn à máa retí ẹ̀ pàwọn fẹ́ dánwò ní àṣekágbá ìdíje ìfẹ́ àgbáyé èmi ò yàrá ilé ìṣẹ̀lẹ̀ èmi dẹ́ rí pé inú tẹ̀mí dùn sí pé láti lè jẹ́ kí wọ́n fẹ́ gbà torí pé kí ni ó wá sílẹ̀ adúláwọ̀ ká pé ni àwọn èmi ò rò pé irú nǹkan báyẹn ó lè ṣẹlẹ̀ yẹn dọ̀tí wọ́n sì pé àwọn ò lè gbà.
5: Òkè orílẹ̀-èdè spain pẹ̀lú bí wọ́n ṣe wà lágbo eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá obìnrin wọn ìdíje ìfẹ́ àgbáyé àwọn obìnrin wà lọ́wọ́ ọkùnrin wọn ìdíje ìfẹ́ àgbáyé àwọn ọkùnrin wà lọ́wọ́ ẹ̀ àwọn àti orílẹ̀-èdè morocco náà jẹ́ wọ́n pé àwọn fẹ́ gbàlejò àṣekágbá ìdíje ìfẹ́ àgbáyé.
7: Ta bá tiẹ̀ wo orílẹ̀-èdè spain àti morocco a rí wípé bí ìgbà tó yẹ pé ìlàjì náà fẹ́ ni àmọ́ ta bá wo pé bí wọ́n ṣe jọ wà náà ẹ mọ̀ pé wọn jìnnà náà síra
5: wọn náà pọ̀ morocco àti spain
7: so eléyìí tó túmọ̀ sí wípé ta bá sọ nípa ìdíje ilẹ̀ ìfẹ́ ẹ̀yẹ àgbáyé ó yàtọ̀ sí ìdíje ilẹ̀ adúláwọ̀ èyí tó dẹ̀ kú sínú ó yàtọ̀ síra wọn ta bá sọ nípa calibre of player mọ̀ ìjà àgbò síbẹ̀ ó jura wọn lọ.
5: Ẹ ló ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ ṣe ta káàṣẹ lọ́sẹ̀ yìí.
8: Bẹ́ẹ̀ni.
5: Orúkọ yín àti ibi tí mo ti ń pè yín.
8: Orúkọ mi ni Òkèlè Takọ́ládé.
5: Okay, Mr. Akọ́ládé, ẹ ti jẹ 50,000 lórí káàṣẹ láàárọ̀ yìí. Àwọn kọ́sọ́mọ́ kẹ́ wọ́n pè yín láti bẹ̀rẹ̀ àkáǹdìtì sí ẹ̀yìn tí káàṣẹ ẹ̀ nìyẹn. Ó yọ okùnrin ní ìbọn ro ẹ mọ̀ gọ́ o. Ẹ fi 50k yẹn ṣe Friday, ẹ̀yìn ti GIF kò ní bàjẹ́ ṣeun gan ni. Okay, ẹlẹ́yin ilé 100k nìyí kò tó ilé
7: ìfúkan tí mo fẹ́
5: ṣe ìṣẹ́jú kan 100k mo fẹ́ ṣe láàrin ìṣẹ́jú méjì mẹ́ta òun náà ni màá ṣiṣẹ́ àǹfààní tí wà fún ọ tó bá tí ì lébá tó ti gan bọ́ọ̀sì yẹn tètè gan fọ́sìn ọkọ̀ káàṣì yẹn kò ta láti jẹ pé.
7: Pé orílẹ̀-èdè spain tán bá gbà kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ó kàn dọ̀ pé àwọn tábàwọ̀ náà nílẹ̀ adúláwọ̀ náà orílẹ̀-èdè tó ní capacity jù tó sì ní pápá seré tó lè fi gbà ole de Morocco na wa be ta ba wa pa pa sire won na ele ta won na ti lanfare lati tun se ta won na ti lanfare lati se a le ma ta ba so ni pa ole de to ni pa pa sire to le gba na ju na ole de Morocco na la fe mu nile adura wolo wolo ta wa lori awon pa pa sire won so ele to tumosi pe ko si nkan to buru nbe ta ba lawon fe gba lejo tugbon bo se se ninu duje ile adura wo lo kan je pe oju ti opolopo re yen o ma fi wu won ẹ̀rọ kan wòye ma fún wọn yí pé bọ́ ṣe ṣẹlẹ̀ adúláwọ̀ ṣùgbọ́n kò ká mọ̀ tìbẹ̀yẹn wò torí ìdíje ọba ti jẹ́bọ́ fífà wọ́n mọ̀ ń gbé dání gan kì í ṣe pé a máa ṣe
0: ọjọ́ tí àwọn èèyàn ti ń wọ̀ kan Rybakina òun náà ló ti bọ́ sí world number one lákòókò yìí yẹn Elena Rybakina tó dẹ̀ jẹ́ wípé arábìnrin yìí lẹ́yìn ìgbà tó fi àjọ orílẹ̀-èdè China Zheng Wen òun náà ni wọ́n fi dí ẹ̀ múlẹ̀ pé ó ti di world number one lérè ìdárayá tennis àwọn obìnrin àmì mẹ́fà sẹ́yọ̀ kan mẹ́fà sí mẹ́rin òun náà ni ó rọ́pò Sabalẹ́kẹ́lẹ́ tó ti wà ní world number one fún 99 weeks ṣé wá rí àṣekágbá ìdíje US Open àárín world number one àti world number two ní ó ti láǹfààní láti wá Elena Rybakina àti Aryna Sabalenka àwọn méjèèjì ni wọ́n kojú ara wọn bákan náà Alexander Zverev ti wọ ìpele tó kọ́gùn sí àṣekágbá ìyẹn semi final ìdíje US Open tàwọn kò lẹ́yìn ìgbà tó fi àjọ Botic Van de Zandkoop àmì mẹ́fà sí méje sí márùn mẹ́fà sẹ́yọ̀ kan náà ló fi láǹfààní láti ná tó dẹ̀ jẹ́ pé Karen Khachanov àti Ben Ben Shelton wọ́n jọ kojú ara wọn ní ìpele tó kàn bẹ́ẹ̀ ìdíje US Open jẹ́ òdi mímọ̀ wípé ó nírú iná eléyìí tí wọ́n lò nígbà tí fìgàbọ́gàbá ń wáyé lónìí ti ṣe 9/11 lórílẹ̀-èdè America nígbà pé lọ́dún 2001 òun náà ni nílùú New York ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ ìyẹn ní skyscraper kan tí wọ́n pè ní Twin Tower ní orílẹ̀-èdè America níbi tí èèyàn tó dín díẹ̀ lẹ́gbẹ̀rún mẹ́ta tó ti jẹ́ ọlọ́run nípè ní Manhattan lọ́dún 2001 9/11 ìṣẹ̀lẹ̀ yẹn náà ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé tó bá díje US Open wọ́n ṣe ìbọ̀wọ̀ àti ìrántí wọ́n ṣe fún wọn torí wípé lẹ́yìn ọjọ́ méjì díje US Open ṣẹlẹ̀ lọ́dún 2001 níṣẹ̀lẹ̀ ọ̀hún òun náà ni ó ṣẹlẹ̀ ìdíje Manchester Derby Man City àti Man U ìpínlẹ̀ Tọ́mọlára.
9: Ṣẹ́rí díje ìfigagbága tó máa láǹfààní láti wáyé yìí mi pé àkọ́kọ́ ná ilé ni kọ Manchester United wà sọ́wọ́dẹ̀ ìwé kọ Manchester United báyìí wọ́n ti mọ odó tí wọ́n dọ̀rùn lásì. Ẹ kò Manchester United.
0: Ok, Abdulkadir Adeyọgba Man United náà
7: sọ. Lápọ̀dọ̀ tèmi tá a bá wo ìfigagbága àwọn méjì járe pé Derby ni. Kò sí pé ẹnìkan kékeré sẹ́nìkan lọ́wọ́ ta pàápàá jùlọ lọ́wọ́ ta wà yìí náà ikọ̀ Manchester City náà wọ́n ṣe ségesegiri bí ọyọ̀ ọ̀rọ̀ kan. Tá a bá wo àwọn ìfigagbága tán gbá sẹ́yìn gẹ̀ bíi pé wọ́n nira. O ní àwọn góò ilé tán láǹfààní láti mi. Èmi dẹ̀ rí pé ikọ̀ Manchester United ló wà pápá sírí ìyẹn ó tún
0: lọ. Ṣé ẹ tiẹ̀ ti jẹ́rí lórí káàṣì ẹ̀? Ok, orúkọ yín àti ibi tí mo ti ń pè yín. Láti wo road. Mr. Bamidele, ẹ ti jẹ́ 100,000 naira lórí káàṣì ẹ̀ láàárọ̀ tó ní 100k. Òun náà lẹ́jẹ̀ ẹ̀yìn ti káàṣì ẹ̀ nìyẹn. Àwọn kọ́sọ́mà kẹ́ wó pè yín lẹ́yìn ètò yìí. Láti bèrè àkáǹdì tí o sì yín bẹ́ẹ̀ ṣe ro yín bá wọn sọ fún yín ó yẹ lọ tgif weekend ti dùn nìyẹn kò ní bàjẹ́ ó yá.
7: So lápọ̀dẹ̀ mi rí pé tí olùkọ́ni Michael Carrick tí ó bá tún ṣe bó ṣe máa ń ṣe ó sì ṣe kí Commerce tí ó fìyà jẹ wọ́n ta omi.
0: Ok àwọn ọmọ yóò ti dènà di ọlẹ́nu títí ọ̀la ok ọjọ́ ẹ ti ok ní Friday títí ọjọ́ ajé Monday ẹja wọn sí tó pọ̀ tó gbẹ̀yìn fọ́sẹ́ náà láṣẹ o títí ọjọ́ ajé Monday tá pàdé lórí ètò ìjàwọn sáré nǹkan adéṣẹ́lá lórúkọ tí mílò resport ìrìn.
10: Òkìlẹ̀ òmìlẹ̀ òkìlẹ̀ òmìlẹ̀.
11: Splash 105.5 FM, the integrity station.
12: Splash FM 105.5.
13: Here is
14: 105.5.
13: One station, all the hits.
14: 105.5 Splash. Attention, attention, attention. The Association of the Igede Kaa Indigenes of Benue State, Nigeria, cordially invites the government and good people of Oyo State, distinguished sons and daughters of the Igede Kaa, friends, families, and the general public, to a grand celebration of culture, unity, and progress, and their 10th anniversary featuring the Igede Agba 2026 celebration and fundraising. Invited guests are His Excellency Engineer Olusegun Makinde, the Executive Governor of Oyo State, His Imperial Majesty Oba Rashidi Adewolu Ladoja, the Olubado of Ibadan Land, all traditional rulers, government officials, political leaders, captains of industries, community leaders, and other eminent dignitaries. Date: Saturday, 12th September 2026. Time: 12 noon prompt. Venue: Abla's Guest House, Ologede Estate, New Garage, Ibadan. Come and witness the cultural heritage of the Igede people. The announcer: Catechist Engineer Agi Elias. The National President: Igede Yo, Yo, Igede Kaha, Oropile.

0: je ka ma kira wa ku debe we gbogbo bi te tin lanfani lati ma gbo ikani yi ikani splash 105.5 FM ele to wa ni le mala velele ni le ibadan o ya ta lo ta tanje o pe ni o gbodo voice out a tun ti be losan teni pẹ̀lú àwọn ìròyìn lọ́lọ́kan ọjọ́ kan tó jẹ́ tẹ̀lé ìdárayá níbikíbi káàkiri àgbáńlá ayé lórílẹ̀‐èdè wa nàìjíríà nípínlẹ̀ ọ̀yọ́ àti ní ẹsẹ̀ kùkú ni ó máa dùn gbọ́gbọ́ máa kẹ́ sórí pa àti gbogbo rẹ̀ pápá tókè àsàlẹ̀ ó yá join together. Àbá sọ nípa ìròyìn lọ́lọ́kan ọjọ́ kan tó jẹ́ tẹ̀lé ìdárayá àátún láǹfààní láti máa túṣu rẹ̀ désàlẹ̀ kòkò ìyẹn làwọn ìròyìn eléyìí tó takoko takoko bákan náà làwọn ìròyìn yàjò yàjò. Èlé tó lóyìnbó ń pè ní breaking news bí bá ṣe ń balẹ̀ báyìí òun náà láàmọ̀ gbà síra wà láà ìyẹn lọ́sàn-án tèmi ni o èmi ní kẹ́kọ́ mo wà nílé agbára o. Desmond Tudiji àgbàwo tí ọ̀gbọ́dọ̀ báwo jẹ́ kò gẹ́rin bí fìdáwà tí ó máa jẹ́ kẹ́rọ́ fàtí máa gbá dáadáa níbikíbi káàkiri àgbáńlá ayé túndé ọmọ ọlọ́wọ́rọ́ lóòtú ètò ìhàlẹ̀ ṣwágọ́sì nìyẹn. Ọlọ́ọ̀lẹ́ Hamzat lorúkọ tèmi di top striker ilé ètò gallant gan ó máa dùn gbẹ́gbẹ́ kéde máa kán sí lọ́sàn-án tèmi ẹ wò ó òní tún lọ́jọ́ Friday o. Gẹ́gẹ́ bí mo ṣe ń gbá sí ńlá láti ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí pé bọ́bá dọjọ́ jimọ̀ lórí ti káṣẹ̀ ẹ tún láǹfààní àti gbẹ́nu sí dáadáa ju bó ṣe lẹ́bẹ̀ ṣe lérò lọ o ẹ wò ó ẹjẹ́ ń gbé yín débẹ̀ lọ́sàn-án yìí ẹ̀yìn náà kúkú ti rí bí ṣe ń lọ ǹjẹ́ látàárọ̀ ẹ ti ń gbọ́ bí ṣe ń lọ látàárọ̀ bẹ́ẹ̀ bá wá gbọ́ bọ́bá wá jẹ́ yípa ẹ̀gbọ́ ẹjẹ́ ń gbé yín débẹ̀ lọ́sàn-án yìí half a million ti wà ńlẹ̀ ńbí ẹ ti rí bá ṣe ń ṣe látijọ́ Monday ẹ̀tí kálukú sì ń gbọpẹ́ tí ń gbọpẹ́ àwọn èèyàn tún ti gbọpẹ́ láàárọ̀ yìí every Friday passport máa ń wáyé ṣùgbọ́n nǹkan kan tó wá ṣẹlẹ̀ ni wípé láti ìbẹ̀rẹ̀ oṣù tá a wà yìí àlékún ti dé bá owó àti àwọn èèyàn ti ń gbọpẹ́ lọ́wọ́ káṣẹ̀ àlékún ti dé bá wọn ìdí nìyẹn tó fi jẹ́ wípé gbogbo tíkẹ́ẹ̀tì yín láti bẹ̀rẹ̀ oṣù yìí tó bá di ìparí oṣù yóò láǹfààní àti wúlò fún ti passport ti monthly jackpot ẹ̀wẹ̀ ojoojúmọ́ owó táwọn èèyàn ń jẹ́ ti pọ̀ sí àwọn èèyàn tí sì ń gba owó yẹn wọ́n ti pọ̀ sí odi méjì ẹlẹ́ẹ̀kẹta owó friday ní ìkànnì ti lágelu tẹ́lẹ̀ half a million ó ti di 1 million báyìí bákan náà half a million yẹn náà sì tún gbẹ́nu lé ńbẹ̀ náà níbí bíi 200k ni ṣùgbọ́n ní ìsìn 500,000 naira half a million lẹ́gbà lọ́sàn yìí jackpot tọ̀sán yìí nìyẹn kìí ṣe pé half a million nìkan lówó tó wà ńlẹ̀ o owó tó gara jù ni mò ń sọ ni o ó kéré ta àpín rárá lọ́sàn á sì pín bíi 1.7 àbí níbi téèyàn bá ti ń gba 100 ti ń gba 150 ti ń gba 200 ti ń gba 250 tí ó sì tún gba 500,000 naira half a million ṣe rí pé ọ̀gára bó ṣe jẹ́nu o *347*1004*1# ni o *347*1004*1# tó bá ti sẹ́ndì kóòdù yẹn wọ́n máa dá mẹ́sẹ̀jì padà fún ẹ àti ìlànà bó ṣe ta tétí tó fi padà mẹ́nu ẹ̀ ẹ̀wẹ̀ àǹfààní tó tún wá wà lọ́jọ́ Friday ni pé every Friday play 3 tickets get 30 tickets ńbẹ̀ play 3 tickets get 30 tickets ìwọ́n tó o play láàárọ̀ tọ́lọ́hun ọ̀jẹ́ kọ́ bọ́ sí i ó lè jọ́sàn-án ọ̀sán ni chance ti ẹ̀ wà ọ̀sán ọ̀hún ti á pán ṣùgbọ́n ọ̀hún wo pé mo ti play láàárọ̀ jàre ìyókùn tó di má gọra rẹ̀ má wura rẹ̀ ràn má wura rẹ̀ ràn má relent má rẹpẹ̀tì má dagun láwo ọlọ́run ní já yóò fi re tèmi ṣàpínlẹ̀ àti tẹ̀yìn náà o ó tó bí ọjọ́ méjì mẹ́ta tó ti ń da bí àjọ yes ó ti ń lọ bí ọjọ́ méjì mẹ́ta tó ti ń da bí àjọ ọyà pàkítímọ́lẹ̀ báyìí kó jígìrì gbéra gbé ìgbésẹ̀ gbìyànjú mo rí ọ pé wọ́n lọ jẹ lọ́sàn yìí o tọ ba gora re do wura re ran ni o ko je bo se lohun o je lapa be yen o *347*1004*#. *347*1004*#. O ya gbe papa. Iko je wa tojo ori won be labe odun 17 iyen under 17 to lede wa Nigeria Flamingos loruko won je won ti jo di nimo wi pe Wavu Zombi eleti o ma bere ni kope kope yin inu osu ta wa ina ni o won ti yi koto to yi koto ti waye gbogbo eto lo ti lo gbogbo eto lo ti to isori eleti won wa pin won si won ti jo di nimo pe ifigagbaga won akoko eleti ma waye ta ba nso nipa 2026 Wavu B under 17 guest championship iyan ni ifigagbaga commerce oyo fun idije fe ye ladula ile agba ife ye agbaye ti omo waye laarin awon oje to jori won be labi odun 17 to je ti obirin isori eleyi ti won pin won si isori elekeji iyen group B o na ni won pin won si bayi o le to tumo si pe ojo Wednesday ojo Wednesday ni nbo ojo 16 osu ta wa igangan ojo yen ni DJ commerce oyo yo ma bere o nigbati olede wa Nigeria ni isori keji yen group B Ghana Togo ati Niger Republic won ma ja jajagudu lati wo ta ni oyan yo ni sori sugbon ojo Wednesday yen Nigeria to lede Ghana ni okoko gbe peregi kana gege bi royin ti nbe lowo wa nu o Nigeria to lede Ghana na ni won gokoko gbe peregi kana e mo gba yi pe orilede meje na lo wa ni sori ti Zombi orilede Cote d'Ivoire ni o gbalejo dije yi o Ivory Coast ni won ti gbalejo re ibi won ti bi adeju igbalejo ti waye nu se wa ri sori akoko orilede Ivory Coast Burkina Faso awon ti anjo wa ni sori akoko ni e ati orilede Benin awon ti an wa nbe nu orilede meje na ni won kopa ni Zombi zone A na wa to je agban ile iwo oorun to je West Africa won pin West Africa si meji won pin orilede to wa ni West Africa won pin won si meji zone A zone B so zone B yen ni Nigeria force bi nkan se ri niyan ta ba nso nipa ti Wafu ifigagaga ife ye agbaye commerce oyo oya lati be awon ti abaje en ba jawe olubori e ma pe enikan won mo mu bayi yo lo kupa ninu idije Wafcon Wafcon to je ti awon oje to jori won be labi odun 17 e ma pe nibe yen won ti wa mu ta gangan ni awon ti won yan yo lo sinu idije ife ye agbaye gege bi en si ma ya ma re niyan o ya gbagbapa lati be yen dàbí ẹni pé ó ṣeéṣe kó jẹ́ pé orílẹ̀-èdè morocco ní ọ̀padà gbàlejò ìdíje ife ẹ̀yẹ àgbáyé àṣekágbá ẹ mọ̀ pé morocco wulẹ̀ ti wà lára àwọn orílẹ̀-èdè mẹ́ta eléyìí tí ọmọ kópa nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé lọ́dún 2030 FIFA World Cup lọ́dún 2030 tí wọ́n mọ̀ gbọ́ o pẹ̀lú ìròyìn tí ń tẹ̀ wá lọ́wọ́ ó dàbí ẹni pé ìgbésẹ̀ tí orílẹ̀-èdè morocco ń gbé yìí gbogbo ọ̀nà ni morocco ń gbé tí ò fi jẹ́ wípé orílẹ̀-èdè spain àti portugal ti àjọ fẹ́ gbàlejò ẹ mọ́ gbàgbé pé orílẹ̀-èdè mẹ́ta gangan ni ọ̀fíṣíálì ni wọ́n gbàlejò ṣùgbọ́n mẹ́fà ni wọ́n jẹ́ argentina wà ń bẹ̀ paraguay wà ń bẹ̀ uruguay wà ń bẹ̀ ẹ mọ̀ wò pé bó ló ṣe jẹ́ mo ti ṣàlàyé ìròyìn fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí bọ̀ fáǹfààní àwọn tí bóyá wọn ò mọ̀gbà tí mo sọ àbí tí ọ̀fẹ́ yé ṣe rí ti ọdún 2030 tí wọ́n fẹ́ gbà yìí ló máa pé ọgọ́rùn-ún ọdún ti fi ẹ̀yẹ àgbáyé tó bẹ̀rẹ̀ ọdún 2030 yẹn 1930 lọ bẹ̀rẹ̀ àbí 2030 wọ́n máa pé ọgọ́rùn-ún ọdún gérége tó bẹ̀rẹ̀ wọ́n fẹ́ fi ọ̀nà àwọn orílẹ̀-èdè tí kíní ibẹ̀ lọ́dọ̀ ẹ mọ́gbàgbé pé orílẹ̀-èdè Uruguay gbẹgbẹ orílẹ̀-èdè Uruguay ohun gangan ló bẹ̀rẹ̀ oníbẹ̀ ni maiden edition ti wáyé nígbà náà lọ́hùn tó sì jẹ́ wípé àwọn wọn kọ́kọ́ gbàlejò bákan náà ẹ mọ́ gbàgbé pé agbọn south america agbọn wọn ni orílẹ̀-èdè Uruguay wà olúùlú àjọ kọ́míbọ̀ àbí ọ́fíìsì àjọ kọ́míbọ̀ ìlú paraguay lọ́fíìsì àjọ kọ́míbọ̀ headquarter ajo komiwo iru ti CAF ni isin Egypt lo wa Cairo Cairo ni headquarter CAF wa iru ti agbaye ni isin Swiss lo wa Switzerland Switzerland ni office ajo FIFA wa so orilede Paraguay ibe ni olulu ti ibe ni komibo secretariat komibo gangan office won ilu Paraguay lo wa idi niyan ti fi awu goda Uruguay Argentina Paraguay ibe yen won gba match eyo kokan ni Berland eyo kokan leyin yen bayi gbogbo ifigagbaga to ku Spain Portugal Morocco lo ma gba lejo ṣùgbọ́n o ìjàgùdù eléyìí tí ó léde Morocco ń jà gangan ni pé ó fẹ́ kí orílẹ̀-èdè òun jẹ́ orílẹ̀-èdè tí àṣekágbá ò ti wáyé yes ìjàgùdù tó léde Morocco ń jà gangan ni pé ó fẹ́ kí orílẹ̀-èdè òun kó jẹ́ orílẹ̀-èdè tí àṣekágbá ò ti wáyé tẹ́wá fẹ́ gbọ́ Morocco ti wá ń pin ọmọ báyìí láti kọ́ pápá àṣeré kan ńlá tó ṣe jàrin tó tóbi jù gẹ́gẹ́ bí tí wọ́n ń jẹ́ kó di mímọ̀ wọ́n ní àṣekágbá yìí wọ́n ti ń wo pápá àṣeré Azantu stadium eléyìí tí àṣekágbá ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ ti wáyé yẹn ẹ̀ ń bá sì dé pápá àṣeré táwọn yà ọmọ àwa wọ bẹ̀ ọlọ́run kádà wa pé ká wà ń bẹ̀ pápá àṣeré yìí ẹ̀tẹnukọ́ tètè bọ̀ọ̀lì kọ́ Morocco ná o bìtìbìtì owó sí pápá àṣeré ẹ̀yìn bẹ́ẹ̀ni pápá àṣeré ó tóbi pọ̀ apart from pitobi facilities tó wà ń bẹ̀ facilities ti ń bẹ̀ ń bẹ̀ ó ní agbára tọ́ gbogbo ìgbésẹ̀ ni Morocco wá ń gbé láti jẹ́ pé pápá àṣeré tàwọn ohun gangan òun náà ni wọ́n fẹ́ kí wọ́n ti wá gbá ìfigagagbá àṣekágbá àṣekágbá ni Morocco ń lé wọn ò lé opening match o ju gbogbo ẹ̀ lọ àjọ FIFA náà ti ń wọ̀ torí tá ń gbọ́ ni gbọ́dọ̀ bẹ̀ ń gbé pápá àṣeré bíi mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fẹ́ fún orílẹ̀-èdè Morocco tí wọ́n ti gbàlejò báyìí six stadium òun náà lọ́ dàbí ẹni pé wọ́n ti clear tí wọ́n ti satisfy pẹ̀lú wọn pé wọ́n ti satisfy wọn pé yes mẹ́fẹ̀ẹ̀fà ìdúró tán láti gbàlejò ìdíje ife ẹ̀yẹ àgbáyé ẹja máa wo ibi ọ̀rọ̀ padà forí sọ ẹja máa wo ibi ọ̀rọ̀ padà forí sọ tí ká ṣe ẹ̀mọ́ gbàgbé ànípẹ́ yín kó tó o ngbó ni ìwọlọ́ọ̀bá jẹ lóòótọ́ ṣùgbọ́n tó ọ̀bá gbégbèsè *347*1004*1# ni ó gbé ọ débẹ̀ play 3 ticket get 30 ticket yẹn náà tún lọ play 3 ticket get 30 ticket ọba play ticket mẹ́wàá tactics ni ₦15,000 nìyẹn tó sì gba ₦500,000 tiẹ̀ tó yípo ó ti lọ nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ jásáré lójú ọjà ká padà dé ká wá mú àwọn ìròyìn lọ́lọ́kọ̀ọ́jọ́ ká àwọn èèyàn nàná ẹ má gbàgbé ìfigagbága láàrin kan Manchester City àti Manchester United lópin ọ̀sẹ̀ yìí a wọnú rẹ̀ tán yányán a wọnú rẹ̀ a jáde padà ẹja lójú ọjà kádé náà ẹ kúrò kalẹ̀.
1: What if the waste you throw away makes you richer and our environment cleaner? Welcome to the largest convergence of environmentalists in Oyo State, the Oyo Waste Summit. In commemoration of World Cleanup Day, we invite you to the third edition focused on food waste and their packaging materials. Ǹjẹ́ ẹ mọ̀ pé ìdọ̀tí lè sọ yín dọlọ́rọ̀? Bẹ́ẹ̀ bá mójútó. Ẹ wá kọ́ bá a ṣe ń tọ́jú àyíká wa. Lo àwọn ìdọ̀tí agbègbè fún ohun mèremère pàápàá jùlọ. Àjẹkù oúnjẹ ní Oyo Waste Summit 3.0. Ẹ darapọ̀ mọ́ wa ní 23rd September 2026 from 9 a.m. at Trenchard Hall, University of Ibadan. Day one features plenary session, student waste innovation, magazine unveiling, eco faji and exhibition. On the second day, Emma kwa wen doti ikenyi, kaya new, asho new, paper, pali, snail shell, car plastic and so on for rewards during our buyback program on the 24th September at Amphitheater Adamasiba. Register now on the website oyowastesummit.com. Oyo Waste Summit is endorsed by the Ministry of Environment. For inquiries and sponsorship, call Victor on 0816-284-8212. Go get your ticket. Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
2: Àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn? Òróró ìsebè ni mo fẹ́ ra jà rẹ̀. Òróró àbúrò tí olórúkọ kẹ̀. Owó rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
3: Àmọ̀ pé.
2: Wọ́n ti pé ìfàmù afanilákòyà o. Ọ̀rọ̀ àwọn olówó fẹ́ kí n rà báyìí.
3: Òróró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìsebè tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
2: Òróró ìjọ ohun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
3: Bẹ́ẹ̀ ni o parọ́.
2: Ó lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká. Ó sì mọ̀ pé wàá gbádùn
3: oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
2: Òótọ́ ló sọ. Ó ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìsebẹ̀ Devon Kings ni òróró ìsebẹ̀ tó dára.
3: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
2: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
4: Country people, the Ember Motors don't finally land. Hey, time for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember month, eh? With the Ember winning galore. First of all, make a letter and know about the Independence Day Cashati. 66 people now you go chop a better money inside 1 week. Double winning cash pot safe day as a cashier. Go they make a new billionaire every Friday. Yes, you were the listen here. You fit be the next billionaire on top of cashier. September 30. Now the special independence cash pot. Now you go shell on that day. And go loud pass that zuka. Make on a play cashier today. For Splash FM, you feel post and tax start 347 *1004 *1#. If now like a new FM, they hungry you. Oh yeah now, now start 347 *1004 *2#. You feel enter our website www.bettercashier.ng. Remember say cashier, now for only those people who don't enter 18 years old. And now all your state to get aboard. 9 license and... Jetty Cashier! Jetty Cashier!

0: ẹ̀ka àbò padà látojú ọjà. Ìkànnì ti Splash 105.5 ó wà nílé Fọlávẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn ti Alápàbí. Ká lọ́ta ọ̀tá ń jógbe gbọ́dọ̀ voice out o. Ébàrì bàzà ń bárì ìbòbò pápápá lórí ti káṣẹ̀ ẹ̀yìn tẹ̀ ń béèrè. *347*1004*1 àṣìmọ̀pẹ̀ plétiri ticket gẹta ti tikẹ̀tì àfi èmi lọ ranjú mọ́ mi ń bì èmi náà ranjú mọ́ ṣùgbọ́n ọ̀lẹ́tọ̀ sí ọ̀ranjú mọ́ mi èmi náà ranjú mọ́ àfi èmi lọ ń wò mí èmi náà ń wò $150 náà ń wò mí èmi náà ń wò máa ranjú mọ́ mi má ìwọ nìkan kó lójú. Pápá ìfigagbága ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ máa wáyé lọ́sàn èyí pápá ṣeré Marvelous níta bá sọ nípa Niger Sporting Men Football Academy ikọ̀jẹ̀ ewé under-13 wọ́n mọ̀ kojú ti Youngstars under-13 láago méjì ọ̀sán gérégé mọ́gọ́ o aago mẹ́ta àbọ̀ under-15 Niger Sporting Men Football Academy àwọn àti Tágì Moro kọ tí wọ́n sí o. Ó ti gọ̀ ọ́. Láti ọ̀nà ara wọ́n sàti ẹ̀ ti ń bọ̀ sá látọ̀nà ara wọ́n ti ń bọ̀ láti ọ̀nà ara. Kí ló pé? Kò tún gẹ́ẹ̀tì ẹ̀ náà. Kò sí wàhálà. Jáde ń wárí fún ara tèmi. Mo ti rí Soccer Star láti ọ̀nà ara. Amateur. Soccer Star láti ọ̀nà ara ni wọ́n jọ pàdé aago mẹ́ta àbọ̀ nìyẹn. Ó yá gbàgbàgbà ẹni ìwọ ló Oblaze Cut and Design gbogbo Joyce B ní òkè Àdó ńlẹ̀ Ìbàdàn oníwọ̀ ló lówó jókòó bẹ̀ kọ́ máa níwọ̀ ló lówó. Àwọn tí wọ́n ń play mẹ́fà méje mẹ́jọ yìí àwọn ò nídìí owó àbí dey play. Ó yá láti ibẹ̀ yẹn gbàgbàgbà Alison Becker wọ́n ní kó rè san £8,000 ẹ̀. £8,000 gẹ́gẹ́ bí owó òtẹ̀ràn wípé ó bínú ó sínú bí mẹ́wàá ló play tó sì ń tún àwọn kan lẹ́yìn ní bó ṣe play mẹ́wàá yẹn. Alison Becker ǹjẹ́ kí a ló ṣe kí lẹ́sẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ là á bí ni o. Ẹ̀síwájú náà kí n tó sọ ohun tó ṣe oná ọ̀bá àjọ FA Agiu rárá ó lóun ti fara mọ́ òun ti gbà bí àgbélé ẹ̀bù òun ó san owó yẹn láì ní tàbí ṣùgbọ́n kankan no comment no cap bó ṣe sọnu o ó ní òsí wàhálà kankan kò bá wọn Agiu ǹjẹ́ kí aláàṣẹ kí ni tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ kí ni tó dé. Alison Becker ìfigagbága tó wáyé láàrin ikọ̀ ti Liverpool àti Nottingham Forest ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù tó kọjá August 29th yẹn ìfigagbága tó parí sí àmì ayò 2-2 lọ́jọ́ yẹn. Ẹ mọ̀ pé Nottingham Forest wọ́n rí penalty kan eléyìí tí wọ́n mú fún wọn lẹ́yìn ìfigagbága yìí lóòótọ́ Alison Becker fara kíngbà tí wọ́n rí penalty ní tó sì jẹ́ pé ní Nottingham Forest fi ń lékè pẹ̀lú àmì ayò 2 sẹ́yọ kan kó tó di pé Liverpool padà fi ẹlẹ́ẹ̀kejì náà sí ǹjẹ́ Munoze àbí kí ló kọ rẹ̀ òun náà lọ́mọ̀ gbòkejì fún ọlọ́jọ́ yẹn omi àwọn ẹlẹ́ẹ̀kejì lè di 2-2 bí ẹ̀ṣẹ̀ wá parí ìfigagbága tí gbogbo ẹ̀ ti jẹ́rọ lò lọ mumi tó ti kúregbé Alison Becker ibi títí wá ń lọ wọ́n lọ sí tọ́nẹ̀ ẹ mọ bọ́ọ̀dù táwọn fọ́tò ọ̀fíìsì a máa gbé kalẹ̀ tí a fi máa ń chẹ́ǹjì èèyàn bó ṣe tún kópa bonu wọ́n ni kí ni dọ́sẹ̀lẹ̀ ni wọ́n ń sọ lọ bí òkú tí ọ̀fọ́ máa yé ní kùn lọ́nu tọ́nẹ̀ wọ́n ni àọ́kárí inú àwọn èèyàn ni ẹ mọ̀ bá wí inú ló bì àjọ fi ènìyàn ó bínú ni òkè inú tó bì yẹn àwa náà ìgbà táwa náà bá bínú tíá yóò mọ gbúrò gbọ lánàá àjọ fi náà ti bínú tíá náà padà báyìí o ṣùgbọ́n bí ìbínú tí wọ́n fáìnì ló gbé jáde pé £8,000 kí Alison Becker kò san gẹ́gẹ́ bí owó ìtanràn. Àwọn olùkọ́nikọ́ Tottenham nígbà kan rí Mauricio Pochettino ó ní bí àjọ fi ilẹ̀ Gẹ̀ẹ́sì bá fẹ́ ṣe dáadáa kí wọ́n sì rọra kéde pé líìgì eléyìí ti ikọ̀ Chelsea tí wọ́n gbà lọ́dún 2016-2017 ẹ̀rẹ̀ gbé fún Tottenham Hotspur lẹ́rọ̀ ẹ mọ̀ wulẹ̀ nira yín lára o ó ní tí wọ́n bá fẹ́ fi ọmọnìyàn ṣe tí wọ́n fẹ́ hùwà ọmọlúàbí tí wọ́n fẹ́ hùwà àgbàtọ́ dalẹ́ àgbàgidi àgbàtọ́ yanjú ìyàjọ́ sáwọn àgbà kan àwọn àgbà ká gbà pé tí àjọ fi ilẹ̀ gẹ̀ẹ́sì bá fẹ́ hùwà àgbàgidi to ye ki won o se ni pe ki won ra kede pe iko Tottenham Hotspur lo gba league ni odun 2017 o ki Chelsea o si re gbe league fun lai ni tabi sugbon abi ija kankan ajapo akata kankan nu lawon eyan ni a se gbe league fun se eyin se Tottenham lo gba o ni a e bere lowo ohun ni pe kini n to sele ora a wa sala ye fun a oni se mo gbe Chelsea tese lodun ese kan be ti anse lati bi odun 2020 fun ko ni titi di odun 2019 Chelsea wa ti fi jiya re je won eyin oni lara awon ese ti won se ni pe lodun 2016-2017 olodun yen ni Eden Hazard lo se dada fun abuku buku to je pe eyan wa lara n to je pe ba toka si pe ki lo mu Chelsea gba league lodun yen ko si beyin o se ko yan Chelsea lodun yen teyin o ni da ewe bo ti Eden Hazard pe o pa itu gudugudu meje oni jeje mo gbede Hazard ti won ra yen konun ko won be ninu rira re tori pe iko Chelsea won sanwo fun third party ti ese agent ti FIFA recognize fun lara awon owo bobe bigba keyan bribe eyan pe lati je ki omo yen le wa len ti o si ye ninu bolu alawse gba papa ofin to gbero nile gesi ati kakiri agba nla aye sugbon o oni eleyi ti ajo FA so igbe yen tori pe Chelsea wa jewo fun ara awon yen pe ko si nu oro te ba de gbagbe lodun yen iko Chelsea 93 points ni won pari si iko Tottenham pari si 86 points iyen lodun ta nwi yi oni awon na la won gbenu le won pe to ba je igbe ko si yen nbe ni ko si to ni ka won mo gba league gege bi oluko ni Mauricio Pochettino bo se so agun dede wo yi ogbeni sikiru lati ode omu aka awon sikiru lati ode omu lati ile akiti kori
1: aku dede wo ya tokun aku dede wo gbogbo eyin ara le aku ola ajimoyin ni ota ni gbogbo eyin ti wa atawa na lapa bi ani dope
0: ni ti le nto Olorun iwaju e Olorun iwaju eyin ato Olorun ato Olorun teyin pe jeri ro kan pe bi eyin o si Olorun wa nbe
1: be
0: kani yi pe e wa nle
1: be
0: egun yi moja yo ti kan yin ni gbigbe
1: se pe ka ni pe mo wa le
0: nte gba pe permanent si le
1: ko le kan mi
0: ki lo de ki so le ko egun le
1: reason ni pe ni le wa oniro ti onikaluku ba se jo mo le e oniro ti onikaluku ti o belongs to pe awon kan ta nse ni
0: ta be yan ba ti fe pa ro se kan
1: yo awon kan ta nse
0: ni yi ta ki ta ni o ma pa o se di gbigun an fa gun
1: awon ise awon baba
0: wa po be ni be ko
1: e ma gbo ise awon baba wa po ani baba lawo nule alawon ode asi lawon oje to je pa won lo wa ni ki a oro egun so awon omo nule kokan na la wa ni choice iwe mi ta ba n soro pe kini n to wu mi ju ode ni
0: oke ode yen
1: nigba ti mo wa le yen mo ni me right mi
0: o gan ni si aro yin
1: o yin so pe si aro mi to wu mi to pe mo se ma se
0: talent te mu wa lato
1: mo se ma se o wu mi
0: so talent e mo amoto yi wa te ma pa nkan
1: ba ni ebun re yin ni ku o le o
0: eyin pa nkan keke
1: emi fi be
0: ti won fi ma ri pe o di akoni re o
1: fi be pa nkan tori pe baba to bi emi ohun awon o fe siju awa sihun kan bayen
0: bo de la won
1: won isode o baba mi isode baba to bi baba mi
0: eh
1: awon lo de
0: so layin ode ni ti odo ti wa
1: temi feran junu le eh ninu
0: dadi yin ti begun ti won
1: dadi mi o begun
0: ki la won wa se
1: de
0: mi baba lawo
1: is now a pastor
0: bye
1: ni Pastor Michael Adegbeiga
0: Adegbeiga yero oke yero afaja
1: iro
0: ke se yun na
1: iro baba nu baba le
0: ke ile ke la wa mi o ti wo ma won be le
1: ti ki baba bayi e ti ki baba ba
0: a le so yi pe omo odeda omo odere
1: pe mi lo omo ode are ni ori bo wu mi ani ma aso de se ti ma se pe ran nu bo wu mi
0: abe wu le join awon amotekun
1: iro oyin se lo de eyun mo so lo de ti n peran nu gbo ba ki wa so de itile ti o mo pa kin ti o mo pa an pa o ki te kiri iro o bi so de ade do wa ni oba o o de ba jo jo iro o
0: o ma mu konko
1: iro
2: o de ti mo wa legbelegbe
1: ti mo a fi jo baba Kola Akintayo Agunbiode Ibadan
0: Àwọn ibi tí wẹ̀ ti sẹlẹ̀ àwọn ti gbọ́ ìgbésẹ̀ tí wọ́n gbé nínú rẹ̀ pé bọ̀ àwíjàre pé torí pé Chelsea lọ́wọ́ á jẹ́wọ́ fún ara rẹ̀ yẹn pé kò yẹ kí àwíjàre yẹn
2: kò sẹ̀ wọlé
0: pé so ìwọ gẹ́gẹ́ bí ẹnìkan àyàn fọ́tò ẹyìn kíni
2: o kò mélòó gan ló fẹ́ sọ rí gan atọ́kùn
0: bí wọ́n lọ láyàn ní
2: àyàn ni
0: ẹ mo sì láyàn fọ́tò
2: kí wọ́n ta gbọ́ àyàn fọ́tò rí
0: èmi lè sọ bẹ́ẹ̀ ń tèmi ń gbàjẹ́ pé kò sí tí
2: wọ́n jáyàn fọ́tò
0: ebi iṣẹ́ fọ́tò ní iṣẹ́ rẹ̀
2: báyìí ó sì apapọ̀ mẹ́ra wọn ọ̀tọ̀ ní iṣẹ́ mi iṣẹ́ fọ́tò ọ̀tọ̀ ní orúkọ ilé wa àyàn níyì
0: ọ̀dà náà kọnsọlidé wàsíù wàsíù kọnsọlidé
2: ọlọ́mọ nọmba lẹ́yìn
0: iṣẹ́ òkè ìyá ìdé yòó náà àbí kí tún
2: ni kọnsọlidé
0: irú ọ̀nù pàṣípà ní ìsìn kọnsọlidé sàràfà
2: ebi tó ń jẹ́ náà
0: ẹ̀yìn kọnsọlidé wà sí
2: àyàn níyì lè ní jẹ́ àyàn níyì wà sí ọmọ abdulwahabu adébísí
0: ọ̀rọ̀ ní mọ́rẹ́sẹ̀ pí mọ́rí sọpọ́tì kẹtínú sọyìn
2: èmi rò pé yẹra wàá tó sọyìn ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó yẹn rọrùn pé òkè òkè ni àǹfààní táwa náà ní tí nǹkan bá ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ìyẹn ni alákòóso.
0: Àwọn èèyàn gbàgbé nǹkan wọn ni àyàn níyì ọmọ àríkẹ́. Àwọn èèyàn gbàgbé nǹkan wọn ọjọ́ òní tó ti èmi kẹ́ ti gbàgbé wọ́n sì tún sọ.
2: Wọ́n rán mi létí ó kíyà mi bẹ́ẹ̀ ni wọ́n ṣe mistake.
0: Alula fọ́tò.
2: Wọ́n ṣe ẹ ṣe. So èmi rò pọ́n àtọ́ gbé ìdíje kalẹ̀ tí a dẹ̀ ṣe ṣàkóso ìdíje wọ́n lófin àti ìlànà tí a fi ń ṣàkóso ìdíje wọn. Lé tí ò ka àjọ fífà gan tí ò ka àjọ UEFA.
0: Ẹbẹ ni.
2: Tó yẹ pé àwọn lè gbófin tí wọ́n kalẹ̀ èèyàn náà tún lè lo ìtọ́jú tiẹ̀. Tí ò bá ti jẹ́ tó tako àwọn òfin tó lágbára tó kárìn nínú òfin. So mo rò pọ́n tó ni nǹkan gangan ti sọ pé ẹni tó gba nǹkan ni. Wọ́n dẹ̀ ní ẹni yìí o nígbà tó ṣe o nǹkan tó tẹ̀ wọ́n lọ́rùn náà tí àwọn òfin fìyà jẹ́ ni pé o je wo ara re
0: ke se ko je wo ara e gan awon ti an wu le sese gan ti lo awon igun mi ti won ra iko la won se iwaju won audit
2: won wa ri kudia kudia
0: on re
2: nkan yo da won wa lo to fun wa pe
0: ajo efe pe awon ti daran o
2: a ri oran kan tawon to lo da o
0: ti an da le fun awon
2: o
0: ko wa di igbe
2: won aye pe nbe ba pada ri awon la ma jiya aimadi sa pe roron te ba wo igbese awon yen a ri pe igbese to da ni le to se pe won ti wa to da to je yen pe eyan na to ba je pe lapa abi ta na wa yen ko sa bunu ke yan fori jiru embassy ru ese be lapo ro temi so yo ro pe lati trust le oron sita fun
0: o tin te wa ro pe tun fori jin agan won si fine won
2: eh se abi to ti se pe fine ni o se pelu gbogbo le o san
0: be ni
2: but a so pe cup te yan gbeyin o gba mo mi ri tan ni senegal gba mo ndu ni o e pe yan koja fine
0: be
2: ni eh te yan ti dunu to ti yo ta ti jojojo ta ni sato a pada wo adaju n pada fun ni so mi ro pe awon nkan yin e ta won so ko sabunu nkan won so ko de sabunu ki ajo to nse kukari league no so pe nta fe se lele e pe mo ri na so nkan to similar si ndu ni pe league to so ko keje si man city ndu ni ta mo ka dajo eso ti a fi
0: ma si kukuru tori akoko
2: so la podo temi o mi ro pe nkan ti won se o ti wa oke be ka fi le be ta no lo ja si bi won se gba league fun ara won ka ma gba league ni boardroom
1: okay mi ro pe baba ti wo oluko ni yi iṣẹ́ tí wọ́n ràn gan ló ń jẹ́ torí pé mi rò pé ikọ̀ tó channels pọ̀ gan wọ́n ti yọ àwọn gangan ti sọ̀rọ̀ lórí issue wọn à dẹ̀ tí rí bí ojú tí olùkọ́ni Pochettino tó ń fi wo ikọ̀ tó channels pọ̀ gan tọ̀rọ̀ kan jù mi rò pé àwọn ti rí bẹ́ẹ̀ despite pé wọ́n jọ jẹ́ rival yẹn ní London so lápọ̀dọ̀ ti tèmi àwọn nǹkan yẹn ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ lẹ́ni ṣùgbọ́n nǹkan tó jẹ́ ko so oro yen jade ni pe da season yen o ni best e papa julo o wa lara best to ta o n ti eni best to ta no score won score ju Chelsea lo ni year yen
0: 86 goals
1: that is good be won dey concede kere ju to ju Chelsea lo ni year yen
2: 25 won concede
1: so but n ti Chelsea fi beat won ni pe won la won player to je pe ni mentality yen wey tori pe n
0: gba 17 goals na de ni Hazard
1: bẹẹni 17 goals gan ni Hazard ni nigba yen ni overall goal won goal to Costa ni da year won si lawon Fabregas ni Victor Moses na lowo egbe so mini mentality ohun kan ni Chelsea fi gba league yen mo lara ni year so mo ro pe tori pe je best e o na se wo pe ah bo n se try to so opportunity pe o kan ri pe year yen na ni excuse yen lo waye
0: ohun ya ye gan excuse gimi ya ti issue yen ti n bo lati bi 2012
1: bẹẹni
0: won ti n si apade anude apade yen titi ko to di pe o pari si ọdun 2019 abi 2018
1: bẹẹni
0: o pari si ṣugbọn awọn to de ni won wa ta si ni pe ah mi wa o ba yen ajo fi o won ara si ri yen won perfect de bi pe tori pe baba olowo baba olowo n fi owo o fi n kọfà
1: ṣe
0: nígbà yẹn n fowó kọfà ngbà yẹn kó tó di pé wọn àwọn tí wọn rà ní àwọn arí lupo yẹn pé
1: ọrọ rẹ tí nǹkan rí yẹn bí opportunity hazard gan kọ ni best player wọn gan ní sísìn yẹn
0: oscar abitali
1: diego costa ni
2: diego costa ni ẹ ẹ sọ pé kí olùkọ́ nílò òun
0: bọ́ contribution hazard
1: is a difficult
0: contribution rẹ
2: lórí parí kí nǹkan láti gbèsè kọ́ra yíyá yẹn
3: even gan tó bá jẹ́ pé lóòótọ́ ni Chelsea ṣẹ̀ṣẹ̀ yẹn ká láwọn tó wà ní ṣàkóso náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ yẹn
0: tó wá padà
3: ìyá yẹn ìyá ẹ̀kọ́ nìyẹn wọ́n máa yọ pọ́ìntì lẹ̀ ṣáájú sáà tó ń bọ̀ ni bí àpẹẹrẹ ní ìṣẹ̀yẹ ṣe lọ sáà tó kọjá ẹgbà league tẹ bá ṣe ẹ̀ṣẹ̀ yẹn ìyá ẹ̀kọ́ ni pé ká gba
0: ṣọ́ọ̀bì lọ́wọ́
1: wọ́n bá tiẹ̀ tún fẹ́ yọ point yẹn gan bí àná tó yọ 6 point yẹn gan
3: ní
0: dat yẹn gan
1: ó sì tó
0: ju wọn

0: light e ka bo pada latoju oja e kaniti splash 105.5 fm ile fun ara le ni lebanon ta lo ta o ta njo pe ni ogboro for isa lori ti cash e mo ti so fun pe eyan bi mefa lo ma gbo pe baba bere lori 50k abo sori 100,000 abo fere bo sori 150 atun bo sori 150 mi abo sori 250,000 naira awa paju ede sori 500,000 naira bẹẹ ló máa rí lọ́sàn-án yìí *347*1004*1# ni o play 3 ticket get 30 ticket ìwọ ló ní half a million yẹn o mọ́ gọ́ra rẹ ni o ìwọ ló ní o mọ́ gọ́ra rẹ ni o mọ́ ń bọ̀ on the next few minutes now a bẹ̀rẹ̀ sí yíkoto ìfigagbága láàrin ikọ̀ manchester united àti ikọ̀ ti man city lópin ọ̀sẹ̀ ọjọ́ sunday laago mẹ́rin àbọ̀ ikọ̀ méjèèjì náà wọ́n ti jọ bẹ̀rẹ̀ tá a ti rí ní ti kálukú ti ní làkà lóòótọ́ àwọn èèyàn sọ pé man city ò tí ì ṣe dáadáa man city ò sí ọ̀ man city ò ṣe dáadáa nọmba one lọ́wọ́ lórí tábìlì ó ti gbá figagbága bíi mẹ́ta nínú líìgì o ó sì borí mẹ́tẹ̀ẹ̀ta kò sì ṣe dáadáa ó tún gbá mi champions league náà ó tún borí lókè ìta kò ṣe dáadáa bí ǹjọ́ need láti ṣe dáadáa ju báyìí lọ tí èèborí bí and then kí ni káwọn èèyàn retí.
1: Ẹ̀rẹ́ rò pé táwọn sọ kò sí dáadáa bóyá bó ṣe bẹ̀rẹ̀ ní sáà náà fa bóyá náà community shield tí ó padà tó padànù káwádẹ́ òwò ti borí ìfigagbága mẹ́rin léra lẹ́yìn máa káwádẹ́ sọ̀rọ̀ pa kò máa yùn mẹ́ta tó ń gba owó orí ẹyọ kan ó ta ọ̀mẹ̀ kan ó padànù ẹyọ kan so ìfigagbága mẹ́tẹ̀ẹ̀ta máa yùn tó gbá sẹ́yìn kò sí kankan tí ó kàn sí ní go méjì méjì níbẹ̀ so ilé tó túmọ̀ sí pé ikọ̀ máa yùn gan ni ò tí ì ṣe dáadáa bọ̀n tó kàn ṣe wọ́n láǹfààní díẹ̀ ni pé ilé ni ikọ̀ máa yùn máa wà níjọ́ sunday tàwádẹ́ òun ìfigagbága tí wọ́n gbá kẹ́hìn ni òun ìfigagbága àkọ́kọ́ tí michael carrick gbá ìyẹn ló trafford tó borí pẹ̀lú àmì ayò méjì sódò so tó wá lè borí ilé náà sì wọ́n máa jẹ́ gbá àkọ́kọ́ tí olùkọ́ni kan máa borí lẹ́ẹ̀mejì lera against city láti 1913 so ilé tó túmọ̀ sí pé tí ẹ̀ bá dẹ̀ máa borí home méjì lera ní ilé rẹ̀ 2011 ló ti ṣẹlẹ̀ kẹ́hìn láyé sir alex ferguson ìyẹn fún ikọ̀ man u so lérò pé ikọ̀ man u ni wọ́n ní wàhálà tó pọ̀ níwájú táwọn tó wọn tó tó fẹ́ ṣẹlẹ̀ sunday ìsinyìí a rí pé ikọ̀ man city ti play láti jọ 2-2 òun tó ní extra 48 hours láti sinmi ahead ìfigagbága ju ikọ̀ man u lọ so lérò pé ikọ̀ man u ni pressure dé wà lórí wọn bọ̀
0: maresca náà fẹ́ kún àwọn olùkọ́ni bíi mẹ́jọ sẹ́yìn àbí méje
1: sẹ́yìn
0: tí ó jẹ́ pé wọ́n máa ń na first debi wọn pẹ̀lú man u àbí ok bákan náà
1: wọ́n yẹ tó borí nígbà mẹ́rin léra náà òun náà tó máa jẹ́ ìgbà keje
0: kí ni ká retí
1: so ìbéèrò pé ikọ̀ máa yùn ní ẹ̀jì díẹ̀ torí pé wọ́n wà ní
0: máa yùn ní ẹ̀jì díẹ̀
1: torí pé wọ́n wà ní
0: wọ́n jáwé olúborí nù àgbàdo sọ bẹ́ẹ̀
2: ta bá wò kí n mú láti bẹ̀rẹ̀ náà mo rò pé gbogbo àǹfààní tá a lè sọ pé ní ju ikọ̀ manchester city lọ náà ju pé wọ́n wà lé wọn súnmọ́ ikọ̀ yìí tá a bá wo ikọ̀ manchester city despite pé wọ́n sign àwọn new player àwọn new player tán gbé wọ́n dẹ̀ release player náà tí player lọ àwọn new player tán gbé ò tí ì ní contribution much nínú ikọ̀ yìí àwọn player tán nílẹ̀
0: náà
2: ló sì ń gbé wọn so wọ́n
0: ṣe kí ìyàwó
2: bẹ́ẹ̀ni ẹ̀lẹ́ aland àwọn semenyo so wọ́n ti go méje lẹ́nu nínú match mẹ́ta ilé ìtàn ti gbá wọ́n dẹ̀ kàn sí di méjì péré ikọ̀ manchester united ó ti go méje òun náà go méje ṣùgbọ́n kàn sí di mẹ́fà so ilé ìtàn túmọ̀ sí pé ọwọ́ ẹ̀yìn ikọ̀ manchester united yẹn kìí ṣe òun ló lè withstand ọwọ́ iwájú ikọ̀ ti manchester city so lápò ọ̀dọ̀ ti tèmi olùkọ́ni ti kọ́kọ́ prove rẹ̀ báyìí pé òun tó iṣẹ́ yẹn gbà so èmi ò rí wọn gẹ́gẹ́ bíi pé wọ́n lè rí tó bá gbìyànjú yẹn kọ manchester united wọ́n á rọ mi
0: tí wọ́n bá try
2: wọ́n bá try wọ́n máa rí draw.
3: tábà tí ẹni ká wo ikọ̀ yìí
0: ìwọ́n gún síkìrù ní tí wọ́n bá try draw ni wọ́n máa rí.
3: ikọ̀ yìí ní táwọn ọ̀pọ̀lọpọ̀ ṣe ti gbà pé wọ́n ṣe dáadáa ni pé owó tí wọ́n ń ná ọ̀pọ̀lọpọ̀ wọn wò pé ó yẹ kán ti máa na ìfigagbága ní figures tó ju tán náà yẹn lọ
0: nǹkan
3: tọ́pọ̀lọpọ̀ fọkàn sí nìyẹn pé kò sí tí wọ́n nílò tí ó sì ń lẹ̀ tábà ní káwọ ikọ̀ yìí march 11 tó padà ní òkè ta sọ́wọ́ madrid yẹn látìgbà yẹn ikọ̀ yẹn ò tí ì lose léwe ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti man city
0: láti last
3: year march
1: 11
3: ọdún náà ni
0: last season
3: wọn ò tí ì pàdánù ìfigagbága kankan lókè ta wọ́n ta omi mẹ́ta won si ifiya je opolopo ifiya baga ton gba loki da le to tumo si pe iko yi ko se underrate ni we iko ma yu dere meji meji lo nkan se di
0: e ba si concede meji against city
3: last
0: kan so la ko ya go mefa
3: eh mi iko yi o le ta omi
0: tani o le to
3: mi kan si to le ta omi
0: kini a se le
3: ah go o se se ki go po o ni joye o se se ki go po ah ma si ti yo ma si ti yo le ta omi
0: yo bori ni
3: yo la nfa
0: ni se ya ba bori
3: kan a gba ni be yo si wa Monday
0: yo wa Monday okay e ja so re wo awon to je papa ntori akoko wa 50000 leleyi 080080 o pari pelu 6984 50000 meri ansa mi ati gbogbo Minnesota hello e ka se e ku obi ariwo dapo e be ka se oruko yin atarugo te wa isa
4: abdullahi dale laro du sari la to be pa
0: Busari latogun pase ti je ka se ri. Customer ni ye to ti je 50000 lo san ye ma ba tin lo. En rojo e ma ba tin lo bi e marun. Customer leleyi o. Omo iseyan ye buku. Aya let's go 100000 naira 100000 naira 00 leleyi 8773 lo pari re. Mary and Sammy at gbogbo Minnesota lo le America. Okay. Player of the month in October. No, October. Hey, don't you set it last year? September. Yi skipo. October. Million semiat. Bubu Minnesota. November. Okay. Hello.
4: Hello.
0: Ekaso.
4: Ekaso.
0: Oru ganya tadi bote waiza.
4: Mo wa ni oke adotun
0: ki loruko yin
4: o se loruko
0: mi Mr. Seye Ayotunde
4: no
0: ki wa ni
4: Alade
0: Alade nti yin si se nta kanu we Yoruba Alade wuwo Alade wuwo
4: is by end of our school here
0: okay ko se ti yin iba o le tin play cash ye
4: Mr.
0: Ladewo, sorry, Mr. Ladewo Luseye. Eyin le je 100000 naira lo sey 100000 naira. Congratulations. O pe yin laipe yin wo bere account details yin. Oya ja lo sori 150000 naira. 080 lo bere re 3046 lo pari e 3046 lo pari e 150k ta lo ni
5: hello
0: e ka san
5: ah e ka san sa
0: orugo yin atadugo te wa isa
5: ah adedamola ni kola ti lati molete
0: molete le bade gba le ti play cash
5: ah
0: se jeri
5: ben sa mo je tun mo le
0: ilu le je
5: Oche 100,000.
0: 150k leje lo san congratulations.
5: Wow.
0: Ah ko je la ipe. E ja lo sori another 150k. Another 150k. 070 lo bere 6980 lo pari e. 6980 no pari re. Another 150k. Another 150k.
6: Sorry, pe yi fun 100 naira.
0: Kini ti e ko lo ka o?
6: Se ọkan fun isodotun aladase
0: tin ti e pelu
6: te eji fun isanwo le kan soso
5: hello
0: e ka so o
5: e ka so
0: orugo yin atadugo te wa yi
5: hello soro
0: lati kan splash ni
5: e ka splash ah orugo mi ni saka consume
0: in ni jo uko yin mo
5: ah
0: Ibu le wa.
5: Iwo associate mo wa.
0: Iwo associate. Da o le tin play cash e.
5: A ti pe iru da ni mo tin play fi.
0: Se ti jeri.
5: Ti jeri o.
0: Congratulations 150k le je lo san 150000. Allahu Akbar. Egbolohun tobi, Egbolohun tobi. Ami won gbe yin laipe yin won si bere account details yin tori owo yin ko le wole be. Ire o. Ya lo sori 250,000 naira. 250,000 naira. 250k 080 lo bere o. 7952 7952 lo pari re. A wa paju e de sori half a million. Ta lo ni? Ani lele. Ta lo lele. Hello. Mama sowo lo for 250,000. Come on, ma gbon keke. Ah, gbon keke o. Ah, odun pawn. Pawn to ma ti dun pawn wahala nbo wa. Wahala nbo nu o. Wahala nbo nu o. Ba ntun pe. A ba tun dun pawn le keji. Eh. Eh. O connect. O connect. Okay. Oku ko gbe. Nti o tete wole. Eleda Amazon Big Fresh lori era ye lu jara o ni e mu number won. E ba ni kan won mu ti e ti o gbe. Pe le kan si ka delete en ti a. Ilo kan ru awa yi. Ah, rayi ni a fi se ka. Sayi ni. Ile kan si ka delete e danu. Ile kan si ka delete. Nga ti oba ti gbe si awako. Awako. Oya. E fun danu. 250k ti wogbo. O so wo lofo. Osowo lofo 070 won ti yi koto mi 4244 ni lo pari e won ti yi mi iyen ti lo ni e so po ti lo iyen ti lo. Okay.
7: Hello
0: Akasan.
7: Ah,
0: tọ́ fúnra yìí kàwá bá. Orúkọ ní àtàdúgbò jẹ́ wà, ẹ̀kọ́ bí ariwo wà.
7: Adéyẹbí Adélókè ló sọ̀rọ̀.
0: Àdúgbò wo lẹ́wà yìí?
7: Ah, mo wà ní Sókà.
0: Ah, ẹ̀kọ́ bí ariwo yìí.
7: Ah, ẹ̀rù ẹjẹ́ kí wọ́n. Ó yà mo ti wọlé.
0: Ìgbà wọlé ti pẹ̀ káṣẹ̀.
7: Ah, ó ti pẹ́ gan. Ọlọ́run mo kàn ní kí n try lọ́sẹ̀ ni. Ọdún fẹ́ẹ́ bí mo play last, mo
0: kàn ní kí n try ṣe tí mo jẹ lọ́wọ́ ní olóúnjẹ. Ní olóúnjẹ lẹ́wà.
7: Ah, mi o ti jẹ rí o.
0: Ọ̀dà 250,000 naira lẹ jẹ nígbà tẹ́nì kò gbé kọ́ọ̀tì ẹ̀.
7: Àrẹ àbẹ̀rẹ̀ láì ẹ̀ ńlọ́mọ ní kò bá gbé.
0: Ẹ̀yin lẹ wí bẹ́ẹ̀ ó kù yín ọkọ̀ lọ́hùn. Wọ́n pè yín láìpẹ́ yìí. Ọyá jẹ́ àpájú èdè 500,000 naira ká máa bá ti a lọ. Global Grace ti dé dá pretty lady. Sorry, pretty woman ni o. Ẹ má ṣe mistake o. Mistake tẹ máa ṣe lọ́dún àtàtà àwọn tùmí lára nǹkan nǹkan yẹn àwọn ò máa. Ẹ má ṣe débi ọ̀dọ̀ Global Grace o, woman ni o. Not a lady o. Mo sì jẹ́nu ẹ̀yin olólùfẹ́ mi mọ̀ ń sọ fún mi. Mo mọ̀ yín. 080 lọ́bẹ̀rẹ̀ rẹ̀ 4086 lọ parí ẹ̀ 500k. Onú ò tún fẹ́ gbé. Hello.
8: Hello.
0: Ẹ ká sọ sá.
8: Yes, sir.
0: Ìkànnì Splash láti ń pè yín.
8: All right, sir.
0: Orúkọ yín àtàdúgbò tẹ wà yìí, sir.
8: Lámilékan Láyínká, mo ń pè látàkùpọ̀.
0: Àkóbọ̀ ojú ni.
8: Yes, sir.
0: Ìgbà wọlé ti ń pè káṣẹ̀.
8: Ah, mo ti ń pè láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀.
0: Ẹ mélòó lẹ jẹ rí?
8: Ti jẹ lẹ́ẹ̀mejì.
0: Ẹni ìlú lẹ jẹ.
8: Mo jẹ 100 kan ní Bagbelu Grand Prix Splash.
0: Okay.
8: That was last year.
0: Ọ̀dà, congratulations. Congratulations. Ẹyin lẹ jẹ 500,000 naira lọ́sàn-án yìí.
8: Oh.
0: Congratulations. Wọ́n pè yín àṣìṣúà bó ṣe jẹ́ nìyẹn. Ẹ já máa lọ. Ìròyìn ti wọlé. Ẹ kó kalẹ̀.
9: Àwọn tí ní Splash FM la wá fẹ́ máa gbọ́. Splash FM kò wá fẹ́ máa gbọ́.
10: Splash 105.5 FM.
11: Splash FM 105.5.
12: Quick charge of 240.
11: Hot news, cool vibes, sports, and more on the

0: Flash FM 105.5.
1: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnì kan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọ̀n fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan, ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan, a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndúfò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, bí ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
2: We've got the city on lockdown.
3: Got my own city that I hold down.
2: We are Splash 105.5.

nìkan ní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n olóhùn máa ń ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀yìn ẹlẹ́dàá tí wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹ̀bà yìí káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mọ̀wọ́ tí tẹ̀mọ́ sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayé sí ti independence day cash pot àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash pot níbẹ̀ ní káṣẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rọrùn bẹ́ẹ̀ ìwọ gan-an ló kàn láti di millionaire wa september 30 ni special independence cash pot nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1#. Lórí Ládìlú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ wẹ́bsáìtì pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòun tẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káṣe ẹ̀yẹ lè dáná sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan, kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí, káṣe tẹ́ ti mọ̀ bí ẹni mọ̀ owó tí tẹ̀mọ́ sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayé sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni double winning cash pot. Níbẹ̀ ni káṣe ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rọrùn bẹ́? Ìwọ gan-an ló kàn láti di mílíọ́nìà wa. September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ládìlú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ wẹ́bsáìtì pẹ̀lú www.cashe.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ Stadium Ibod ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
1: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
2: Yay!
1: I like to have my golden morn in a bowl first, then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
2: But when did you add milk?
1: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
3: So delicious, mommy.
4: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn, make every day golden.
5: A mọ̀ pé kí ló fẹ́ ra yẹn? Orúkọ ṣèbí ni mo fẹ́ ra jà ní. Orúkọ àbúrò tí olórúkọ kẹ̀.
6: Owó rẹ̀ kò lọ rárá.
5: Ó sì máa ń gbádùn rẹ̀.
6: A mọ̀ pé
5: wọ́n ti pè ìfàmà fani lápòyá o. Ọ̀rọ̀ wo ló wá fẹ́ kí n rà báyìí?
6: Orúkọ Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ orúkọ ìṣèbẹ̀ tó pọ̀ ju owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
5: Orúkọ ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
6: Bẹ́ẹ̀ni o, parọ́.
5: O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká, o sì mọ̀ pé wà á gbádùn
6: oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
5: Òótọ́ ló sọ, o ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìṣèbẹ̀ Devon Kings ni òróró ìṣèbẹ̀ tó dára.
6: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
5: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
7: Flash FM 105.5.
8: We've got the city on lockdown.
9: Got my own city that I hold down.
8: We are Splash 105.5. 5, 5, 5, 5.

0: 105.5 FM, the integrity station.
1: Àìrìnjìnà làìrábù kí ọ̀kẹ́rẹ́ bá tọ́ bí. Mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé.

0: Ọba tó ni wá yóò fi ṣe wá lọ́ṣọ̀ọ́ o. Ṣé ẹ wá rí eléyìí tá a tún gbà ládùúà náà? Pé Olúwa ẹbí ó kù síbí. Báwa yanjú ẹ. Ó kù síbí. Báwa yanjú ẹ. Ọba tó ni wá yóò bá wa yanjú ẹ láyọ̀ àti àlàáfíà. Gbáńkọ́ gbèrò yìí láwá gbé ká yín mọ́nà sọ̀tò ní afẹ́kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ fi kọ́gbọ́n ni o. Afẹ́kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ fi ṣòdiwọ̀n ara yín. Afẹ́kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ lè bá mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ lóòótọ́. Bẹ́ẹ̀ bá ti ń gbọ́ yìí, ẹ̀yin ẹ mọ̀ kọ́ lòfin orílẹ̀-èdè wa Nàìjíríà o. Torí pé òfin tá a sọ nípa rẹ̀ yìí, oh my god,
1: ó mú bí mọ̀nà wà,
0: ó ṣiṣẹ́ bí mọ̀nà wà. Àwọn àkòrí tí ìròyìn ń gbèrú ibẹ̀ láti kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́sàn-án tòní, ọgbà bóbá wá dójú ọ̀gbà gadì gan. Ẹ máa ní àǹfààní tó pọ̀ rẹpẹtẹ láti máa fetí yín kóyàwó ìròyìn ìlọ̀rọ̀ balẹ́jọ́ nù o. Ìyá àdínìyí náà ni o, Aminat Adetun, Badmus olórúkọ tèmi. Mọ́tàlá yín eléyìí tó ṣe bẹ́ẹ̀ kọ́ mọ̀mọ́. O ṣe dáadáa.
1: Tọ́ ẹbí náà kí wa mú ní àtúnkù ọjọ́ ńlá ti tò ní ọpẹ́ ẹ̀lá ọ̀ṣẹ́ o lókè èèpẹ̀ gbogbo àníyàn wa tá a ti dà sọ́lọ̀ àlá yóò jẹ́ àtẹ́wọ́gbà ọ̀ṣẹ́ Elédùmarè. Tẹ́bí lájà ló kò lè ní jẹ̀wẹ́ káàbọ̀ sí àkọ́tún ìròyìn gbàǹkọ́gbì ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM. Ẹ máa bá wa kànà.
0: Ó dá gbàǹkọ́gbì ìmọ̀lélẹ́ yìí o, ọba tó ni wá kó mọ̀ ṣàánú wa mọ̀ ní o tèmítẹ́mí. Arákùnrin kan rèé léyìí tẹni ó wọ ìyàwó rẹ̀ sùnsùnsùn. Gbọ́dọ̀ wọn sọ bẹ́ẹ̀lẹ̀ láàrin wọn. Mo wá bẹ̀rẹ̀ sí ní fà á. Wọ́n fà á. Gbàǹkọ́gbì tara bẹ́ẹ̀ ṣẹlẹ̀ o. Wọ́n ní ìyàwó rẹ̀. Ó sì ṣá títí tí ẹ̀mí tẹ bóde pòkàn lára ẹ̀. Ìpínlẹ̀ Èkìtì nìṣẹ̀lẹ̀ yìí ti wáyé. Gbàǹkọ́gbì mọ̀ ní o. Ẹ gbọ́ o lọ́sàn-án tòní.
1: Tọ́ ìròyìn eléyìí òun náà ló mú wa lọ sí ìpínlẹ̀ Èkó níbi tí wọ́n ti ní ọmọbìnrin kan ẹni ọdún 21. Òun náà ni wọ́n lọ́mà tí ń bẹ̀bẹ̀ tó ti rawọ́ ẹ̀bẹ̀ nílé ẹjọ́ wípé kájọ dákun kí wọ́n má ran bàbá òun lọ sẹ́wọ̀n lẹ́yìn tó ti fi ẹ̀sùn ìbálòpọ̀ kan bàbá tó bí lọ́mọ.
0: Ó wá ní wọ́n mọ̀ ọ́
1: lọ́wọ́ lẹ́wọ̀n. Mọ̀ ràn bàbá òun lẹ́wọ̀n. Kọ́lá Elédùmarè kó gbà wá. Gbogbo ohun tó so mọ́ tó rọ̀ mọ́ ẹ̀ẹ́gbọ̀n tásìkò bá tó.
0: Ó dá ní ìpínlẹ̀ Ògùn ọ̀tọ̀ọ̀tọ̀ tún lọ̀rọ̀ ṣorí ń bẹ̀ o. Wọ́n ní ìjẹ́jọ́ mọ̀ yìí pé bàbá àgbẹ̀ kan òun náà ló mọ̀ ń ṣe kò tọ́ kò tọ̀nà pẹ̀lú ọmọ ọdún méjìlá ọlọ́mọ bá wa kó gbogbo kiri hàn nílẹ̀ o. Ó mọ̀ ń fojú ojú márùn-ún yìí náà lẹ́mọ̀ ni. Gbogbo ẹ̀yin ọkùnrin wọn yẹ ṣàánú wa ọmọ obìnrin ó mọ̀ lè rìn. Ó jẹ́ pé ìbẹ̀rù bojo wọn ṣe tìpátìkúùkù pẹ̀lú ẹ̀.
1: Òun
0: yóò mọ wá báyàn Ọlọ́run tó ni wá yóò mọ̀ gbà wá o. Mọ́ ò gan làkàrà bàbá yìí ṣètú epo níbo wá lọ̀rọ̀ rẹ̀ dé dúró. Gbàǹkọ́gbì mọ̀ ní ẹ gbọ́ o. Bákòókò rẹ̀ bá ti tó.
1: Tó a jẹ́ ká lọ sí ìlú Àbújá, wọ́n ní babaláwo kan náà ni wọ́n ló ti rẹ́wọ̀n he o lẹ́yìn tó ń ṣe àkàálẹ̀ arábìnrin kan tó jẹ́ wípé ọmọ orílẹ̀-èdè India ni lásìkò tẹ́lẹ̀yìn tó ń ṣe ìwẹ̀nùmọ́ ní òwò ọmọlúàbí. Wọ́n ní ọwọ́ bá o, wọ́n sì ti wọn ẹ̀wọ̀n fún níbo ló ti ṣẹlẹ̀ bó o ló ṣe ṣẹlẹ̀ irú babaláwo wo ni àbádáhùn ṣe ni kọ́lọ̀ kó ṣàánú wa. Ìwé ìròyìn Daily Post òun ló gbé ìròyìn náà.
0: Ó dá ìwé ìròyìn Daily Post ló gbé eléyìí. Wọ́n ní ẹnìkan ó ti dágbére fáyé pò dìgbò ṣe nígbà tí àwọn méjì wọ́n fara ṣẹṣẹ́ o. Nínú ìṣẹ̀lẹ̀ ilé kan lẹ́yìn tó dà wó nílùú Èkó ni ilé tá a sọ nípa rẹ̀ yìí àlìmọ̀ṣọ́ náà lọ́wà bó o ló ṣe dà wó. Àwọn èèyàn ti pẹ́ńbẹ̀ kí ni gbólóhùn tó bóde lẹ́nu wọn. Gbàǹkọ́gbì tó yẹ kẹ́ ẹ tún gbọ́ ni ọba tó ni wá yo shanu wa ni
1: mi o ami ase oto won ni latara agbo kan ti awon kan mu ni ipile Ondo eleyi to si mu emi awon eyan lo won ni ton ba bere si ni ka ni me ni meji bayi awon emi to ti ba isele yi lo na lo mo ti di metadinlogbon bayi o gege bi ijoba ipile na bo se gbe igbese alagbara lowo lowo bayi o iru igbese wo ni ijoba na gbe bo ni iru agbo owo lawon eyan mu
0: oga
1: kolorun ko gba wa o
0: ami
1: iwe royin the punch lo gbe ekunrere royin na
0: o da iwe royin daily post lo gbe eleyi gbankogbin na lo ba jade losan toni o won ni awon mo osise ologun ilede wa nigeria e ko ti fasin yama o na ni e mo ti se takuntakun bayi o won ni ogoro awon karamba ni ko agbesumo mi eleyi ti ani won fe ma se pa bi to se imi aya o na ni won ti lo re dabu ba won ru won fi won bi igba te yen ba fi oke te jade ninu sare ni o leyi ti owo o ti ba ogoro nu won awon kan ja obubuku buku ti nbe lakata awon nko won na ti ko le barajo gan koda karamba ni eda kan leyi to je pe ise laabi lo yan laayo ko mo gbori wole ko mo ko nkan jogun le won lowo owo ti ba ohun na bo gan lowo ise se wa dunle to fi ri be banko gbi mo ni e gbo losan to ni
1: to won ni ipile sokoto won ni awon agbebon won ni won ti se kupa eni ti se oga agba ajo inec o ni ipile na bakan na ni won si tun je eyan kan gbe to je osise ajo ohun won ni awon agbebon ni won ran eni eleni lo si orun asante orun osan gangan ohun na ni won ran lo o iwe royin the punch lo gbe ekunrere royin ohun
0: o da to ba dibe gbogbo eyin eyan wa eleyi te nte ele wa back to back ni kan ni omoluabi adupepo lowo yin ife lo so wa po o oluwa ba ko ni jo jalai lai fun gbogbo eyin te wa wa ni tako eja Facebook eleyi to je ti ikoni yi e ti ipo to e lo po si wa men ke tubo ma like e ke ma love e ke ma share e awon atejise yin yen e je ko ma gbera so ko ma lo ni ibamu pelu awon royin ta ba tari saket odot yin nana ni won ti se be ife lo so wa po o oluwa oba ko ni jo jalai lai iwe royin punch lo gbe eleyi won ni ile ise olope eleyi ti be ni ipile kastina owo kowo won sise po pelu awon ise leto abomi leyi ti won ni won ti nawo ga awon afurasi bi mesan ni yekan o ni ipile kastina ijebo lo je won ni be labi ni o kamba ni onje kan eleyi to le mu ki gba kogbi o ma waye o na ni ani awon eleyi won bere si ni ta si gboro aye ni o bo gan lowo se to won gba kogbi ni e gbo lọ
1: sọ tun ni. Tọ́ wọ́n ní ní ìpínlẹ̀ Anambra ìpínlẹ̀ iṣẹ́ ọlọ́kọ̀ abẹ náà ló ti náwó gan arábìnrin kan ẹni ọdún mẹ́rìndínlógójì wọ́n ní arábìnrin yìí ọmọ kékeré kan báyìí òun lòun máa ń lò tí máa ń gbé sí orí ẹ̀rọ ojú òpó ìkànnì ìbáraẹnidọ́rẹ̀ẹ́ tí ó sì máa fi ọmọ yìí ṣe fíìmù tọmọdé ò gbọdọ̀ wò bẹ́ẹ̀ ni àwọn fíìmù tọmọdé ò gbọdọ̀ ara ọmọ yìí gangan ni ó sì ti mọ ọdọ wò ó rẹ pé bó bá ṣe ń ṣe náà làwọn èèyàn ó mọ wò ó nípínlẹ̀ Anambra òun náà ni wọ́n ní ọwọ́ ti bá a
0: ó dá a bá
1: ọmọ
0: ọlọ́mọ
1: òpin ayé
0: ṣé kò wá dé báyìí
1: ó tiẹ̀ ti dé
0: ọlọ́run tó ni wá kó mọ̀ ṣàánú wa mọ̀ ní o ó ti kàn lọ́kọ́ iṣẹ́ aṣọ́bodè lórílẹ̀‐èdè wa Nàìjíríà àwọn náà mọ̀ ti ṣe gudugudu méje yàyà mẹ́fà báyìí o wọ́n ní gudugudu kan ìyá àlò kan oh my god ẹ̀yẹ́ dà lọ́kọ́ ni gbọ́mọ̀ lọ́wọ́ dàbí ó yẹ kó ti yọ báyìí wọ́n ní iléeṣẹ́ aṣọ́bodè yìí lẹ́yìn ti bẹ̀ẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà òun náà ní àmọ̀ ti ṣe alábàápàdé àwọn ohun èròjà kan ohun jíjẹ ohun mímu èyí tí ọjọ́ ti lọ lórí wọn léètí ẹni wọ́n tún kọ́ wọ́n lọ́mọ gbà wá
1: ẹrù tẹ wá ń báyàn báyìí.
0: èyí ò tí ẹ mọ téèyàn fẹ́ fi sẹ́nu gan báyìí.
1: ẹrù tẹ wá ń báyàn báyìí.
0: ní ti jíjẹ ní ti mímu ní ti lílò lóògùn gan ní pàtó. ọlọ́run tó ni wá mọ̀ ṣàánú wa o. wọ́n ní kódà oògùn kan eléyìí tí wọ́n pè ní tramadol èyí tí wọ́n ní kí eégún rẹ̀ ọmọ ṣẹ́ mọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà. wọ́n mọ̀ tó ka mọ́ àwọn karamba ní ẹ̀dá kan lọ́wọ́ ẹgbẹ̀rún mẹ́ta ó lé irinwó òun náà ni wọ́n bá lákàtà wọn nípínlẹ̀ Kwara nìkan. wọ́n ní ìjẹ́jọ́ mọ̀ pé àtàwọn tí ọjọ́ ti lọ lórí rẹ̀ tó ń ti oògùn olóró tí wọ́n rí yìí bí wọ́n bá wá gbàjọpọ̀ ká sọ iye òǹkà tó jẹ́ bí wọ́n bá lọ rèé tà á tí wọ́n gbàjẹlẹ̀ wọ́n ní bílíọ̀nù méje ó lé
1: bílí
0: bílí ni kì í ṣe mílíọ̀nù bílí bílíọ̀nù 7.9 billion naira o na ni owo ohun lo to bo gan lowo se wa to awon karaba ni edo awon ile ti an fe han amon ile de wa Nigeria le mo pelu awon tojo ti lo lori won ti an fe mo ta si gboro aye atawon ti an tun ko ogun e ti an ti fo fi de pe kegun re omo se mo lo ile de wa Nigeria ti an tun ko wole yi wa banko gbe to ye ke gbo mo ni o egbo losan to ni
1: to banko gbe eleyi ohun na ni ti kaso layo won ni ni bayi o bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún tá a wà yìí òun náà ni àwọn akẹ́kọ̀ọ́ wa lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n mọ̀ jẹ́ àǹfààní ẹ̀bọ data oní 100 MB lójoojúmọ́ látọ̀dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà 100 MB free data òun náà ni wọ́n ní wọ́n mọ̀ jẹ́ àǹfààní rẹ̀ látọ̀dọ̀ ìjọba àpapọ̀ ilẹ̀ ṣẹ́fẹ́ padà léèwé àbí orí ojú wa lò
0: èmi jẹ́ ó fẹ́yẹ́ 1 gig ni
1: 1 gig bó 100 MB MB
0: ẹni tó bá ti fẹ́
1: fún kíni ẹnu ẹ̀yìn ìyàgò fẹ̀tẹ́yìn ọmọ tó tàwọn ọmọ àwọn ọmọ tó pé yìí ní ìbáyìí látàárọ̀ ìdálẹ́ ní ogun yóò gbé fóònù dání wọ́n mọ̀ tẹ̀ mo máa ń bí wọ́n gbé ẹ̀jọ́ ń torọ bulẹ́tì lówó rà
0: nígbà
1: ẹ̀dá kan torí mi gan-an àwọn tàbí ṣiṣẹ́ tàbí pa owó tàbí tọ́ wọn
0: à ń sọ ọ́nà ni
1: tó bẹ́ẹ̀ 100 MB
0: ó dẹ̀ jẹ́ lọ sí ìpínlẹ̀ èkó torí pé gbàkọgbè kan tó sọ̀kalẹ̀ láyọ̀ ọjọ́dé látọ̀dọ̀ wọn o wọ́n ní àjọ ìṣọ̀kan àgbáyé eléyìí tó rí sí àwọn ilé iṣẹ́ tó ń ti ìdàgbàsókè rẹ̀ ẹ̀ka wọn mẹ́ o wọ́n ní àmọ̀ ti bẹ̀rẹ̀ ìbáṣepọ̀ báyìí láti rí dájú pé àwọn ike olómi ike ẹlẹ́rìn dòdò kankan eléyìí tí ẹni báwọn ẹlòmíì bá ti mú tán báyìí wọ́n lọ rèé jù sí ojú pópó ńbẹ̀ ni ẹlòmíì báyìí ó di wì nínú ojúṣàn mi ẹlòmíì báyìí ó di wì lẹ́bàá gbó ẹlòmíì ó di wì wọ́n mọ̀ ọ́n jù káàkiri tó sì jẹ́ pé ìdọ̀tí ni ó padà dà wọ́n níṣẹ́ rí gbogbo eléyìí òun náà ni wọ́n ti fẹ́ mójútó báyìí ní ìpínlẹ̀ èkó torí pé wọ́n ti ní àwọn gbọ̀ngàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ kan lẹ́yìn tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ti ní ke ẹ̀yẹn sákòrè bẹ̀ wọ́n ti mọ̀ tí wọ́n ó ṣe fún yín kí wá ní ìgbésẹ̀ lẹ́yìn tí wọ́n fẹ́ mọ̀ gbé pẹ̀lú ẹnikẹ́ni tó bá kókè lọ ọbẹ̀ o ẹ̀yìn ó mọ̀ gbọ́ lọ́sàn-án tòní o gbàǹkangbì tó sọ̀kalẹ̀ láyọ̀ ni.
1: tó bóyá ká sáré lọ sí ojúde ọjà náà nígbà tá a bá padà dé kí gbàǹkangbì kó wá gbìnàyà tán ló ní pẹ̀rẹ̀gẹ̀dẹ̀.
2: Some days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
3: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
4: Lifemate Furniture Ember Season Sale is here. From 1st September to 31st October, get ready for incredible deals. Enjoy an amazing 55% off all regular products. You can get vouchers worth up to 1 million naira. Follow Lifemate Furniture on Instagram, spend any amount, and get free throw pillows. More shopping, more savings, more rewards. Visit any Lifemate Furniture showroom nationwide or call 081-2000-6000 for more inquiries. Lifemate Furniture Ember Season Sale. Lifemate Furniture. Your life mate forever. Terms and conditions apply.
5: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
6: Yay!
5: I like to have my golden morn in a bowl first. Then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
6: But when did you add milk?
5: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
7: So delicious, mommy!
8: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn, make every day golden.
9: Say after me, millions of naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
10: Millions of naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
11: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.

0: kaabo pada royin gbankogbi na lo nte sowo owo ti kan omo lu abi splash 105.5 FM aja wa nu gbera bayi o
1: gbera ton
0: eja lo taratara sinu royin kan eleyi to gba nkan to gbe to si se be gbomi loju eni ha o mo seun arabirin keni odun marundin ni ogbon 25 years old woman eleyi ti oruko ti e ni Kainde Onizio Karaga eleyi ti eni arabirin ohun ohun atoko re Ibrahim Sadiq o na ni osusu esusu laarin awon mejeje o iyen ni ilu kele ti won pe ni Ado Ekiti ipinle Ekiti lowa won ni osusu tesusu yi gbankogbi o tara be o waye isele ta so nipa re yi o na lo mo waye o nilu Ado Ekiti ni olulu ti ipinle Ekiti lohun leyi to si se lalaye o pe atoko ati yawo omo bibi ipinle Kogi o ni won se won ni arabirin ta so nipa re yi Kainde o na ni won ni o lo sodo re baba re kele ti won pe ni Lamidi won lo lodo ore baba re yi won kesi pe ko wa ni o ki won le yanju gbugbugbu kele to siyo laarin ohun atoko re oko re ohun eleyi ti ni gbogbo eyan lomo afa eleran o ni won mo pe won ni Sadiq Ibrahim loruko ti nje ohun na nko eran ni nta o lo sodo re baba arabirin yi eleyi ti oruko re baba re ni Lamidi won nigba ti en debe o leyi ti won si pe awon mejeji doko pe ija ti nbe laarin yin la fe ba yin yanju atoko yin ati yawo yin arofe ni ero e mo ro aroko laarin ara yin o won ni bi ti awon mejeji bere si ni salaye ohun to fa gan ti wahala fi bere laarin awon mejeji won ni Ibrahim Sadiq oko yawo inu ba bi tan o ada eleyi ti fi n ge eran ohun na lo mo mu to fi lo re koju iyawo re leyi to si sa lasiko gba ti won ba won yanju aawo na lowo o mo lagbara po o inu bibi won o fi se mi ro o edo funfun won o be o lowe o wa dori adetu abiwa pele won tesiwaju ninu iroyin ohun eleyi ti iwe iroyin the nation gbe jade pe ijeje mo ri pe awon apa buku buku eleyi to fi ada ti fi n ge eran dasara iyawo re ohun na lo sokunfa iku ojiji eleyi to arabirin na lorun arimobo lọwọlọwọ ba ti n sọrọ yii wọn náà ti gbé òkú rẹ o lọ sí ilé ìgbókùúsí ẹnìkan lè tó jẹ pé ẹbí ló jẹ ìní sí Kainde ìyàwó tó ti di olóògbé báyìí lawrence yusuf níjẹ nígbà tóun ó mọ sọ lórúkọ ẹbí Kainde ó ní kẹsì mọ wo o àǹtí ìhun ẹgbọn àwọn yìí ó ti ń gbáradì láti kú ọlọdọ rẹ tipẹtipẹ nítorí àwọn ìṣòro tó ń ti ìpèníjà eléyìí tó ń kojú lákàtà ọkọ rẹ náà ni oníṣẹ́ wa rí àsìkò tí wọ́n bá wọn yanjú ẹ̀ lọ́wọ́ pé mọ́ kọ́kọ́ rẹ̀ ìwọ ọkọ ìyàwó ìwọ náà fi sùúrù ṣe ẹjọ́ mọ́ ṣe láàrin ara yín kẹ́ ẹ lè bá lòfẹ́ láíláí kẹ́ ẹ sì lè bá gùn lẹ́mìí ó ní ìjẹ́jọ́ mọ̀ pé lásìkò ìgbà náà gan ó ní inú bèrè Ibrahim Sadiq o léè tó sì gbẹ̀mí lẹ́nu àti tòun ìwé ìròyìn the nation ló gbé lónìí gbankọ́gbì ló dà lórí tábìlì tiwa gbogbo ìyàwó náà di ọkọ so ọlọ́run yóò mọ fi ṣọ́rẹ̀ ṣọ́wa o gbogbo ẹ̀yin ọkọ ìyàwó náà ọlọ́run ọba yóò bá a bù yín ní sùúrù tó pọ̀ torí pé eléyìí tó ṣẹlẹ̀ yìí ta kà ní gbàkọ́gbì yìí kò yẹ kó mọ wáyè láàrin ọkọ àti ìyàwó.
1: òbí tẹ̀ ti fi kọrin onísùúrù láàfin
0: ṣọkọ obìnrin
1: àtọkùnrin
0: náà gbogbo ala nílò sùúrù
1: sùúrù láàfin ṣègbéyàwó
0: lẹ́ẹ̀kan gbogbo
1: ló ní ọ̀nà wa fún gbogbo wa ń sùúrù
0: àmì o.
1: tó ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ èkó wọn ni ọmọbìnrin kan ẹni ọdún mọ́kàndínlógún eléyìí tí wọ́n porúkọ rẹ̀ ní ugo rejoice òun náà ni wọ́n ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí ilé ẹjọ́ wípé kán jọ dákun kí wọ́n má ju bàbá òun sí ọgbà ẹ̀wọ̀n o. bàbá rẹ̀ ọ̀hún lórúkọ rẹ̀ ń jẹ́ uche dìde lẹ́yìn tí arábìnrin yìí tó fi ẹ̀sùn kan bàbá ẹ̀ wípé ó ti ń bọ̀ òun ní ìbálòpọ̀ fún bí ọ̀pọ̀ ọdún díẹ̀ sẹ́yìn ní ìpínlẹ̀ èkó ugo náà ni wọ́n ló fẹ̀sùn kan bàbá rẹ̀ o wípé àtọdún 2019 òun náà ni bàbá òun ti ń hu ìwà àkótọ́ yìí pẹ̀lú òun nígbà tó wà bí ọmọ ọdún méjìlá eléyìí tí ó sì ń tẹ̀síwájú títí torí pé bàbá rẹ̀ ń kọ́ òun náà ni ó ń dùnmọ̀ hurumọ wípé kò gbọdọ̀ sọ fún ẹnì kankan ó tún sọ̀rọ̀ síwájú wípé ìṣẹ̀lẹ̀ yìí náà ló máa ń wáyé bóyá bí ẹ̀ méjì t tàbí ẹ̀kan láàrin oṣù oni nígbà tí bàbá òun bá sì ti bóun ṣe hùwà kò tọ́ yìí náà ni yóò ṣe ìkìlọ̀ fóun pé o gbọ́dọ̀ sọ nǹkan kan fún ẹ̀dá àlàyé kankan o gẹ́gẹ́ bó ṣe wí ó ní bàbá òun tórúkọ rẹ̀ jẹ́ dìde èyí náà ni yóò sì bóun ní ìbálòpọ̀ tipá tí ó tún máa dúmọ̀ hurú mọ́ òun wípé òun ó náà òun ó fẹ́ gba ẹ̀mí rẹ̀ nígbàkigbà tó bá ti ẹ̀ ń gbà lérò láti sọ fún èèyàn kankan ó tún sọ̀rọ̀ síwájú wípé màmá òun ni òun ti kọ́kọ́ sọ fún nípa ìwà láabi ìwà kò tọ́ yìí ó ní tí ìyá òun tó sì lọ rèé bá bàbá rẹ̀ ó ní ṣùgbọ́n bàbá òun kọ́ ó sẹ́ ọ̀rọ̀ yìí náà ní pátápátá ó ní ìgbà tó yá o tára òun ò gbámọ́ lòun bá fi ọ̀rọ̀ yìí lọ ọ̀rẹ́ òun kan eléyìí tó súnmọ́ òun tímọ́tímọ́ tó tún jẹ́ ọmọ lọ́kùnrin fún pásítọ̀ àwọn o ó ní ọ̀rọ̀ náà ni pásítọ̀ àwọn sì gbọ́ ó lọ́dé tí gbọ́ olùṣọ́àgùtàn àwọn òun náà sì ni àwọn opc ni wọ́n fi he bàbá náà lápá tí wọ́n sì fà á lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ ni àràárọ̀ ní agbègbè ìkòròdú wọ́n ní pé nígbà tó yá náà ni wọ́n taari rẹ̀ lọ sí ẹ̀ka eléyìí tó máa ń rí sí ọ̀rọ̀ àwọn àbùdá níbi tí ọlọ́pàá tórúkọ rẹ̀ ń jẹ́ olúwatóyìn kazeem tó ti ń léwájú wọn ń bẹ̀ wọ́n ní bó tiẹ̀ tilẹ̀ jẹ́ wípé ugo gangan fúnrara rẹ̀ ó sọ̀rọ̀ ó ní nǹkan tó òun fẹ́ náà ni kí bàbá òun kó wọwọ́ ìwà ìbàjẹ́ yìí bọlẹ̀ kó má gbọ́ òun ṣe irú nǹkan báyìí mọ́ ó ní òun ò fẹ́ kí wọ́n ti bàbá òun lọ sí ọgbà ẹ̀wọ̀n títorí ipa eléyìí tó lè ní lórí mọ̀lẹ́bí òun ó ní òun gangan kọ́ òun ti jọ̀wọ́ ara òun láti kúrò nínú ilé lọ́dọ̀ àwọn òbí òun kó òun sì lọ́ọ́ máa gbé lọ́dọ̀ ìyá bàbá òun eléyìí tó wà ní agége tàbí kó òun lọ́ọ́ máa gbé lọ́dọ̀ ẹ̀gbọ́n màmá òun bóyá àbúrò mọ̀mọ́ rẹ̀ sì ni eléyìí tó ń gbé ní agbègbè ẹ̀gbẹ́dá ìwé ìròyìn daily post òun ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí ìyá ìdí ni ara tí mò ń sọnù èmi àti èèyàn kan sọ̀rọ̀ kínní yìí lónìí ẹni ní ìjọba kù díẹ̀ lóòótọ́ ìjọba lè ní tiwọn lọ́wọ́ ṣùgbọ́n irú àwọn kéèsì báyìí ìgbà tó bá ṣẹlẹ̀ lẹ́rìí ìyá tí ó mọ yọjú ẹ dákun ọkọ mi ni ẹ má bá ń sọ sẹ́wọ̀n ọmọ gangan fúnra rẹ̀ ìgbà tí wọn bá fi bàbá ẹ sẹwọn kí ni àrídájú wípé yóò ti ọwọ irú ìwà ìbọlẹ.
0: èrò tèmi lórí ọ̀rọ̀ yìí ó ní wípé ó dàbẹ̀ ń pé lórílẹ̀‐èdè wa nàìjíríà a nílò ìlanilọ́yẹ̀ tó pọ̀ gan tá a bá ń sọ̀rọ̀ nípa òfin tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn ìwà ìrúfin àti ìjìyà tó yẹ kó dé bá ẹni tó irúfẹ́ ìwà bẹ́ẹ̀ ká má máa fi ọ̀rọ̀ ń ṣe egbòlé
1: èyí tó pọ̀ jù kó ń ṣẹlẹ̀ gan nù ara àwọn ìṣòro táwọn adájọ́ àwọn lọ́ọ̀yà
0: tí wọ́n
1: nínú.
0: ó dáa tó bá níbẹ̀ wá já tún lọ sí ìpínlẹ̀ ogun torí pé bákan náà tún lọ ọmọ ṣorí ń bẹ̀ o wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé ní ìpínlẹ̀ ogun àwọn ikọ̀ elétò ààbò kan eléyìí tá a mọ̀ sí sosa corps òun náà ni àmọ̀ ti náwó gan bàbá àgbàlagbà náà ni ẹni ọdún méjìléní ogójì 42-year-old farmer tẹ́ porúkọ tiẹ̀ ní ganiyo agbàjọ ǹjẹ́ bó ni tiẹ̀ ṣe jẹ́ wọ́n ní bẹ́ẹ̀ lábí ni o ọmọ ọdún méjìlá kan òun náà ló mọ̀ ṣe kò tọ́ kò tọ̀nà pẹ̀lú ẹ̀ yẹn níjọba àbílẹ̀ ìpókíá eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ ogun ẹni tí í ṣe adarí ìròyìn ìní fún àgbáríjọpọ̀ àwọn ikọ̀ elétò ààbò ọ̀hún adégúnwà adégbuyè òun náà ló yọjọ́ ìrànsíta náà tẹ̀jáde kan o lẹ́yìn tó sì ń ṣe lálàyé náà tẹ̀jáde ọ̀hún pé ṣe rí orúkọ ọmọ tá à ń sọ nípa rẹ̀ yí ọmọ ọdún méjì lóbìnrin ni o ilé ti ń gbé àwọn òbí rẹ̀ òun làwọn ò ní fi sígboro ayé o nítorí ọjọ́ iwájú rere eléyìí tí ọmọ náà ni adégbuyè tó ṣe lálàyé nínú àtẹ̀jáde tó fi léde pé ẹ wo àwọn ikọ̀ elétò ààbò tá à ń sọ nípa wọn yìí àwọn ń gbógun ti àwọn èèyàn kan léyìí tó jẹ́ pé wọ́n máa ń kó nǹkan ìjà ogun wọ́n fi ń ṣe fàyàwọ́ wọ orílẹ̀-èdè wa nàìjíríà wa ni o wọ́n ní ṣùgbọ́n lẹ́nu iṣẹ́ wọn ní ẹ̀ wà òun náà ni àwọn èèyàn tí ń bẹ lágbègbè tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé ní a lọ rèé ké sí wọn pé ẹ̀wà gbà wá ni bàbá àgbàlagbà ẹni ọdún méjìlé ní ogójì ó máa ń ṣe kò tọ́ kò tọ̀nà pẹ̀lú ọmọ ọdún méjìlá làwọn eléyìí bá sọ pé nílùú tó lọ́ba tó ní jòyè ta ní ń dárú nǹkan bẹ́ẹ̀ wò ó wọn nígbà tí wọn ò débẹ̀ lóòótọ́ wọn bá ní o níbi tí ọmọ tá à ń sọ nípa rẹ̀ ti ń sun ẹkún gidi gan ǹjẹ́ bó gan ni ìyá rẹ̀ àtàwọn èèyàn rẹ̀ ṣe mọ wọn ní bẹ́ẹ̀ lábí ni o ṣàdédé òun náà ni ọmọ òun darí padà wálé níbi tí a ti ránṣẹ́ wọn ránṣẹ́ ni àwọn ìyá ènìyàn ránṣẹ́ ó wá lọ rèé sẹ́bùrú ọmọ ọlọ́mọ lọ́nà léyìí tó sì ṣe kò tọ́ kò tọ̀nà pẹ̀lú ẹ̀ won ni bi omo na se dari pada dele inu eku gidi lo bu si o le to be si ke igbe gidi kan won ni wa bi lere pe kilo de kini po leku o wa lanu re ikoto ikoto ro bode nbe o le to se lalaye pe baba agbalagba kan agbe o na lo se ko tokoto na pelu ohun nje ta wa ni won no na wo pe gani yu agbajo o na lo se iwa buruku ohun won ni ogba toro hun de ti gbo iya to bi omo na papa pa ni iya pariwo si gbogbo eyan o pe dapo egbaun era nkale eyan bi amo gani yu mo ti se ko tokoto na pelu omo bibi inu ti ohun won ni nibe o na ni ti kesi awon osele to abo na le tan si gbe igbese papa lati fikele ofin gbe iwe royin punch lo gbe loni bankogbi lo da o lori tabili wa
1: to eje ka lo si ilu abuja o ile ejo giga ti ijoba apapo orilede nigeria eleyi ton joko ni ilu abuja na ni won lo ti gbe idajo re kale lori arakunrin kan to fira re pe ohun ti o je won ni ayederu alufa ariran ohun na ni arakunrin to ruko re nje solomon odige moses lo fi pera re o won ni pe ewon odun kan ohun na ni won si ni ko sare lo lo ni papapa o leyin to je bi esun lilu arabirin kan lati orilede india won lo lu ni jibiti owo eleyi ti o le ni egberun kan dollars bo won si ni bakan na lasiko ti obirin yi to nwe iwe iwenumo won di wipe se ni ayederu alufa yi won lo tun che akale arabirin na
0: laise
1: be le ni owo omoluabi won ni onidajo cn inwabulu ohun na lo si gbe idajo re kale olori moses leyin ti moses fun ara re gba wi pe looto ni ohun jebi si esun eyo kan eleyi ti won fi kan o to da lori irenije ati fifi ara eni pe ohun ti eni ti eyo je won ni ajo to ri si sisowo olukumo kumo lorilede yi efcc o wa ni se ri moses ohun na ni owo ba ni ilu epoma ni ipinle edo leyin to gba arabi to gba owo lowo arabirin na lati orilede india eni to je wipe o n bere fun iranlowo nipa ti emi ni won ni alakoso fun ajo efcc ohun na lo wa je ko di mi mo pe moses na lo ma n lo opo itona tiktok lati ma fi pera re ni ohun ti o je ohun yo ma fi pera re lalufa ohun le wo won san ohun le gba won la ohun le se gba ohun le sawo won ni eleyi na lo si se tititi to fi tan arabirin yi to fi gba owo to le ni egberun kan dollars lowo e o loju opo itona ayeludara jara kan eyi ti won ma fi san owo won lo si ni pe ko san si apo asuwo owo ohun eleyi to wa lorilede nigeria o ajo efcc tun soro siwaju wipe igba to ya ohun na ni moses lo tun tan arabirin yi wipe n to wa sele bayi ni wipe o we iwe mimo iwenumo ni ihoho omoluabi won ni eleyi to si bere si ni mo ti akale re lai se wipe o gba ase lowo arabirin na o igba to tun ya lo tun bere si ni mo dumo urumo obirin ohun wipe wo bi ba bere owo lowo re mo ba ile down so siri ohun re ihoho omoluabi re re lowo mi wo gbe si gbogbo ori ero ayelujara ni afi to ba san iye owo bayi won ni ajo efcc soro siwaju wipe koda owo ohun ohun na si ni arabirin na san wipe ko jo dakun o ko ma gbe owo ohun si ori ero ayelujara won ni won ma fi esun kan moses o wipe ise ni o fira re pe ohun ti o je ti o si tori arabirin na je o n pera re ni dokita solomon o pera re ni omowe Dr. Solomon loju opo ikanni ti TikTok lati fi gba owo ohun lowo arabirin na won ni onidajo Nwabulu na lo wa ni wipe ewon odun kan ohun na lo si fi ju ara o laite se wipe o san owo itanran bi ti wo mo won ni bakan na ni adajo ohun o tun je o tun pa lase o wipe $1000 yi eleyi ti won lo gba na ni ko si ri daju wipe o da pada fun arabirin lati orilede india ohun nipasẹ ajo efcc iwe iroyin daily post lo gbe iroyin naa.
0: O da dupe dupe pe ku lowo eyin eyan wa eleyi te n te ile wa ni takwe jara yin te n gbo wa jakejado orilede wa nigeria yin te n gbo wa jakejado ipinle oyo paapaa julo yin te n gbo wa eyan ni ilu ibadan a n lo re polowo oja nu ka koko mo tesiwaju na. O da gbogbo eyin eyan wa e ja tun ka wa saki onike stro level torí pé ní ìpínlẹ̀ Èkó ìṣẹ̀lẹ̀ alágbára kan tó ní ṣe pẹ̀lú ilé eléyìí tó dàwó òun náà ló mọ̀ ti mú ẹ̀mí ẹnìkan lọ o léyìí tí àwọn méjì ń kọ́ wọn fara ṣèṣe yánnayànna ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí náà ló mọ̀ wáyé o ìyẹn ní àdúgbò kan eléyìí tí wọ́n pè ní Aboru eléyìí tí mẹ́níjọba àbílẹ̀ ti àlùmọ̀ṣọ́ nípínlẹ̀ Ògùn nípínlẹ̀ Èkó ni wọ́n ní ilé tá à ń sọ nípa rẹ̀ yìí òun náà ló wà ní ojúlé kejìléní ogójì òpópónà gómìnà eléyìí ti ń bẹ ní Aboru wọ́n ní ọgbà tí ilé ọ̀hún tó dàwó báyìí pápápá òun náà ni àwọn èèyàn ti ń bẹ́ńbẹ́ o wọ́n tètè ké sí iléeṣẹ́ eléyìí torí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì èyí ti ń bẹ nípínlẹ̀ Èkó ẹ wá jẹ́ lọ tààràtàrà o sínú àtẹ̀jáde kan eléyìí tí ẹni tí í ṣe akọ̀wé àgbà ẹni fún iléeṣẹ́ eléyìí torí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì buwọ́lù yín ni dókítà Olúfẹ́mi Dámilọ́lá Ọ̀kẹ́ Ọ̀sán yìí tó lo léyìí tó ṣe lálàyé nínú àtẹ̀jáde tó buwọ́lù pé ní pápápá tọ́rọ̀ ń dé ti gbọ́ àwọn òun náà làwọn ti kó àwọn òṣìṣẹ́ àwọn eléyìí tó ń dóòlà ẹ̀mí èyí ti ń bẹ ní kápá àti eléyìí tó wà lóṣòdì pé ó yá ẹ̀yìn ti kápá ẹgbéra ẹ̀yìn tó ṣòdì ẹgbéra ẹ pàdé ara yín ní Aboru níjọba àbílẹ̀ Àlímọ̀ṣọ́ kẹ́ ẹ lọ rèé dóòlà àwọn èèyàn ti bẹ lábẹ́ ilé èyí tó ṣe bẹ́ẹ̀ tó dàwó o wọ́n ní pápápá tí wọ́n débẹ̀ òun náà ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ láti yọ àwọn èèyàn ọ̀hún eléyìí tí wọ́n bẹ lábẹ́ ilé àjọ làṣẹ́mà tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ ilé tí ẹ gbé kalẹ̀ o pé kẹ́ ẹ sì máa wo ilé ìwọ̀n o ó ti wà lórí pé wọn ó dáwó àsìkò ìgbà tí àwọn òṣìṣẹ́ ti ń dalé wó ń dalé ọ̀hún wó lọ́wọ́ òun náà ni ilé ọ̀hún wá kúkú yẹ̀gẹ̀rẹ̀ tán léyìí tó sì lọ rèé bá àwọn òṣìṣẹ́ eléyìí ti ń ṣiṣẹ́ ńbẹ̀ wọ́n níṣẹ́ yìí lójú ẹsẹ̀ ńbẹ̀ òun náà ni ẹnìkan dágbére fáyé pé ó dìgbò ṣe oníṣẹ́ wá rí àwọn èèyàn méjì tó kù léyìí tó jẹ́ pé wọ́n fara pa wọ́n ti yọjú sí wọn léyìí tí wọ́n sì kọ́kọ́ ti ṣe ìgbésẹ̀ àkọ́kọ́ láti lè tọ́jú wọn ní ìbámu pẹ̀lú àwọn ọgbẹ́ eléyìí ti ń bẹ lára wọn ó ní wọ́n ti wá gbé wọn lọ yín nì sí ilé ìwòsàn ilé tó wà nítòsí níbi tí wọ́n ti ń gba ìtọ́jú oníṣẹ́ rí ẹni tó dágbére fáyé pé ó dìgbò ṣe ọ̀hún wọ́n ti yọ òkú tiẹ̀ náà kúrò ní abẹ́ ilé ọ̀hún eléyìí tó dàwó ọba tó ni wá kó máa ṣàánú wa ni o gbogbo ìgbà kí ìgbà tá a bá ti ń jáde báyìí tá a ń wa ohun tí a jẹ káàkiri ọba tó ni wá wọn jẹ àpàdé ohun tí ó jẹ wá o àmì àṣẹ ìdùmàrè.
1: Tọ́ ẹ jẹ́ ká sáré dojú dé ọjà náà à ń bọ̀.
2: Books check, uniform check, school bag check, and Bournvita double check. It's back to school season, and with Bournvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bournvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
3: Bournvita, prepare them to win every day. Offer valid while stocks last.
4: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bólo ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbó lẹ́ndì NC. HND A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry ó rọrùn pẹ̀lú WMOU kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Accra Avenue Ikeja Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road o tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria West Midlands Open University so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
5: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's na why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying dey give extra relief for pain wey tough. If you no be Panadol, e no fit be like Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no comot after 3 days, I beg, go see your doctor or physician.
6: Mo ti bẹ̀rẹ̀ mi ò lè ṣaláì mọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. ìtọ́wọ́ ẹ̀kan lásán àrí kan kò sí lẹ́yìn ẹ̀.
7: Magista tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chili àti kọ̀mọ́fùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Magista yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀ yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
8: Look, Mom, I'm getting better every day.
9: You sure are. I am so proud.
3: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
8: This is my favorite.
3: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.

0: ẹ káàbọ̀ padà gbẹ́ńkọ̀gbì ìròyìn tẹ̀síwájú ní ìkànnì ọmọlúàbí splash 105.5 fm ẹ̀yìn tí wà lójú òpó facebook kò wá àrí yín àrọ́wọ́ yín a sì ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín torí wípé ìgbà gbogbo òun náà lè fi ń tẹ̀lé wa lóní back to back bàbá ní káàwó
1: àwọn èèyàn pọ̀ mẹ́
0: bẹ́ẹ̀ ni
1: wọ́n
0: pọ̀ lórí ẹpẹtẹ ni
1: adex ajayi rèé adex ajayi ń tẹ̀lé wa kọ́lédé adébáyọ̀ ń tẹ̀lé wa
0: àgbà
1: pọ̀ lọ́wọ́ yín mọ̀dínà kazeem rèé ọwọ́ méjì fẹ́ èèyàn kan ni oh my god this is too much inú wa dùn ó báyọ̀ james akínsùdú rẹ̀ rèé mọ̀mọ́ títí dínà ni ó wọ́n tẹ̀lé wa back to back láti ìgbàdégbà ni adéyẹmí olúbàjọ èéṣú ọláńkọ́ àwọn eléyìí náà wà pẹ̀lú wa johnson denobo ogunṣe itan sunday abẹ alamẹdẹ abidi nikolawole abiodun oluwadele o
0: adúpẹ́
1: lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa adex ajayi yẹn back to back ni aremoye niyi abisade polo adúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa ọpẹyẹmí alẹ́ṣùlọyẹ adúpẹ́ o bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa inú wa dùn púpọ̀ púpọ̀ sí yín agboola steven olúwaṣẹ́gun ọdúnṣì
0: bayo
1: james adúpẹ́ vitalis peter adúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa ẹ̀yin náà jẹ́ lọ darapọ̀ mọ́ wa bá a bá ti rí yín báyìí àwa náà kàn sàbàlà ọ̀dọ́
0: yìí bẹ́ẹ̀ inú wa tẹ̀ máa ń dùn tá a bá ń rí yín
1: ìwúrí ló jẹ́ fún wa
0: bẹ́ẹ̀ dáadáa wa
1: bẹ́ẹ̀ ni
0: ẹ ṣeun gan ni ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Ondo wọn ni ní báyìí àwọn tí wọ́n ti pàdánù ẹ̀mí wọn sínú ìṣẹ̀lẹ̀ kan tó wáyé ní ìjọba ìbílẹ̀ Odigbo ní ìpínlẹ̀ Ondo náà ni wọ́n mọ̀ ti tó 37 gẹ́gẹ́ bí ìjọba ìpínlẹ̀ Ondo ṣe bẹ̀rẹ̀ sí ní máa tọpinpin àwọn ohun mímu kan tó jẹ́ ti tó dàbí àgbo àtàwọn nǹkan míì táwọn èèyàn ń mu tí ìjọba ò fọwọ́ sí pàápàá jùlọ ní àwọn agbègbè tí ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé o ìròyìn wa jẹ́ kó di mímọ̀ pé àwọn olùgbé ní agbègbè arárọ̀mí òbu eléyìí tó wà ní ìlú Odigbo náà ni wọ́n ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàìsàn lẹ́yìn tí wọ́n mu nǹkan ọ̀hún eléyìí tí wọ́n fura sí wípé àgbo ni wọ́n ni àwọn èèyàn 24 náà ni wọ́n sì ti kọ́kọ́ ṣe àkọọ́lẹ̀ rẹ̀ wípé wọ́n pàdánù ẹ̀mí wọn o ní agbègbè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ṣe alága ìjọba ìbílẹ̀ Odigbo Taiwo Adegoroye bó ṣe sọ wípé ní báyìí àwọn tí wọ́n ti dágbére fáyé nínú àwọn tó mu nǹkan ọ̀hún náà ni wọ́n ti di 37 Adegoroye sọ wípé àwọn èèyàn 8 náà ni wọ́n kọ́kọ́ pàdánù ẹ̀mí wọn ní àrárọ̀mí òbu nígbàtí àwọn 16 tí wọ́n dágbére fáyé ní ìlú Odigbo àti wípé ikọ̀ tó ṣẹlẹ̀ ọ̀hún náà ni ó sì ti wálẹ̀ lẹ́yìn tí àwọn ikọ̀ elétò ìlera láti ilé ìwòsàn ti ìjọba àti ti ìjọba ìbílẹ̀ tí wọ́n ti jígìrì sí ìṣẹ̀lẹ̀ náà o ní àmọ́ ní báyìí o wọ́n ti di 37 o ní bí kì í bá ṣe wípé àwọn elétò ìlera yìí wọ́n tara ṣàṣà wọ́n jígìrì wọ́n jáfáfá láti dáhùn sí ìṣẹ̀lẹ̀ náà àti wípé ìlọ́wọ́sí ìjọba ìpínlẹ̀ ọ̀hún àti ìjọba ìbílẹ̀ náà ó ní tá à ń wí ìkọlẹ̀ àbámọ́ wí o bóyá iye àwọn tó pàdánù ẹ̀mí wọn tá à bá máa kà kò bá ti pọ̀ jù báyìí lọ ṣùgbọ́n ẹni tí ṣe alákòóso fún ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ ní ìpínlẹ̀ Ondo ìdòwú àjànàkú òun náà fi léde o nínú àtẹ̀jáde kan wípé ìjọba ìpínlẹ̀ ọ̀hún náà ló ti ṣe ìkìlọ̀ fún àwọn olùgbé ìpínlẹ̀ náà wípé ẹyẹ máa mu tí ò ní àkọọ́lẹ̀ lára ẹyẹ máa mu àwọn nǹkan tàbí nǹkan jíjẹ gbogbo ohun tẹ́ bá ti máa mú bu ẹnu yín ẹ̀jẹ̀ kẹ̀kẹ́ máa rí dájú wípé eléyìí tó ti ní àkọọ́lẹ̀ ni lábẹ́ àjọ NAFDAC oníyálà eléyìí tó dàbí àgbo ni alápòpọ̀ ni tàbí àwọn nǹkan míì níwọ̀n ìgbà tó bá ti jẹ́ wípé yóò lọ sí ẹnu yín ẹ̀ máa rí dájú wípé eléyìí tó ní ohun tẹ ìjọba ni kọlọ ìlédùmarè kó ṣàánú wa ìwé ìròyìn the punch olùgbé ẹkúnrẹrẹ ìròyìn ọhún.
1: ó dáa tó bá níbẹ̀ wá jáwé ìwé ìròyìn daily post eléyìí tó jáde fún tòní wọn ni àwọn òṣìṣẹ́ ológun iléèdè wa nàìjíríà ẹ̀kọ́ kan eléyìí tá a mọ̀ sí fẹsẹ̀yìn yáámá òun náà ni a mọ̀ ti mú àwọn gidi gan kú ikọ̀ agbésùnmọ̀mí kan o léyìí tí wọn ni kódà wọn tún mú arákùnrin kan èyí tó jẹ́ pé ní tiẹ̀ o nǹkan ìjà ogun ní kó wọlé sákàtà àwọn ikọ̀ burúkú yìí wọn ṣàìtún tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ léyìí tí ẹ gbé kalẹ̀ pé ẹ wo àwọn táwọn náà mú yìí ayọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn ti mú wọn ìpínlẹ̀ kaduna sì làwọn ti mú wọn pẹ̀lú ẹ wá já lọ sí ìtàkọ́ ẹja x níbi tí àwọn tó mojúlẹ̀jẹ́ àtàbá ń sọ̀rọ̀ nípa kápiyamọ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò èyí tá a mọ̀ sí zagazola makama nígbà táwọn ó mọ sọ̀rọ̀ tiwọn won ni se ri awon mose ologun le de wa Nigeria won ko rodo ju o won se gudugudu meje won si se yaya mefa tori pe won lo si awon agbegbe kan le ita ti ri kubawu igabi biringware eleyi ti nbe ni ipile ti kaduna ni won nigba ti e de be bayi awon kan ba ni eda eleyi to je pe iko agbesumo mi ni won le to je pe won ti fi awon agbegbe ta pe kelun se buba won ti a tu wa duro tan pe ko si enikeni to le si awon nidi ko ni bi ta won wa o won ni awon ise ologun ile de wa Nigeria so pe ni bo na tin se ru e bi igba yin ba dojude a si bi o si se si a fo to ba ko to lohun ni fo arun womu womu womu tori pe iru igba to ba ti fo be ko tun se mu ko mo ni o abe fi re mu ko ri la ko je waye be won tesiwaju na won ile ti se lalaye pe agbegbe kan ile ti nbe nijoba abile ti kabua won ni jeje mo wi pe dabo dabo oni ape be o won ni bi awon omo ise ologun ile de wa Nigeria se wo be bayi igide gan ku iko agbesumo mi kan to n tura e di bale nbe won ni atohun atawon meji mi ti wa ninu oko re owo ti to won bayi won se lalaye o pe ba ti n soro yi awon ti owo ti to won ti ko won lo ti bareke ologun eyi ti nbe ni ipinle kaduna ki wa ni o sele si awon meteta ti ti won ni won po ju ba n lo iwadi ti tesiwaju ki won le sa gbogbo won le leyo ko kan ejeji bi igba teyan ba re ira loko ni iwe yan daily post lo gbe o.

0: jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kan wa ṣe ṣe fún wa? Làwọn náà ṣe fún ra wa.
1: Orúkọ tèmi ni Sarah Adédọkùn.
2: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
3: Bàbá Túndé Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
4: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìkí fún ọ kúrúkú mọ́ nínú. Gbéraálẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0807-112-4000. Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
5: Abiyamọ tó dára jùlọ. O kárí. Àmọ́ ṣá, jẹ́ ká máa rọra yọ mílíkì wa lò.
6: Èmi máa kọ́ o. Iṣẹ́ ọwọ́ Golden Monthly ìwọ̀n ni. Bí mílíkì tó pọ̀ ṣe bá wá nìyẹn.
5: Mílíkì bá wá kẹ̀. Láti gbà wo. Ẹ̀yin lè ra Golden Monthly ìwọ̀n tó ti ní mílíkì nínú tí yóò fún yín ládùn wàrà aṣara lóore. Ẹ ò nílò láti tún fi mílíkì sínú ẹ̀ mọ́. Kẹ kàn fún mi sí kẹ púpọ̀ lásán ni. Ẹ máa gbádùn ẹ̀. Golden Monthly jẹ́ kí gbogbo ènìyàn ti wúrà.
7: Mo ti bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́pani-lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àrí kankan ò sí lẹ́yìn ẹ̀.
8: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chini àti kòmọ́fùrù.
7: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
8: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
9: Àmọ̀ pé kí ló fẹ́ràn yẹn?
10: Olórú ìsebè ni mo fẹ́ràn jà lọ.
9: Olórú àbúrò tí olórúkọ kẹ̀.
10: Owó rẹ̀ kò wọ́n rárá.
9: Ó sì máa ń gbádùn rẹ̀. Àmọ̀ pé wọ́n ti pè ìfà máa fani lápò ya o.
10: Olórú wo ló wá fẹ́ kí n rà báyìí?
9: Olórú Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olórú ìsebè tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
10: Olórú ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
9: Bẹ́ẹ̀ ni o parọ́. Ó lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká.
10: Olórú ìsebẹ̀ Devon Kings ni olórú ìsebẹ̀ tó dára.
9: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
10: Devon Kings, òórùn aládùn, adùn tó kọ́ ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
11: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lọ́wọ́ tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Accra Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
12: Dangote Refinery don come with good news. When your business need at least 250,000 liters of petrol and above, I beg make you listen well, because this ogbonge deal na for you. Dangote Petroleum Refinery go deliver petrol to you across Lagos, Ogun, Rivers, Kaduna, Abuja, Delta, Anambra, Imo, Kano, and Nasarawa at just ₦1,185 per liter. When you buy up to 250,000 liters, you go enjoy a 10-day period to pay.
13: Ow. Talk true. That one means say I go get fuel supply without stress from Dangote Refinery. Get them delivered free to my doorstep. Go get extra time to make payments.
14: Oh, la la la la la.
12: Yes, so. Whether you dey support your fleet or they do business we need plenty petrol, this is an opportunity where you not go like miss. For more information, make you quick call 0707-407-2099 or 0707-470-2100 or reach us for email for direct delivery at dangote.com. A small stage day pipeline.

0: sabitude ni ti ukaye mo si je lati emi ni are king ebe baba yi le yi adupe odi ni first meeting wa tori pe as inauguration ni last week Thursday so are ti o wa nbe to lu odun mejo adon se to ni mo pe jọba ni lowo so ni ati are ti kuro awa jo fori kori pe ki la le se fawon omo ebe ti mo wa nbe ti mo lafani ati debi asa lo si bank alo yawo asi ya tezi yo yo awa wo pe ka fi se mo amen fun gbogbo omo ebe throughout the 33 local government ni pele oyo o ni awa se loni a fi iyen wole as new president ati wa fi empowerment bebe e ba wo eri clipper eri sterilizing machine eri to wear warmer glasses solar fan mirror pẹlu kunbẹ so a fi n se empowerment so a se ifeke empowerment e ko go across gbogbo 33 local government fun awon omo ẹgbẹ the association of nigeria farmers to wa ni ipinlẹ ọyọ. Gbogbo awọn ọmọ ẹgbẹ wa we are over 15,000 members ni gbogbo ipinlẹ ọyọ lọwọlọwọ by force by takọkọ ṣe unlikely like bi mo ṣe wo pẹlu gbogbo stara loni is likely like bi 3,035 members kan jẹ anfani ẹ loni local government bi mẹrin number one Lakindu local government number two Onara local government number three Inuka number four Ajorosun.
1: Irú empowerment tẹ wá gbé kalẹ̀ ṣé wọ́n mọ sọ́pẹ̀ padà ní abẹ́ kan fún wọn lọ́fẹ̀ẹ́ pé ẹ máa lo akéwòye lágbára o.
0: Wọn lọ́fẹ̀ẹ́ agbára wọn ti gbé báńkì láti lọ yáwó báńkì láti lọ yáwó a máa dáwó padà a fi fẹ́ tẹ àwọn ọmọ wa ní ara a fẹ́ tẹ wọn lọ́rọ́ a fẹ́ káwọn náà ní kan jẹ dividends of baba.
1: Mo ṣe di democracy.
0: Mo ṣe di democracy rárá dividends of baba ni ta ṣe fáwọn ọmọ torí pé ti democracy ò tí dọ́dọ̀ wa.
1: Àti ìjàmbá ní ìjọba rí
0: báyìí. Àti ìjàmbá ní ìjọba rárá àwa ń bẹ gbogbo ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti pilẹ̀ Ọ̀yọ́ kan sí ìlú kan wà wá bábà náà káwa náà jàǹfààní nínú dividends of democracy. A rọ gbogbo ìlú àwọn ọmọ wọn tó bá ti wà ń lé ẹ mọ̀ jẹ́ kí mọ́mọ́ jókòó kalẹ̀ torí pé ọwọ́ tó bá silẹ̀ o lè sùn ńlá yálò kán mọ wá iṣẹ́ ọwọ́ kan bí irúṣẹ́ bàbà kán mọ wá wọn fi wọn sí so that mo fà fi máa take time wọn kò sì sí knowledge tó sọnù bàbá tó lo òyìnbó ló ní iṣẹ́ bàbà ó wà lára the best iṣẹ́ tó bẹ nílò òyìnbó tó jẹ́ pé owó gidi ni wọ́n ń rí bàbá wá sọ pé àwọn ọmọ ẹgbẹ́ kan wà ta tí mo darapọ̀ mọ́ ẹgbẹ́ ẹgbẹ́ ò tí yé wọn ni so nínú ìpàdé tá a ṣe lónìí àwọn náà la fẹ́ lọ visit ká lọ bá wọn sọ̀rọ̀ tó bí nù bí káwọn náà wà darapọ̀ mọ́ wa so lọ́wọ́lọ́wọ́ báyìí ojú kan la wà àwọn ọmọ ẹgbẹ́ ẹgbọ̀dì ṣe dáadáa tí ó sì wà lákàtà.
1: Oye ẹ̀dá ọkọ̀ ilẹ̀ kan ṣàtúnfẹ́ ṣe jẹ́.
0: Orúkọ mi ni Jelili Sabitu Ajadi Eke Jelani èmi ni ààrẹ bàbá ìpínlẹ̀ Ọ̀yọ́.
2: Ìrìnkèrindò ìjọba ìbílẹ̀.

0: pásítọ̀ ẹ káàbọ̀ padà láti òkè lọ́hún ìdọ́bà abílẹ̀ lè ń gbọ́ lórí ìkànnì splash 105.5 fm tẹ́yìn ò báyìí tí ì sí lórí facebook ẹ̀ tèmọ́ lọ ẹ̀ báyìí o splash fm 105.5 ìbàdàn splash fm 105.5 ìbàdàn ẹ̀ drop comment ẹ̀ like ẹ̀ tún ṣí àyẹ̀ kẹjẹ́ amọye ìgbà tẹ́ ẹ ti ṣí àyẹ̀ lórí facebook kẹ́yìn náà lè ba àgbẹnu sí kẹ́ ẹ mọ́ fi àkáǹtì yín síbẹ̀ bẹ̀rẹ̀ sí ń kọ́mẹ́ǹtì pé ìgbà báyìí ni mo ti ṣí àyẹ̀ pẹ̀lú àkáǹtì details ẹni tí orí bá ti bá ṣe tá a bá ti mú àjẹ́ pé a tẹ̀wọ́ sí yín kò jẹ́ bó ti jẹ́ kò jẹ́ bó ti lóhun ó jẹ́ ẹni yìí ọ̀jẹ́ kúnlé wà sí o mcpa ẹyìn níjò ní ìtẹ́ wá sórí ètò láàṣẹ ó bọ́ sásìkò ìgbà tí gómìnà lọ rèé ṣe àkóbóde tàbí kí n sọ pé ìṣiṣọ́ lójú iṣẹ́ àkànṣe tí ó wáyé nìbàdàn náà ti lọ́jà àbódìjà tí fídíò yẹn wá trend nígbà náà tí gómìnà sọ pé ìjọba àbílẹ̀ tí ń ṣiṣẹ́ o ìgbàdógójì rẹ̀ wájà nǹkan kan tẹ́ wá ní kò sí nǹkan kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo rò pé tíṣà ìdẹ̀rẹ̀mọ́ pé nígbà tán ṣe yẹn ó dà pé bí ajọ́ kejì àbíjọ́ kẹta àbí nǹkan wọn tún ṣe ti notice tí nẹ́mídìí tẹ̀lera wọn láti ìgbà náà ìmọ̀tún rí kí gómìnà mọ́tò kọ́ọ̀tì rí mint dídì sí ṣùgbọ́n ìjọba àbílẹ̀ tí ń ṣiṣẹ́ ni gbogbo ẹ̀ kan wà á dákẹ́ ó kàn dákẹ́ lọ sí àwa gbọ́n kankan mọ́ àbẹ́yìn ń gbọ́n kankan lápọ̀dọ̀ yín bẹ̀.
1: àánú gbọ́n kankan gbọ́n kankan wọ́n àti sọ ti pẹ́tipẹ́ kó tó ti gbà yìí wọ́n ti láwọn ò gba gbàgbọ́ nípa ọ̀rọ̀ ìjọba àbílẹ̀ kí làwọn mọ̀dà mọ́ra wa fún lórí ọ̀rọ̀ pé wọ́n ṣèjọba wọn ṣèjọba ìbọn tí ń kó gbá wọlé.
0: ǹ tí ó kù yìí náà kì í sèwọ̀n lóṣù mẹ́fà.
1: wọ́n ti láwọn ò gbàgbọ́ tó máa tó wọn kí gẹ́gẹ́ bí kíákiri iṣẹ́ mọ̀ pé kò ń ṣe ẹni tí ẹ̀pọ̀ òbóró mọ̀ kẹ́lẹ́ báyìí àwọn kan ti bàjẹ́ gẹ́gẹ́ sẹ́yìn fọ́dún mẹ́jọ wọn kó wọn olùkẹ́kọ̀ọ́ gọọmẹ̀ǹt sọ́wọ́ àdáyé ń pariwo tó bá jẹ́ òye kan wà ọ̀pọ̀ kan wà tẹ̀ẹ̀ni tẹ̀ẹ̀fínlẹ́mílẹ́mi pé ẹ̀ gbà pé kí olùkẹ́kọ̀ọ́ gọọmẹ̀ǹt autonomy ò dúró ẹ̀ gbà pé àwọn olùkẹ́kọ̀ọ́ gọọmẹ̀ǹt máa gbowó wọn fúnra wọn ìjẹ́jọ́ sọ kájọ́ jókòó kájọ́ sọ́rọ̀ àyàn ara wa káyé wa gbọ́ pé àwa la jẹ́ bóyá àwa tá à ń pariwo pé àdá fẹ́ gọọmẹ̀ǹt autonomy tí ìjọba iléeṣẹ́ tó ga jù lórí nàìjíríà ti dájọ́ pé ẹ jẹ́ kí ó mọ̀ sọ́wọ́ wọn fúnra wọn ẹ mọ̀ jẹ́ kí wọ́n jẹ́ kí àtẹ̀kà mọ́ bóyá wa la jẹ̀bi ni o bóyá kóòtù ni o bóyá àwọn náà wà ní dẹ́ráìtì ni o àjọ mọ́ láàrin ara wa pé wọ́n ń gẹ́ ríbi yẹn kò sọ́pọ́ìsì wa ó kò fẹ́ fi pa àwọn olóṣèlú ẹgbẹ́ wọn tí wọ́n ń pariwo tí wọ́n sọ pé àwọn ò ṣèjọba ìjọba ìbílẹ̀ àwọn ò ṣèjọba ìbílẹ̀ ọjọ́ fi ń tọ́ra wọn náà ni táwọn gbàgbọ́ ni pé tí wọ́n bá jẹ́ kán sanwó wọn láti oṣù october la wà yìí oṣù september la wà yìí tí wọ́n bá sanwó wọn sákàǹtì wọn lóṣù yìí tó bá káàtì sán wọ́n bá sanwó wọn sákàǹtì wọn tẹ́jú kán lò bó ṣe yẹ kán lò àwọn náà orin tẹ́ ká rí ní kọ́kọ́mẹ̀tọ́ à kán tiẹ̀ tíra kẹ́yẹ kán tíra fojú wọn fẹ́ dìbò náà fẹ́ dìbò kan ní zimbabwe káyẹ kán sanwó jù mẹ́ta ká tíra ẹ̀ kán wá wo àwa tá a mọ bí àwọn alágbèrè kánṣu wọn ṣe lówó bẹ́ẹ̀ àpò onímọ̀ ìdíje pé bóòrè ṣe ń lówó wa bí àwọn community cdas bí àwọn onímọ̀ ìdíje pé bóòrè ṣe ń lówó wa kí lẹ fowó wá ṣe bí àwọn onímọ̀ ìdíje pẹ̀tẹ̀ wá ní ẹ̀yìn lẹ́ẹ̀mọ gbowó tẹ̀sí ń gbà tẹ̀sí account ẹ ti bí oríṣiríṣi àwọn orúkọ gọọmẹ̀ntì chairman ní báyìí pé olúriwo ń gbà wọn mọ ní ìsìn the public pé àwọn olè ilé ẹ ṣe lè sọ ohun tẹ ń gbà lọ́sà àbújá ẹ ṣe lè sọ bó lè ṣe na
0: ohun tó ń sáyé náà láìsí
1: bó jọba kòkò lẹ́ ń ṣe wọ́n ń dùn bá tábà tí wọ́n ń sọ tábà ń sọ ń sọ tábà tí ń sọ àwọn kan tí nǹkan òye àwọn kan tó ń jẹ́ ń jọba wọn bóyá àwọn àmọ́ sọ pé àwọn làmọ́ tá à ń sọ ẹ tá à ń sọ yé wa yín ni tá à ń sọ òye wọn òye yín yàrá tó gbẹ ní tẹ́ ń jẹ.
0: ìlúrí àjẹrò iye báyìí ìlú lẹ bá ń bẹ iye báyìí ló jẹ ń gbà tá a dé iye báyìí ló ti dìde ìsìn wọn fi ń pamọ ẹyin alága sí amọ falókẹsẹ ti yín pamọ.
1: abẹ́rẹ́ adéwọlé nǹkan máa ń ṣẹlẹ̀ láwọn ẹsẹ̀ kúkú yìí pọ̀ ó dùn mú tí wọ́n yín ṣẹ́yọ́ tí wọ́n bílàs mú sọ fún yín náà mú ní ẹjọ́ jàre ẹ bá wa lọ sáwọn ẹsẹ̀ kúkú yìí sẹ́ ẹ gbé wa ẹ takojọ́ bá wọn ọ̀rẹ́ wọn ní yíyó mọ̀ fọ́rẹ́ wọn ní yíyó tá a ti pariwo àwọn èèyàn wọn pé wọ́n fọ́n agbowó kan a ti pariwo bẹ́ẹ̀ pé tẹ̀sí ẹ̀ṣẹ́ gbé kankan ṣùgbọ́n bẹ́ẹ̀ ti pariwo kò bí wọ́n nú ṣùgbọ́n ìwọ́n bá wa ṣèwádìí ọ̀rẹ́ kí ni wín tí gbogbo ayé òfin mọ̀ pé lóòótọ́ lẹ̀ ń ṣiṣẹ́ bó ṣe kí ẹ ṣe ẹ ṣẹ́yẹ bẹ́ẹ̀ kan ẹ bá wa ṣèwádìí ẹ bá wa gbé gbogbo ẹ lọ sí community káàkiri ẹ lọ community ni ẹ lọ community káàkiri ẹ lọ wo àwọn tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ láwọn schools ẹ lọ gbé gbogbo aṣọ special kẹ káwọn ayé rí tí wọ́n láwọn ń ṣe táwọn kí ló kọ́ bẹ̀rẹ̀ ti ṣiṣẹ́ mo ń lọ kọ́ bẹ̀rẹ̀ ti ṣiṣẹ́ mo tún repeat tẹ̀lé ni mo tún sọ wọn ṣe nǹkan kan tó bójú mu bó ṣe ń ṣiṣẹ́ àwọn olùkọ́ gọọmẹ̀ntì chairman tó wọn ń ṣiṣẹ́ torí pé wọ́n ń jẹun lọ́wọ́ ni wọ́n lè fi sọ̀rọ̀ kásáwọn máa pa wọn lórí.
0: tẹ́ bá ń ṣiṣẹ́ gan tí wọ́n sì ní ìwúrí ó yẹ kí ó yá wọn lórí láti wá sórí ètò ẹ mọ ilé ẹ mú ni.
1: ẹ mọ̀ pé gọ́ọ̀mù sọ fún àìmọ̀ ìyẹn ṣùgbọ́n gọ́ọ̀mù mọ̀ pé tí olùkọ́ gọọmẹ̀ntì olúwẹ̀rẹ̀ bá develop ó ṣe kán develop ọ̀nà àdì develop ó ṣe kán develop south sea development ó ṣe develop mo fi gbadagbo so ke yo mo mo ba ti won na ni o mo fi yan gan pe emi ni governor of your state emi mo se emi ara se nkan bayi
0: iyen la be bo se ye ko ri
1: eh esu mo mo su
0: ba ti to ba ti wa ni po pe awon eyan ke pe ke fe ki won mo pelu mi ko ni fe ke won pin gugu ogba
1: wa yo ri be to da mi so fun won pe ta ba tun ko so bo ekere keji yo dun yo dun awa kan o abele ke abi ni le ke ta gan tori pe mo wa bi ri gba ti o first time tan atako joba won an so bo se ko ri ni
0: desi bo ni
1: an so nigba tan si joba ara ko tan bi pe joba ibile o ti duro awon ara ipinle oyo si tun dibo o ti dibo o ti dibo surprise awon ta so pe joba ibile o si won tun na 33 and 31
0: 32 1
1: local government o ni local government tan mo se se that means awon kan lo wa ndi be tori e awon ara ipinle oyo na se gbija tori pe an so fun an pari pari pari pe awon eni yo gbagbo local government autonomy
0: won so government won se lawon o se autonomy bayi bi bare kan bi gan lo won so autonomy sa fa ile won so autonomy eh
1: o ma ba kini ye ko so so dani omo ni ba pele ye so so da
0: eh mi do koko chat party ti e koko mo eyin ri ti ogun awon ati wahala awon pe ko chat party ti e
1: lati joy won ati jo sebe be si joba ni o si joba ni
0: eh kini bi renovation airport
1: ni ko so wo le mo ya tara wa je o wa lowo apin loyo to emi o ni ni pe arapin loyo ti dibusu lele ti dibusu lele sugbon arapin loyo mo ti won se emi ibo kan le mi ni tin di ibo kan mo ni ti ibo kan ina ti zedi on kaluku lo mo ti o se ninu re wa nu e boya bi to ni ladugo re bo to olorun wa mo boya le ta mo ale kan be ta mo e lo o to olorun wa mo boya ile eto elera ten lo ragbura gbe yin tan so pa won se orisirisi o te yin lorun ka mo boya council government council yi bu se ko chiri pe o seri a mo
0: o ga o to ba ye pe lati bi odun meje ti government ti wa lori alefa to se pasiko tan se lori ibadan abile commission project re ti video wa go viral to so pe eh ido abile ti sise o a ro po ye ki won ti se arrangement de bi pe gbogbo olugo abile lo ti fe ready tan to je pe almost every week won kan mo court ribin lo ni to je pe won kan mo sort up everybody pe ido abile o sise in re o afi ba se ri pe ibadan northeast and ibadan north o tan meji tari ke court ribin meji un pere lati jo
1: ani gbogbo na nu kan le ba adina ni a mo gan ari gbogbo badan a si ri fun ra wa
0: aban ti mo date awon ojo yoku fa awon ojo
1: abile kan jari ta ba ri sugbon mo ba ba ri gan mo so won lo se video dress la wo pe fun won
0: window dressing
1: tesla pe fun won pe se nkan kan na ni tori pe won ati nkan kan se abena le wole owo itunu tunu mo popo to ngba ti won ba nowo bi se kan nowo e joba bi le won ni bu se ri awon yo mo gbadun po gbogbo awon baba papa tenza pe pariwo yi won lanfani sawon wo kan lawon government chairman to pe won jo sasipo
0: ni se bi lo yawo bank bi joba bi le sponsor re
1: bank bo
0: o da ja polowo oja eyin ta ti share lori facebook o ya mo nbo wa tewo ta lo ti share to ti drop account mo wa live lori tiktok na at mr dobuy aladitu mcpa at mr dobuy aladitu mcpa lori tiktok e ma share e ma repost e ma drop account details e ma ti share daada tolorun ba ti ni o wa loki ta ba ti mu sugar janu mo nbo mo fe lori tewo bayi e ku kale o ya polowo oja
2: Flash FM 105.5.
3: Aha! Dangote Refinery don come with good news. When your business need at least 250,000 liters of petrol and above, I beg make you listen well, because this is gonna get the enough for you. Dangote Petrol and Refinery go deliver petrol to you across Lagos, Ogun, Rivers, Kaduna, Abuja, Delta, Anambra, Imo, Kano, and Nasarawa at just 1,185 naira per liter. When you buy up to 250,000 liters, you go enjoy a 10-day period to pay.
4: Oh, talk true. That's what me say I go get fuel supply without stress from Dangote Refinery. Get them delivered free to my doorstep. Go get extra time to make payments. Oh, la, la, la, la, la.
3: Yes, so whether you support your fleet or they do business, we need plenty petrol. This is an opportunity where you not go like miss. For more information, make you quick call 0707-407-2099 or 0707-470-2100 or reach us for email for direct delivery at dangote.com. A small stage day pipeline to join this Ogbonge offer.
5: Say after me, millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
6: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
7: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
8: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
9: Shared meals like delicious jollof and chicken.
8: Maybe it's hunger. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha efo vivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with hunger.
10: That's why we say, let's go home. There's food at home.
11: Enjoy the taste of home with a newly improved Onga chicken flavor.
12: The taste of home.
13: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnì kan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí ya fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọ̀n fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kìí ṣe àṣeyọrí nìkan, ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kìí wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan, a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí Sanlam Alliance, bí ìgbésí ayé pẹ̀lú ìgboyà.

0: tó ẹ káàbọ̀ padà láti ojú ọjà ìjọba àbílẹ̀ lè ń gbọ́ lórí ìkànnì splash 105.5 FM. mo ti tẹwọ́ sí ọláìyá àmẹ́ẹ̀dì láti ìkòyí lórí facebook ẹ kọ̀ǹfàmù ẹ̀kẹ́ jẹ́ káwọn ti ń bẹ̀ ń bẹ̀ ó mọ̀ pé lóòótọ́ kì í ṣe pé àwọn ọmọ ẹrù lẹ́wọ̀ àmọ́ tẹwọ́ lóòótọ́ ni ó yẹ mọ́ sí àyẹ̀ ẹ̀yin tẹ́ báyìí tí ì rí àláàtì tí a ti mú ẹ mọ́ sí àyẹ̀ ẹ já ìtànà tó ń tàn òtútù ó sì da torí pé ó sì kúnlẹ̀ ẹyin splash fm 105.5 ìbàdàn oní facebook page nígbàtí tiktok jẹ abiodun adéwọlé aládìtú mcpa ẹyin akwábítà wáyé ni mo ti ń gbàlejò alága tẹlẹ níjọba àbílẹ̀ gbẹdá wọn mọ kò wọn ní kéèké òbí sẹsan kamarudin kayode òbí sẹsan ẹ káàbọ sórí ètò ìsà.
1: olóòtú ẹkúlé o.
0: sálàfẹ àlẹwà.
1: adúpẹ fọlọrun.
0: ànídàmú. mo rántí pé láyé ajímọ̀bí lẹ ṣalága kanṣu ìjọba àbílẹ̀ ẹgbẹ́dá sí lóòótọ́ ni. ọdún wo lẹ ṣalága oṣù mélòó lẹ lu àbọ̀dún mélòó.
1: odidi ọdún kan gbáko lálo ní ti ajímọ̀bí. ní ti bàbá wa ọládọjà tọ́jú olùbàdàn wa ń sìn. ìyẹn nígbà tó ń dá wọn padà lẹ́yìn awuyewuye àwọn àti bàbá adédú. ìgbà yẹn náà látún lo oṣù mẹ́ta.
0: Ok, omi pe ti lajọ lẹkọ se kẹtọ se tajimọ bi. Ok, lọwọlọwọ bayi nínú ẹgbẹ òde wa wa bayi.
1: Mo wa ninu ẹgbẹ PDP APM. Tori pe gbogbo ẹni to ba n ṣejọba lọwọ pẹlu onimọ-ẹrọ Abiodun Oluwaseyi Makinde. Gẹ́gẹ́ bi ẹsẹ̀ to the governor lórí ìjọba ìbílẹ̀ méjì federal constituency ẹgbẹ́dá nọ́nàrà.
0: So kí ni ẹsẹ̀ to the governor ẹgbẹ́dá nọ́nàrà federal constituency?
1: Yes.
0: So kí ni iṣẹ́ ẹsẹ̀ to the governor federal constituency? Kí ni iṣẹ́ yín?
1: Ẹ ṣeun láti máa ṣe àmójútó àti láti máa jẹ́ kí ti gómìnà òdi àti tí iṣẹ́ míì bá wà tàbí ojúṣe míì bá wà láàrin àwọn ìjọba àbílẹ̀ yẹn tó yẹ kí gómìnà mọ̀ tàbí láti ọ̀dọ̀ gómìnà fáwọn ènìyàn wà ara ojúṣe iṣẹ́ wa nìyẹn láti máa ṣe àmójútó.
0: Àtìgbà wo ni ẹ ti yẹ̀yìn sípò yìí?
1: A tún ti lé ní ọdún ń bẹ̀.
0: O ti lé ọdún kan?
1: Bẹ́ẹ̀ ni o.
0: Ìgbà wo lẹ di kámpù kó lè PC?
1: Ìgbà tí ìjọba yìí fẹ́ bẹ̀rẹ̀ kìí ṣe nú APC gan láti lọ sínú PDP. Nígbà tá wuyewuye dé láàrin àwa àti olóògbé Abiola Ajimobi. A kọ́kọ́ lọ sí ADC. Pẹ̀lú ìyá wa Ọlọ́lá Jùlọ Sẹ́nitọ̀ Mansoura Sumanu. Kò tó di pé àwa kó àṣà wa lọ sínú PDP.
0: So
1: náà lọ.
0: So nígbà tí Wike ti wá bá yín fa fíìmù nu PDP báyìí tó wá jẹ́ wípé PDP tó kù ní ìsìn PDP tí Wike jẹ́ dàgà bá ń bẹ̀ ìlọ́wà ńlẹ̀ báyìí tí àwọn Ṣèyí Mákindé sì ti lọ sínú APM ṣùgbọ́n táwọn bàbá Gbọ́lárùmí táwọn sì remain nínú PDP. So ẹ wá gbọ́dọ̀ adé ìrorò kò sójú lé méjì tó lórí bálọ́ọ̀tì kò sí PDP APM. Ẹgbẹ́ kan lẹ gbọ́dọ̀ sọ pé belong sí kò sí jẹ́ PDP. So ẹgbẹ́ wo lẹ belong sí?
1: APM.
0: Ṣé ẹni party membership card APM wà lọ́wọ́ yín?
1: Kálá àmọ́ ni ọ̀yà Mudani.
0: Ok so ẹmọ ẹgbẹ́ APM ni alright. Láti ìgbà tí ẹ ti wá yẹ̀yìn gẹ́gẹ́ bí rí ṣé lè sínú ọ́fíìsì láàpẹ ni àbí ẹ̀sì?
1: O kọ tí sọmọ pé bá kọjú sẹ́nìkan yóò kọyìn sẹ́lómi. Ẹlòmí ó pè nílẹ̀ àìsàn ọ̀fíìsì ẹlòmí ó pè
0: nínú lẹ́tà ọ̀fà appointment kí ni gómìnà pè àbẹ̀wò fún lẹ́tà ọ̀fà appointment nígbà tá yẹn yìí.
1: Ó wá ṣeé ṣe kán gbéṣẹ́ fún yàn kán mọ́
0: fún mi. So kí n náà kọ síbẹ̀ pé
1: ìjà ọkọ̀ ọbẹ̀ náà ni mo pera mi wọ́n ló tún mú
0: lẹ́sìn ọ̀fíìsì
1: àwọn lẹ́sìn ọ̀fíìsì àwọn bí wọ́n sì jẹ́ pé gbàtà tí sòsán tó bá wù ẹnì kọ̀ọ̀kan ni ó fún tiẹ̀.
0: Gẹ́gẹ́ bí ẹ̀sẹ̀ to the governor ọ̀nà gbẹ́dọ̀ náírà federal constituency sí wọ́n fún yín lọ́fíìsì.
1: Tó o bá dé secretariat o rí pé ní trade àní ọ́fíìsì tó kó gbogbo wa pọ̀ but ní local government kọ̀ọ̀kan kálukú ní ọ́fíìsì tiẹ̀ irú tèmi tí mò ń sọ̀rọ̀ yìí ó wà ní sọ́mẹ̀ẹ́ tó tí bá náà mi dẹ̀ ń bẹ̀ ń bẹ̀. ẹni tí o bá fẹ́ rí wa tàbọ̀rọ̀ kan bá wà tàbí nǹkan kan rú lójú yọ kan sí wa nbẹ̀ kì í ṣe pé wọ́n ní àjòkó yàrá máa ṣe.
0: Kí làwọn nǹkan tẹ̀ tí wàá ṣe tó jẹ́ bí àṣeyọrí yín pé ọ̀gá ẹ fi mí ṣe ṣe ọ̀n ẹgbẹ́dọ̀ náírà nǹkan báyìí tó wu yín lórí pé at least impact ẹ ti make ẹgbẹ́ dàtọ̀ náírà.
1: Tí n bá ní kí n máa kà lé ní èjì ìkíní náà bí àwọn awuyewuye bíi mélòó ṣe ń wáyé máa ti gbéra nínú ẹgbẹ́ bó sọ̀nà ara máa ti lọ bó ṣe ẹgbẹ́ dá máa ti lọ ibi tó bá ti yẹ kí n pe àwọn ọmọ ẹgbẹ́ tàbá ń tọrọ bá kàn wá sí ibùdókò ọ́fíìsì mi máa pè wọ́n wọ́n á wá máa dẹ̀ bá wọn yanjú ẹ̀ èyí tó bá yẹ pé tí mo rí pé ó kan aráàlú tàbí tó kan ìjọba èyí tó bá yẹ ká fi tó aláṣẹ létí a fi ń tó wọn létí.
0: Èwo lẹ ti fi tó aláṣẹ létí tó ti tó wà successful tó ẹ lè sọ pé at least mo ní rẹ́kọ́ọ̀dù pé àṣeyọrí báyìí láṣẹ.
1: Adúpẹ́ fọlọ́run ṣé ẹni tó jẹ́ alága wa ọ̀jọ̀gbọ́n dáre adélèké tá a bá ti kó ntàn bá gbé wá dé iwájú ẹ̀.
0: Tálága gbogbo ẹ̀yin
1: àwa ẹ̀ ṣe federal constituency.
0: All right.
1: Tá a bá ti kó déwájú ẹ̀ kò séyìí tí a kì ń gbégbèsẹ̀ ní orí rẹ̀ láti rí i pé nǹkan lọ bó ṣe yẹ kó lọ pàtàkì jùlọ nínú ẹgbẹ́ láti má jẹ́ kí tí àwọn ọmọ ẹgbẹ́ odc tó bá ń lọ lọ́wọ́.
0: Pàtàkì jùlọ nínú ẹgbẹ́ à ń gbọ́ hùrùhùn lórí ọ̀rọ̀ ẹ̀dáwọlé òye lẹ́sẹ̀ àwọn kan ní wọn ò sí pẹ̀lú gómìnà ṣèyí mákindé mọ́ torí lọ́pọ̀lọpọ̀ àwọn máa ń sọ̀rọ̀ ń pa lókà gọ́mìnà tọ́nọ́mì pé ó yẹ kí ìdàbí lò lómìnira nkankan kò yóò rí báyìí nkankan a sì mọ pòṣísàn gómìnà pòṣísàn tiwọn náà a sì ń pò wọn fún táfíù wọn wà wọn kàn yọrí bọ́rọ̀ ni wọn ò dáhùn ẹ̀dáwọlé òye lẹ́sẹ̀. So ẹgbẹ́dàlẹ̀ sì wà ẹ̀yin ẹgbẹ́dàlà wọn wà sí stakeholder ẹgbẹ́dà ọ̀nà àrà federal constitution sì ti jẹ́ ṣe. So ṣé nígbà sọ pé nípa pàtàkì jùlọ nínú ẹgbẹ́ ṣé ẹ ti sọ̀rọ̀ ẹ̀dáwọlé òye lẹ́sẹ̀ gẹ́gẹ́ bíi ẹni tó jẹ́ olùbádámọ̀ràn àbí amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà lórí ọ̀rọ̀ pé ẹ̀sìkìsà ọ̀rọ̀ ẹ̀dáwọlé òye lẹ́sẹ̀ àmọ́ gbọ́bàá ìmọ̀ wà ṣe pè sí pàdé àbíbò àbọ̀rọ̀ òun ò tiẹ̀ jẹ́ rárá àtọ̀.
1: Ọjọ́yọ̀ èmi àti ẹ̀dáwọlé òye lẹ́sẹ̀ a wà ní àpéjọ kọ̀ọ̀kan ní bí ọ̀sẹ̀ kan sí léyìí tó rẹ̀ pé fúnra rẹ̀ ẹ̀dáwọlé òye lẹ́sẹ̀ èmi ò tiẹ̀ tí gbé kó wọn lójú tán fi sọ fúnra wọn pé oríṣiríṣi àìsọ ló ń lọ ń gbòòrò gbọ́ ìsọ yìí pé ẹ̀ṣẹ̀ kan pẹ̀lú òpó àwọn gẹ́gẹ́ bíi former minister pé gbọ́lárùmí ọmọ àwọn ni pé ṣé táwọn bá tiẹ̀ lọ́nà ẹgbẹ́ kan sóò ní ọmọ àwọn lọ àbó ní ọmọ àwọn kò nù bì kan pé the same thing arápájà pé gbogbo ẹgbẹ́ ló lè wá kí àwọn nílé tí ẹnìkan bá wá kí àwọn nílé yín ọ̀sà wọn di ọmọ ẹgbẹ́ rẹ̀ ẹ̀yà ńgbà lárabá lárò lóhun èwo ni tẹ́ni tí ó àkókò àìsùn òkú àìwo.
0: Ṣé ẹ wá rí píkítọ̀ yìí níbi tí àwọn sàràfà àlè rẹ̀mí òsínì ẹ̀dáwọlé ìlẹ́sẹ̀ alápájà táwọn mẹ́rẹ̀ẹ́rin ti dúró tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pósì pé ẹ ń sọ fún ọ pé gígí ọ̀la ẹ yọ́nà ilé yọ̀dá ẹ yọ́nà ìnumọ̀ fíyàn yín yìí o jẹ́ ẹ sẹ́ǹdì ẹ̀ sí ẹ̀yà ìmúlẹ̀ lọ́sẹ̀ kó bá ń gbé sórí facebook ó yẹ sọ̀rọ̀ ẹ mọ̀ sọ̀rọ̀.
1: O ṣeun o rí pé mo sọ ń sìn pé ẹ̀dáwọlé sọ pé kì í ṣe ẹ̀ṣẹ̀ tí wọ́n bá wá kí n lé ṣé bá a ṣe jọ jókòó yìí inú mi dùn pé akínlẹ́gbẹ́ mi kan náà wá ń jókòó kẹ́nìkan ó yà wá ń fọ́tò bíi níìsín ṣéyìn ó ti sọ mí dọmọ ẹgbẹ́ rẹ̀ àbó ti sọ́dọ̀ ọmọ ẹgbẹ́ mi àbó ti pé mi náà ti di òṣìṣẹ́ tí wọ́n bá yà mí fọ́tò nu studio yín níìsín pé kán wo olóyè ọ̀nàrẹ́bù òbí ṣẹ̀san ni ló jókòó yìí ó kéèké ìyẹn ó ti sọ mí di òṣìṣẹ́ iléeṣẹ́
0: yìí. Ibi iléeṣẹ́ yìí ṣẹ́gbẹ́ òṣèlú.
1: Ẹ náà ni tí mo sọ pé ó rí pé tọ́jọ́ ńlá bí wẹ́n nínú ìlú kò sí bí èèyàn ò ti lè pàdé lóde gẹ́gẹ́ bí ìlú.
0: Sóde wá ni bíjìlì tá a ti yan fún tẹ̀síyà fọ́tò sóde wá ni.
1: Ìwọ ló mọ bó ṣe rí tí o àti ibi tó o ti rí. Àbí òye ọ́nìsìn ìdó omi mi pé sóde wá rè ṣé mo wà ń bẹ̀.
0: Kí ló tàn fún ọmọ bóde tó wá sọ̀rọ̀ kí ló tàn fún bóde.
1: Ẹnu oníkàn ni a ti gbọ́pọ̀ wọn ó wà á gbéra gẹ́gẹ́ bí oní
0: iṣẹ́
1: ìròyìn
0: sáwà lórí wọn láì búkà appointment.
1: Ọ̀lẹ́ lọ́nu ẹ̀ ń bá fẹ́ mọ kó dóró ọ̀rọ̀.
0: Yóò gbìyànjú.
1: àwa ń lọ ọbẹ̀.
0: Ẹ aláwa àwa náà mọ̀ bẹ̀ ṣùgbọ́n àmì
1: káàkiri. Kí lóde tó lè lọ
0: fún bí wọn. Ṣé o lè wọ ẹ lè wọnú ilé
1: ẹ̀ láti kúkú lásì. Bọ́ bá dẹnu gẹ̀ẹ́tì ẹ̀dá wọlé máa gbọ́ òní ìdí àti kan gẹ̀ẹ́tì. Security wọn yọjú sí ọ.
0: Kí wàá sọ pé ṣe ẹlá fún mẹ́ǹtì.
1: A ní o fara balẹ̀. Ìwọ mọ̀ ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́. Nígbà tí ọba délé ẹ tó mo fẹ́ gbọ́ lẹ́nu rẹ ní ìsìn nígbà mo ti dẹnu ọ̀nà lé wọn wọ́n lé mi padà.
0: Kí n máa bọ́ọ̀nù epo láyé epo wọn ta sọ́tún ọdẹ pàlítà.
1: A jẹ́ pé iṣẹ́ tó fẹ́ ṣe ọ̀kọ́ ọ̀la. Ṣé bí wọ́n ní jọ́ tó bá jẹ́ kánilàlá dínkù kù jó. Bọ́ba jẹ́ pọ́kọ́ ọ̀la tó fẹ́ wádìí òkodoro kó lè lẹ́nu ọ̀rọ̀.
0: Ṣé ká dẹ lọ lé wọn ṣe gbèmí lání lọ kí n wọnú ọkọ tí
1: kí ló dé tí wọ́n fẹ́ lé kó jẹ́ tẹ́bí wọ́n fẹ́ ṣiṣẹ́ ìwádìí ṣé mi wọ́n fẹ́ ṣiṣẹ́ ìwádìí.
0: Ẹ̀yin lẹ́fẹ́ fi yé mi pé bàbá sì wà ní ẹgbẹ́.
1: Ebi ń tí o béèrè ìwọ tó mú fọ́tò tó fi hàn mí ní ìsìn sọ̀mọ̀ pé mi ò rí tẹ́lẹ̀ ìwọ lòun fi ń han ìmí fúngbà àkọ́kọ́ ìwọ tó ti wá rí kó tó dì síhun kí ló dé tó gbé gbèsè
0: tọ́
1: ìwọ ló gbéra ibi yẹn níbi ìkọjẹrẹ ni wọn bá gbà. Bó bá fẹ́ sọ pé o ṣe kinní ìdí kinní o gbéra ọ lọ sí ilé ẹ̀dá.
0: Mo fẹ́ kẹrin mi lọ́wọ́ kájọ lọ.
1: Bó bá fẹ́ kémi ọ̀ràn lọ ó rí pé odidi iṣẹ́ lọ fẹ́ bẹ̀ mí hun èmi ní wàá sọ fún ọ pé ń da mo ráyè ìjọba yìí. Irú ìgbà tó o ti sọ fún mi tẹ́lẹ̀ pé lónìí
0: o. A ṣètò báyìí o.
1: Ibi tí mo wà. Ó tiẹ̀ tún ti lọ́nà làákàyè mi bí mo ṣe rí
0: ìpè
1: rẹ̀hún pé kọ́ mọ̀ sì di pé bóyá kinní kan ló jẹ́ ọ́sá ibẹ̀ mo ti ń sáré bọ̀ tètè tó tó bá bó ṣe ká mi láàbò ṣe pè mí yẹn tí mo dẹ̀ mọ̀ pé mo gbọ́dọ̀ jẹ́ pé yẹn láti fi pọ́n lé tó pé ẹ̀dá wọlé tàbí ọkàn búkà pọ́nmẹ́ǹ pẹ̀lú wọn lórí mẹ́sẹ̀jì lásán wọ́n dá ìsì padà wọn ò dé sì padà ó sì gbéra ọ lọ inú mi dùn pọ lọ ọmọlé wọn ìgbà irú bó ṣe ń bá mi sọrọ òní kódà mo ti lọ ilé wọn àti fojú rinjú etí ẹ wí fún rè ìyọ̀n ni à ń pè lẹ́nu oníkan ni a ti gbọ́ pọ̀ ṣùgbọ́n ò tí ì fojú rinjú pẹ̀lú wọn ní tó ń wí tó ọ̀gbọ́ lẹ́nu ọlọ́rọ̀ sẹ́mi tí ìyẹn sọ ọlọ́rọ̀ lọ́wọ́ àmọ́ ibi tó ní fún ọ ní ìdáhùn.
0: Tọ́ba ti wá yóò dìgbà pé you so desperate you call I didn't pick your call you send message I didn't reply and you still had the effort to come to what tọ́ba ni kí ló wà kàgé what's your problem kí ni ìwì.
1: Gẹ́gẹ́ bí oníwèé ìròyìn.
0: Wọ́n ní sẹ́ràn sí mi
1: ní sẹ́mi. Wọ́n máa gbọ́ wọn kò lẹ̀dẹ̀ kú ẹni tó ò tí ì rí tó ti ń pè ń tó wíre ètí ìmú ẹrú lógun ọ̀npọ̀ bá dó lọ́ọ̀tà fún ntẹ́yìn ò tí ì wí tó ń pè ń ló wí ìwọ náà mọ yóò ń rọ. Àbó oníǹkan mínú sí ẹ̀dá wọlé oye lẹ́sẹ̀ ni.
0: Torí pé ọ̀rọ̀ wọn ti ń jà rìnrìn láti jẹjọ́ yìí wọ́n
1: sì wú gangan. Àníkan máa jaran irin oríṣiríṣi láti gbọ́ rí.
0: So ẹ̀yin sọ gbogbo ẹ̀ fi gbogbo ẹnu sọ gẹ́gẹ́ bí ẹni tó rí inú tó ròde pé ẹ̀dá wọlé oye lẹ́sẹ̀ wà ní ẹgbẹ́ òṣèlú apm pẹ̀lú gómìnà èyí Mákindé ṣe ń tẹ̀ ń sọnù.
1: Kò tí ì kú mbẹ wọn bá kó mbẹ gbogbo òwe ìròyìn ògbé òun náà sọrọ ẹdá ò sọrọ
0: tó
1: ẹ yá tó ń sọ mí fún mi.
0: Dókítà Sakaba Logun àwọn sọ pé pdp ní káàdì ẹgbẹ́ táwọn ní lọ́wọ́ ń tà wọ́n ṣùgbọ́n wọ́n ní àsọjọ́ pẹ̀lú apm ṣé bàbá wọlé ò lẹ́sẹ̀ náà ṣé káàdì ẹgbẹ́ pdp wọ́n ní lọ́wọ́ àbí ti apm.
1: Ta ló lórí fún ọ ní ìsìn.
0: Sakaba Logun.
1: Sakaba Logun. Inú ìlú wo ló ń gbé. Dami lóhun inú ìlú wo ló ń gbé. Ọmọ inú ìlú tó ń gbé.
0: Ṣé ẹ̀mọ pọ̀ mí fún lórí ètò mi ni.
1: Ọ̀tán.
0: Ṣé ẹ̀mọ
1: pọ̀ mí. Tó bá jẹ́ pé o lè dáhùn pé inú ìlú báyìí ni mò ń gbé o nígbà n tó lè mú ọ lọ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá látòkú
0: náà sọ
1: ànífarabalẹ̀ ní gbogbo èèyàn bá pín àwọn bàbá ń bo ni wọ́n ń pè wọ́n.
0: Bàbá ògbómọ̀ṣọ́ ibẹ̀ yẹn ni ó ń kọ́ ti wọn.
1: Ẹni tó wá wà nìbàdàn tó jẹ́ bàbá àbàdàn ò ló ń bá sọ̀rọ̀ ṣùgbọ́n oré sì láti ọ̀dọ̀ bàbá àti ògbómọ̀ṣọ́.
0: Yẹ ẹ̀sùn náà wọ́n dáhùn.
1: Mọ̀ gbọ́ o.
0: Wọ́n sì nílé nìbàdàn àwọn náà nílé nìbàdàn.
1: Ìwọ náà mọ ya àwọn tá à ń wí o. Wọ́n da lúrú pọ̀ mọ́ sápà.
0: Kí lè gbìyànjú àti sọ.
1: O gbìyànjú. O rẹ̀ tí wọ́n bá tiẹ̀ fẹ́ tí ì máa ní ẹjọ́ tí wọ́n bá fẹ́ sùn kàn yàn. N ó rí i pé ilé ẹjọ́ mọ gbogbo bí òsè pé ọyá ẹjẹ́ kí wọ́n rí i pé ẹlẹ́jọ́ déwájú òun bí ọyá bó ló ṣe ṣẹlẹ̀. Ṣùgbọ́n o tí ì rí ẹ̀dá wọlé èmi lọ́wọ́ ń pé.
0: Torí mo rí pípọ̀ sí oúnjẹ tí ṣe é ṣe lówó náà wà ó sì kàn yín ẹ̀sọ́ pọ́ọ̀dọ̀ ẹgbẹ́ náà
1: wà ní ọkọ́tẹ̀ mo ọwọ́ àǹsọ̀rọ̀
0: ẹ̀ lé mọ̀ ẹ̀ bí mílíọ̀nù
1: ètò mi ẹ̀ ní wọ́n sọ fún ọ pé inú ilé kan náà lájọ ń gbé
0: PDP
1: ni ẹ̀dà wọlé wa. Ṣùgbọ́n wọ́n ní àjọṣepọ̀ tó gúnmọ́
0: pẹ̀lú APM. Mo ti yọ tí mo fẹ́ yọ, ó yá owó rẹ̀ àmúlélẹ̀. Ẹ̀yin tẹ̀wà lórí Facebook tí ẹ ti ń ṣe àyẹ̀, mo fẹ́ wá wo comment section, mo ń bọ̀. Splash FM 105.5 Ìbàdàn, ẹ kú kalẹ̀.
2: Splash FM 105.5. Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's na why millions of people dem trust Panadol Extra.

0: mi
1: bẹ́ẹ̀ ni o
0: parọ́
1: o ní rẹ ìgbọ̀nba tí owó rẹ bá ká ohun sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe
0: òótọ́ ló sọ o ṣeun ọ̀rẹ́ mi mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìsebẹ̀ Devon Kings ni òróró ìsebẹ̀ tó dára
1: ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi
0: Devon Kings òórùn aládùn adùn tó kó ẹbí àti ara mọ́ra ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà

0: Quaker Oats, much more goodness. Now in a new pack.
1: Ìtẹ̀ méjì omi òrùngbọ lẹ́mọ̀nì, ṣúgà ìdúkọ, àti iyọ̀.
2: Kí ló ń pọ̀pọ̀? Kí ló dé tí ètò ṣe kú gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fún eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí. Absolute Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Absolute Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ̀nì tí ó fọyín rẹ jinlẹ̀. Absolute Charcoal.

0: ìtẹ̀ méjì omi òun bọ lẹ́mọ̀nì sírí ìdúkọ àti iyọ̀.
1: Kí ló ń pọpọ̀? Kí ló dé tí ètò ṣe kú gbogbo ilé báyìí?
2: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Obsidian Charcoal, eru

0: nìkan ní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káṣí ẹ̀ nílé dáná tó wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹ̀bà yìí káṣí ẹ̀ tẹ́ẹ̀ ti mọ̀ bí ẹni mọ̀ owó tí tẹ̀mọ́ sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayé sí ti independence day cash pot àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash pot níbẹ̀ ni káṣí ẹ̀ ti sọ òkun ènìyàn di mílíọ̀nù tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò rí bẹ́ẹ̀ ìwọ gan lọ́kàn láti di mílíọ̀nù wa september 30 ni special independence cash pot nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1#. Lórí ìlàdínú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ stage Jamie Bond ló fún òǹtẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́ńbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
1: Books? Check. Uniform? Check. School bag? Check. And Bournvita?
2: Double check.
1: It's back to school season. And with Bournvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bournvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
3: Bournvita. Prepare them to win every day. Offer valid while stocks last.
4: Just one Puro and Better Bottle Start. All the hot shots, the sweet goals. Ball with a scatter dada and make mind court. To the Tiki Taka and San Gallo. The guy ball away with a fine.
5: Yes, sir. He does set. Touchlight the Premier League, La Liga, Serie A, Champions League. Live on Top Super Sport. Recharge at GoTV today. Or new customer fit get GoTV decoder. We carry 1 month jolly subscription for 15,000 naira. Make you enjoy for house or anywhere with GoTV Stream. GoTV, love it.
6: Gbogbo ọ̀nà nílé títí fi fà ní múra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bówo ni kan, lásìkò kan náà.
7: Ọ̀rẹ́ ni tó bá mo tó ṣẹlẹ̀ lánàá.
8: Ìwọ náà kó ojú mọ́.
7: Mo gbàgbé ni má bínú ọ̀rẹ́ mi tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
8: Ọ̀dà náà sọ ká gbọ́.
7: Àbí.
6: Pẹ̀lú ilé títí, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Ní títì, ó wà fún ìṣọ̀kan.

arábìnrin yìí ló gbà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nìbàdàn. Ó gbé ìgbé ayé gẹ́gẹ́ bí gbogbo ọmọbìnrin tó kò ti gbé. Pẹ̀lú ìtọ́jú tó pé látọ̀dọ̀ bàbá àti ìyá. Gẹ́gẹ́ bí ìtọ́jú náà bó ti péye sí ẹni tó jẹ́ àgbà fún àti àwọn tó jẹ́ àtẹ̀lé tiẹ̀. Ó jẹ́ olùfẹ́ ẹ̀kọ́ ìwé púpọ̀. Ó sì tún jẹ́ olùbẹ̀rù Ọlọ́run. Ó lo sáà Lẹ́kọ̀ọ́, ó lò nìbàdàn. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ nígbà tí ó wọlé ẹ̀kọ́ gíga. Adékunlé Ajásin Àkùngbá. Bẹ́ẹ̀ náà ni ibi ìpìlẹ̀ àkọ́kọ́ ìmọ̀ ìwé o. Arábìnrin tá ń wí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó ní kò ìtàn síbẹ̀ ló bá tẹ̀síwájú. Pé ó kú oyè ìmọ̀ àgbà tá a mọ̀ sí masters ló bá tẹ̀síwájú ó di ilé ẹ̀kọ́ ńlá fásitì Ìlọrin.

0: lẹ́yìn wá àgbà náà ló bá sọ wípé kò ìtó kò ìtàn ṣé yorùbá náà ló bọ̀ wọ́n ní bí iná ò bá tán láṣọ ẹ̀jẹ̀ kì í tán lè kánná gẹ́gẹ́ bí olólùfẹ́ ẹ̀kọ́ ìmọ̀ tí arábìnrin tá à ń wí yìí tó jẹ́ tó bá ní àfi kí òun ó tún tẹ̀síwájú kóun ó tún gba ìmọ̀ kó tún máa jẹ́ ti ọ̀mọ̀wé kúrò ní ti masters ẹjẹ́ àtẹ̀síwájú ẹjẹ́ ká tún gba doctorate mọ́ degree ni o tí kì í kàn án ṣe honorary o
1: aṣọ kí ló fi mú
0: àkàwé gbà ni o
2: ìwé ìwòyí
1: ẹ má jẹ́ ká fara balẹ̀
0: ní gbogbo ìgbà tá à ń wí yìí
1: ṣe jẹ́jẹ́
0: kódà títí dàsìkò tá a tún wà yìí
1: ẹ̀sán láyé gbà ó
0: arábìnrin ti wà ní ilé ọkọ pẹ̀lú ọmọ lónìrànràn tẹ́lẹ̀dùmarè fi jíǹkì òun àti ọkọ rẹ̀ orúkọ ọkọ rẹ̀ a máa jẹ́ ọ̀gbẹ́ni Alábí ṣùgbọ́n láti ìlọrin ni arábìnrin ti ń wá kẹ́kọ̀ọ́ ìmọ̀ àti gba oyè ọ̀mọ̀wé o bó bá sì ti dé síbàdàn bó bá ti ń balẹ̀ sí ayé gùn ọ̀lẹ́yọ̀ bẹ́ẹ̀ náà ni ó máa balẹ̀ sí agbègbè Akínyẹmí lọ́dọ̀ tọkọtaya olólùfẹ́ kan náà tí wọ́n tún jẹ́ ọ̀gbẹ́ni arákùnrin àti aya rẹ̀ abilékọ Alábí ọ̀gbẹ́ni Alábí àti aya rẹ̀ abilékọ Yetunde Sekinat Alábí.

0: gbogbo káfòrú lọ káfòsán dé káfòsán lọ káfòrú dé àwọn ìrìn àjò àtinú ọkọ̀ dénú ọkọ̀ sọ̀kalẹ̀ ìrìn àjò tí èèyàn ti rìn fún odindi bí ọdún méje. Ẹ wá rí i wípé ó ti kúrò ní kèrémí nínú ẹ̀ náà ni ti ń tọ́jú ọmọ ti ń tọ́jú ọkọ nínú ẹ̀ náà ni ọkọ ti ń gbàgbà mọ́ra kíyàwó lọ kó má dé ńjọ́ kejì kó má dé ńjọ́ kẹta.
1: Ẹ̀yin àlàbà ẹ sọ kálẹ̀.
0: Alàgbà Àlàbí nìlọrin akínyìn ẹ̀kú iṣẹ́ o ẹ̀kú ìfaradà.
2: Ẹyẹ wa jẹjẹrò.
1: Ẹyin àlàbà.
0: Arábìnrin tá à ń wí náà mò ń bọ̀ níbi orúkọ wọn ẹyin náà ẹ̀kú ìjọmọlúàbí àti àfọmọnìyàn ṣe. Alàgbà Ṣọlá Àlàbí àti aya wọn Yetunde Àlàbí tó jẹ́ ọmọ ìyápọ̀ ẹ̀yin náà ẹ kú àlejò gbogbo ìgbà.
2: Ẹyẹ wa jẹjẹrò.
1: Ẹyin àdàbà ẹ sọ kalẹ̀.
0: Yetunde Àlàbí náà ni ẹ̀gbọ́n ọ̀mọ̀wé lọ́jọ́ tòní o.
2: Ẹyẹ wa
0: ọmọ̀wé tọkọ títí tọkọ nípa irú ẹja irú oúnjẹ kí lẹja lè jẹ yàtọ̀ sí ní tá a ti mọ̀ bí èkó ló tẹja máa sábà jẹ àtàwọn oúnjẹ àgbélẹ̀rọ tí wọ́n máa dà sẹ́ja nú omi. Kéèyàn ó kẹ́kọ̀ọ́ wá ìdí ìmọ̀ jinlẹ̀ jinlẹ̀ débi wípé ẹjọ́ nítorí ọlọ́run wọ́n tún ní kòkòrò kan ń bẹ lára àwọn adìẹ tó yàtọ̀ sí ọ̀rọ̀ tó jẹ́ wípé béèyàn bá fi fún ẹja jẹ a máa ṣara lóore fẹjà. Àwa náà jẹ́nu àwọn ẹja yìí nígbà tí wọ́n délẹ̀ tán ká má purọ́ ká má jalè láì ní fàbò sí sọgbà alápàdégbà lúrú. Adùn tó ti ara ẹja yìí bóde kọjá fífẹnusọ ní òfin sàsọdánù. Mo wá ń fi àsìkò yìí mo fi ń kí gbogbo àwọn tí wọ́n jọ jẹ́ akẹgbẹ́ pẹ̀lú arábìnrin tá à ń sọ̀rọ̀ yìí ọmọ̀wé yìí àti ní pàápàá ní pàtàkì gbogbo àwọn tí ó jẹ́ olùkọ́ tòótọ́ tí wọ́n jẹ́ kí ìjẹ́ ìjòyè ọmọ̀wé yìí kó dìrọ̀rùn tí wọ́n jẹ́ kí ìjòyè ọmọ̀wé yìí kó di àlá tó wá sí tòótọ́ tí wọ́n jẹ́ kí ìjòyè ọmọ̀wé yìí di àlá tó wá sí tòótọ́.
2: Torí náà
0: gbogbo ibikíbi tí ọmọ tiyín náà bá ń lọ wọn ó máa bá a láàánú pàdé ni o. Tọ́ ṣe wá rí tọ́ àwọn tí wọ́n ń bẹ nídìí pé kó bàjẹ́ ogun ìfàsẹ́yìn.
2: Ọ̀pẹ rẹ̀ ń ṣe bí ẹ̀lú.
0: Ẹ̀yin náà tó bọ́lọ́ ń ti fẹ́ lò yín náà nu ẹ̀kú òmúra sílẹ̀ san o. Ṣé bí wọ́n ti ní kì í yẹniyẹni náà kí lè o máa ṣù. Ìgbà wo lẹ̀sán kì í padà á ké. Ìbọn tá a bá ń ṣe tá a bá rò pé mi wá ogun páàtì ara gba ẹ̀san bẹ́ẹ̀ mi bá kúrú ńkọ́ ọmọ ńkọ́ bẹ́ẹ̀ mi sì gùn náà bẹ́sàn bá dé náà ṣá rárá gbà á bọ́lọ́dùnmarì bá ń nani. Bàbá ta ní gba nílẹ̀ wípé ó tó má nà án mọ́

0: funky look. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, bó ṣe máa ń lọ lórí ètò àrí extravaganza. Ìdán lórí social wà ń bẹ̀.
1: Dante for the game, she no Peters. I decide bad mind from a distance. Dante sweet, happy, I love my Peters.
0: Ṣùgbọ́n kí n tó lọ síbẹ̀ yẹn, ọ̀rọ̀ mi dò ní wéré ǹdí ó dìwé ǹdéré o. Wọ́n ní a kì í gbọ́n bí ẹni tó ń tọ́ ni. Ọ̀rọ̀ Yorùbá ni bẹ́ẹ̀ sì ni, kò sí rọ́ ńbẹ̀ lóòótọ́. Ṣùgbọ́n ẹ̀dá kankan ò gbọ́n bí Olódùmarè. Ọba Adániwáyé tó jẹ́ kìkì òótọ́. Ohun tó bá ti pé òun ó ṣe náà ní í ṣe, èyí tí ò ní í ṣe kò yà ní í ṣe náà ni ọba tó dá ikú tó fi yé wa pé kú máa pa wá. Òun náà ló dá iyè tó ní ká máa wà nínú ẹ̀. Ìgbà tá a gbà pé òun ló ṣẹ̀dá iyè tá a fi wà láàyè, kì ní ṣe tá a wá ń ranjú kankan mọ́lé ayé. Tá a kọ̀ tá a pá ò ní kú mọ́. Dandan náà sì ni a fẹ́ akọ̀ bí kú bá dé a máa lọ. A ò gbọ́n bí Adániwáyé náà, síbẹ̀síbẹ̀ náà bó ti gbọ́n ju gbogbo wa lọ tó náà, kò ti torí bẹ́ẹ̀ náà kó tàn wá.
1: Bó
0: bá ti wí pé òun ó ṣe náà ní í ṣe, ìwéré ń di ọ̀rọ̀ ni pé a kì í gbọ́n bí ẹni tí ń tan ni. Ọ̀rọ̀ láwùjọ èèyàn sí èèyàn ni kì í ṣe pẹ̀lú ọba Adániwáyé o. Ó gbọ́n jù wá lọ bẹ́ẹ̀ sì ni ò ní tàn wá. Àrí extravaganza rẹ̀, this is àrí extravaganza, asipokali fragilistic espiali doshos and synthetically fantasmagorical Yorùbá entertainment program lórí afẹ́fẹ́ rédíò. Bùmbá rédíò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kú kalẹ̀ bẹ́ẹ̀.

ma gbona ibi na ma gbona ṣugbọn se ya ma fi bread je shawama ye gbeyan fi bread yan gan san yan gan ni mvv gbeyan fi bread flower je flower na ni ori osana e ma ro lokan yin to se se ko je igbe mega jadi mbo Wẹ́rẹ̀ǹde lọ̀rọ̀ mi tún do ní wẹ́rẹ̀ǹdere wọn ní gbogbo ibi awọkọ̀ dé Elédùà Májà tún fẹsẹ̀ rìn bẹ̀ kiri mọ́. Àdúrà tá a máa ń ṣe fúnra wọn lélẹ̀ pé dákun mọ́ gba mọ́tò ń di ẹni. Ọlọ́run kì í gbà ń di ẹni àmọ́ Nàìjíríà mọ́kálíkì a máa gbà o. Nàìjíríà eré wáyé a máa gbà o. Ilẹ̀ ìrúṣẹ́ bà mí pé ǹjẹ́ mo tún lè rírú ọlọ́yọ̀ọ́ mọ́ báyìí tó jó lóòótọ́ nù àwọn ìwáyà.

0: ṣùgbọ́n bàbá ṣùgbọ́n àmọ́ ríran bàbá ń ṣàdúrà tún máa rí bákan bíi ti ìdúnlé tí ọlọ́run ọba nìkan lọ́ba tí gbogbo pọ́nà ayéyé tán. ẹ bá sọ pé gbogbo bí ẹwọ kọ̀dé ẹ̀ fẹ́ẹ́ fẹsẹ̀ rìn débẹ̀. ní mọ́tò bá wá kúrò ń di èèyàn tó dẹni tí ń gọ̀kadà ń kọ́ lórí kò fẹsẹ̀ rìn bẹ̀ náà ni. àbí èèyàn tó ṣe ìfaralókun exercise ń kọ́ gbogbo ibi tí màá wa mọ́tò dé ní màmá fẹsẹ̀ rìn.
1: rẹ olúwa ọba ògùn.
0: ṣe nípa àgbọn bíi ọlọ́run.
1: àṣẹ báyìí ló dùn tó.
0: tá a máa fa àìsàn ṣe ni.
1: àṣẹ báyìí ló dùn tó. ọba mi mọ̀ ṣe.
0: májá pàdé ìjàmbá ọkọ̀ nírònà. báwa náà ti ń gun májá fi gbáyàn lójú pópó. ọba adániwáyé máa ṣọwa ìwéré ǹdẹ èyí tún ń bọ̀ ó ń bọ̀ jù bẹ́ẹ̀ lọ. ẹ kàn fi yẹn ṣọrun àjìjà. ajá fìlára lámì ayé títí bọ̀t kò mà tán o. ajẹ́bọ́lẹ̀ lè gbé mọ́ra ọmọbìnrin láyé ò lè tán o. àlàyé mi rọra gbọ́n má jẹ́ kọ́bẹ̀ yìí lọ tán o. àmàlà mẹ́fà ló ṣẹ́kù sínú kúlà kò tán o. ẹ tó sọ̀rọ̀ àlejò tó ń bẹ́ bí ọ̀yà ẹ jẹ́ kó lọ tán o. ọ̀gá dẹ́rẹ́bà sọ́ọ́lẹ̀ yóò pé mọ́ ká lọ gbé tán ni. àwa ti mọ júpítà mẹ́kúrì mars àti saturn. èyí tó kù nílẹ̀ ẹ sọ káyé gbọ́ bìkọ́s kò tán o. ẹni tẹ́ ẹ bá jùlọ lẹ máa ń ránṣọ mọ́ kó tẹ́ ẹ máa ń fẹ́ gẹ̀tán o. ara níwọ̀n fóúnjẹ lẹ̀ fàdìẹ á fẹsẹ̀ tán o. ẹnira kándù ló máa fi láìta tán o. fireboy tí ò ní ṣáná lọ́wọ́ ara ẹ̀ ni ó tàn tán o. ókú nìbọn rọ́. àgbò ló ń kàn ajá ń gbó.
1: àṣẹ báyìí ló dùn.
0: ẹ ṣe máa jẹyàn àtẹ̀wà papọ̀ tẹ́ ò dẹ̀ ní fẹ́ só.
1: ó ṣeun ńlá fún
0: mi. yóò bá lè pa kó o sá. ìkà lọ́mọ ejò.
1: ó ṣeun ńlá fún mi. ọba mi mọ.
0: ẹ̀yin lè jó mà kó sà wá lè jó yóyó.
1: ó ṣeun ńlá.
0: àkàrà òǹpà ló kájú ẹ̀kọ́ gírí my name is ọlárẹ̀wájú ọ̀pẹ̀lọ́rọ̀ máa déwú sí. ìfi rap ṣètò no be recorded you see. gbangba ti dẹkùn kedere bẹ́ẹ̀ wo bọ́lá ètò sí. àwa ń jẹ rap lẹ́nu lórí ètò bíi ìtìjọ sí. ààrẹ ń gbọ́n rap yìí mú gbọ́n bí omi ìkọ́gọ́ sí. àríwá extravaganza náà ni. asipokari fragilistic expialidocious and synthetically phantasmagorical yorùbá entertainment program lórí afẹ́fẹ́ rédíò. boomba rédíò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kú kalẹ̀ bẹ́ẹ̀.

Jersey. Ọkọ ọmọ bàbá Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá. Àwọn ìmọ̀ràn kan àrà ọ̀tọ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló máa mú wá fún àwọn ọ̀dọ́ ìsẹ̀yìn tí wọ́n ń fẹ́ ṣe àṣeyọrí nínú gbogbo ìgbìyànjú wọn. Ohun àkọ́kọ́ tó sọ náà ni wípé ẹ̀gbọ́ ẹni aya rere. When you marry a good wife. Pé Mr. Easy lọ́kọ Tẹ́mi Ọ̀tẹ́dọ́lá ọmọ olówó bùṣọ̀bùṣọ̀ oníṣòwò pàtàkì àtàtà gbàràgbàrà tó gbalẹ́gbàjù tán Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá ó mú ìmọ̀ràn náà wá lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ń ṣe nígbà tó wọn àti ìyàwó rẹ̀ bí wọ́n ṣe ń lọ. Wọ́n ní bá ọ bá fẹ́ rìnrìn àjò téèyàn ń rin àṣeyọrí rẹ̀ jẹ́ kó bẹ̀rẹ̀ látorí

obìnrin tó fẹ́ fẹ́ sílé o táwọn ọmọ ọ̀sẹ̀ ń ṣá ṣé wọ́n ti ẹ̀ ní lọ́kàn páwọn ó máa rí. ó ní kò wá tán síbẹ̀ ìkóra ẹni níjanu discipline patience sùúrù àti ìbẹ̀rù ọlọ́run olódùmarè ẹ gbọ́dọ̀ ní àwọn nǹkan wọ̀nyí nínú ìrìn àjò àti jẹ́ èèyàn yín. àwọn ọ̀dọ́ ìsẹ̀yìn easy mr easy ti mọ̀ wọ́n tán ọlọ́run ọlọ́run ṣàánú wa ni o. Advising young adults, I would say discipline, patience, and fear of God. Ó máa sọ̀rọ̀ díẹ̀ nínú àwọn ìrìn àjò tó rìn tó kojú kó tó padà dé ààyè tó dé yìí, pàápàá jùlọ lẹ́ka tí à ń kọrin. Ó ní àwọn ààyè kan wà tó jẹ́ pé ìṣiyèméjì máa ń wáyé. Ó ní nígbà tí o bá wà nínú àwọn ààyè yìí, ó máa ń ṣòro gan láti kojú ẹ o. Pé nǹkan kan tó o nígbàgbọ́ pé kinní iṣẹ́ yóò dùn, ẹ̀rù wa tún máa bà ó pé ṣé kinní yìí ṣá. Nítorí pé owó wájú dàbí pé kùrukùru ó ti ta mọ̀nàmọ̀nà. Ó tún wẹ̀ yìí ṣe ló dàbí pé gbogbo ẹ̀ kàn dí kò dàbí ipá náà lè yọ òun. Ó ní àsìkò ìgbà náà ló gbọ́dọ̀ wà ní ìṣọ́ra. Ìgbà yẹn gangan sùúrù rẹ ṣe pàtàkì. Ọ̀kan pàtàkì nínú àwọn tọkọtaya lóde ìsẹ̀yìn orílẹ̀-èdè Nàìjíríà láti ọdún 2025 ọdún tó kọjá tí wọ́n ti ń fẹ́ra. Òun náà ni wọ́n ti jẹ́ gbajúgbajà bẹ́ẹ̀. Ẹnìkankan ò sì lè fọwọ́ rọ́ wọn tì sẹ́yìn, ó ṣe wọ̀.

0: c'est pas non, nous montons, chano, c'est oh. La loi.
1: Splash FM 105.5. The Goldberg Back to Bar promo is here again, and it's bigger. Enjoy two bottles of Goldberg and get instant 400 Naira airtime, plus a raffle ticket for a chance to be one of four weekly winners of 250,000 Naira each. So, head on to your favorite bar and you could be our next big winner. Goldberg Lager, the gold standard. Terms and conditions apply. Not for sale to persons under 18. Drink responsibly.
2: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀yẹ lẹ́dàá tó wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan, kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mọ̀wó tí ìtaná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayé sí ti Independence Day Cashpot. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cashpot. Níbẹ̀ ni káṣẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan-an lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cashpot. Nítorí náà, má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347*1004*#. Lórí Ládìlú FM, *347*1004*#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ wẹ́bsáìtì pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ Stadium ni bọ̀dù ló fún ìtẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
3: Ó yẹ sọ fún mi kí ni mo wá.
4: Fún mi nílùú yẹn.

CAF ìyẹn àjọ ilé tó ń ṣe kòkárí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ adúláwọ̀ àti ti fifa àjọ ilé tó ń ṣe kòkárí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyẹn káàkiri àgbà ńlá ayé lórí ìpàdé kan eléyìí tí ó máa wáyé àjọ tí nff wọn máa gbàlejò àjọ méjèèjì CAF and fifa ìyẹn lórí ìpàdé yẹn tí ó wáyé ní ọjọ́ kẹrìnlá ìyẹn nínú oṣù tá a wà yí kí ni kókó ìròyìn ibẹ̀ gangan ni wípé àjọ ti nff n ó mọ píìkì àwọn fa chairman mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ fa chairman mẹ́sàn-án ìyẹn ní state kọ̀ọ̀kan n ó mú mẹ́sàn-án mẹ́sàn-án náà ni n ó láǹfààní láti mú àti àwọn méjìdínlógún míì eléyìí tí ó mọ jẹ aṣojú àmọ́ tá a bá ń sọ nípa fa chairman mẹ́sàn-án ni wọ́n láǹfààní láti mú ìyẹn káàkiri ìpínlẹ̀ eléyìí tó ń bẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà bákan náà wọ́n mú àwọn méjìdínlógún míì 18 order ìyẹn fún ìpàdé eléyìí tó fẹ́ wáyé láàrin àjọ ti nff àti àjọ caf àti àjọ ti fifa kí ni kókó àbẹ̀wò yìí gangan ni wípé wọ́n bọ̀ wá ṣe àyẹ̀wò ìyẹn sí àwọn kọmití eléyìí tí àjọ ti nff tí wọ́n yàn eléyìí tí wọ́n sọ wípé wọ́n ò mọ̀ ṣe àmójútó rẹ̀ àjọ ti nsc ìyẹn nigeria sports commission àwọn kọmití tí wọ́n yàn wípé wọ́n ò mọ̀ ṣe àmójútó àjọ ti nff torílẹ̀‐èdè wa nàìjíríà àjọ caf àti àjọ ti fifa wọn ò wá gbọn gbogbo ẹ̀yẹ̀wò yẹ́bẹ́yẹ́bẹ́ nínú ìpàdé yẹn ó ní àjọ ti nff ni wọ́n ti pe àwọn fa chairman wọ́n pe mẹ́sàn-án bákan náà wọ́n pe àwọn méjìdínlógún míì wípé káwọn náà wá lára wọn láti rí àwọn tí ó mọ sojú fún àjọ àwọn ti tadarí ayò bákan náà àjọ ti àwọn ìgbìmọ̀ olùkọ́ni ìyẹn ní tìbútòrò orílẹ̀-èdè wa nàìjíríà gbogbo wọn pátá òní wọn wà ń bẹ̀ ìyẹn láti wo àwọn tí wọ́n yàn gẹ́gẹ́ bí kọmití tí ó mọ ṣàmójútó nff ìyẹn lẹ́yìn ìgbà tí ẹni tó jẹ́ ààrẹ fún àjọ ti nff ilé tó ti kọ̀wé fi ipò lẹ̀ bàbá sọ nípa alhaji ibrahim gúdú àtẹni tó jẹ́ secretary general mohammed sanusi lẹ́yìn táwa pẹ̀lú àwọn kọ̀ọ̀kan bí bàbá sọ nípa àwọn board kọ̀ọ̀kan eléyìí tí wọ́n ti kọ̀wé fi ipò wọn lẹ̀ ìgbìmọ̀ eléyìí tí àjọ ti nff wá fẹ́ yàn yẹn tí àjọ ti nsc fẹ́ yàn ó ní àjọ ti caf àti àjọ ti fifa ò ní wọ́n fẹ́ wá fẹ́ tó ò ní wọ́n fẹ́ wá fẹ́ ṣe àyẹ̀wò ẹ̀ bí nǹkan ṣe jẹ́ nìyẹn ó yá pápápá ẹ̀jẹ̀ á bọ́ sókè òkun *347*1004*1# lẹ máa fi gbọ́ orí wọlé o torí pé bá a bá ń sọ nípa promo yẹn ìyẹn play 3 get 30 ticket promo yẹn náà ń láǹfààní láti máa lọ lọ́wọ́ promo yẹn ń láǹfààní láti máa lọ kàn imagine bá ta mẹ́ta ètò ta mẹ́ta ẹlẹ́ẹ̀kan náà ni o 30 ticket nìyẹn torí pé bá a bá ń sọ nípa ember cashport àní 100 million naira 100 million naira olóńbẹ́lẹ̀ léyìí tó jẹ́ pé ní gbogbo ọjọ́ friday pátápátá gbogbo ọjọ́ jimọ̀ báyìí ẹni oníwọ́ ẹnìkan tiẹ̀ kọ́kọ́ gba 1 million ná oní 500,000 oní 250 oní 150 báwọn èèyàn ṣe ń gbà látàárọ̀ nìyẹn bọ́n ṣe ń gbà látàárọ̀ nìyẹn bí nǹkan ṣe jẹ́ nìyẹn rafinha ìyẹn agbọ́wọ́ iwájú fún ikọ̀ ti barcelona òun ló gba player of the month ìyẹn nínú ìdíje ti la liga mọ́jà agbọ́kun síbẹ̀ rafinha ló láǹfààní láti gba agbábọ́ọ̀lù tó dáa jù ìyẹn fún ti oṣù kẹjọ eléyìí tá a lò tán yẹn rafinha ló láǹfààní láti gba agbábọ́ọ̀lù eléyìí tó dáa jù bá a bá ń sọ nípa ìfigagbága eléyìí tó gba ìfigagbága bíi mẹ́ta tó láǹfààní láti gbá ìyẹn nínú oṣù kẹjọ yẹn àwọn mẹ́fà ló mi o ó láǹfààní láti mi àwọn mẹ́fà dẹ̀ ṣe ìrànlọ́wọ́ ẹyọkan òun ló gba player of the month ìyẹn nínú ìdíje ti la liga bí nǹkan ṣe jẹ́ nìyẹn bákan náà nínú ìdíje ti epl nílẹ̀ gẹ̀ẹ́sì bákan náà lọ́mọ́sórí
ori pe olukọ ni ikọ ti